0: bọ́ sọ lọ́rí.
1: Kábíyèsí Ọlọ́run títóbi èrè Ọlọ́run gbọ̀ngbọ̀n èrè Ọlọ́run ọba lónìí ọba lánàá ọba ní gbogbo ọgbà Ọlọ́run ṣe mú mímọ̀ ṣe wa kọ́ agbára wa kọ́ nígbà tá a fà yílẹ̀ níjẹjọ là ń sọ fún bàmí ìdùnnà rẹ̀ pé àwa ń lọ kó bàmí ìdùnnà rẹ̀ ó dákun kó jọ kó tún sọ ẹ̀mí iwájú òní yìí lọ àtàbí tẹ́tẹ́ ni ọba mi ìdùnnàrí gbọ́ ó sì gbà láàrin ìjẹjọ sásìkò tá à ń bẹ ń bẹ̀ adé àgbo ọ̀pọ̀ òjò ti rọ̀ ilẹ̀ ti fà mọ́ títóbi ọlọ́run gbogbo ẹni tó bá bára rẹ láàyè kan wọn kan sára sọ bá mi ìdùnnàrí ni má lérò wípé agbára rẹ ni gbogbo nǹkan má lérò wípé kò gbọdọ̀ má rí bá nígbà tí mo mọ nǹkan tí mò ń ṣe adéagbo ẹgbẹgbẹ̀rún àwọn kan ń bẹ wọ́n mọ nǹkan ju tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ wọ́n mọ nǹkan ju nǹkan tó ń ṣe lọ́wọ́
2: agbára kí ló a níwájú bàbá wọn.
1: ọba mi ìdùnnàrí awo ni a sì mọ ni yóò wá máa fẹ ni dára tó bá wù tí ò sẹni tí ó wà á bílé rè pé yóò máa wá bílé rè pé kí ló dé ẹni tí ó ma bìyàn léèrè hàn tí ó sì sẹni tí ó bi òun léèrè kò sì ṣe
2: báyìí
1: títóbi ọlọ́run kí ni ò lè fẹ́ rú dá ẹ̀dá ni ó ma bẹ ẹ̀dá wọn máa bẹ ọlọ́run pé má fi mí dára tí ò dá o gbọ́ mi
2: ọ̀sára ta lè fọlọ́run dá ọlọ́run lè fìyàn dára
1: àwọn kan bẹ lọ́wọ́lọ́wọ́ èrò tiwọn ni pé kò sí ti ń jọ lọ ní tìtorí pé wọ́n rí ara wọn tán pé kí ni táwọn fẹ́ tí ò sí lọ́dọ̀ àwọn
2: wọ́n sì ń parọ́ ni tí wọ́n fẹ́ tí ò sí lọ́dọ̀ wọ́n sì ń bẹ̀
1: wọ́n mọ̀ ọ́ pé kí làwọn fẹ́ dà táwọn ò lè rí dà
2: abọ́ládé tí wọ́n fẹ́ dà tí ò sí lágbára tí ò sí lọ́wọ́ wọn bẹ̀ tọ́pọ̀ rẹpẹtẹ àwọn náà mọ̀ ṣùgbọ́n ti sọ jáde náà ni
1: ọlọ́run yìí wá ní ọba tí ò ṣe é gbé ń jà rárá dédé ẹni tó ríra rẹ̀ yí pé kò sí ọlọ́run yìí ibi tẹ́rù ọlọ́run tó tóbi tó máa bà mí púpọ̀ jù tí wọ́n bá láwọn fẹ́ da báyìí lóòótọ́ ọba tó ní mí ọ́ máa wọ̀n wọn ó sì máa rí dà.
2: yóò dà gbọ̀ngbà tí ọba kú bẹ́ẹ̀ nǹkan.
1: ibi tọrọ ọlọ́run yìí lé sínú táwọn lérò pa àwọn oko.
2: ẹni ọkọgbọn ilé tọkọgbọn ilé tó ṣàdúró pé mo ṣàfẹ kọ ogójì ilé ni ọlọrun máa wọ tó ikọ.
1: ṣé wọn mọ.
2: ǹjẹ́ ọba wa kọ tán tọ́lọ́run bá wa ní ọya bó o ṣàti kọ́ ń tọ́ ọlọ́run fẹ́ kọ́ bó o ṣe ra mọ́tò tó ọlọ́run fẹ́ ra ọya ìwọ náà wà á dá gbogbo ẹlẹ́bi èmi náà gbà ju ọlọ́run.
1: kábíyèsí ọlọ́run.
2: àjùlọ ń tọ́lọ́run.

0: sílé o.
1: Olóòtú ètò wa Gbẹ̀ngà Ọláyíwọlá ọba mi Ìdùmàrè ń sì ń jẹ́ káyẹ̀ wọn máa yàtọ̀ sí ọba mi Ìdùmàrè ò ní gbà lọ́wọ́ wa ń gbà kọ́ka ọba mi Ìdùmàrè ò ní fi pa wá lẹ́kùn bọ́ bá tún dọ̀la sí yóò tún yàtọ̀ sí.

0: Ọlọ́run bọ́ tí wọn gẹ́gẹ́ bí ìsin wa.
1: Òṣùpá mo fẹ́ sọ̀tọ̀ kan, mo fẹ́ sọ̀tọ̀.
0: Abdulaziz Ademola.
2: Abdulademola náà níjẹ́.
0: Gbogbo ayé a máa wá sọ pé.
2: Àsìsú.
0: Àsìsú. Kọ́ba mi ìdùnnú rẹ̀ ó dákun kó jọ̀wọ́. Gẹ́gẹ́ bá a ṣe mọ Ọlọ́run pa àṣẹ wa bá a ṣe ń fún ní gbogbo ẹ̀yìn rẹ̀ yìí. Abdulaziz kọ́ba mi ìdùnnú rẹ̀ ó dákun kó jọ̀. Má gbà lọ́wọ́ wa o. Má jẹ́ ó ṣàṣe ti Ọlọ́run. Má da dúró sójú kan. O gbọ́ mi yé dáadáa. Kọ́ba mi ìdùnnú rẹ̀ kó má da dúró sí ojú kan. Kí ló ń ṣe láti ẹjọ́ kí ló ń rí mọ́ ìkò tí kí ni tó rí dà. Ọba mi ìdùnnú rẹ̀ dákun jọ. Abdulaziz Ademola Àsìsú má da dúró sójú kan. Wá jẹ́ orí nǹkan rí gbèsè nínú ayé. Ọba tí èyí fẹrúlẹ̀ nígbà kọ̀ọ̀kan Ọlọ́run má fi sílẹ̀ o. Ọba tí èyí dojú tẹrú kọ́ba mi ìdùnnú rẹ̀ ó dákun kó jọ kó má dojú tì. Ọba tí èyí fẹrúlẹ̀ kọ́ba mi ìdùnnú rẹ̀ ó má fi sílẹ̀. Bó o bá mọ̀ tó o sì gbọ́ kódà kó o má mọ̀ rí dédé ń tà ń wí yìí pé ọmọ ọlọ́mọ kan là ń wí eléyìí fún ní dédé aago kan òru. Inú ẹ̀ ọba sì dùn kọ́ ọba wa sámi. Ọba wa dákun kó o jọ wá bá wa ṣe àprógáàmù yìí. Gbogbo ìgbà tí wọn náà ó máa sẹ̀mí bó o tún ṣe ń sẹ̀mí sí yìí. Wọn náà ò ní dẹ ní àrùká o. Ọba mi ìdùnnú rẹ̀ ò ní jẹ́ kó mara yọ pa kádàrá rẹ̀ dàsápurú. Dákun ẹ bá wa ṣe àprógáàmù yìí. Wọn náà ò ní dúró sí ojú kan. Gbogbo ẹrú tó bá wa ṣe àprógáàmù yìí àtẹni tí ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ pé fóònù tí fi ń gbọ́ wa ni kò sí ní ńlá lọ́wọ́ ẹ̀ ni. Ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ ti sí àrẹ̀. O gbọ́ mi yé dáadáa. Ẹ̀mí rẹ̀ ti o ti sí àrẹ̀. Àwọn kan wá ń bẹ o. N ò fi ṣàìdá adé àgbo kí wọ́n máa gbọ́ prógáàmù tiẹ̀ ni wọ́n fẹ́. Kò sí tó kàn wọ́n pẹ̀lú pé kí wọ́n tó fi ránṣẹ́ sí ẹlòmíì. Ọba mi ìdùnnú rẹ̀ ò ní fi kó òjijì pẹ̀yìn náà. Ẹ̀yin náà ò ní dúró sí ojú kan náà. Ẹ wá jọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa fi ránṣẹ́. Àtẹ̀yin tẹ́ ẹ tó fi ránṣẹ́ lónìí. Ẹ bá wa fi prógáàmù yìí ránṣẹ́ sẹ́nìkan lọ́dọ̀ rẹ̀. Gbogbo ìgbà tó o bá ṣe léyìí pátá ẹ ní dúró sójú kan. Ẹ ní wà bákan náà. Owó tẹ́ ẹ fi máa ra dátà tẹ́ ẹ máa fi sí àprógáàmù yìí ò ní wọ̀n yín. Ọba mi ìdùnnú rẹ̀ ó tún máa bá wa ṣàgbéga rọrùn sí. Ẹ dákun ẹ jọ ẹ bá wa sí àprógáàmù wa yìí.

0: eni kan a kilo di to ma te ma be yen pe won bo si a program yi ade agbo iyan ma bebe foriire ni gbogbo eni ti o roriire o gbianju yo se gbianju o se wahala ipe ko to ri oriire ki won si a program yi ara gbianju ni iyan wa bebe fa won eyan ipe daku ejo beru o ba bebe ko se gbianju iru eru be yo duro si yo duro soju kan ni eleyi la wa fi nbebe pe dakun jo ba nsi a program yi le kan si Mr. Adetoye Abdulrahman Iyo Oladele Baba mi Edumare kuku ni fi yin sile nigba kokan gbogbo be se nsi a program yi lo ba mi Edumare yo ma ba wa si a ori idunu sodo ti yin na Raji Isa Kajibola ni ilu New York Baba mi Edumare o ni je ke duro soju kan nigba kokan Raji Zorajude Muhammad Ola Awal Baba la America ni duro soju kan lai lai Baba mi Edumare o si ni feyin na le nigba kokan Ayodeji Fadaun si Mr. Oye Wole Raji Oye Wole lati ilu America Baba mi Edumare o ni je ke duro soju kan nigba kokan This is Yeni Sadeleye ni Atlanta, Georgia. Oba mi Edumare ko ni je duro soju kan o. Ni wa baka na ninu aye. Oba mi Edumare o tun ma ba wa sagbega rorun lanla si. Raja Tawa Kalto Sulaiman Oma Lara. Ni ba won duro soju kan na. Si ni wa baka na ninu aye. Boba to dola si yo tun ma da si ju bayi lo ni. Raja Sulaiman Tajuddin Taye Lulu. Taye ma n ki taye lati ilu America Oba mi Edumare oba n duro ti yin ni duro si oju kan na lai lai o Raji ati Alhaja Bisiri yu lati ilu London Oba mi Edumare o ni je ke duro soju kan ni wa bakan na lai lai to ba tun dola ye tun ma da si Raja Amdala Taiwo Popo Ola lati ilu London mo dupe dupe mo ma riri yin o oba mi Edumare ni je ke duro soju kan na o Araja Serifa Zoladunjoye ya beji ni ilu London mo ma riri yin gan ni oba mi Edumare oba n duro ti yin o Mr. Oladimeji Oboye Sunday lati Texas ni ilu America mo ma riri yin dada oba mi Edumare oba n duro ti yin o bayi o ni duro soju kan nigba kokan Baba mi Edumare ni je wa bakan na yo tun ma da si ni baba tun dola Araji Olalekan Shamsuddin Adesina Baba Oloye Repete lati ilu America oba mi Edumare oba n duro ti yin o e ku pale ma ayoye ojo bi eyi ti o ko laipe yi ku pale mo oriire na ogoji ogbon odun nkan to wa ma so pe ogota odun ninu aye Wallahi ki se kekere Baba lo adota Awa fe dupe pe baba di ogota odun lori ile aye gbogbo aye e wa ba dupe o Ade agbo odun kan ninu aye lo nka ojo kokan owa je 365 abi 366 days wa tan si 366 days tan 60 ko wa woye to wa fun o odun kan ninu aye o je 365 days eni to ba lo odun kan ninu aye 365 days ade agbo wa tan si 365 days ojo kokan wa tan si e tan 10 woye ojo to lo tan 10 o loke ye pe ka to wa so yi pe awa tan si e tan 60 wa woye to je ka biesi olohun ke se kere mi ojo ninu aye eyan ba wa di ojo eleyi e ba n pe gbogbo aye mo fe ki oba mi Edumare pe o seun pipo ninu aye mi o ojo odunun na kuni di ojo ekun oba mi Edumare yo so waju ojo na lo Araji Olalekan Shamsuddin Adesina Sadiri Otena Ike lati ilu America ni Texas. Oba mi Edumare Oni je wa loju kana. E si ni duro soju kana lai lai. Mr. Raf lati New Jersey nilu America. Oba mi Edumare Oni je duro soju kana o. E ku ojo kan ijo meji ijo beta. Mr. Raf mo ma riri yin gan ni o e ni duro soju kana lai lai. Oba mi Edumare o si ma ba duro ti yin. Aya ba mi si Sister Soyika lati New Jersey. E wo e ba si a program yi ki gbogbo ara ni Jersey o mo yi pe iriri eda eto kan ni ni kan ni ti lagelu 96.7 FM. Aji Ambale Abdul Aziz lati ilu America. Ololufe gbogbo aye. Ko ba mi Edumare o mo gba Aji Ambale Abdul Aziz lowo wa e ni duro soju kan na lai lai ko si mo gba wa na lowo yin o. Mrs. Marufa Tamake Oke Stanley lati Magboro ni Ibafo. Oba mi Edumare Oni je duro soju kan na o e ni wa bakan na lai lai o. Aji Abdulrahman Agarawo onipamọ lati Ijebugbo. Baba yi e ni duro soju kan na o e ni wa bakan na lai lai. Isisi Ayinde lati ilu Sokoto ese mo ma riri yin gan ni o e ni duro soju kan na o. Mr. Oladejo lati ilu Canada. Mo ma riri yin gan ni oba mi Edumare oba n duro ti yin o. Oladumoye Ogungbemi alias Ola Oluwa Bread o wa ni Boluwaji nilu Ibadan. Boluwaji nilu Ibadan ni baba yi ti n sise aje. Baba yi ni ma ko bread fun wa ni gbogbo igba. Ile ise yin o ni jona ko ni dititi pa o. Oba mi Edumare yo tun ma ba sara dunun si ninu aye yin. E ni duro soju kan na o. Baba dola yo tun ma da si ni. Oladumoye Ogungbemi alias Ola Oluwa Bread won be ni Boluwaji nilu Ibadan. A ma riri yin gan ni o. Iya oni mai mai lati ilu wa. Mo ma riri yin e ni duro soju kan na o.
1: Kódà bí àwọn orin tó dẹ̀ ṣe pé wọ́n fi kọ́ ṣe àwọn funfun ni.
0: Ìkànnì ti Lágelú 96.7 FM. Òkè tó ga ju gbogbo òkè lẹ. Nílé funfun Báláwú láàfin ọba wa nílùú Ìbàdàn. Kọ́ba mi Edumare ó dákun kó jọ ọ́. Ìkànnì yìí má jì ó dúró sójú kan náà bọ́ bá tó dọ̀la jí ó tún máa da sí ni. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín. Òkìkí Ọlá Ayégbọ́yìn. Táyé lulu ọmọ Abọ́ládé lorúkọ tèmi o. Èmi a máa sọ pé nǹkan kan ò ní sẹ̀mí mi àtẹ̀yìn náà tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Ikú ò ní pa láàánú mi àti mi tí n ó ṣàánú fún. Èmi a máa sọ pé bá mi Edumare dákunjọ gbogbo ìgbà tí n bá ń wí àbí tí n bá ń sọ mọ̀jẹ̀ kọ́ máa ráyọ dá mi lákẹ́ o. Torí pé ìrírí ẹ̀dá báyìí ọgbọ́n ọgbọ́n ni fi ń kọ́ ni.
1: Ọ̀dá òjò rẹpẹtẹ àìlè sí kí rọrùn rere. Ó ti ṣoore àìlè gbàgbé láyé mi ó. Àrùn sáti ọdún rere.
2: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ti ń bẹ ká tó máa bàbá tó ti wà ká tó máa wà. Ọlọ́run ọba tó ní gbogbo ọjọ́ tó ní gbogbo ìgbà tó ní gbogbo oṣù. Ọlọ́run ọba tó lára tó ń dára tó ń fẹ̀dá dára tó wù ú. A dúpẹ́ ọpọ́ òfi wá dára ayọ̀ òfi wá dára tí ó pa wá lẹ́kún tàbí tí ó pa ìdílé wa tàbí tí ó pa àwọn olólùfẹ́ wa lẹ́kún. A dúpẹ́ pé láyàájọ́ jẹjọ lélẹ̀ yìí tá ń dágbére fúnra wa pé káfíríà táyọ̀ pàdé lọ́jọ́ mẹ́jọ. Àwa tàbí tẹ́tẹ́njọ́ náà lọ́hùn ṣùgbọ́n ìwọ Ọlọ́run ní kí tẹ́tẹ́ wá ó jẹ. A dúpẹ́ ayàn lògùn torí bẹ́ẹ̀ ló jẹ́ ká máa sọ yí pé àwa tá a jẹ́wọ́ rẹ ní gbangba láyàn ní gbangba torí ọwọ́ agbára rẹ gbangba òun ló fi ń gbà wá níta gbangba. Mukadam Sunday Ade Agunlóba ń kí wa pé ẹ máa kó àjùn sí àlàáfíà òun làbá yín. Pàtàkì ọ̀rọ̀ wá sí ni pé ẹ mẹ́yìí tí sùn o jí ara ilé tó tún wà lẹ́gbẹ̀ẹ́ rẹ. Fi fóònù pẹ́lòmíì ohun tó tún wá sí jùré o tún kaálẹ̀ torí ọjọ́ mi torí ètò ìrírí ẹ̀dá tòní yóò ṣe díẹ̀.
1: Ẹ̀jẹ̀ ó tún ti bẹ̀rẹ̀ o
0: Iriri ẹ̀dá báyìí ọgbọ́n ni fi ń kọ́ ni. Ìkànnì ti lágẹ̀lú 96.7 FM. Agúkan òru yìí bá ti lù náà ló ti máa gbọ́n. Agúkan òru nílùú Nàìjíríà ó lágbára púpọ̀ o. Wọ́n a máa fi dé nǹkan, wọ́n a sì máa fi tú nǹkan. Gbogbo èyí tá a béèrè fúnra wa lónìí yìí.
1: Iṣẹ́ kọrin ṣá ni wọ́n máa kọ́ tẹ̀lé.
0: Kọ́ba mi Èdèmàrí ó dákun kó jọ ọ́. Gbogbo olólùfẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ yìí lókè òkun. Agúkan òru èyí yìí. Adé agbo. Ìjà tó fele yìí tàgé ẹ̀ fúnra wa.
1: Iṣẹ́ kọrin ṣá ni wọ́n máa kọ́ tẹ̀lé.
0: Bọ́ bá ń gbọ́ mi lọ́wọ́ tí mo nígbàgbọ́ wípé ẹgbẹgbẹ̀rún àwọn àìmọye olólùfẹ́ ni ń gbọ́ mi lọ́wọ́ yìí. Ọba máa wí tẹ̀lé mi.

0: sí. Ẹ̀rú Ọlọ́run bà mí fún àrọ rẹ̀ tí máa dá tí ó sì sẹ́nìkan tí ó yẹ̀wò tí ó bí léèrè. Gbogbo abiyama tí wá ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí. Ọba wí tẹ̀lé mi báyìí kọ́lọ́run bà mí Èdùmàrè ọwọ́ ládìdí agógún òru yìí. Dákun ohun tá a jọ ń gbọ́ra wa lọ́wọ́ yìí. Dédé agógún òru yìí. Mo bì ọ́ ní o. Adé agbo. Bí lọ́dọ̀ ti ẹ náà yìí pé gbogbo ohun tó jẹ́ dùnú mi. Mọ̀ jẹ́ fojú sunkún wa. Gbogbo ohun tó jẹ́ ayọ̀ mi. Mọ̀ jẹ́ ó dẹkun fún mi. Ìyìn gbọ́dọ̀ sunkún. Mọ̀ jẹ́ ń sunkún Ọlọ́run. A ní gbogbo ohun tó jẹ́ dùnú mi. Gbogbo ohun tó jẹ́ ayọ̀ fún mi. Mọ̀ jẹ́ ń fojú sunkún wa.
1: Abẹ́kọ́ pẹ̀lú ojú wa rẹ̀ àṣẹdá yé.
0: Dákun bọ́ bá rí wí lọ́dọ̀ rẹ̀ gbítọ̀ rẹ̀ mi kò sàmílẹ̀ kanna lọ́dọ̀ rẹ̀. Àṣẹ lọ́ba mi Èdùmàrè máa pa nísì máa lò. Àṣẹ tí máa lò yìí náà ń láti fi fún Ọlọ́run yìí. Àṣẹ sì ti dẹ́ ara ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo ẹrú tó bá wá bá mi gbọ́ tó ṣe ámínà tá a jọ wí. Dákun gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ ẹ bá ń ṣí à prógámù yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Igbó lòun tá a jọ wí yìí kó ka ẹgbẹẹgbẹ̀rún èèyàn kan la. Torí àwọn abiyamọ kan ń bẹ lọ́wọ́ nígbà tí ilé ọba fi mọ́ ọba mi Èdùmàrè yóò sọ ẹkún sọ́dọ̀ wọn. Ẹni tó já yìí dùnú ẹ lòmí ìkílẹ̀ ìwó tó mọ Ọlọ́run yí padà yóò sì dẹkun. Ọba mi Èdùmàrè ó wá jọ kọ́wọ́lẹ̀ yìí tá a wí ní òrugàjọ́ yìí ní Nàìjíríà yìí. Tó jẹ́ wípé lọ́dọ̀ ti wá ń bí yìí òrugàjọ́ ni ṣùgbọ́n nínú àárọ̀ lọ nílùú mi à ń bẹ lọ́wọ́ àṣálẹ́ nírọ̀lẹ́ ní dèdé ọ̀sán ní aláfẹ̀júmọ́ làárọ̀ lọ́dọ̀ àwọn kan lọ́wọ́ báyìí. Kódà à ń bẹ lọ́sàn-án gangan lọ́dọ̀ àwọn kan. Ẹni tó tó dáre eléyìí náà lọ́lọ́run. Àtọ́ wa tó dáre eléyìí náà la wá ń ké pè pé gbogbo ẹrú tí ń gbọ́ wa tá a jọ ń gbọ́ra wa lọ́wọ́. Gbogbo ohun tó ń jẹ́ ìdùnnú fún wa mọ́ mà jẹ́ ọ dẹkùn. Gbogbo ohun tí ń jayọ̀ fún wa mọ́ jẹ́ ọ dẹkùn. Mọ́yọ̀ á jẹ́ kí àmọ̀ ìdùnnú wa ọba mi Èdùmàrè mọ́ jẹ́ ọ fọ́ o. Bọ́ ọba ara orílẹ̀ yìí pé ni wọ́n ń wí lọ́gànjọ́ òru yìí sọ yẹ kó bá wa sí ààrẹ. Tó wàá sọ pé kí ni wọ́n ń sọ yìí. Bọ́ ọba bá wa sí ààrẹ prógámù yìí ṣe ayò ní dẹkùn lọ́dọ̀ rẹ. Ọba mi Èdùmàrè ọba ń dúró tiẹ̀ dákun ẹ jọ. Bá ń sí ààrẹ prógámù yìí kókó kan ẹgbẹẹgbẹ̀rún èèyàn kan la.
2: Ó
0: bá wa sí ààrẹ o.
2: O
0: ò tún sí ààrẹ o.
2: Àmọ̀
0: ọdún náà rí ò ní fọ́.
2: Agbada ayọ̀ rí ò ní ya.
0: Ìwọ náà gbọ́ ilé yìí so tó kó wá fi ìfẹ́ Ọlọ́run bá wa fi sí ààrẹ. O wá sí ààrẹ o.
2: O
0: ò tún sí ààrẹ o. So tiẹ̀ gbọ́ wa.
2: Pé
0: òun gbọ́ wa.
2: Gbọ́ wa.
0: Àmọ̀ ọdún náà rí ò ní fọ́.

0: mo ba nko fa ba nko mo ra wa lenu yo le da ko wa yin lo mo yo amo ki o da ni wo ba ko mo ki yo ki le da ta ba gbe mi ki gbe ara wo ki bi da re o ko ki ti o da lo ki mi mo ko da
1: ora se ka se daada sinu lilo da bi ka se daada sita
0: ka se daada sinu le ma le oroyin ta
1: ka se daada sinu le ni oroyin ta
0: o ni mu e la ni oroyin ta o se ri gugu nta fa lo o bu waye lo mo fi emi ko mi da ta gugu ala mo ye bi ka ni ka ba ti le ni ka da ko mo tu o da ya ni ama je ti o da po
1: Baba mi Edumar, yo ba nduro ti.
2: Hello.
1: E ku aje.
2: Yeah. Ru produce ba ni jo ni ba yin.
1: Ami.
2: Eh ni so so.
3: Ami ase
2: Edumar. Ite so eh ni so la so tan.
1: Ami o mo si.
2: Ko mi ni ayin bi mo si la to yo.
1: Lati ilu Oyo.
2: Bene. Yo ba ni asile lati ke so ru di.
1: Gbogbo ayé ti gbà yí pé wọn ti jẹ́ kò yé wà yí pé ká dá nínú ilé ó dáa ju ká dá níta lọ. Bọ́rọ̀ bá rí báyìí dákun-dákun ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa náà lọ́wọ́lọ́wọ́ báyìí. O bá gbìyànjú kó o ṣe dáadáa sínú ilé. Bó bá wá rí dáadáa sínú ilé, inú ilé ọ̀ máa ń ròyìn fún ọ lọ bọ́ síta. Yọ ma ròyìn rẹ yọ wa sọ bó ṣe jẹ.
4: Orí aláàdì mo la lójú oorun. Mo ṣàdùwà lámúdẹ́sùn ní ìwọ̀ wọlé àdúrà.
3: Abọ́ládé, kí la fẹ́ káwọn èèyàn bá wa dá sí gangan lónìí tó jẹ́ ọgbọ́n òpin síbi kan. Ẹ mọ̀ pé wọ́n ń báwọn èèyàn kan yanjú ọ̀rọ̀ ni. Kí ló á fa ọ̀rọ̀ yìí gangan ni pé nígbà tẹ́ni yóò sọ̀rọ̀ ló bá ní àṣìṣó máa gbọ́ mi o. Nígbà tí ó sọ̀rọ̀ ọmọ tó wí ló bá ní wọ́n sì sọ wọ́n lẹ́ni ọba wa ẹni tí ọba wa ayé wọ́n ní yóò sọ lọ́run. Ó láwọn àáfàá sọ àwọn wòlíì sọ ipa ẹni tí ọba wáyé tí ó ráyé pé yóò sọ lọ́run. Ẹ̀yin náà lẹ́sìn tó wá sọ pé kéèyàn tó mọ̀ dùn. Ẹ̀yin ọba wà yóò sọ lọ́run. Ẹ̀tún wá ní kéèyàn mọ̀ tó wá dára dúró. Ẹ̀wọ́ aláwọ̀ àmúnú méjèèjì.
1: Kí ni ń jayé? Béèyàn bá wáyé. Yóò sọ.
3: Yóò sọ lọ́run.
1: Yóò sọ lọ́run.
3: Ẹni tí ó wà ayé tí ó mú ayé dání báyìí yóò sọ lọ́run. Ìyẹn ẹni tí ó wà ayé tí ó ráyé mú dání. Yóò sọ lọ́nù.
1: Ṣé gbogbo ẹni tó bá wáyé
3: ní máa sọ lọ́nù?
1: Ní sọ lọ́nù.
3: Wọ́n ní àwọn náà wọ́n sì tún ní àmọ́dù.
1: Wọ́n sì ní àmọ́dùró. Ká má rúṣẹ̀. Bá a bá dúró ara yé.
3: Ẹ̀sìn tó ní bá a bá tún wá wáyé jù á tún wá sọ lọ́nù. Ẹni tí ò tí ì ráyé tó sì wà lórí pé ń wáyé. Ẹ̀sìn tó ní pé bá ti wá jù yóò sọ lọ́nù.
1: Ká má dúró.
3: Ká mọ̀ rúṣẹ̀.
1: Ká sì má di ayé.
3: Mọ̀yà.
1: Mọ̀yà bó o láti ṣe.
4: Ìbá ò ti ṣe sọ̀rọ̀ ní ìdògùn tí ó ní ìjà.
1: Ìjọ yẹ ká di ayé ayé yìí ká di mọ̀yà.
3: Àní kíkẹ́ mi ń jẹ́ ayé òun gan.
1: Ayé òun gan tá à ń bẹ́ẹ̀ kí ni ń jẹ ayé. Kí ni ń jẹ
3: ayé òun.
1: Ayé.
3: Ẹ lóò ta ló wà mẹ́ẹ̀.
0: Olóyè Ismail jọ mẹ́rẹ̀ lójú pọ̀.
1: Ẹ ra bàbá mi.
0: Ṣé ìwájú wáyé wọn níwọ̀n pa bóyá lèyìn ó máa kó tó gẹ́gẹ́ orin àdájú ti kíra nígbà ìta. Ṣé ìwájú wá níwọ̀n pa pé a lọ máa rọrùn kí àdìyàn máa rọrùn wọ̀. Onígbé kí ni ṣe rí lò.

0: 就那个亚特什么大话的也大话语呢到目前看看我们也能来的
1: 我们也来的啊今天过着
0: 有那么来的啊我们也会把它不阿发达起来我也能
1: 阿弗拉瓦勒
0: 阿
1: 弗
0: 拉瓦
1: 勒就是阿弗拉瓦勒就是阿弗拉瓦勒就是阿弗拉瓦勒阿弗拉
0: 瓦勒阿弗拉瓦勒阿弗拉瓦勒阿弗拉瓦勒阿弗拉瓦勒阿弗拉瓦勒阿弗拉瓦勒阿弗拉瓦勒阿弗拉瓦勒阿弗拉瓦勒阿弗拉瓦勒阿弗拉瓦勒阿弗拉瓦勒阿弗拉瓦勒阿弗拉瓦勒阿弗拉瓦勒阿弗拉瓦勒阿弗拉瓦勒阿
1: What you want lay? What you want lay? What you want lay?
2: What you want lay?nípa ìgbìyànjú ajú ẹlòmí sì lè wáyé nípa ìgbìyànjú iṣẹ́ ọwọ́ rẹ̀ iṣẹ́ ọwọ́ tó wáyàn láyé tó bá tẹ pamọ́ tí ó sàárẹ̀ tí ó sì ní lórí ẹ̀ ní èdèkì tó fẹ́ gbé ẹlòmí sì lè jẹ́rẹ́ lórí pé ó yá lórí iṣẹ́ ẹ̀ lórí ìgbìyànjú pé kó wáyé lórí iṣẹ́ rẹ̀ ní bóyá ti bá jáde sí ti bá jáde sí wá dọ́gbọ́n sí ìrìn àjò tá a kó nì láàrin bóyá bí ọkọ̀ ọdún tó fọjọ́ tó fi ọdún mẹ́wàá ọdún márùn-ún abọ́dún tó fi rìn kò sí bí òsì ní iṣẹ́ lọ.
1: Èèyàn lè fi gbìyànjú sáré ayé.
2: Bẹ́ẹ̀ ni.
1: Ó dà wọ́n ti fanta fẹ́ fà mú lọ́dọ̀ mi ẹ̀jẹ̀ lómi ò tún bá wà. Hello.
3: Ẹ káàárọ̀.
1: Ẹ mà kó àjẹ́ kí ló kọ yín láti mú.
3: Ayò ìyàwó ni látọ̀yọ̀.
1: Ẹ ra ìyá mi dada.
3: Ẹ rí ọ̀rọ̀ yìí kẹnu gan.
1: Ó kẹnu.
3: Ìlú gángan sì ni.
1: Ìlú gángan ni.
3: Ó bá ṣe kọ́ bó bá ṣe wọ́kọ̀ yìn sẹ́nì kan ọkọ̀ ojú sẹ́nì kan. Ẹ wá rí bá a bá sọ́sọ́ fún bá a bá sọ́sọ́ fún bá a sọ́sọ́ sí. Ó ti di bọ́bá kú wọ nìkan kó o tẹ́rù ara rẹ̀ pa.
4: N
3: tí wọ́n ń pè ní kéèyàn lé ayé ó ní gbogbo èèyàn ni ó gbìyànjú o. Ẹni ọkọ́ṣẹ́ ìgbìyànjú ni. Ẹni ọlọ sùkúrù ìgbìyànjú ni. Ṣé fi eyín náà sìn. Ẹni tọ́rọ ẹni tó lè ràn lọ́wọ́ tọ́ lọ bá ìgbìyànjú ni. Ṣùgbọ́n gbogbo tí a bá ti ń ṣe ní ìgbìyànjú tí a bá ti kápá ọ̀kan ju àwa yóò fẹ́ lágbára díẹ̀ o.
1: Gbogbo ohun tá a bá ti ń ṣe nígbìyànjú tá a bá wá kápá ọ̀kan ju àwa.
3: Ó sọ pé tí a bá sọ pé owó ni wọ́n kó sí inú ilé gogoro lọ́ọ̀kan o gbogbo ẹni bá ti rẹ́wọ́ rẹ̀ ọ̀fẹ́ àti dédé o kọ́ máa lọ mówó ń bẹ́ o. Kẹ́yìn kan wà ń gbàwájú tí ń gbẹ̀yìn tó dúró dúró pé kí gbogbo nǹkan wọn ṣàjẹ́ tó nìkan.
4: Kọ̀kápá gbìyànjú ẹ̀
3: kọ̀kápá ọ̀kẹ́ ju ààrẹ nìyẹn. Yóò sì padà mú bí ìgbà tí esin bá kú sójú ọtí bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ padà já sí. Olólórin kan ti kọ pé béèyàn bá wáyé mọ níwọ̀n béèyàn bá lé ayé mọ níwọ̀n àbí nǹkan pé bóyá ní òòrí ọ̀run wọ̀. Gbogbo tí ń bẹnu ayé yìí ní nǹkan rere kò lè kárí o.
1: Kò lè kárí.
3: Kìí ṣe pé ọlọ́run ò tó bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n bó ṣe pín kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni.
1: Ọ̀tọ̀ọ̀tọ̀ ni bó ṣe pín.
3: Ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ́lọ̀ ń ṣe fẹ́ fún kálukú.
1: Mi ní gbọ́ kú yín ìyá wa.
3: Ẹ̀yin ẹ̀wò tá a bá ń ṣe ìnáwó nísìn. Kẹ́nìkan bá fún yín ní envelope kan. Bóyá góòlù tọmọ bíi àpàǹpàkó ọmọdé ló fi í bẹ̀. Àtẹni tó fi 1,000,000 sínú envelope. Ẹ dákun owó ló wúwo nínú méjèèjì.
4: Wá mi
3: ṣé góòlù wọ̀n sì le ju 1,000,000 lọ. bọ́ọ̀lù tó bá mọ bí àtàǹpàkù ọmọdé ọmọ lè máa lọ bí 20 million jù bẹ́ẹ̀ lọ
4: bẹ́ẹ̀ ni
1: kàbíyèsí
3: bọ́ọ̀lù ń ti pín nǹkan rinu ètí wọ́n fojú sí pé bá ń bà ní ó lè jẹ́ pé n tí ò lówó ra ní níbẹ̀ ṣùgbọ́n ìfihàn fún tó ṣe pẹlẹbẹ ó lè jẹ́ pé ní nǹkan gọ sí bọ́ọ̀lù ń ti pinnu.
1: Ibẹ̀ láyé tiẹ̀ wà wọn.
3: Ibi táyé ti ẹ̀ wà nù.
1: Ọ̀rọ̀ yóò ní dojúrú.
4: Ẹ̀ṣẹ̀ àná.
3: Àlàáfíà ni fún yín o.
1: Àti fẹ́ yín náà dáadáa.
4: Ẹ̀ṣẹ̀.
1: Ẹ̀lọ́. Ẹ̀lọ́.
5: Ẹ̀lẹ́ máa ń pè Abolade.
4: Ẹ̀ṣẹ̀un.
1: Ẹ̀ra.
5: Bá ṣe fún yín, Ambali àti Ṣàtòkè Amẹ́ríkà.
1: Ẹ̀ra bàbá àbí
5: dáadáa. Bẹ́ẹ̀ rí wọ́n ti da ọ̀rọ̀ mọ́ra wọn ní òjò
1: olóṣùṣì.
5: Ọ̀tọ̀ ni kéèyàn wá ayé ọ̀tọ̀ ni kéèyàn gbìyànjú lóye ìjọ ìjọra wọn. Ẹni tó kọ́ṣẹ́ ẹni tó wá ìmọ̀ lọ yẹn gbìyànjú ni. Ẹ bá sọ pé èèyàn wá ayé ó sì fi nǹkan míì kan. Ẹni tó yé ẹ máa sọ ẹni pé ẹ máa sọ pé ẹni tí bá ń wówó kó má fẹ́ lẹ́wọ̀n sí yẹ̀yẹ́ lórí ọ̀rọ̀ tiẹ̀ náà. Ó ṣe kíjẹ náà já sí ẹ̀wọ̀n yẹn
4: káyìn.
1: Ẹni tí bá ń wá owó kọ́ mọ́ fi ẹlẹ́wọ̀n ṣe yẹ̀yẹ́.
4: Orúkọ ìmọ̀bi tọrọ tiẹ̀ náà kan jù sí.
1: Kò tí ìmọ̀bi tọrọ tiẹ̀ náà kan jù sí.
5: Ṣé rí gbogbo ọ̀nà téèyàn bá gbà tó fi ń wá jíjẹ mú yẹ lè gbìyànjú. Ṣé rọ́nà tí ẹ bá ń gbà tó fi ń pọ ọmọ ẹ̀kọ́ jayé. Yẹn ni wọ́n pè wáyé. Kárukú náà lọmọbí ṣe ń wá.
1: A jẹ́ pé ó sọ̀tọ̀ọ̀tọ̀ nu kéèyàn wáyé ọ̀tọ̀ kéèyàn ó lépa gbìyànjú ọ̀tọ̀.
5: Ìgbìyànjú ló dáa ẹni tó bá ti ń wáyé ẹni tó bá ti ń wáyé yóò dẹ̀sẹ̀ ẹni tó bá ti ń dẹ̀sẹ̀ ni wọ́n pè ọ́ wáyé. Níjọ́ kan àbọ̀ rẹ̀ wá kan kú. Ìgbà tí àbọ̀ rẹ̀ wáyé pa fẹ́ ṣe é. Ẹni tó wá jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ọ wà níbi àti fẹ́ ṣe ó wà ń sọ àwọn ọ̀rọ̀ kẹyìn ní ń sọ àwọn ọ̀rẹ́ torí ọ̀rẹ́ wa náà lè máa gbọ́ rédíò ọlọ́rẹ́ mi wáyé ó wà ń bu omi lójú kòròkòrò tó túmọ̀ sí pé ìwà yìí rìbó náà pé ibi tẹ́ẹ̀jọ wáyé dé ṣé kúrẹ̀ ní òtún gbẹ̀yìn ọ̀rẹ́ wọn.
1: Kàbíyèsí àná.
5: Ó sọ pé ẹ tó bá ti ń dẹ́ṣẹ̀. Ẹsẹ̀ ẹ tó lọ wó rí olórí ẹ tó lọ pààyàn torí pọ́ fẹ́ là ẹ tó lọ lu jìbìtì ẹ jẹ́ ní ẹnu gbẹ́bẹ̀lú ẹ̀ ní kankan ṣẹlẹ̀ sí mi ènìyàn jókòó sí amẹ́ríkà èmi wówó àwọn kẹ́sì jókòó nàìjíríà wọn lọ ń jalè dèmí nlé.
1: Kàbíyèsí
5: àná. Tó lẹ́yìn bá wá lọ èyí tó lọ kó nígbà tí ẹ bá kówó lé ìjọba ibi tọ́jú ọmọ àti ìyàwó yóò máa sọ pé òun ráyé sáyé lọ́wọ́ rí ẹ. Ẹ má sì ròó náà tó ń ju béèlì owó síwájú sáyé òṣùpá tó ń fọwọ́ ládùúgbò owó lọ́lọ́lá olówó ni
1: kò
5: sẹ́kùn lè lè jà.
1: Kàbíyèsí
5: àná. Wọ́n bẹ̀rẹ̀ ìsìn tí ń bẹ́ ìyàgbẹ́ òkú ṣé làwọ̀ rẹ̀ àtọmọ ìṣẹ́nu wọn ó dùn.
4: Wo ló ṣe fẹ́ dùn sí.
5: Bó ṣe rí inú ẹgbẹ́ ètò.
4: Ẹ ṣeun.
1: Àájẹ́ à ń bà ní ọba mi Èdùmàrè òní da làákà ìyẹn.
4: Àmì àmì àṣẹ
1: Èdùmàrè. Àmọ̀ rírì wọ́n ní ìgbìyànjú ọ̀tọ̀ ká má dápa ká má
4: dápọ̀
1: ká má dápọ̀ mọ́ ara wọn.
4: Ká má dalúrú pọ̀ mọ́ sáà.
1: Ẹ ta ni wá gbìyànjú ta ni wáyé.
4: Ta ni wáyé.
1: Ta ni wá.
4: Ta ni ṣe gbìyànjú
1: ta ni wáyé. Ẹni tí ó ṣe gbìyànjú bó láṣẹ rí ẹni tí ń wáyé bó láṣẹ mọ́.
4: Tí wọn yàtọ̀ síra wọn.
1: Wọ́n ní ó yàtọ̀ sí.
4: Síra wọn.
1: Síra wọn. Ẹlòmíì
4: ti ń kànlẹ̀kùn. Ẹ̀ló ta ló wà ń bẹ̀.
6: Ẹ̀ló mi kan lé.
1: Ẹ mà kó àjẹ̀ kí lè fẹ́ kí ló kọ yín láti wo.
6: Ọ̀pọ̀lọpọ̀ tó gbìyànjú. Wọ́n mọ Kálífóríà wọn ti parí yóò mọ sí nínú ọ̀bà. Ìgbẹ́ ti ń wáyé gẹ́gẹ́ ni wọ́n fi gba owó. Gbogbo tó bá fi ní nǹkan ìṣẹ̀lẹ̀ wọ́ owó máa ṣe. Ohun tó wá ní bẹ̀rù pé ṣé tí mo ṣe ìdá àbí ìdá. Ọ̀nà méjì tàbí mẹ́ta èèyàn fi ń dá ìṣẹ̀. Aláàkọ́ ni èèyàn ń da sọ́nà òfin dá wa àtàrà nípa ìdọ̀rìṣà. keji ni pe ke yan da si omo eniyan bi ti e nti won o je gba to de se fenika ti ta ni ke wa lo mo lu awon nkan ti o je nkan de ni lati mo lo okolopo ti wa pe yo mo lo be ile si be dari je ese wa dari je kan si o mo lo ke je bi so wa o ni ya ka ba ko so ko to olede ko so lai lai dia o bro se te ba gidi to bu o de se oluwa le n dari je o ba ki lati mo o bi are o to awon yan kan kan o wa ni kan ya ye mo ko aye le ta ye ki o ko fun da die ni gba won to ni sa gba kan ni mo e bi 78 ta n gbo ko won lopo lo si awon da mo yẹn bẹjẹ ìgbèjì gbé tó wáyé rí yóò lówó òṣèlú gbẹgbẹ rẹ
7: kàbí ẹsẹ lọ
6: ìjọba làwọn ọmọ tá a wá ń sáré lórí gan tá à ń kó gbogbo ìjọba tá à ń kó wọn lù ú tá à ń jẹun ara wọn wọn àti ìgbà àwọn ọmọ yẹn tó wò ní fálù nǹkan yẹn mọ nígbà tó yẹn bá kọ ní ẹsẹ lẹgẹrẹ kalẹ tó lu jìbìtì owó dọkọlẹ bá wọn bẹ tí ọlẹ wọn bá wá kú tán àwọn ọmọ yẹn wà ẹmọ́sídádì ìfìgbẹ yẹn yà lè ní báyìí náà òjìgbò gbó inú gbogbo ó sì kú rẹ̀ sí
7: inú
6: gbogbo olówó ńlá kan gàǹkà tó bá gbọ̀ sí àwọn ọmọ òṣèlú tó ìwájú ilé náà
7: kábíyèsí ọlọrun
6: wọn ni ẹgbẹ ọlọrun tí mọṣúárì wọn ti ṣèkan ní ìṣẹjọ pàrọ pírẹfẹtì ni wọn ìjẹ wọn ó rùkú rẹ lọ ní ọba lẹjẹ gbogbo owó tó kó kókó náà nìyẹn àṣìláṣì tí ẹ bá fún kí àjọ jù bẹẹ lọ àwọn tí ẹ tó gbogbo fúnmọ làwọn ọmọ àtìyàwó àwọn nọọsì ni olórí ọ̀tá èèyàn lórí ìyá tuntun
7: àwọn tó ní olórí ọ̀tá
6: àwọn gẹgẹrẹ olórí ọ̀tá
7: lọ́dà wo
6: ọmọdé àwọn ẹ̀kú bíi ìsìn níjọba ọmọdé àwọn ẹ̀kú lérè sí ìmọ̀ mẹ́tíìkì tọ́ba ti tẹ́tẹ́ ìjọba bá lọ sùn lálẹ́ tọ́ba dẹ́kẹ̀ ìjọba láàrin abẹ́dẹ́jú oorun kí ni àwọn ṣe ẹgbàmí ni
7: wọ́n
6: wí bẹ́ẹ̀ni yóò ti yàrá tó bá kú tẹ́tẹ́ bá ṣe fún un fún ìyàwó ògbẹ́dẹ́dẹ́ ní ọkọ̀ ní ọkọ̀ bàbá jẹ́ àgìrì gbòòrò ó ti lọ nù ó pọ̀ àwọn ìyẹn wà wọ́n bá tó lọ́ bá ṣe fún yàn tí ẹ̀jẹ̀ kó bá tẹ́ ń lọ́rùn
7: ẹsẹ̀ gan ni bàbá mi ẹsẹ̀ gan ni
6: bàbá mi ẹsẹ̀ gan ni bàbá mi ẹsẹ̀
7: gan ni ẹsẹ̀
8: hello hello hello
9: o fẹ bere o le yẹ sinayi lọ mẹlẹ ẹlẹ mi fẹ bere gbọdọ gbọdọ n ba ni anfani ki ifanbalẹ ati si wọle pada ẹni tó ń gbìyànjú tó ń lo nǹkan abẹmí fún ìgbìyànjú rẹ àti ẹni pẹpẹ tó ń gbìyànjú bóyá oníṣẹ ọwọ ni bóyá olówó oníṣòwò ni tó wá ń gbìyànjú iṣẹ ọwọ rẹ owó rẹ tó ń lo nǹkan àtẹmí ṣé à á sọ pé eléyìí náà tẹ kò lé ayé olóyè sí máa mẹrẹ lóko dídé yìí.
7: Ok èsì rẹ̀ ó jáde ìṣirí ọjà dì ní ìsìn ìbéèrè o pàkàṣọ díẹ̀ lọ́dọ̀ tèmi. Hello hello yeah ẹ̀rasà kí ló kọ yín láti wo. À ń gbọ́ yín ẹ bá wa gbóhùn sókè díẹ̀.
10: ó ti rí
7: àjìní
9: ẹ̀ka
7: ẹ̀ra
9: orúkọ mi ni tó ti fi owó ya láti òkè òrùn sílẹ̀ ya láti.
7: Ok bàbá
9: mo fẹ́ kí Aláàjì Ambalẹ́ àti mo fẹ́ kí lẹ́yìn
7: ok
9: fẹ́ rí
6: ẹni tí ń gbìyànjú tó gbé fún iṣẹ́ kékeré ní ṣe tó wá lọ torí mo nírò ẹ̀ mẹ́jọ ìṣẹ̀lẹ̀ yẹni ẹ̀ ó ti dẹni ọrẹ ó ti dèrò ọrùn ní ìsìn tó iṣẹ́ kékeré ní ṣe ọwá tó lọ gbìyànjú láti lọ sòògùn owó tó fi ibẹ̀ náà ló ti lọ mọ́ká ibẹ̀ ló ti ra gbogbo tí a ní ó lò kò ju bí ọdún kan lọ so ó ti mọ́ká dé báyìí gbogbo dúkìá rẹ̀ tó ní ní ilé iṣẹ́ ọ̀hún gbogbo ẹ̀ pòórá òun náà padà fún ó gbókú ni ayé ni ń wà hàn hello.
7: Ayé ń gbọ́ yín gbogbo ayé ń gbọ́ yín.
6: Ó gbókú ni ó gbó bí ajá fún ni ó di ẹyin ayé tuntun.
7: Ó gbó ni ó gbó bí ajá.
6: Ó gbó kí ni wà láti ìtàlẹ́ tó lára sí la wà.
7: Kábíyèsí Ọlọ́run.
6: Ọmọ afẹ́ wa ni. Tó gbogbo ṣẹ́ sì ṣe ṣe gbogbo àwọn tó ṣe ṣe rẹ̀ tí wọn ò rí kó jọ. Lòun rí kó jọ lójú ẹsẹ̀. Ó ti mọ́ kàdé fún mi. Tó kárí ọmọ káwa máa rí ilé ayé mọ níwọ̀nba. Ọlọ́run ní kí wọ́n pàṣẹ fún yín wọ́n máa bí tó bọ̀.
7: Ó dà ẹ ṣe gan. Hello.
10: Hello, ẹ má má bínú. Ẹlẹ́yẹ ló béèrè béèrè kan. Ó lọ sí ẹ̀yà ara èèyàn tó fi ṣe nǹkan tó fi lọ ṣó. Sẹ́yìn tó fi nǹkan ẹ̀yà ara èèyàn tó lè gbàdúrà kí wọ́n fi ọmọ tiẹ̀ kí wọ́n fẹ́ yàrá rẹ̀ ṣe ògbó. Àbí kí wọ́n fi ṣe gbìyànjú. Àwa náà mọ ohun tí ò tọ́. Akànwọ́ ẹni tí ó pè àpẹẹrẹ oníwà àkọ́tọ́ ni ó ní.
7: Mọ nǹkan tí ò tọ́.
10: Àwùgbọ́ alámọ tí ò dáa.
7: Ẹni tí ò wá sọ fún
10: wa kú. Tí ò wá di wàhálà ní ẹni ń wá. Eri tẹ́yìn bá ní kéèyàn ṣe gbìyànjú. Èyàn ṣe gbìyànjú ibi táwọn èèyàn ló lọ ẹni mi ń sọ. Ṣé ẹni tí bá ń wá ìmọ̀ ìgbìyànjú ló ń ṣe. Ẹ̀yin lẹ jókòó sórí ilé kàtàrọ̀ náà. Ìgbìyànjú kan lẹ ń ṣe.
7: Bí èsì Ọlọ́run.
10: Akẹ́sì ń bẹ́mi jẹ́ ti ń fọ́lé ní ìṣẹ́ ń fọ́lé onílé. Àwọn náà sọ pé gbìyànjú ni. Àwọn tó ló lè yẹn ń wáyé. Ẹ̀yin tẹ́ ẹ wá ìgbìyànjú bẹ́ẹ̀ ṣe. Nọ́ọ̀sì ọlọ́pàá àwọn dọ́kítọ̀ tọ́lá náà wà lè ṣe ìgbìyànjú ni wọ́n ṣe yẹ. Ẹni tí ń wá mọ̀ ìgbìyànjú ní ṣe. Orí mọ̀ ni ó dùnwó fún. Ṣùgbọ́n ti ń lọ ń dọ́gbọ̀n kan tí mi fẹ́ tí ń yẹn gbogbo owó orí olóko orí ọlọ́dún ẹ̀kọ́ bọ̀rọ̀dọ̀ mi. Eléyìí ti di nǹkan mi. Ìyẹn ni ń wáyé. Ẹ bá ti ń wáyé ayé ó wo mọ́lẹ̀ ni.
7: Ẹni tí bá ti ń wáyé ayé ó wo mọ́lẹ̀ ni kábíyèsí
4: Ọlọ́run. Ẹni tí ń wáyé ayé ó wo mọ́lẹ̀ ni.
7: Ayé ó wo mọ́lẹ̀ ni.
4: Ẹ̀rọ ta ló wà
7: ló wà ń bẹ̀.
11: Ẹkúṣẹ́.
7: Ọmọba Musa.
11: Ọmọba Musa.
4: Ọ̀nàbí ọjọ́.
11: Ọlọ́run ni kúrò làákàyè gbogbo wa.
7: Àmì.
11: Tẹ́rí lọ́pọ̀lọpọ̀ gbà tí ò fi ara balẹ̀ ó dáa gan. Kó mọ gbọ́ rédíò. Àbí èyí.
7: Kábíyèsí.
11: Ó mọ pè wọlé rárá. Kó kàn mọ kẹ́kọ̀ọ́. Ó ní. Tẹ́rí wá ayé. Kódà a kàn ń kì í bọnú ara wọn ṣeré ni. Tí ó sì jọra wọn rárá. Oníkálukú ló ní ọ̀nà gbàjẹ́ ẹ̀mú rẹ̀. Ẹ jẹ́ ń fún yín lápẹẹrẹ kan.
7: À ń gbọ́.
11: Ẹ ṣiṣẹ́ èèyàn ń kọ́ṣẹ́ mẹkáníìkì. Ó wá ti mọ sẹ́yìn ẹ. Ọlọ́run kárà kó jẹ lọ́wọ́. N ò káwò rẹ̀ lákàtẹ́yìn inú ayé. N gbò wá ní tán. Ọlọ́run ti ṣe búrúdì orí ilé kọ́. Láàárín gbogbo àwọn ọ̀gá lọ́gàá lọ́gàá lọ́gàá sẹ́mi kí wọ́n máa ń ní ẹgbẹ́. Ọ wá fẹ́ máa lẹ́nu débi pé wọ́n máa pè síwájú. Gbogbo ọ̀nà ló wá sán tí wọ́n lè máa rò ó yẹ kó ń kọ òun nìkan.
7: Kí wọ́n máa lọ.
11: Nìkan máa dá. Tó bá wá déwájú eléré yóò máa yan báyìí ni wọ́n á máa pa irú ọkọ rẹ̀. Bó ṣe wá wá tó bàbá. Ìṣẹ̀dá rẹ̀ ò sì gbá pé ó ju tó ibi lẹ́bù tó wà lákọ̀ọ́kọ́ yẹn lọ. Gbò wá wa títí kò lòjọ́dún mẹ́wàá lọ ó sì kú.
7: Kábíyèsí Ọlọ́run. Kò lòjọ́dún mẹ́wàá lọ.
11: Kò lòjọ́dún mẹ́wàá ló sì kú. Ṣé mọ̀ pé eré ayé náà ló sá. Ó sáré kọjá abi lẹ́bù tọ́lọ́run ọba gbé sí. se wa ri bi mo se wa mo ma travel gan tori eko o lopin bi program anti wa kan eyan ma wa imo sinu aye ni ninu se temi se ti ma lo le barba ti ma lo lorin eko nipa se mi na ni mo wa lo tori eko o pe soju kan se mo pe lori ise mi lori ona gbaje mo ti ma gba toju omo toju yawo ti so salary awon ti an be mi sise oni o so ti ma wa ba de bi pe laarin awon egbe wa ta si mo papo tan sise mo wa le pe o ko temi ni kan ni ki won a ma da ninu aye ki mo gbalẹ ki won a ma ko won leru ki mo si gba ki mo sawo lo ki mo joba lori won mo ti wa aye mo ti kuro ni level t'Olorun ba gbe mi si niyan tori won gba to ye pe mi o toro je Olorun ba kadara mi na wi bi kan ti mo nkori le Olorun o si je ki yo je mi igbiyanju pe ki mo tesi waju nu aye ni keyin o ma se e wo opolopo awon eyan ti won wu ori baba won o to ba tese mi
7: kabiyesi
11: Olorun to ni emi mi mo fi gura bata ti mo lo won o le lo lawon ti won wu ori kiri yen
7: kabiyesi
11: won da ba bere yen ti won ta ori e wo pe ah ye ti ora complete dalamia oni won ra o ta ori eyan te ba wa lo wo le won ti won gbe o le je bread pele be bayi ni fi nsun lele so won se awon ona ta won gba waye niyan won o si tori e ku loju kan bawo yen ti se dori awon eyan pon e wo waye yen Olorun fe lomi lowo
7: ati
11: ninu e bi olowo lo ti jade o
7: anabi ojo
11: ejo eni sun baba ninu e bi olowo lo ti jade Olorun kadara pe yara o wa jade nu aye iru e wa fe dupo iru won le wa ri ti won wa lo mo wese loja abi ki won mo gbin ebo abi ki won mo ririn ko to kan mo bori eyan lori won yen ti ku ni level igbiyanju si ore o tun ni level kan ma dipe tin gbe egbori e nse gba e tin koja aye e ku se aye niyan o ya to ti gbiyanju e ku se
7: ese gadi arabi ojo hello hello hello hello hello
12: yin gbugba gba yin gbo yin
11: to oruko mi ayin de mo su sase lekan si
7: okay
11: won ni eni ti wa yi ate ti won gbiyanju lo so e ti gbiyanju o gbe lori ise re e ti wa aye o ti wa aye pe o ti se tan ku ni ori elmi o mo pe o gbe ko o yo lori ko fi ko je awon ti mo be bere ni pe e da ku ni e ba bi o ba pa ga si si pe boya e ba mu kan yo a fi se tutu gbe pa irin ni tabi ti yan ba pa die se ko wa aye ta
7: awon na gbo
11: awon
7: na gbo
11: to le jo so kenu gan ni
7: o da e ba ba ba ba ba ba ba ba ba
11: ba ba ba ba
7: ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba
13: Oya isi re ti de o hello
7: o jire mi o jire ke ta wa me
14: pelo
7: hello sir
14: e ku eto
7: yeah mi nto
14: so sunday oje la duro lati gogo
13: lati
14: gogo
13: lati gbanga oya
7: oya gbese le baba
14: ya ri gogo gbere ton gbe lati aro yin lo to no da po oba wayi ba wayi a fi olohun le olohun laye omi en sini aye ni ere pe kini njo tene la lo aten do wayi aten ti owa on ka lu kulu ni je to wa je ni aye ore ko ka to dai ni olohun ti da aye mo je je ni ada
13: o lagbara pupo o
7: ba ikeko ya o ti gbe wa nija
13: olorun aye
4: Hello, talo ame. Hello.
12: Hello.
4: Yes, sir.
12: Ọlọ́run fẹ́ gbogbo ni mo bá rí tó bá jẹ́ tèmi látọ̀dọ̀ ọlọ́run ni àjọ tí bá mọ̀ lọ̀ wá lọ́dọ̀ ló ta mọ̀ lọ̀ wá lọ́dọ̀ lọ́dọ̀ irú ò ní fẹ́ lọ kò lè ráyè yẹn mú náà ni wọ́n sọ pé ká wáyé wọn níwọ̀nba gbogbo tó bá tó a lọ́wọ́ agbára ọlọ́run ẹni tó bá lọ́run tó fẹ́ mi wa pẹ̀lú kan mi kò ní fẹ́ lọ n tó wà bẹ́ẹ̀ ni a lè wáyé kárí o à ń sọ fúnra wa ni àwọn tó wà lẹ́nu òun ò rí tán nígbà gidi wàràwàrà bẹ́ẹ̀ ni ẹni ó fi lọ pẹ̀lú ẹbí ò bá wa tó jẹ́ pé pẹ̀lú yẹn tó ti gbà fọlọ́run pé àwọn èèyàn tó bá gbà tọ́lọ́run fàjẹ́ bí gbogbo tó bá fẹ́ẹ́ gbé tó bá ti bá ń bọ́ sí àwọn yóò tún máa wò ó pé ó ti bẹ́ẹ̀ lọ ni àbí àwọn ni ti gbà rẹ̀ tó bá ti fẹ́ẹ́ tó ń bọ́ sí ó ti gbà fọ́lọ́run ó ti máa mú wọ́gàn gbogbo tó ń bẹ́ẹ̀ dàrá yẹn lòún dà ẹ́ tó bá lọ́run wáyé fún òun tọ́lọ́run fẹ́ fún tó fẹ́ wà nǹkan ní ìlú ní tètè ńlọ
4: tí wọ́n sọ fún wa nísìn
7: ẹ̀sìn gani bàbá ní tí bàbá ń jẹ́ kó yé wa báyìí ni wípé àfọwọ́bà
4: filẹ̀ abọ́ládé gbogbo ẹ̀ lọ́nà gbogbo ń tà ń sọ pátápátá bọ́ọ̀ sáré bọ́ọ̀ kọ́lé bọ́ọ̀ kọ́ bọ́ọ̀ ra mọ́tò bọ́ọ̀ rí mọ́tò rà bọ́ọ̀ bímọ bọ́ọ̀ láya bọ́ọ̀ ráya fẹ́ bọ́ọ̀ lọ́kọ bọ́ọ̀ lọ́kọ ohun ẹyọ kan péré náà wọ́n fi pe gbogbo wa ń gbà bá kan kò sọ kọ méjì tí wọn padà pò wá o ọmọ gbọ ìgbà láìsí jáde wọn pa kò lu ẹdà
7: gbogbo wa lápadà dùnkù ń jọka
4: wọn pa kò lu ẹdà
7: kábíyèsí
4: ọmọ ìgbókùn jáde
7: gbogbo bó bá ṣe wù kó o là kàkà tó ń wáyé òkú náà ni ọ jẹ
4: ọkàn
7: káyìn
4: tọ́ ọ jẹ gbé lágbájá jáde mọ́
7: ìgbókùn
4: jáde
7: ẹ̀dàkùn
4: ìgbókùn jáde já sàdúà sílá
7: ẹwà ajé awáyé mọ níwọn bá nítorí kálẹ̀ bẹ̀rù ọjọ́ tí wọ́n sọ pé ẹgbókùn jáde
4: abọ́ládé ẹlòmíín wà tó jẹ́ pé ogójì ọdún ni ó lò tó wá lọ sáré ayé tó lọ́gbọ̀n ọdún mẹ́wàá tó kù ń kọta ló fẹ́ẹ́ bá lò ó.
7: Àsìkò ló ti
4: pè wá níjà
7: ẹ̀dàkùn ẹ̀ máa pe nọ́mbà wa lábẹ́ àṣọ
4: 070-3822-6574 oníkẹ́ pé ìmú kàdám sunday adéagbòsí ọjọ́ mẹ́jọ òjìnà ìrìn àtàwọn oníkà fi pàdé
7: nọ́mbà tẹ́ máa pèsè sí lábẹ́ àtọ 0055226948 0064516702 òkìkí ọlá ayé gbọ́yìn táyé lulú ọmọ abọ́ládé lorúkọ tèmi o ìpàdé wa tó di jọ́mẹ́jọ kọ́ba mi ìrìnàjò jẹ́ àjù jọ́mẹ́jọ lọ ó dàrú.

0: àmọ́ fẹ́lẹ́ ìwọlé lónìí. Mo fi kí àwọn lọ́gà lọ́gà nílé iṣẹ́ yìí.
1: Ohun tá a fẹ́ àwa náà fún ní.
0: Gbogbo yín pátápátá, gbogbo ọ̀gá pátá tí ń bẹ́ lè iṣẹ́ yìí. Sẹ̀pẹ́ kànì méjèèjì ni mò ń dárúkọ yẹn.
1: Ọlọ́run ò ní ṣe gbogbo ẹ̀tàn.
0: Lagelo àti Splash.
1: Ọlọ́run ò ní ṣe gbogbo ẹ̀.
0: Ojú ò ní tìyìn ẹ̀ ní ṣìṣe nínú ayé o.
1: Gbogbo ẹ̀bùn
0: ó wá kí Abdulaziz Adémọ́lá Àsìsó àmójú ẹ̀rọ tèmi small body big engine.
1: Ìgbà mú wọn ló ti dọ́wọ́.
0: Nǹkan ò ní kọlu ẹ lágbára Ọlọ́run.
1: Yóò jábọ̀ wọn lè jàgbá.
0: Ìwọ ló máa ṣe nǹkan nǹkan ò ní ṣe ẹ́.
1: Àwọn akéwì wọn ń lárẹ́ wà.
0: Ó wá kí gbogbo àgbọ́ yí ẹ̀sìn pátápátá.
1: Àmú fún ọ lésì pé o. Ẹ ṣe mo dúpẹ́.
0: Pàápàá jùlọ bàbá mi bàálẹ̀ ọlọ́jà mọ̀lété.
1: Bí àtọ̀ kẹ́yìn ti sọ̀rọ̀.
0: Ládi méjì. Àti bàbá mi.
1: Ọlọ́run ò ní ṣe gbogbo.
0: Abdulaziz Balogun láti Mẹ́nàtán.
1: Ọlọ́run ò ní.
0: Pẹ̀lú bàálẹ̀ Mẹ́nàtán.
1: Ẹ̀dùn.

0: lágbára ọlọ́run láàárọ̀ ibo ni mò ń rì.
1: Kí wọ́n má parẹ́ olówó ẹbí tàbí ìlú ológun ni wọ́n àbá gbájúmọ̀ láwùjọ.
0: A ò ní tẹ́ ní bòkà ni mò ń lọ láàárọ̀ yìí. Àwọn tán bá tẹ́ ní bòkà, tí wọ́n tẹ́ ní tìkà, tí wọ́n jókòó tìkà, tí wọ́n bá kà sùn, tí wọ́n jí pẹ̀lú kà, tí wọ́n jẹ pẹ̀lú kà, tí kà ń kà wọ́n, ìka máa ń ṣe wọ́n pa.
1: Irú mi ẹ̀fẹ́ ta ti jáde wá.
0: Ẹni bo ni mo lọ láàárọ̀ yìí. Àwọn kan tẹ́ ní bòkà.
1: A máa ṣe òkun.
0: Ìka ti wá ka àwọn tán yányán.
1: Nísìnyí láyé, ṣé ìkàdé yóò mú ta.
0: Bàbá mi ọmọ tó wé Sùlẹ́mánà sí yẹn bá dé láti ìlú Ìgbòho.
1: Bàbá Fáríà.
0: Ẹ bá ń kí ìyá ọpẹ́ bàbá mi, ẹ bá ń kí.

0: lo ran ibi ti mo n lo gan ti o ṣugbọn ma ṣe pepe pe ko le ba o mo tan lowo laaro yin ni
1: e fi won sile orire la fe se lara e o
0: kini ti mo fe so gangan je ko gba mi laaye laarin seju meji kin so kabdo wa si wa sha salatu kin de fi alaye na ka lile lagba olon ki won gba ipe lati le in to lohun fi di loko laya sa mo kan na ni bọlọ́n bá ní mọ̀wádà bẹ́ìnàkùn mọ̀wádàtùn ọlọ́run ní a ṣe tí a ń pè ní àṣepé a ṣe àdéhùn a gbé e kalẹ̀ fún yín mọ̀wádà bẹ́ìnàkùn a wá fi ìfẹ́ sáàrin yín kí ni ìfẹ́ ó sì jẹ́ pé lé gangan ni ọ̀pọ̀lọpọ̀ gbódùn rúṣọ ti ń ṣẹlẹ̀ lákòókò
2: yìí
0: ó sì jẹ́ pé láàrin lọ́kọ-láya lọ́ta wá wà lákòókò yìí ṣe bẹ́ẹ̀ ríra yín ẹ fẹ́ràn ara yín lẹ́fílẹ̀ fẹ́ra yín ó ṣe wá di pé latest kùnà ìléyà tọ́lọ́run bá wípé ọ̀dà láàrin ẹ̀yìn méjèèjì kí fọkànbalẹ̀ máa wà ńbẹ̀ kẹ́ ẹ máa sinmi sọ́dọ̀ ara yín kẹ́ ẹ máa fọkànbalẹ̀ fọkọ bá rí dààmú kan níta tó bá délé kọkàn rẹ̀ ọbalẹ̀ ó sì jẹ́ pẹ́ gangan ni wàhálà ṣe ìtọ́ni wà ibi tán ti ní kéèyàn rí fọkànbalẹ̀ ibẹ̀ gan wá ni àdánwò wá wà báyìí ó sì jẹ́ pé bẹ́ẹ̀ ni ṣètọ́ni ti kúrò lóríta ó kò injunction ó kò ní gbogbo ibi tí wọ́n ti mú kankana ó kò ní bí wọ́n ti mú fònàgà ó
2: dìde lọ́kọ-láyà
0: inú ilé gangan lọ́wọ́ awọ
2: ṣe tèmi ṣe tiẹ̀
0: ẹ wàá rí pé ọ̀pọ̀lọpọ̀ lónìí tàfárá kọ ni wọ́n pín yẹ́lẹyẹ́lẹ́ bí bàbá bá ń sọ báyìí fọ́mọ ìyá ò ní bẹ́ẹ̀ kọ́ má dá lóhùn o bàbá rí ọmọ tí ń sọ allah akbar ọ̀pọ̀lọpọ̀ lónìí ó wá di yí pé à ń fìyà jẹra wa àwa ni kinní kan ṣe wá àwa ara wa là ń fìyà jẹra wa.
3: oríjàlù kọ wá mú ọ̀nà ara ní ṣáì.
0: bọ́lọ̀ ń ṣe sọnù.
3: bí máa ń fọdá lọ́wọ́
0: alábàdí. má jójú bẹ́ẹ̀ lọ kọ́ mọ́ bá wọ́ mi jìnnà ọlọ́run ní ìtànpè lọkùnrin ìnìkọ́ jẹ́ òpó lé ìnìkọ́ jẹ́ aláṣẹ lé ìnìkọ́ máa pàṣẹ nínú lé torí a máa ń mọ̀ sọlá fún wọn ni wọn àbí máa à ń fà kù torí pò ní ọmọ náwó lé aya rẹ lórí lónìí ó nílọ kò nílọ ọkọ rẹ ni oríṣekoríṣe baálé rẹ ni lónìí nǹkan omi ọwá ti tẹyìn ogun nkan wa ti nkan yan ọpọlọpọ ọkùnrin àtobìnrin lónìí ẹgbẹ bọlọ ń ṣe gbọlá fún kọdíjà ìyàwó anabi muhammad
3: sallallahu alaihi wasallam
0: ó sì lọ tẹrí bá fànàbì pẹ̀lú gbogbo tó
2: ní
0: bẹ́ẹ̀ ni ó tún ju anabi lọ pẹ̀lú ọdún mẹ́ẹ̀ẹ́dógún kò wá ta anabi lẹ́nu kọdíjà tún jáde láyé anabi tó ń ṣìrànràn bọ́ẹ̀ dárúkọ obìnrin míì bọ́ẹ̀ pé aisha anabi tó máa pẹ́ kọ̀díjà nígbà kọ̀díjà tó ti kú tán nínú àdúgbò wa kan bàbá kan ó níyàwó mẹ́ta ìyàwó tó jẹ́ the second last wife wá jáde láyé bàbá yẹn sì sunkún ó sunkún fún oṣù mẹ́ta
2: kí ló dé
0: àbá ẹníyàwó mi méjì tó ń bẹ ọ ní bẹẹ ni ó níyàwó gangan tó lọ ń kọ mọ lóko yìí.
2: allahu akbar kẹlẹ.
0: àbá yẹn sunkún tí àbá yẹn náà sì fi jáde láyé.
2: allahu akbar. àwọn yòókù
0: nǹkan. níbi ọ̀sẹ̀ ìyáálé náà ti wá jáde láyé lẹ́yìn bàbá báyìí.
2: láìláìláìlá.
0: níbi oṣù mélòó sẹ́yìn ni a gbọ́ pé bàbá yẹn náà ti kú báyìí.
2: allahu akbar.
0: bàbá yẹn sunkún kódà àwa gan bá wọn sọ bàbá ó ti tó ó ní òun ò lè róbìn mọ bẹẹ.
2: láìla àìlàlà ní tó ṣe fún.
0: lóbìn àlùbáríkà tí bàbá wo ní ètò jẹ́ yí pé ǹjẹ́ ẹlòmíì ó sì kú ọkọ ló ní yóò bọ̀ ọkọ ọlọ́run mú dúpẹ́ ọlọ́run yóò ràn lọ́rùn mi.
2: sísì mo fẹ́.
0: ọlọ́run yóò ràn lọ́rùn òun.
2: nígbà tí obì mẹ́rin
0: ẹlẹ́kẹ́ni irú ipò wo ni wọ́n wà lọ́dọ̀ ọkọ rẹ irú ipò wo ni ìwọ ọkọ wà lọ́dọ̀ ìyàwó
2: rẹ ṣé
0: tó bá ṣe hàn ẹ́ se yawo ro pe ah olohun dupe susu merin ohun o se o da ju bi ton ti nbo lo
2: aba ikan ti en be ladugo wa
0: la
2: wala ko je ki yawo re wa sa lati je ki lo de aso ngan gele ni bu
0: ni kan
2: kun ni be olohun wa la yin o
0: ala
2: e sa salatu fa na muhammad
0: sallallahu alaihi wasallam
2: in to je man kankanu kaluku na wo lori iwo nu olohun nu o wa jabo
0: o belon o sasalatu o sasikiri o se kankan o raye tolohun
2: sheikh ibrahim na muhammad ta wa yi
0: o raye tolohun
2: allah akbar
0: ora yeto afi nkan jaku jaku jaka jaka beru olohun o
2: lebanjo sunday
0: nkan ta o
2: e mo da gbe fun won
0: gbogbo n to se kale ni oku o
2: wonu olohun nu
0: ni oku o
2: fari o si
0: ya be akunrin yi won lo wa ma so pe iyawo won ni ni lari jun lo lagbara olohun
2: ah olohun
0: o si so o so kan iyawo loju
2: la ilaha illallah
0: ah pelu gbogbo n ti iyawo n ta ni worobo ni olohun sa gbe iyawo lori lori oke
2: la akbar
0: bi se n di lona ni awunga kilo kunrin wa lo se eyin okunrin be te ma ha awon obirin le mo oyin nu olohun ri yin o olohun ri yin o wa lo ba afa kanu adugbo
2: afa bu
0: afa na o lo ba oni bo se ri omo obirin fe mo nurse lo omo obirin yen
2: la ilaha illallah gbogbo nurse e ni saberegun o
0: ami isin se daada won lo se teriba ke ti kuko ni teriba ṣugbọn okunrin lo ya oka
2: o ya na
0: ka ma ba lo wo na ohun atafa ijo di won de fi nkan so mo bere yi
2: la ilaha illallah
0: won fi se de bi pomo bere yi won je omo tin se mo omo bere yi won lo o tun rale in ba ti o ile tokora pa me toko ti won fe gba omobirin lokowo le tan fi sare se nkan sori e
2: Allahu akbar
0: olokunrin tun ni ara o kankan o lo fa le yen afi ba tota tiritiri di me lo ye obirin wa mo kole ta won ojo mo gbe
2: la ilaha illallah muhammadu
0: ye to gba to wa lo fowora ku ri kona o imukumu ijekuje ni n ba kaki ka mo ba lo wo na omobirin na si o jade laye o
2: subhanallah
0: okunrin na ibi titi se ra ka ti akaki leyin ti ya o ja ilaye o na ja ilaye o o na ja ilaye ko allah kwa afa to ba se nkan na o na ti lo o
2: se wo na ngbo
0: won to mo ba yan se nkan bun ti e o ba won se nkan reri e ba yan ri bi o se taja bi o se sorire bi nko se loke mo mo re o se lo university afi bo se re mo lomo lepa
2: lomi ti en lo gun lo gbojule ogun opa balawo re yo pa pastor re yo pa fa re njo kan
0: e beru olohun
2: e beru olohun
0: eyin ni nkan re afi nkan bu
2: nkan bu ni
0: awon santa li bule ni
2: omo to fe goke ni jo goke
0: eyin woli eke
2: eyin no sunkun lori to
0: na abela bule yin ma di kaaki e ni nkan ri lo
2: alaufu
0: e beru olohun
2: yara kan na nesun
0: ah ka ma ba lo wo na okunrin na tojo ko nurse to ni yawo won ni gai o na ku ni jeta o
2: allahu akbar sọlọ wa foriji mai
0: ah se bo ti o ti de o ti do meye loro
2: o ti de mi ni alaki na
0: o kan bayi na bayi ni
2: alaki
0: bayi na mo alaki
2: allah akbar
0: o na ti lo e beru olohun e beru olohun e je kamili dani olohun ti pari nkan woro fa abado kun fa ukon ba di daro jati olohun ti pari e mun kalu ko se lo o ti pari e e jo mo ranra yin lo ni e jo kunra yin lowo ni en ti ba se mi en ti mo se kini me
2: wallahi
0: ah gbogbo nkan ni to ba rira re tan olohun lo won yo soki lo lese re won pa leyin re
2: so ti gbowo to po bi ya wo la nanu re
0: e ja bere olohun e ja bere olohun e ja o do eni kokan ha ija bẹrẹ ọlọrun o mo ṣe bi bíbélì sọ pé ọwọ tó bá ti gbé bi kò tún gbére mọ o.
2: manfala khayran khayran
0: yasa
2: manfala shakhiya khayran yasa.
1: ọba ṣe é fún o.
0: abdulwasi asalatu kò tẹ̀lé.
3: ọ̀dùnmí la ìmìnà ṣèyítọ́ ní rọ́jì. bisimilá rahmani rahim. Robi sidi ni ilima alhamdulillahi rabbil alamin allah ila miri bi bako iru fil jasadi astaghfirullah allah

0: lorúkọ Ọlọ́run ni màá fi máa gbé ìpè lọ́kọ̀ kan láàárọ̀ yìí.
1: Ọ̀dà ẹ̀jẹ̀ kì í ṣe báyìí ní lọ́kọ̀ kan.
0: Sáwọn alékún sá. Ọyá ìpè 091-23-70-8675 091

0: 0208275 ipo to gbole sile agbara nu laaro yi eje ma gbe loko kan aya assalamu alaikum etu wole assalamu alaikum an gbo yin assalamu alaikum etu wole oda 0912307 0 8675.
1: Eje orin ni baba mi
0: tile okere +234 814249 1006.
1: Gbogbo ni lola ri o
0: ipe ti se wele wele la ro yi. Assalamu alaikum. Ah baba mi aga omo to we lati ilu Igbo. Ami baba mi ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami
2: ami
3: ami ami ami ami ami ami ami ami ami ami ami
2: ami ami ami
3: ami ami
2: ami ami
3: ami ami
0: ami ami
3: mo se je
0: ki mo mo se ti
2: Olorun
0: jo tele se amina lalu kohane
2: amina
3: lo ese ese
2: adowo yo
0: ese baba mi Olorun ese
2: mo je alo bi
0: kan ni mo yara yin ese
2: baba
0: mi e pe fun wa ese mo gbe ese un e mo ba ka lo sallallahu alaihi wasallam
2: asitu pore la
0: ya amin baba mi shun
3: min sala
0: baba mi mo to wi lati rin dola champions ipe mi tun ti wa loju afa. Assalamu alaikum. Hello.
4: Hello.
0: Hello. Hello. Hello. Afriji mi. Assalamu alaikum. Eko juma.
4: Aleku asala sa.
0: Na. Kilo ruko yin bele tin pe.
4: Lati Agowuye ni mo tin pe.
0: Agowuye ti wa ni ilu Ijebu wa.
4: Bẹ́ẹ̀ ni baba mi ani mashallah.
0: E pe fun mi.
4: Emi ni mo so yi pe a ma gbadun lati Agowuye.
0: E seun.
4: Kayode Jones.
0: Okay. Ah. Baba Kayode Jones eni daun. Eni te.
3: Ami.
4: Mo gbúdọ̀ létí kí n gbó àdúrà yín lálẹ́ yìí tó
0: sọ́kò mọ̀sán. Ẹṣeun ẹṣeun.
4: So mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kankan wà lọ́kọ̀ mi ládùúrà tí ọlọ́run ní kí n sọ fún yín. Ọlọ́run ní nǹkan tó ń ti ṣe tó ti jiná wọ́n yàtọ̀ sí nǹkan tí ìyànṣẹ́ ń gbélé ná. Ó ní nǹkan yín ti jiná ó tẹ òun ti ṣe ó ti jiná nǹkan yín bẹ̀rẹ̀ ti jiná kò ní bàjẹ́.
0: Àmì àmì àmì.
4: Nǹkan tí ìyànṣẹ́ fẹ́ gbélé ná yàtọ̀ sí nǹkan tó ti jiná.
0: Bẹ́ẹ̀ni.
4: Gbogbo ohun tí Ọlọ́run ti ṣe fún yín ní ti dáadáa àtàwọn àtẹ̀yìn gbàdúrà fún kò ní bàjẹ́.
0: Àmì àmì.
4: Ẹ̀jẹ̀ ń fẹ́ lèmi láàyè ẹ̀ṣẹ̀ bàbá ní
0: bàjẹ́. Káyọ̀dé Jọ́ọ̀sì. Àwọn èèyàn tèmi láti ìlú Ìjẹ̀bú. Wọ́n ní ọbẹ̀ tó ti jiná lọ́lọ́run ti gbé kalẹ̀ fún mi báyìí. Ẹ ṣé o ẹ ṣé. Assalamu alaikum. Kí lorúkọ yín? Ngbò lẹ ti ń pè.
5: Wàlíkú sàlámù ọ̀hánmọ̀sílẹ̀. Aláàjì Abọ́ládé.
0: Nà.
5: Ifò mi sẹ̀mí yín lágbára lọ́wọ́ Ọlọ́run.
0: Ajá ni máa ṣàwọn lélẹ̀.
5: Ohun Bẹ́ríkà Júmọ̀ tó ní wa ti kú ọdún
0: Mọ̀lúdì Nàbí yìí ti
5: ń lọ pẹ̀lú ọgbẹ́ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọdún láti lókè ìfẹ́ orúkọ mẹnitírímìfì Ọlájídé Owóya láti òkè òrùkí lọ́yọ̀ aláàfin.
0: Ọ̀yọ̀ aláàfin.
5: Pẹ̀lú ògbọ́ fún Ẹ̀mà síwájú.
0: Àmì.
5: Aláwùmọ̀ àṣírí ní Sùríkà Jẹ̀mílá.
0: Bẹ́ẹ̀ni.
5: Yàtí Harris Ìyára
0: Gbàdájẹ́
5: Mo wá gbàdúrà fún Lágélú Ọlọ́run ní jó jóná.
0: Àmì. Ẹṣẹ́.
5: Òpó Ọlọ́run ẹ̀ní dà.
0: Àmì ẹṣẹ́.
5: Gbogbo ẹni tí ń sẹ́ ní Lágélú pátá. Àtúbọ̀tá yín Ọlọ́run jọ rọrùn.
0: Àmì.
5: Gba Haúlà wà fún ọ̀gá ilé àbí àríyá
0: ṣe.
5: Gbogbo ètò yín bẹ̀rẹ̀ sí ṣe é fún wa pẹ̀lú ògbó Ọlọ́run. Èmi sì wà nù ni Ọlọ́run máa dùn yín náà nù àdúrà
0: yín òun ti lè ṣe Lágélú wà fún nù. Kò máa dé orí mú kí kágbàlagbà orí mú ojú òní tiwa lágbára Ọlọ́run.
6: Ọmọ ọlọ́kùn ọmọ ọlọ́kùn kì í ṣe pé ọ̀sán.
0: Ẹ̀mọ́ gbàgbé náǹkà lítí mo fún wa níbi.

0: Zagelu FM, Jagaba Boboretio, Maro and Joe.
1: Lẹ́yìn ọjọ́ Friday abiyamọ sàmì àdúrà rẹ èrò rẹ kìtìyàn àti wàhálà rẹ lórí àkọ́bí rẹ kò ní já sásán. Jésù mi ò. Ọba mi olúwo kọ́kọ́ ọba mi àjàwọ́ kọ́kọ́ o. Ọba mi tí ò jẹ́ kí ìṣúwọ́ tẹ́lọ́wọ́ níyàn. A ó fi wádúwádú dábẹ́nu níwájú ọlọ́ọ̀rẹ́. Gbogbo ilé kí o go go go go go go go go go go. Pásọ Fẹ́kẹ́yẹ Emmanuel bàbá ti gbàdúrà fún àwọn ọmọlágbàáyé ti wà lórí afẹ́fẹ́ o. Àdúrà àkọ́bí ló gbé mi wá ẹ̀yìn ò ní mọ bojì àkọ́bí rẹ o. Àdúrà àkọ́bí ti tòní fọ́tò àkọ́bí ni kò bá mi fi sẹ́gbẹ̀ẹ́ rédíò. Lè bá mi gbé omi sí ẹgbẹ́ rédíò rẹ torí àkọ́bí. Sọrí fọ́tò àkọ́bí rẹ yóò ní rí kó o bú sẹ́kùn. Fọ́tò àkọ́bí rẹ máa sọ̀rọ̀ níbi gíga. O ní rí fọ́tò àkọ́bí rẹ kó o fà á ya o. O ní rí fọ́tò àkọ́bí rẹ kó o sítọ̀. O ní kó fọ́tò àkọ́bí rẹ kúrò ńlẹ́ o. O ní rí fọ́tò àkọ́bí rẹ kó o pòṣé. Fọ́tò àkọ́bí rẹ kò ní yọnu dáyàrí ọgbà ẹ̀wọ̀n. O ní fi fọ́tò àkọ́bí rẹ ṣe polú ọ̀fọ̀. Fọ́tò àkọ́bí rẹ wọ̀n ní fi ṣe ìdágbére rẹ̀ lórí Facebook. Fọ́tò àkọ́bí rẹ kò ní padà dán tí wọ́n kò fẹ́ rí mọ̀. Kò dẹ̀ ní padà dán tí bani nínú jẹ́. Fọ́tò àkọ́bí rẹ lọ́run máa bá mi fi hàn olóore. Fọ́tò àkọ́bí rẹ máa sọ̀rọ̀ níbi gíga. O ní kó dìgbò ṣe sórí fọ́tò àkọ́bí rẹ. O ní kó dé arinà kan sórí fọ́tò àkọ́bí rẹ. Omi tí wà àtàkọ́bí rẹ fẹ́ lò jẹ́ ìsúre sí. Ọwọ́ agbára lọ́run yá kó wọ̀. Ọwọ́ ìyanu tí fari sókè ó yá kó bàlè. Àánú tó ṣòro gbàgbọ́ Olúwa kó fomi ṣe. Mo sọ mi ẹ domi àánú. Mo sọ mi ẹ domi ìgbéga. Mo sọ mi ẹ domi àṣeyọrí. Mo sọ mi ẹ domi ojú rere. Mo sọ mi ẹ domi ìrànlọ́wọ́. Mo sọ mi ẹ domi ìgbéga. Mo sọ mi ẹ domi ìgbàlà. Mo sọ mi ẹ domi àṣírí bíbò. Mo sọ mi ẹ domi ìwòsàn. Ọ̀nà ẹnu là fún wa tọmọ rẹ. Ọ̀nà ìṣerere là fún wa tọmọ rẹ. Ilé ọmọ rẹ tàgbà ó yẹ gbà padà. Òun rere fọ nínú ayé ìwà tọmọ rẹ. Jésù máa gbé ọmọ rẹ níjà. Adániwáyé gbé ìwà tọmọ rẹ ro. Ògùn ọmọ rẹ máa farahàn. Ìdí ìwàsáyé ọmọ rẹ máa tètè jẹyọ. Adé ògùn ó retí ọmọ rẹ sì máa jọba. Ọmọ rẹ ò ní fòṣẹ́lẹ̀ ṣáájú ògo. Ìwé ẹ̀rí ọmọ rẹ kò ní di yẹ̀yẹ́ mọ lọ́wọ́ o. Àmọ̀ kòkò kò ní fọ́ ìkòkò ọmọ rẹ mọ́lẹ̀ o. Wárìrì wọlẹ̀ látẹ̀ni lọ ọyá eré wa tó gbé mi ó yá pọ̀ jáde. Pọ̀ jáde. Pọ̀ jáde. Pọ̀ jáde. Ayé ò ní fẹ́ mọ já sí o. Ibi táráyé ti rẹ ti kọjú tì ọ́ ojú ò ní tì ọ́ rárá. Kò tiẹ̀ pọ̀síbù ni ò ní jẹ̀ sí lórí ọmọ. Àwọn àánú David sí ọ̀run jàwárí rẹ látàgì jù látò ní lọ. Àánú kì í fọhùn lábẹ́ ọ̀run tó tìtì ọ̀run àánú ọmọ rẹ máa ṣí. Ọ̀run owó máa jí torí bùkátà àwọn ọmọ yìí. Ọ̀run Joseph sí láti ẹ̀wọ̀n ó di ọba ọmọ rẹ á di ọba. Ọ̀run Mordecai sí ó rí ojú rere gbà lọ́dọ̀ ọba wà á rójú rere Ọlọ́run. Ọjọ́ tí àánú kan Anna ó di ọlọ́mọ ó yá wà á bọ́ lọ́mọ pé. Ọ̀run àánú Sarah sí lọ́jọ́ ogbó màmá lórúkọ Jésù Ọlọ́run máa rántí rẹ. Ọ̀run àánú Jabez sí ó do olórí ẹbí ó yá ọmọ rẹ máa do olórí ẹbí. Àrí bá ti jẹ́ nílé aláàyè. Akẹ́sẹ̀ fún ìtọ̀tẹ́ ilé ọ̀tá òde kò ní borí ọmọ rẹ o. Akẹ́rẹ́ chapter 4:7 òkè máa di pẹ̀tẹ́lẹ̀ o. Bọ́mọ̀ rẹ jẹ́ ń tẹ̀yẹ́ ó yá kò ní tán lórí ilẹ̀. Agbọ́dẹ́gbẹ́ kùkù níbi tó ti rán ń jẹjẹ lórúkọ Jésù kò ní mú ẹ lọ́wọ́. O ní ṣiṣẹ́ ìṣẹ́ látòní lọ o. Akọ́láwọlé rẹ kò ní padà kọ́láwọ gbó o. O ní rogun ẹ̀sán lọ́jọ́ lórí ọmọ. Bó ṣe ń kọjọ wà á dúró jẹ́ o màmá. Wà á wọṣọ àlárí àti sáyán nílé ọmọ rẹ o. Ọmọ rẹ ò ní gbọ́ pẹnáàtì wọ́n tróyìn o. Láàlá àti jẹun ọmọ rẹ kò ní bọ́ sígbó. Òpó ìwà òtítọ́ kò ní yẹ̀ nínú ilé yìí o. Adániwáyé máa gbọ́ ìgbé ìwà àtọmọ rẹ o. Ogun tá a forúkọ ọmọ rẹ parí sínú odò tó ṣe ó yá iná jó. Mo tú ọ̀rọ̀ yìí sọ títí Jésù yóò fi dé òní mọ sàárẹ̀ ọmọ o. O ní rogun abánijà má gbọ́ tẹnu ẹni o. Ẹ̀mí rẹ ò ní bọ́. Ọmọ rẹ máa ráyé lo. Ọmọ rẹ ò ní di ọmọ ọlọ́mọ. Ọba mi ò ké gbẹ́ngbẹ́ kò ní jẹ́kẹsẹ̀ rẹ ó yẹ o. Ọba oníbùbá ìyanu yóò faṣọ ẹ̀yẹ bu ọmọ rẹ. Ọba alágbádá agbára yóò ro ọmọ rẹ lágbára. Ọmọ rẹ máa tóra rẹ bọ́ o. Onídàásí kí ọlá yóò faṣọ bù ọ́ o. Ọlọ́run tó tóbi yóò fọ́n tó tóbi bẹ̀ ọ́wọ́ tọmọtọmọ. Ọba mi pọ́rọ́gọ́dọ̀ ògo yóò fògó tuntun kẹ́ ọmọ rẹ. Ayé máa bá ọyọ ṣẹṣẹṣẹṣẹ. O ní rágó. Ayé ò ní yín mú sí o. Ọmọ rẹ ò ní sákiri. O ní pọwọ́ ẹlẹ́dàá fọ́mọ ọrẹ o alapọṣẹ oni fafọṣẹ ba ọmọ rẹ wi inu ọmọ rẹ ma dun dalẹ ori oni ta ko ọmọ rẹ lọdun alaanu rẹ akọbi re oni ta dukia wo aisan koto koto n bọ wa ṣẹku lọdun ẹyin o ẹ ṣàmì lorukọ jẹ gbogbo ẹni ti o wọkọ ẹ o ni ri ijaba ọkọ o ẹ bẹ mi sọ fọmọ yẹ ko yẹ tẹfọnu loju titi o lorukọ jẹsọ oni ṣubu ara o ọfọ ko ni ba akọbi rẹ o ọmọ rẹ oni rugi oyin akọbi wa dagba wa tẹgbẹ rẹ lorukọ jẹsọ ẹyin akọbi ẹ dogbo abẹnu gọngọ kò ní ran akọbi rẹ odò ń gbàrere odò ayé òní gbé ọlọ́mọ lọ ayé òní fi àrùn ṣe ọmọ rẹ o tàbí lédè èkìtì wẹ́ẹ̀ máa ṣu lẹ́yìn o akọbi rẹ máa joya o ọfà gbẹgẹdẹ ayé kò ní bàkọbi rẹ tẹ́lọ́ bá sọ fún ẹ pé kò sí mi ọmọ àti mi tètè sí mi olórúkọ jésù ò ní báyé lọ o níbi tí ó ti rẹ olóore kan olóore méjìlá ọlọ́run máa gbé dìde fún ọ ẹ̀yin akọbi ẹ lọ di melonia gbogbo ẹ̀yin tí wọ́n fojú ọlọ́wọ́ wò tẹ́ lówó olórúkọ jésù yẹ lọ lọ́wọ́ o ẹ lọ dé ní ìbùkún o akọbi rẹ ò ní mọ́ ọlọ́jù akọbi rẹ ò ní dọ́jú ti ọ sàmì ẹlẹ́yìn akọbi rẹ ò ní bojú rẹ jẹ akọbi rẹ ò ní dọmọ bẹ́líàlì kò dẹ̀ ní yá bàtà wọ̀ èpè ò ní jẹ ẹ̀yin akọbi o aṣọ ẹ̀yìn akọbi ò ní fàyà akọbi rẹ máa jẹ èèyàn bíi sẹ́ẹ̀rà akọbi ò ní mọ ìnira o ìrẹ̀wẹ̀sì kò ní rẹ ọkàn akọbi ìsílẹ̀ o ẹ̀yin akọbi ẹ̀ ní tẹ́láwùjú àwọn olóríire ẹ̀yin akọbi ẹ̀ ní ṣe ṣẹ̀ṣẹ̀ ire àti àánú tó ṣọ̀wọ́n o olúwa dàbò wà tọmọ rẹ lẹ́ni tún bá mi ṣàmì lórúkọ jésù ọmọ rẹ ò ní fò ṣẹlẹ̀ o jésù olúwa wa sọrí omi yìí máa lẹ́kẹ̀ẹ́ tó bá lè gbé pàdé mi lórí facebook nírọ̀lẹ́ yìí gbọ́dọ̀ jọ orí tiktok ní aago mẹ́jọ ní ìrọ̀lẹ́ tó bá dẹ̀ lè gbé wá gbà pé àdúrà ti gbà orúkọ tí o máa lọ wá lórí facebook ní pásọ fọkẹyẹ mẹni bàbá alábìyamọ lórí tiktok wà lọ wá bàbá alábìyamọ nìkan wàá kiri 1 million followers lórí ìyẹn mo láìkí ibi tí a bá dúró ìdẹ́jẹ́ gbọ́ ẹ̀rí.
2: mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún nǹkan tó ọlọ́run ṣe fún mi ní friday ìyàwó ọmọ mi pè mí pé kí n wá kí àwọn fẹ́ fi nǹkan hàn mí mo ṣe dé bẹ́ẹ̀ nìyẹn wọ́n ní àwọn páàkì mo ní ṣe ẹ fẹ́ kúrò ní àdúgbò ni wọ́n ní bẹ́ẹ̀ ni. ìkọ́ tó bá tẹ ìyá mi lẹ́nu ọjọ́ saturday tí a kó ẹrù débẹ̀ ọlọ́run bàbá alábí ọmọ o ọlọ́run bàbá alábí ọmọ o àwọn ọmọ mi tẹ́ ipò wọ́n ní kò tí o ṣe é nìyẹn o.
3: ẹ má ké àwọn ọmọ yín tá ayé ti ròpin pé wọ́n ní wọn ò lè gé èèyàn kí ló wá ṣẹlẹ̀.
2: ilé tí ọmọ mi kọ́
3: ọmọ yìí kọ́lé
2: o
3: kọ́lé ọ̀tà ló máa kọ́lé o lọ sọ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ jẹ́ pé ọmọ tèmi náà máa kọ́lé o.
4: ọmọ tèmi náà máa kọ́lé o.
3: kọ́lé ilé ńlá.
2: bẹ́ẹ̀ ni o ní èkó tiẹ̀ ní gbangba ilẹ̀ tí wọ́n sọ fún wọn ṣẹlẹ̀ almost 25 million ọmọ mi fi ra ordinary ilẹ̀ ọlọ́run bàbá alábí ọmọ o.
4: ayé lọ́wọ́
3: mama ọlọ́run bá ẹyin lẹ kọ́lé.
1: àdúrà kọ́bí yọjọ́ sunday la máa parí rẹ̀ nínú church aisa májèmí ti sọ ẹni ẹ̀yìn dé ẹni iwájú la fẹ́ fi gbàdúrà lọ́jọ́ sunday bó ti sọ ọ̀rọ̀ pàdé ọjọ́ sunday ó ti ṣe díẹ̀ ọjọ́ sunday náà ní kí n pín ìgòròrò àkọ́bí ẹyọ kọ̀ọ̀kan abiyamọ yìí òróró yẹ tó o bá ti gbárí púpọ̀ ló fún àkọ́bí rẹ o tọ́nà rẹ̀ bájì fi ránṣẹ́ sí o bọ́ọ̀lẹ̀ ní dálẹ́mọ tó wà ní sẹ́gun ọ̀tà lọ́gùn state sọ fún ọlọ́kadà kan gbé ẹ lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ fàkẹyẹ cac aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o ọrẹ àkọ́bí ní gbogbo ènìyàn máa dálẹ̀ ní tó bá ti fi ránṣẹ́ wàá kan bá sọ pé èmi ò ní mọ bojì àkọ́bí mi lórúkọ jésù ò ní sun àkọ́bí rẹ nu o 20 days ló kù tí ìsọjí agẹ́gẹ́ máa bẹ̀rẹ̀ ìsọjí tó máa mi ìlú èkó títí jésù ti ránṣẹ́ àdẹ gbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ ìsọjí ọjọ́ mẹ́ta péré ni tó máa bí ìyanu ọjọ́ gbọọrọ má bọ̀ láti àbújá ọ̀rọ̀ ọmọ tó bẹ́ẹ̀ má bọ̀ láti ìbàdàn ọ̀rọ̀ ọmọ jù bẹ́ẹ̀ lọ ó ti ẹ̀ lè wà lẹ́kọ̀ọ́ kó wá sọ wípé ò ní sí nírú ìsọjí yìí ní ìsọjí tá a pè ní ìsọjí gbogbogbò wọ́n ní kí gbogbo abiyamọ pàdé fún àdúrà mi ò ní mọ bojì ọmọ ìgòròrò àti mọ́tò fún ènìyàn 20,000 náà ní kí ikú fún àwọn ènìyàn lọ́fẹ̀ẹ́ tó bá ti dé ilé pákó ní ìlú agége ìwọ kan bèrè àmọ́ playground ẹjẹ́ ìjì fi ọ̀rọ̀ mi tì síbẹ̀ yẹn ná orí afẹ́fẹ́ ọ̀la àìsàn lórí àkọ́bí ni mo fẹ́ fi gbàdúrà jẹ́ ń lọ múra yẹn lẹ̀ mọ́ mọ́ ọlọ́run bàbá alábìyamọ o
5: ààyè ló wà.
6: hello hello prophet 09060571111 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
1: Abiyamo, a ò ní máa bọ́ jẹ mọ́.
0: Lajilu FM 96.7. Lajilu FM, Jagaba Agbogbo Rétíò, máa

lè gbìyànjú láti dìde ọlọ́run kò nǹkan lé ọ lọ́wọ́ ó dẹ̀ ń ṣe dáadáa kò sí tí méjì tí wọ́n ṣe jù pé kí wọ́n wá gbogbo ọ̀nà láti mú yàn kúrò lọ́nà lọ àwọn tó ní agbára àwọn nìkan ni wọ́n ń lọ jìnà ẹ kí sọ̀rọ̀ mi láàrẹ̀ ọmọkùnrin kan bẹ nínú bíbélì wọ́n ń pè ní Naboti ọba ló sọ pé ìyẹn ọba Ahabu ó ní fún mi ní ilẹ̀ rẹ ẹ̀sà Naboti ò dẹ̀ mọ̀ pé béèyàn ò bá lágbára èèyàn kì í kílèmù ráìtì tó ráìtì lòun kílèmù láìsí agbára Ahabu ni mo ti gbọ́ nígbà tó dẹ̀ dé ó lọ sọ fún ìyàwó ẹ̀ ìyẹn Ahabu pé àbó gbọ́ tí Naboti sọ ó ní ilẹ̀ yẹn ilẹ̀ ìní àwọn bàbá àwọn ni kò dẹ̀ sẹ́nìkankan tó lè gbà á lọ́wọ́ bàbá àwọn Jésíbẹ́lì ní olóṣọ bẹ́ẹ̀ fi ilẹ̀ lọ́jọ́ tí ẹ fọkànbalẹ̀ ọkọ mi olówó orí mi ẹ àwo tí ó ṣẹlẹ̀ ẹ sà kílẹ̀ tó ṣú ẹ̀mí ẹ̀ ló lọ sí bí ò bá ti sí agbára èèyàn fi ẹ̀mí ẹ̀ èèyàn fi san gbèsè tí wọ́n ń pè ní ògo abẹ́ gbàdúrà láàrẹ ẹ̀yin kan wà bí iṣẹ́ tètè ṣe lọ́wọ́ yín láàárọ̀ bí ẹ bá mọ ohun tí mò ń sọ yìí nígbà náà ni ẹ ò bá kú ti múra wọ́n já ọbọ̀ tán ló tó níṣìníye wípé ayé eléyìí ayé agbára ni ẹ sà ẹ̀yin kan ń gbọ́ mi láàárọ̀ báyìí ó wù yín láti dìde padà ẹ̀ ń sáré bí àwọn ènìyàn ṣùgbọ́n bẹ́ẹ̀ ti ń gbìyànjú tàbò ló ń já sí àwẹ́ ẹ̀bẹ̀ nìkan ò ràn Mordekai ló sọ fún Ẹ́stérì pé ó yẹ kó lọ wájú ọba o kó lọ sọ̀rọ̀ wá wájú ọba o tó bá bá wa bẹ̀bẹ̀ ṣé kìí ṣe pé wàhálà ló ń bọ̀ yìí Ẹ́stérì wá sọ fún ẹ̀gbẹ́ ẹ̀ pé ẹ̀bẹ̀ nìkan ò ràn o gbogbo ènìyàn tó ń bẹ ní Sùsàlì ẹni kí wọ́n lọ gbà àwẹ̀ lọ́jọ́ mẹ́ta kan máa jẹun èmi náà ó lọ mi ò ní jẹun ẹ sà bí agbára bá bọ́ọ̀lù yàn ojú rere afọ ẹ kíyèsí láàárọ̀ ẹ̀yin kan ni kẹ́ ẹ múra ìgbà mẹ́rin la gbàdúà a fẹ́ bèrè fún agbára ẹ sà òun ló bí ojú rere ẹ sà bí ò bá ti sí ojú rere ò ní fọ ẹ pe orúkọ Jésù ẹ pe ẹ̀mí mímọ́ rómi lágbára mo fẹ́ dìde rómi lágbára mo fẹ́ rìn jìnà rómi lágbára mo fẹ́ dìde ọlọ́run kankan rómi lágbára mo fẹ́ rìn jìnà ó yá àdúrà báyà dábà ló dálá dábà yá dẹjọ́ lọ́kọ̀ bẹ́lẹ̀ ha rómi lágbára mo fẹ́ dìde rómi lágbára mo fẹ́ rìn jìnà rómi lágbára mo fẹ́ dìde báyà dẹjọ́ lọ́dá yá dẹjọ́ lọ́dẹ̀dẹ̀ igbó bàbá dálẹ́gẹ́dẹ̀ yẹ lọ́dọ̀ ọ̀sà rómi lágbára mo fẹ́ dìde rómi lágbára mo fẹ́ rìn jìnà rómi lágbára mo fẹ́ dìde rómi lágbára mo fẹ́ rìn jìnà rómi lágbára mo fẹ́ dìde rómi lágbára mo fẹ́ rìn jìnà rómi lágbára mo fẹ́ dìde rómi lágbára mo fẹ́ rìn jìnà rómi lágbára mo fẹ́ dìde rómi lágbára mo fẹ́ rìn jìnà àmì mẹ́ta Jésù olúwa wá. Obi ohun tí mò ń sọ ó yé mi o àwọn ẹni òkùnkùn wọn ò ní bọ́ọ̀rù jọ ẹ sà wọn ní kó o mọ kílèmù ráìtì ọlọ́run àwọn bàbá mi o wọn ní sọ pé kẹ́nu rẹ mọ̀gùn wọn ní sọ pé kó o mọ gbìyànjú bọ̀ lọ́jọ́kọ́jọ́ tó o bá fẹ́ tayọ ìgbà yẹn ni wọ́n á gbé òṣùwọ̀n wá wá wá yọ̀ wò pé ṣé ó ní agbára tó fi lè gbé ní ìpele yẹn mo ti rẹ́ni tó ṣe rere nítorí pé ó ṣe nǹkan tó dáa ni ayé ṣe ń bínú ẹ̀ wọ́n dẹ̀ pọnmi sí nínú ọkùnrin ikùn rẹ̀ dẹ̀ wú bí olóyún ẹ̀sà ó dẹ̀ ga nǹkan dẹ̀ ké bí ọmọ nínú ẹ̀ gánà barú balẹ̀ àgàdà ayé eléyìí àwọn alágbára àwọn ni wọ́n ń gbénú ẹ̀
mo n se counseling lojo kan iya kan ati omo re won de wonu office mi mo wa so pe kilo dating kan ro bayi kilo run to bayi e sa iya so pe ki mo binu pe omo o ni mo ni ah ki won je ko jade na orun yen ti poju o wa jade mo wa ni mama ma gbadura fun yin se bomo yin ni be le bi mo ti fe gbadura mo ri ore eye pankere ni owo iya e o de lo me mo wa ni mama ki lo mo yen se eh o wa re ni o ni pastor eyi ri awon bi ta ti nlo lati join awon eri wo ni amu kini bayi wa emi ma fun won wo ni amu kini bayi wa emi ma fun won ya kobali agadaya o ni tori e lo won tun se mu wa bi pe boya yin na le ma ri esa mo ni mama on ti mo bi yin ko ye ki lo mo yi se to fi je wi pe e wa sodogu ko de orun de iro na lo bi o na lo na legba o na lo mo kakiri o ni ngba ti mo so fun pe eni bayi ni ko fe o daruko e o si lohun o le fe mo si so fun pe ko si wahala en to ba fe ko continue ati be na ti ru wa ti won lo sa isan leyin isan ye lo bere si run ajo gbe na ni ajo lo kakiri o na lo bu kan si lara o na lo ni o mo ro kiri ko de le jade lo jo gbe na ni wo bi ika eniyan le joko ti o ko de tun mo ba ti eje ti won ba ri pe o fe ju awon lo eyin kan be ni bi eje ajo gbadua e poruko jesu e pi ememema yonda gbara ta fi bori yonda gbara ta fi bori ogun ni lara yonda gbara ta fi bori ogun ni lara o ya adua ma ya da ba lo to te gedo le a yonda gbara ta fi bori ogun ni lara yonda gbara egbedede ye barubali agadeye yonda gbara ta fi bori o ogun ni lara yonda gbara to to bori ogun ni lara yonda gbara ta fi bori ogun ni lara yonda gbara ta fi bori ogun ni lara yonda gbara ta fi bori o yonda gbara ta fi bori o yonda gbara o ta fi bori o yonda gbara o ta fi bori o yonda gbara o ta fi bori o ogun ni lara ogun ni lara ogun ni lara ogun ni lara ogun ni lara ya baba do balagada ya baba egelege barada legedo e mana barubalada do ameme ta jesu oluwa wa nigbati dafidi oti gbagbara esa ko le du niwaju saul bo ti e je pe ati fororoyan aye ti pe ni oba bo mo se mo ni kete to pa golayati awon obirin awon won koko da wahala le awon roso maya won wa nkore obirin won mo ore ote ko daada won wa pariwo pe David ti pa egbegberun nigbati Saul pe gberun Saul wa wo pe eh lenu jowo si jowo le ti bere si kore bayi eh David o si lagbara bibeli so pe bi emi buburu ti gbe Saul wo ti David n fi duru kore fun o mu nti won pe ni oko o si fe jumo o fe padisa o ya sa lo ojo na ni David o ti wo ile oba mo o ya n sa kiri bi o ba sa kiri ohun atororo e ayengashi esa emi e ma lo si odidi odun metala lo fi n gbe ninu ro o n sa kaakiri awon eniyan lasan ni won joko ti for good 13 years tori pe ororo n be lori e sugbon ko si agbara eyin kan le gbora
ẹ jẹ́jẹ́ gbàdúrà àìmọ iye ẹni tó rọrọ ń bẹ lórí wọn ṣùgbọ́n tí ò sí agbára àwọn kan ń bẹ níbí náà báyìí wọ́n ní òróró lórí kí ni wọ́n ń pè ní òróró ìyá náà kábàrúbálí àgàdà tí wọ́n ń pè ní òróró omi kéèyàn gbádùn tí wọ́n ń pè ní òróró omi kéèyàn fọhùn tí wọ́n ń pè ní òróró omi kéèyàn lé ògolò tí wọ́n ń pè ní òróró omi kéèyàn dára ṣùgbọ́n tí ò bá ságbára òróró ò ní fọhùn yakabarubali agadayamada ó tẹ́ta bílì oúnjẹ rere lẹ̀ níwájú àwọn ọ̀tá mi ó da òróró sí mi lórí àgbo mi sì kú àkúwọ́ sílẹ̀ ẹ ṣá ohun tí dávidi ń sọ ń bẹ̀ yẹn ohun tó mà ní agbára ni ẹ̀yìn kan ń bẹ ń bí wọ́n ti da òróró sẹ́yìn náà lórí oúnjẹ ń bẹ níwájú ṣùgbọ́n ọ̀tá ló dúró yìí o bẹ́ẹ̀ dẹ̀ rèé ṣí bí ọ̀tá máa gùn ju ẹni tó ní nǹkan lọ ẹ̀yìn kan lẹ ń ṣàmì ọ̀tá tó ń sáré kiri láti gbé ọṣubú nítorí ògo rẹ bó o bá ṣàmì o orúkọ jésù ni mo pè kó gba ìdálẹ́bí irú ènìyàn bẹ́ẹ̀ mo sọ tàṣẹ kí wọ́n gba ìdálẹ́bí a fẹ́ gba ẹlẹ́ẹ̀kẹta agbára náà là ń béèrè fún wo bí ìṣà onílò rẹ lórí iṣẹ́ onílò rẹ lórí ilé rẹ ẹ porúkọ jésù ẹ pi ẹ̀mẹ̀mẹ́mẹ́ agbára tí ó mú ẹsẹ̀ mi dúró lójú ọ̀nà ìṣerere agbára tí ó mú ẹsẹ̀ mi dúró lójú ọ̀nà ìṣerere tí ayé òfin ní dẹ̀mí mi légbodò agbára tí múni dúró ṣinṣin agbára tó mẹ́sẹ̀ mi dúró lójú ọ̀nà ìṣerere yọ̀ǹda agbára yọ̀ǹda agbára yọ̀ǹda oyè àdúrà máyà dábàrúbàlì àgàdáyà agbára tó mú ẹsẹ̀ mi dúró lójú ọ̀nà ìṣerere ẹ̀yẹ gẹ́dẹ̀rú àbàdáyà nàdẹ́lìà yọ̀ǹda yọ̀ǹda agbára fúnmi yẹ̀ǹdẹ́yẹ bá dàgàdáyà gẹ́dẹ̀rú àbàdáyà nàdẹ́lì àgàdá yọ̀ǹda agbára yọ̀ǹda agbára yọ̀ǹda agbára ẹ̀dá bàrúbalá dàgàdáyà nàdọ̀ ọlọ́rọ̀ àwọn bàbá àmì mẹ́ta jésù olúwa wá wọ́n fẹ́ joyè ní chọ́ọ̀chì àwọn ìránṣẹ́ ọlọ́run ẹ̀mí àwọn wòlíì bí tí ìlara pọ̀ sí jù nìyẹn àwọn ẹni mímọ́ wọ́n fẹ́ joyè sá ọmọkùnrin kan ni wọ́n kọ́kọ́ mú bí wọ́n sì ti dárúkọ ẹ̀ ọmọ ọlọ́mọ òun yà wọ́n gorí òkè lọ ó wá sọ fún wọn látòrí òkè pé ìsìnlé ẹyin ẹlòmíì ẹ mọ̀ mú èmi torí màá pẹ́ kí n tó dé ẹ̀sà wọ́n bá mú ẹlòmíì ṣe rí ẹni tán mú wọn tiẹ̀ tí ìsọdélẹ̀ òun ti ní kán lọ mọ́ máṣọ ẹ̀sà ó ti ń pe àwọn èèyàn pé òun fẹ́ joyè gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run òun lòun fẹ́ jẹ orí wọn báyìí òun lòun fẹ́ jadarí ẹ̀sà wọ́n ti ń maṣọ wọ́n ti ẹ̀ wá pe níti pé kán wá fi àyè rẹ̀ lé lọ́wọ́ kó ti ẹ̀ jókòó bẹ́ẹ̀ ná kó ti ẹ̀ ṣe pílánì àkọ́kọ́ wá wá lọ joyè bọ́n ti débẹ̀ sá ẹ kíyèsí bọ́n ti gbé àga lẹ̀ pé kó jókòó bó ti débẹ̀ sá èmi ò mọ tó náà rí ó lóun ò jókòó lórí àga ẹ ẹ jẹ kó ń jókòó gbòmí wọn ní ààrẹ lè jókòó gbòmí ní jẹ jókòó sí nìyẹn lóun ní ẹ mọ wọrí ó wá gbé àga yẹn kó ó gbé lọ síbi àwọn èèyàn àwọn tí wọn jẹ ọ̀sọ̀ǹgbè ó gbé àka ìkánnu wọn ó gbé sọdọ tiẹ ó bá jókòó ṣe rí wọn bá ìpàdé lọ ẹnìkan wá ń bọ lára àwọn ọ̀sọ̀ǹgbè ìyẹn ara rẹ ò balẹ bó ti ń kígbá ló ń kí àwo orí àga yẹn ló lọ jókòó sí bó ti jókòó báyìí ẹ̀jẹ̀ gbẹ lára rẹ̀ lójú ẹsẹ̀ ibẹ̀ náà ló kú sí àwọn ènìyàn mímọ́ wo bí tí ò bá sí agbára
ayé le dẹ̀mí rẹ légbodò. Bí wọ́n bá rí òkú lára rẹ, ohun táyé ń bínú kìí sọ̀rọ̀ ẹnu rẹ. Ohun tí wọ́n ń bínú kìí ṣepo rẹ wà. Ohun tí wọ́n ń bínú kìí ṣọjọ́ orí ẹ. Ohun tí wọ́n ń bínú kìí ṣepo nígbéraga. Ògo ni wọ́n rí ẹ̀dáná kàdálíà bàá. A ó bù kórira Nábòtì, ilẹ̀ ló dá wàhálà rẹ. Tí ó bá fún ọ́ọ̀bù nílẹ̀, ẹ̀sà kò ní gbọ́jọ́ lọ́jọ́ lọ. Ilẹ̀ ni sà, ẹ̀jẹ̀ múra. Dáfídì àti Ùráyà. Ùráyà ló ní ìyàwó, ó dẹ̀ rí ìyàwó ẹ̀ pé ìyàwó rẹ̀ rẹwà. Ẹ̀sà ẹni tó ní ìyàwó òun ò lágbára. Wọ́n sì kọ lẹ́tà, wọ́n fún Jóábù olórí ogun. Wọ́n ní ẹ tì síbi tí ogun bá pọ̀, ẹ wá wìdúrọ̀ kúrò lẹ́yìn rẹ̀. Ẹjọ́ mọ̀ jagun fún rẹ̀ láìsí agbára. Ẹ̀sà bó ti fiwájú gbọ̀fà ló fẹ̀yẹ̀ gbọ̀fà. Ogun ló kú sí nítorí ìyàwó ẹ̀. Ẹnìkan ṣàmì gbogbo alágbára tó fẹ́ fi agbára rẹ̀ já ọ̀bọ. Bó o bá ṣàmì, Olúwa gba agbára lọ́wọ́ ẹ̀. Gbogbo alágbára tó fẹ́ fi agbára rẹ̀ bá ọjà. Bó o bá ṣàmì, Olúwa gba agbára lọ́wọ́ ẹ̀. Má kéto dé ní ma sọ́dà lé àgàbà. Ẹja gba ẹlẹ́kẹta, ẹ̀yin ọmọ Ọlọ́run. Ẹ pi orúkọ Jésù, ẹ pi ẹ̀mẹ́ mẹ́mọ́. Wọ̀ mí láṣọ agbára kí n lè rógo mi gbé dalẹ̀. Wọ̀ mí láṣọ agbára kí n lè rógo mi lò. Wọ̀ mí láṣọ agbára kí n lè rí ayé mi ṣe. Wọ̀ mí láṣọ agbára. Ó yẹ àdúrà. Adaba rúba lé gàdá yẹ nọ́dọ̀ lé àdàlà. Wọ̀ mí láṣọ agbára kí n lè rógo mi lò. Ọba Gẹ́lí àti Èlìyà. Yagada lagada yagada lagada yadodo sa. Ẹlẹ́ba rúba lagada yagada lọ́dà yẹ. Wọ̀ mí láṣọ agbára kí n lè rógo mi lò. Wọ̀ mí wọ̀ mí wọ̀ mí. Wọ̀ mí láṣọ agbára Ọlọ́run ìpè yìí o. Wọ̀ mí láṣọ agbára ayagaba rúba lagada yadodo. Yegede lege bàdàdà lagada yadọ. Àmì mẹ́ta Jésù Olúwa wa. Ẹ̀jẹ̀ ń sáré sọ ilé gbogbo ẹ̀yin tí ẹ wà ní ìlú Ìbàdàn. Mo láyọ̀ láti sọ fún wa sà, ìpàdé Májẹ̀mú 1414 ti ọdún ìsà. Ìsọ̀kalẹ̀ wòlíì látorí òkè. Òbí a ò ní ṣe ní ìlú Apẹ̀tẹ̀ ní ọdún yìí. Chọ́ọ̀chì wa ní Ìwòrò ni a ti máa gba ogunlọ́gọ̀ àwọn ènìyàn lálejò. In fact, torí pé nígbà tá a ṣe ní ìlú Apẹ̀tẹ̀ ní ọdún tó kọjá, ibẹ̀ yẹn kò lè gbà wá mọ́. So a dẹ̀ ní orí ọ̀fẹ́ ní Ìwòrò ààyè yóò gbà wá bí a bá ti fẹ́ ní ọ̀pọ̀ yanturu. So gbogbo ẹ̀yin tí ẹ bá ní orí ọ̀fẹ́, mo láyọ̀ láti sọ fún yín pé ní on the 13th of September, bí mo bá ti ń bọ́ọ̀lẹ̀ látorí òkè, wo bí ìsà ẹ ó ní orí ọ̀fẹ́ láti gba wòlíì ní àlejò ní Ìwòrò ní Ìbàdàn. So gbogbo ẹ̀yin tí ẹ tí darapọ̀ tẹ́lẹ̀, àbẹ́yìn tẹ́ ẹ ti máa wá sí ìpàdé Ọlọ́run kankan tẹ́lẹ̀, àbẹ́yìn tẹ́ ẹ máa ń gbọ́ mi lórí rédíò, wo bí irú ìpàdé tó gbọdọ̀ wà ń bẹ̀ lélẹ̀. Ìṣòro ni òru Sunday ni on the 13th of September. Ó máa ní agbára. Òbí ọjọ́ yẹn ni a máa ṣe ìdúpẹ́ ayẹyẹ ọjọ́ ìbí wòlíì. Bẹ́ẹ̀ ni sà, a máa fi àkàrà òyìnbó gbàdúrà nínú ìpàdé yẹn náà. Ogunlọ́gọ̀ àwọn èèyàn ló máa wà ń bẹ̀ pẹ̀lú mi ní alẹ́ yẹn. Gbogbo ẹni tó bá débẹ̀, wo bí ìsà ni mo máa fún ní òróró àti oyin ní ọ̀fẹ́. Ẹgbẹ̀rún méjì ènìyàn àkọ́kọ́ tí wọ́n bá dé, torí wípé bá a ti máa ń ṣe lọ́dọọdún nìyẹn. Bẹ́ẹ̀ ni sà, bọ̀ elé ìsà méjèèjì àti òróró àti oyin tí mo ti fi ń gbàdúrà fún ogójì ọjọ́ ó lé méjì ní orí òkè ni màá máa

0: kún fún agbára gan mi o mọ bí mo ṣe lè sọ fọ ju báyẹ lọ so ìwọ náà darapọ pẹlú àwọn ènìyàn rẹ ní alẹ yẹn ó jẹ ìpàdé kan tí ènìyàn ò gbọdọ miss ẹsà àwọn olórin ẹmí pọ tí wọn darapọ pẹlú mi dr larry teriba toríṣe àjọ wà ń bẹ ni àti àwọn ọpọlọpọ àwọn ènìyàn ńlá jàǹkànjàǹkàn tí wọn wà ń bẹ pẹlú mi tájọ máa ru ọwọ ọlọrun sókè nínú ìpàdé náà so gbogbo ẹyin tẹ bá ní orí ọfẹ ẹ darapọ ní òru sunday 13 of september ẹ wo ohun tí adáni wáyé yóò ṣe ẹ jẹ́ sọ ilé ìkín tó máa lọ gbogbo ẹyin tẹ́ ẹ ti darapọ̀ mọ́ whatsapp prayer group wa wo bí ibi tí mo ti ń gbàdúrà fún ogunlọ́gbọ̀n àwọn èèyàn lálaalẹ́ nìyẹn aago mẹ́sàn-án ní alẹ́ wo bí ni ìpàdé yẹn ti bẹ̀rẹ̀ ẹyin tẹ́ bá ní orí ọ̀fẹ́ máa sọ fún yín tó dáa jù ni pé ẹ tètè wo bí ẹ lọ darapọ̀ nọ́mbà tí mo fẹ́ pè ni ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì sí pé ẹ fi mí sínú group tó bá wọlé ní aago mẹ́wàá alẹ́ sórí group yẹn ìyẹn dáadáa wàá ti bá program yẹn bẹ̀ á ti rìkọ́ọ̀dù ẹ̀ lẹ̀ ìwà kan débẹ̀ wàá kan máa gbọ́ ni wàá dẹ̀ máa pray pẹ̀lú ẹ̀ o alaalẹ́ làwọn èèyàn fún mi ní ẹ̀rí ohun tí olúwa ṣe nínú ìrìn àjò wọn so tó bá ní orí ọ̀fẹ́ ohun tó dáa gan ni nọ́mbà ilé le fi join ẹ kàn sẹ́ndì mẹ́sẹ̀jì sí whatsapp group pé ẹ á dì mí sínú group nọ́mbà náà lélẹ̀ 090-25-20-27-24 thank you god bless you.
1: Lagiliwa FM 96.7 La Gelu FM, Jagaba Gogo Radio, Ma

0: kan ta lo so ifo ti pin ta lo so ifo ti tan ko maiti tan o o si ku si be ko maiti tan o o si ku si be bi ran lowo ba ni kotan kotan niyan olohun ba ngbo so ni gbogbo bi te ti ni anfani lati gbo mi ka ka kiri aye eleda re iran lowo lowo lowo ni igba ipenju ni so fun o pe fear not for I am with you oni mo be wo n wa pelu re o wa tun so pe be not dismayed mo je ka ya o fu o for I am your God oni olorun re I will strengthen you I will help you olorun ran lowo I will uphold you with my righteous right hand owo tun ododo mi olorun re ni soro lo won fi gbe osoke psalm 28 egbon ti verse 7 so only the Lord is my strength and my shield in him my heart trust and I am helped oni ran lowo ninu re ni ran lowo mi wa ninu ta ni ran lowo e wa gbe to so to wa daju to dun mo mi ninu we psalm 50 verse 15 only call upon me in the day of trouble I will deliver you and you shall glorify me e pe mi ni ojo iponju ni ojo ti resort e ba dabi eni ko fe baje ni ojo ti dokita ba fun oni iroyin banuje oni emi olohun yo ran lowo wa si yin mi logo mami ki lo tun fe gbo koju se en to le ran lowo oni ni friday mo ra won omo kekeke ti won tele program why we have so many youth to yeye pepe yo pomo lori facebook lori youtube or dekun e lo sori youtube or dekun le epaphras baba mi o and woli odekun le birthday mi wole se wa ri ni sunday le to je last sunday a se nkankan ta se ri bo ti je pe isin ope ni pre birthday celebration pre 77 program tin bo loju ona ah olufe isele to mo ranti ni gbogbo oju aye re o la fe wonu e lo yi gbogbo se nje ti olohun e wa dide ke foke wa wa mo ki gbe ran mi lowo baba ran mi lowo baba ran mi lowo baba dide ran mi lowo baba ran mi lowo baba ran mi lowo baba ran mi lowo baba ran mi lowo omo ran mi lowo baba ran mi lowo baba ran mi lowo baba ran mi lowo baba ran mi lowo baba ran mi lowo baba ran mi lowo baba in the name of Jesus ki olohun ko gbe ran lowo dide fun o kin lo fe kini to fe ko sele abalabolu ti nilo iran lowo wa mu nkankan ko fi ti mu iru bo ti o le mu 3000 bi omo o le mu 5000 o le mu 2000 o le mu da mewa re ko fi si bibeli ni awo fun awo on ti eniyan ba ni ni o fi ra emi e mo gbe yin to ba le fe se be iwo na iru bo ti account number church lele te ba fe se 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International First Bank. Being your Bawole Luele 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International Yogi Jadi and Fee Kakatoba Nitu Mafishe. Have you program to la Bagolo? And you tell me that Mewa, who's the same party? Oh, yeah, dasi. Agbare ni to laye atorun ipade wa di ago mefa bo lori YouTube TikTok ati Facebook omi wa na lasi tun ko jade mo ti so lana gbogbo mi yen oh my God o la pa la momo lo gbadua si daada loni mi ti ni e fi we but e ko pade Jesus nu aye mi gbogbo eyin odo Jesus e ja lo si morning devotion ni Jesus City eyin te ba nbo but you have to be a wago meje out on the city ni agbare ni to laye atorun anu ni now ese bibeli ta kaloni iwe second corinthians chapter 1 at second corinthians chapter 1 titiwo chapter 10 second corinthians 1 to 10 emura o la kaloni and gbogbo eyin te fe lo si ilu jordan pelu woli odekunle abo fe ran mo mi e lo israel and jordan israel and jordan phone number to fi le ba mi soro lele phone number lele 081 637 kan 34 43 fa won to fe travel ni o 081 637 kan 34 43 e wo e je ngbadua fun awon omo Olorun ti won bi loni ati awon to mark wedding anniversary won mo gbe owo soke loni irin ajo yin ki Jesu Nazareth ko ba mi ran yin lowo lato ni lo aye re ko bere si gbo happy birthday long life and prosperity happy wedding anniversary eni kan mo fe share testimony temi na 08 88 71 65 66 e send the message ire atanu ko ba yin you are blessed it is well with you
1: la gelu fm jagaba gogo retio ma run one Lagilu FM 96.7
2: Go ni follow lo kan.
3: Hallelujah.
2: Oluwa gba ope wa. Ira to ba wa bere. Lati January osu kejo lo lo were were yi o ti lo so bayo. Agba baba to laye ati orun. Next week ati won se majemu ta fe dupe ipe mi niyan. Ah, alagba Oluwa gba ope wa. Ada o go pada fo ba tin gbodua. Eh, Oluwa lowo gbogbo e da ki ki to loruko nla. Oba ta wa die ta di die to gbo an pe lawa maridi. Oluwa gba ope. Eni kan gbo mi bayi mo ni ki so. Ogun to so da lai layo mi, ogun yen se. Ogun yen se. Agbara tin ta kogo. To so wo ologo omo, to so wo ologo omo di ologun. Loruko Jesu ada yan te riba. A ma bo lowo eni. A ma bo lowo eni. In the name of Jesus. Won ni so fun eni kan. Eh, oja lo ma nfiri. Ṣùgbọ́n bó ṣe kiri ọjà àkùdà bí kò ń sọnù mẹ́ lọ́wọ́ ó tún wá jẹ́ kí gbèsè dé olúwa ní kí n sọ pé òun fẹ́ dá sọ̀rọ̀ rẹ̀ ogun gbèsè ta in the name of Jesus. Gbogbo bí tó ti ń gbọ́ mi ẹ̀yàn tọ́lúkọ mi ni wòlíì ajínlórí àtàmátàsí jp iléeṣẹ́ ìrìnṣẹ́ christ catholic crusaders cac àtàmátàsí tí ọlọ́run bá gbé ibùjókòó agbára àánú rẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó ge ti ẹgbẹ́ dá nílùú ìbàdàn ẹgbẹ́ bíríjì wo ná ti wọ olúwo tọba ti lóluwo junction sọpọ lọkadà sí àtàmátàsí ló lọ ìwé ròdì sí olúwo junction olúwo junction sí àtàmátàsí bẹẹ làwọn tó ń bọ láti ìpínlẹ ọsùn náà olúwo junction àti bọlẹ wọn gbé ọkadà àtàmátàsí tó wọn máa lágbára o èmi ọjọ friday máa ní agbára gbogbo èèyàn máa wà mbẹ lẹni fún kánsẹlì fún gbogbo èèyàn àjẹjọ gbẹbẹ àpò mo ti sọ aago méje ó pẹ́ jù láàárọ̀ nìkan ti dé sí mẹ́jọ sí mẹ́sàn-án torí aago mẹ́sàn-án ògerege sí méjìlá aládùá lé mi gbogbo èèyàn kó lọ pìpìà ó àtàmátàsí ló bọ̀ lóyún olọ́mọ tó di tẹ̀lé tó ní májẹ̀mú sọ wípé gbogbo ẹni tí ayé ti dènà mọ́ lòun fẹ́ tú sílẹ̀ alágbà ẹsẹ̀lì lòun fẹ́ ṣẹ́gun fọ́ yẹn bí ọwọ́ ẹ̀ sókè mọ́ mi àti dáàdì ẹ jẹ́ ẹ̀dá ògo padà fẹ́ni tó lògùn alágbà ẹsẹ̀lì yá o. Jésù olúwa wa ìyàsẹ́lì rẹ̀ bàbá yìí wà á kúlẹ̀sẹ̀ méjèèjì wà á ké mímọ́ sọ lọ́la ògbógbó báwọn àgbẹ̀lì ṣe máa ṣe ó yá o. Ẹ já lọ ká lọ gbẹ̀ fún wa.
4: Ẹ gbọ́ ohun tí mò ń sọ, mo tún ti sọ láìpẹ́ fún. Ilé ayé ta wá yìí kì í ṣe gbogbo ẹni tó wálé ayé ló máa jìnà ẹgbẹ̀gbẹ̀ nípa ẹ̀ látara àwọn kan wálé ayé wá dìyà ni àwọn kan wálé ayé wá torí bì àwọn kan wálé ayé wá dààmú nílé ayé kú ni àwọn kan wálé ayé wá ta ìfẹ́ lọ́jọ́ ikú ni àwọn kan wálé ayé wá ṣẹ̀wọ̀n ni àwọn kan wálé ayé wá sọkún ni àwọn kan wálé ayé wá sọfẹ́ àwọn kan wálé ayé wá ṣòfò. Àwọn kan wálé ayé wá jẹ̀bẹ̀ àdùn àwọn kan wálé ayé wá celebrate àwọn kan wálé ayé bí alágbára àwọn kan wálé okò àwọn kan wálé ọmọgbà àwọn kan wálé ọgbà wo bí bíbélì kan sọ pé níwọ̀n ìgbà tí ayé yìí yé wa ó sọ̀rọ̀ ẹ̀gbẹ́ rúbì ó sọ ti ìgbà ìkórè ẹjọ́ mi sà gbígbà kú ṣe wà nígbà kú ẹ̀rín ṣe wà ẹ̀yàn kan mò ń gbàgbà fún àkókò yìí. Gbogbo ìgbà tí ìwà tèmi máa lò nílé ayé ìbànújẹ́ ò ní kórí ayọ̀ wa. Ní bá wọn wálé ayé sọ pé kí n wáyé fún. In the name of Jesus. Yóò kó jẹ́ ìmọ̀mọ́ ìdájọ́ ẹgbẹ́ kù. Ara mi fẹ́ kí lèrè dàda sí kí tó pé àdúrà. Mo fẹ́ jẹ́ kó wo kankan. Mo ń sọ ọ̀rẹ́ rẹ́díò lánàá. Mo sọ nípa ọmọ ọkùnrin tó ń pè ní Gaddafi. Gaddafi yìí ọmọ ìránṣẹ́ Ọlọ́run ni. Ó mà mọ̀ wé o, bọ́ ṣe ròyìn ẹ̀. Ó mọ̀ wé lẹ́nu pé sáyẹ́ǹsì ló ṣe ní sẹ́kọ́ndì skul. Ọ̀kan nínú àwọn ọmọ tó kù wẹ́nu alẹ̀ ni. Ó wọ polytechnic professor engineering. 2006 ló wọlé. Wọ́n pè ní àdàbà. Wọ́n pè ní ọlọ́gbọ́n ọmọ tó clever. Lẹ́yìn ọdún kan gẹ́gẹ́ gẹ́gẹ́. Ọmọ tó lè ti tó tóbi engineer. Ó jẹ́yìn dialogue tí wọ́n pè ní ẹyẹ. Gbàrà tó jẹ́yìn ẹyẹ. Ògbó àmúwáyé rẹ̀ dẹ̀ wọ́n ní ìṣòro. Ó wọ ní ìdè ńlá lọ. apeleni ide nitori ide majemu to wo ide ye to agbara re lo ide ye bere ti ti litikuti o ti na agbara mu le bo na agbara mu le o ti na agbara ko fun wo na agbara ko fun awon mi wa ni leje mi mo su ja bi online yun politics fun ko ni sugba mo ide leju o mo pe leri agbara bere ti ku o ti ru ti o yori o ti mo ti o yo mo o ti jeun ti o yo je o ti gbon ti o yo gbo se bi pe awon kan ga wa ni ile nbe ni 2007 58 100 we lo bi pe awon oga oga ninu ebe ile won se ri bale fun atori ka toko o ti di number two loke ha o mo ranse olorun lati kada ni ti ga lowo ile ati baba o ti di dakuda abi ama ka tere ni ko sami ele e so ni gbomo lowo wa mo ni e so ni gbomo lowo wa won da o eni kan pe ni do jesu like do won wa toruko re ni ruthless do oruko to fun ajaba to buru ju ajaba to o sada baba ko mo ajaba to buru ati ko sada baba ti fi kun wa eni ti o se teku nipa ti o fi di tuto mo lan le o ti koja bi ti won fi agbara ti bere si bu to ba soro ile ama mi awon go ma beru ni o wa ba ide ko ita kan mama ati baba omo wo ni ba de ko ita iku gada bi ti bu se pani eni de tun ti kuran si yan o wa ni pe o wa pade eni kan iyan wa ni Vikings ni le ibo lo ti se be sport Vikings o wa wa ti ma poli o si da bi ola polytechnic mama ati oruko re won po na ni oruko bi ya usaba ma n ka aboki o wa jo bere won jo n ro ka idana pete le ni pokania ati eye ah jabira ko ti da ko poko ya won gada ti o wa ko anse won wele wele o pa won se bo se lagbara to eh ina oba le ro lo ti ku tu itayo won ba ko di 2009 oba ye ti poki aga o ru ku tu ku le mu ni oja ke so ni wa ju leto ko ti se kin ka ta won ti leto o ti ni poka mi ti pe o la won mo kan lo ti ohun we se ki so le fa bi omo e gbo mi sa igbo omo ni mo mo jo ki be ye ti o meni to ma sami ti ku oni mo mo kan lo o ni gbogbo omo ti a bi da ko kain ta wonder sugbon mo ki pada omo ti da kuda ye ma so di to fi nibe ko omo na ji nibe to fi ya ni 2009 won be si wa ati di ese ati mo ba police ati SSP ati gbogbo ọlọ́pàá gbogbo wọn bẹ̀rẹ̀ sí dá agbára jọ pé àwọn òògùn gbẹ̀dà fi bàtẹ̀ wọn wà títí tó fi jọ october 20 2009 wọn wá ní ó ti wà lọ́dọ̀ ọjọ́ tẹ̀lé kan lọ ka mọ́ bẹ̀ wọn wọlé wọn wá gbogbo olówó orí gbẹ̀dà fi egbé ti gbé ee onítàgbà ti di ẹ̀kọ́ àṣàbẹ̀wé lọ́wọ́ àṣọ́tí ní ìka agbára tó gbójúlé àṣẹ agbára tó bá ti yàtọ̀ sí agbára ẹ̀mí mímọ́ àṣẹ agbára tó bá ti yàtọ̀ sí agbára ọlọ́run yé àṣẹ agbára ikú abi amaka ni mo n gbọdú agbára èso ní gbàgbà ọlọ́run wa gàdábì tó tọ́ mi ìránṣẹ́ ọlọ́run ọmọ tó ti wà sọ̀rọ̀ ọlọ́run láti kékeré ọmọ tó mojúlé ti abíbélì àti church ọmọ tó tún fi ààrọ̀ kọ́ ọmọ tó wà nínú ìbẹ̀rù ọlọ́run lójijì láàrin ọdún kan tèsú dẹ̀ ó wọnú májẹ̀mú tí a tọ̀ sí májẹ̀mú ọlọ́run lọ èmi máa ń sọ fún àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ìgbà máa ń ní kò sí ohun tó lè ṣe tó lè láti wọlé àbí tó bá wọnú májẹ̀mú lọ owó kọ́ ni mo máa ń sọ ọwọ́ májẹ̀mú lọ ni májẹ̀mú tó máa wáyé bọ̀lù oríṣiríṣi ilé tó bá wá mọ̀ olóòjọ ọmọ bíbẹ̀ yẹn ayé ìwà tèmi ṣe máa rí ọ̀wọ́n májẹ̀mú yẹn lọ májẹ̀mú yẹn ló fi jẹni pé wọ́n á yàn gan kò ní ìtumọ̀ sí débi tó fi ní agbá tó fi lè kò lórí ìdí wọ́n ti tún ogbélé wọn rí wọ́n fẹ́ máa lọ nìkan kájú sókè ọlọ́run ló mọ kí ló dé ó kájú sókè àṣẹ ọlọ́jọ́ ló tó dé ó kájú ló wà ẹni à ń dà nílá kárọ̀ ká ń wọ́nú lé káàtọ̀ láti ilé òun nìyẹn lórí ìdí kan bẹ̀ yẹn oríṣiríṣi ìbọn bá gbàgbà kò ní ìtumọ̀ wọ́n ṣe ìlànà tí ó wù wọn tó rẹ́rìn pa pé ṣé bí ìtò ni wọ́n ń sọ ni nígbà tó dára ní kan ibi tẹnì kan ti kópa yín sí ẹnu mi ti bẹ̀rẹ̀ wọ́n lẹ́nu kan fi ní ìbọn sọlẹ̀ wọ́n ló bu iyẹ̀pẹ̀ sínú ìbọn ìbò òyìnbó wọn fi gbálẹ̀ kẹ̀kẹ́ wọ́n bu iyẹ̀pẹ̀ fún wọn sẹ́mìtì wọ́n náà ti kó sáà ẹ̀yẹ eré bọ gàdá fi balẹ̀ láti oyinji wọ́n lọ́jọ́ sí àti bàbá ẹ̀ máa bọ̀ lẹ́lẹ́ ẹran ọmọ rẹ̀ ń dúró dẹ̀ bẹ́ẹ̀ nígbà tábí ọmọ máa débẹ̀ òkú ọmọ ló bá gbọ́ bẹ́ẹ̀ sókè nù wọn ọmọ májẹ̀mú ológo ọmọ ọmọ tẹ́lẹ̀ tí gbogbo di ẹnjìníà ọmọ tí ìyá àti bàbá dàmú lé lórí ọmọ tí wọ́n náwó lé lórí aṣẹ́ ti sọ́dọ̀ fún wọn lọ́wọ́ ọmọ ti di dẹ̀kúdà wà á ké ìbẹ̀rẹ̀ yóò dókè ẹjẹ́ bá ta ṣẹ̀dá o ọlọ́run àtàmọ́tàṣe o má jẹ́ ká yé gbọ́n ọmọ mi lọ́wọ́ má jẹ́ fi kó ọmọ gbomi jẹ́ lójú mi oyè ọ̀sọ́dọ́gbọ́ ẹ̀mírúnlò ọlọ́run àtàmọ́tàṣe o yóò fi ọ́ má jẹ́ ká yé gbomi jẹ́ má jẹ́ fi kó ọmọ gbomi jẹ́ lójú mi má jẹ́ gbomi jẹ́ kó lójú mi má jẹ́ gbomi jẹ́ kó lójú mi má jẹ́ yóò fi kó ọmọ gbomi jẹ́ kó lójú mi adéyàgbà mo máa wà bàbá o ibi tíṣẹ́ ti lọ́dọ̀ aládé yẹn nínú ohun tí a gbọ́ wọ́n ní ìránṣẹ́ ọlọ́run tó tọ́ ní lọ bẹ́ẹ̀ ìránṣẹ́ ọlọ́run òdodo ní ìyá ẹ̀ ṣùgbọ́n wọ́n náà lọ sí ìpàdé àdúrà kan wọ́n wá ní kán múra orí òkè wọn ní àwọn òráyè nọmba tù wọ́n náà wá yanṣẹ́ òní ìgbé ká ṣe wọ́n náà ní kò sówó lẹ̀ láyà fún wọn lóòótọ́ wọ́n dà wọ́n ní kò sówó lẹ̀ kò sí kí ni àwọn olówó lọ́wọ́ orí òkè àwọn òfin ìlówó táwọn òfin lọ wọ́n ní ẹni tó mú wọn lọ ó wá bá wọn sọ̀rọ̀ ní à ṣọ́ọ̀ṣì káwà tí ẹni lọ láti jápá kọ̀ àwọn kàn jí bí ẹ̀dùn àwa ni kò sí nílànà wọn béèrè o ìlànà olówó àti kọmọkùnrin ẹ lọ́wọ́ ẹ jọ èlò náà fẹ́ náà tó tówó tó fi gba ọmọ ní àgọ́ ọlọ́pàá èlò náà fẹ́ náà tó tówó tó fi sí òkú ọmọ nọmba tẹ́lẹ̀ òré o ọjọ́ mélòó náà fẹ́ lọ lò lórí òkè àti nǹkan nìkan ṣe àtàtọ́ àtàwọ̀ ẹ̀ àti gbé tẹ̀wọ́ lùtọ́ fẹ́ tilẹ̀ ọjọ́ tó fi ṣọ̀kọ̀ mo máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń lọ wo dáadáa ohun tí mò ń sọ fún ẹ òní pé kò sí tó fẹ́ ṣẹlẹ̀ sí ènìyàn tí ọlọ́run ò ní sọ bí ọ̀bẹ̀nu wòlíì sọ yóò sọ lójú àlẹ̀ yóò sọ lójú ìràn yóò sọ lórí ẹnu bíbélì wọ́n fi wàá fi ohun ẹ̀rọ kàn ó ní ìdá yóò sì gún ìwọ ẹ̀yà rẹ̀ gan ní ọkàn ṣùgbọ́n ìyá ò gbọ́ bàbá dọ́gbọ́n sí nígbà tí ìjà yẹn yóò dé ó burú kì abiyamọ méje péré nìyí ìwọ méje ló máa gbà sọ pé ọlọ́run o abiyamọ méje ni mo ní kó kéde àdàkí ṣe obìnrin ọlọ́run o àlẹ́ yìí méje láàrin àwọn tó wà dé sọ pé ọlọ́run o omi jẹ́ kíkorò ọ̀kan sí ojú mi lórí ọ̀rọ̀ omi jẹ́ kíkorò ọ̀kan sí ojú mi lórí ọ̀rọ̀ ọmọ mi wọ́n á forúkọ jésù lẹ́ẹ̀kẹ́ mọ́lẹ̀ kan wọ́n ní ọlọ́run àti ọmọ tẹ̀sí o ọlọ́run ẹlẹ́dàá ní omi jẹ́ kíkorò kò tọ́ sí ojú mi lórí ọ̀rọ̀ ọmọ omi jẹ́ kíkorò kò tọ́ sí ojú mi lórí ọ̀rọ̀ ọmọ omi jẹ́ kíkorò kò máa tọ́ sí ojú mi lórí ọ̀rọ̀ ọmọ omi jẹ́ kíkorò kò tọ́ sí ojú mi lórí ọ̀rọ̀ ọmọ omi jẹ́ kíkorò jẹ́sù olúwa wa àwọn kan jòkó mo kó ẹ̀kọ́ kan nínú ìwé fọ́nkọ́mẹ̀t àńdà máa ń lọ sí sílò lọ́dọọdún bó ṣe lọ sí sílò tó lọ́dọọdún ìyá kábẹ̀rẹ̀ ti jẹ́ torí pé gbogbo ìgbà tó bá lọ oúnjẹ ló máa ń jà lébẹ̀ ìyá mà jẹ́ àńdà o torí ohun tó ń lọ ṣe seniority ni èmi là yọ ọkọ mi ṣùgbọ́n ní ọdún kan ìyàwó tó fẹ́ lé tó ti bí ọmọ méje ó wá jẹ́kọ́rọ́ ju ayé ní tòótọ́ pé bí obìnrin bá wáyé tí ò bá bímọ bí ètò tó kọjá lórí àpáta ni nígbà tí ìyẹn pé ọmọ gan-an ló tó ní kí ó yẹ kó bímọ bíbélì tó ti lé ó lọ síbi àkóso ẹ̀rí ó wá lọ kí n sọ ọlọ́run ọ̀hún ó ní ọ̀bádọ̀ fún mi lọ́mọ kan màá yẹ ọ̀dọ́ kan náà fọ kárí mọ́mí àti dáàdì ló ti wà sílẹ̀ nígbà kan ó tọ̀ jẹ́ pé mi ò olóṣẹ́ tó gbọ́ tẹ́bárí tí mo sọ ni ò ń kọ́ sílẹ̀ ní ọdún máa ń lé wa ẹni bá wà ń tọ̀ nínú ọjọ́ àwọn ọjọ́ kìbò wípé ọmọ tó bá fi fún ti ọlọ́run tó fi fún ọlọ́run ìkan ìjọ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ mọ̀ máa ń lọ ọdún ilé ìtì ọmọ fún ọlọ́run bí sátánì náà ṣe máa ń gbẹmọ lọ́wọ́ ìyá ẹ̀ káyọ̀ sọ ní irinṣẹ́ ẹ̀gbọ́ màmá ya nígbà tó bí ọmọ kan gẹ́gẹ́ bí ẹ̀bẹ̀ tó bí ọlọ́run ní ọdún tó tẹ̀lé wọ́n wá pé kó wá jẹ́ ká máa ní ọmọ yìí lọ ká lọ máa lọ sí sílò ó sọ fún bàbá pé no mo fẹ́ gbọ́n yàn lọ́nà ẹ̀ kí wọ́n kalẹ̀ tó falẹ̀ dáadáa ó wá ní àfitọ́ bá tún gbọ́n yàn ní ẹnu rẹ̀ tó ọkọ̀ rẹ̀ wá ní ọjà bí o bá ṣe fẹ́ ni kò ṣèwù ní tòótọ́ nígbà tí ọmọ dàgbà ó ti gbọ́n yàn nígbà tí ọmọ dàgbà tí ó ti gbọ́n yàn á nà ṣe kiní tán ó wá mú ọmọ náà ó mu nígbà tó ní ọlọ́run ọkùnrin náà rí kánà àti gbogbo àwọn ará ilé rẹ gòkè lọ láti rúbọ sí olúwa láti lè sọ ìlérí rẹ ìlérí rẹ obìnrin kan wà bí ìjọ náà tàyè ibi ìgangan nìlọ́wọ́ ojú olúwa fún ọmọ ọ̀rọ̀ ojú olúwa tọ́lá kọ́kọ́ sọ mú ṣe bẹ̀rẹ̀ sígbàgbọ́ ni mo rí pé wọ́n ti yí àdáni ìdí ẹ̀sọ̀ ẹ̀yin náà mọ̀ pé báyìí dáhùn máa náwó máa kọ́ mo ní à obìnrin wọn ti yẹ fẹ́ jẹ ohun tó lè mú ká ìdàdúró díẹ̀ àti sọ́nà ọ̀gbọ́n ìṣẹ́ni kẹta mo ní wàá rí mo fún kánsẹ́lì mo ní màbá tí o jẹ bímọ bá àbẹ́rẹ́ ìfọ́ kọ̀ọ̀fúnṣẹ́ lórí òun ò tí bímọ aleluya o mo ní olúwa fọkúnṣẹ́ ipa òkà máa bọ̀ ní gbogbo agbára ó gbé ọwọ́ sí gbogbo agbára nọ́ọ̀kàlì àmọ́ fún obìnrin lómi lọ́ọ̀fẹ́ ní gbogbo agbára àmọ́ fọ́ fẹ́ẹ́sì májẹ̀ ní ìpè nítorí olú ọ̀fẹ́ ìpè máa ń ṣe ọdún mẹ́ta olúwa tẹ̀ ní ká wá dààyò gbogbo ìrànlọ́ máa wá prayer di tìsí ni everybody máa wà nínú ààwẹ̀ through all the periods ni ó máa ní agbára jù oh my god sọ olúwa ti bá mi ṣe àdéhùn ẹgbọ́n ní kí nínú ọ̀rọ̀ rẹ̀ kò ní lọ́dọ̀ ìṣẹ̀ kàkà kí lèrè ọlọ́run má ṣe ayé àpárò èèyàn olúwa ní gbogbo àwọn èèyàn tó ti lọ gbogbo ibi tó lè lọ ibi tó lè lọ káàkiri ìwọ ló ní wọn bá wí o ní yorùbá ọrọ tí màá fi wọ ẹ o ìwọ ni kò jẹ kí ìyè rẹ ó ṣí bí ìyè rẹ bá ṣí on the four friday on the four yìí ní september yìí bẹẹ ni lọ saturday on the five sunday on the six wọn máa fọgbọ nílé èso jẹ ẹka lè so yẹn ẹ gbọ àwọn tí o ti rí ìwé ìdílé nígbà rẹ ó kọ sí ibùkọ orúkọ yìí láwọn nígbà kórìgbà fọba rí wá gbọ́ mi èdìdì ni májẹ̀mú ni àṣẹ kan ni ìpè ni ọlọ́run ti pé èèyàn ó gbàgbé májẹ̀mú ìpè ẹ wò ó obìnrin yẹn lásìkò gba agbára àmì yẹn lóòótọ́ ajọ́gun bẹ̀ ìmọ̀ ọlọ́run kó dáyà débẹ̀ ó dáyà débẹ̀ kí ni mo fẹ́ mú jáde ó bá lọ ọlọ́run tó ni àṣẹ àtàbàkù tó lóṣù mẹ́ta tó fi lórí márèjì yẹn ẹ̀mí wọn wá bá bẹ́tímẹ́ntì ẹ̀ gbogbo mi tó ti kọ́ mi yóò wọ́n mi lórí tẹlifíṣàn o gbọ́ mi lórí rédíò mi níbi tọ́lọ̀ ayé rẹ kù sí ọlọ́run ìpè yìí máa dà. ẹ wo ọmọ sí lẹ́kìtì nígbà tá a lọ sí ìlú ọkọ̀ ọmọ èkìtì ìlú ọba dóni apá kàdó apá kẹlẹ́ ṣáà yìí dábà tó dábì wọ́n bẹ́ẹ̀ ń lọ àtàwọn èèyàn bíi mélòó kan àkúrò mi kan ó bí tàlẹ́ ni ó wọ àkàdó bá ń sọ ó lóò mọ̀ pé mo ti jáde lọ mo ti lọ́jọ́ kò sí church níbi tí mo ti sọ bishop ó lóò máa kọjá lórí wá ní church tí mo sọ̀rọ̀ tí mo lọ́jọ́ pẹ̀lú àwọn kan ó láwọn àgbàdo agbóríṣiríṣi kọ́kọ́ fi sẹ́mìnà ọ̀sẹ̀ lẹ́yìn kékeré ó ṣe àjọyọ̀ fẹ́ẹ́ bọ́ọ̀lù fún báyìí ni bí gbogbo wọn gbogbogbò lọ́ọ̀fù ó lọ́ọ̀fù ó mo wọ abẹ́ ìgbà tó ní tó ẹgbẹ́ bàbá kí ni káwọn ṣe lọ́n wọ abẹ́ ìlànà owó gbogbo ẹ lọ nínú àwọn ènìyàn tí ọlọ́run lò mí fún nígbà yẹn ojú ìlú ọba ìlú kẹ́ńdé yìí ìgbà tẹ́ni yẹn wá àkọ́jú kòkòrò ìṣọ́nà gan ọkọ̀ ayẹ́rẹ́ kò ṣe pé lọ́ọ́ falẹ́ ní ìfẹ́ fi orúkọ wọn sí orí afẹ́fẹ́ a ní àbúrò mi níyì ṣé o jẹ́ àmà àdíṣẹ́ ìpè oṣù ọlọ́run ti fún mi tí mo rí àánú gbà tí bílẹ̀ òdú ọ̀sán pàtó olómi lórí 1980 tí bàbá bàbá ní àpọ́sù ló tó olúwa lọ́wọ́ ọmọdé 1950 dábò ló ti agbára fún ìwòlíì ní ìwòlíì ìpè yẹn ló ṣe sọ lọ́n múra fẹ́ẹ̀dì ọ̀dún fọ́ yìí náà ni bí tí tó fún máa jẹjọ sunday tí máa fẹ́ ní èso jẹ ó wàá padà fáyé rẹ a wà á tó pàdé ní ẹ̀yọ ọjọ́ díẹ̀ sí nínú oṣù yẹn ni kì í lọ kó má lẹnu tó ẹ mẹta ní máa ṣe oṣù kó tó ń sùn lórí ẹ mẹta ni ọgbọdọ fẹ ìwà ni ní ọlọrun olùkọ ó lòun sọ bẹẹ nù ó ní kí ó ní ọrọ kò ní lọ lẹsẹ wá dìde gbẹ yọ ọdún àkàrà mọ mi ibi tí mo lọ lè kó tó gbẹgbẹ wọn màdú ọmọkùnrin yẹn nígbà tí ìyá rẹ wá fẹ máa gbé lọ ní ọjọ tó fẹ máa gbé lọ ó mọ̀ sọ nípa ọ̀sán tí ó ní sùn náà náà ògùnkè lọ nítorí orí fọkọ rẹ̀ pé ó di ìgbà tí mo bá gbọ́ ọmú lẹ́nu ọmọ náà nígbà náà ni èmi ò mú lọ kí òkú lè fi ara hàn níwájú olúwa kí ó sì máa gbé ibẹ̀ títí ẹ̀ríkà náà sọ fún pé ilé ètò bá ṣe ló dà kó ṣe bẹ́ẹ̀ óó máìkì ọdún wà tó di 24 24 ọmọ náà sì wà ní ọmọdé ọmọ tẹsẹ̀ gbọ́ ọmọ lẹ́nu ẹ̀ wọ́n ti yọ̀ ọ́ dẹ́ ọlọ́run abajo ti be so pe o ku je ki o renu so me kan pelu le lai abajo to ti je woli at the same time to ti bia nfa jide wo lo ma mo to mo le fe yin
2: ah awon kan mo so eri o
3: oto lorin afolasi to dupe ni owo olorun mi o de bi bayi lati Lagos Island so mi o de bi bayi re first time mass this year one pray mo ti so yen lori ere ti ṣugbọn ba ti won lo ko te mo ba so o da to fe ni erin lo n gbogbo nkan to n se mo de ni ba o ko si lo so nkan yen ọfà yẹn ó pa ọ̀tọ́ mi láyà tó yẹ pé owó tó ọmọ mi lọ even though tó máa sọ pé wọ́n kọ 8 hours fún mi kò ń ṣe irọ́ so mo ti wá sọ wípé kán máa fọwọ́ gba gbogbo tó bá ń dùn wọn o ó tẹ̀ síbẹ̀ parí ìgbàyà mi nítorí ó dàbíi pé ìgò wẹ́wẹ́ ó wà nínú ẹ̀ nígbà bá ti dé ní ìṣẹ́rẹ́ omi ìṣèdírí mi ní onígbà tí mo wá bì mo sẹ́gbẹ̀ẹ́ pé mo sọ̀rọ̀ owó ni tí ó bá ti di pé ó bẹ̀rẹ̀ báyìí ní ìṣẹ́ ẹni lè sọ ẹni sí ó máa ná lẹ́ni lọ́tà títí tó bá ti wá yá ìgbàyà ó máa dàbí pé ìgò wẹ́wẹ́ ó wà nígbà tí máa fọwọ́ dùn kan báyìí ó máa ṣe wẹ́n ó máa dùn mí bẹ́ẹ̀ni ó máa dùn mí bí wọ́n ṣe ní ọmọ tí wọ́n bẹ̀rẹ̀ parí ní mọ́tò ap yẹn gbogbo kan ṣe ń gbé rédíò yẹn ti pé wọ́n náà gbogbo bọ́sọ̀ náà là ń gbọ́ ilé náà àtàmọ́tà sí wọ́n náà jẹ́ ń bá pàdé tí ó bá mi pàdé bí mo ṣe ń sábà wọ́n ní ó yà ìwò bèrè yá máa gbà mo wá ń gbà fíìsì ẹgbàá bóyá ẹyà yẹn ni mo wá ń gbà mo wá ní àtàmọ́tà sí óyá mọ́bí sàn mọ́bí sàn mo ṣe lélòótọ́ ni ìbàdẹ́ ẹ̀rí wọn ní tí ìsìn ẹbá wò ibi ó mọ́ dàbí rọ àyà yìí ó máa ń ga ní ibi ṣàkiri rẹ́ńtà yẹn ó máa ń
5: bí
4: dédé bẹ̀ yẹn ẹbí ò máa rí mọ́ o.
5: Hallelujah. Ẹ sọ fún màmá yìí ibi tó gbé ẹtì wá kó padà sí ẹ ẹ tó gbọ́dọ̀ sí mo gun yẹn bóyá ẹ sọ dáadọ́. Máa fi ọwọ́ gbàbí tó ń lu ẹ̀ máa fọwọ́ gbàbí tó ń lu ẹ̀ báyìí. A máa polúkọ Jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀kan. A ní ọlọ́run àtàmọ́tà sí wòlí sàn máa sàn gbàmí là máa là.
6: Mo bá orí ẹ̀ wá sí ní àwọn ọmọ yìí lọ
5: Olúwa àti àṣẹdáde ní orúkọ Jésù fi ṣe ìsinmi fẹ́rẹ́sì ní Christ kò tí ọ̀tọ́ fi yọmú rẹ̀ yìí. Ó yẹ kí báyìí tún fẹ́rẹ̀ báyìí tún fẹ́rẹ̀ báyìí tún fẹ́rẹ̀ báyìí tún fẹ́rẹ̀ báyìí tún fẹ́rẹ̀ báyìí tún fẹ́rẹ̀ báyìí tún fẹ́rẹ̀ báyìí tún fẹ́rẹ̀ báyìí tún fẹ́rẹ̀ báyìí tún fẹ́rẹ̀ báyìí tún fẹ́rẹ̀ bí Tó bá jẹ́bẹ̀ nínú ẹ̀sùn tó ti yọ yìí, àìsàn problem sọ yìí, àìsàn diabetes yìí, àìsàn cancer yìí, àìsàn kidney problem yìí, àìsàn liver problem yìí, lórúkọ tí ó yà bá ìwò sọ bẹ́ẹ̀, lómìnira bá ìwò sọ, lómìnira lórí ojú tó ń lọ ẹsẹ̀ yìí, lóòkì ó yà bá ìwò sọ bẹ́ẹ̀. Ìwọ gan náà lẹ̀rí kan báyìí o. Mo fẹ́ gbẹ ẹ̀rí tiẹ̀ báyìí. Àmọ́ kí n tó máa fún ẹ ní nọ́mbà tó fi máa sọ ẹ̀rí. Èmi yìí ó gbogbo ènìyàn. Onímọ̀jàmú sọ pé òun fẹ́ sílẹ̀kùn ayálu-oore fún àwọn ènìyàn méje kan lẹ́ni. Ayálu-oore tí wọ́n ń bá pàdé rí ni. Ayálu-oore tí ò ṣẹlẹ̀ rí ni. Ayálu-ìyálu tó kọjá òye ènìyàn lọ múra lẹ́ni. Gbogbo èèyàn Olúwa sọ pé àwọn méje yẹn àwọn tó ti ń sọrí àtàwọn tó tún fẹ́ sọrí èmi ni. Olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́ lẹ́ni. Ìwé ìjọ́ánú orí karùn-ún ó níwà tí áńgẹ́lì bá dìgbà sí omi ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀. Àrùn karùn-ún tó wù kó máa jẹ́ yóò dẹ̀kúrò mẹ́. Wọ́n ní tọ́ba ka méje wá tún méje ka. Ẹgbọ́sà ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́. Olúwa ni ò fẹ́ ṣe ìka àjálù ìjánu òjijì kan. Àjálù oore ńlá kan. Ìyanu tí ò ṣe é fẹnu ròyìn fẹ́ kan tó ní agbára. Fún àwọn méje àkọ́kọ́ yẹn ni gbogbo èèyàn ló bá rúbọ lẹ́ni ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn májẹ̀mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn. Oh my God ẹgbọ́ ilẹ̀kùn oore ṣírò in the name of Jesus. Gbogbo èèyàn o tí fi ọrẹ májẹ̀mú èdìdí rẹ ránṣẹ́ gbọ́ o lè ṣe láàárọ̀ yìí o fẹ́ sọ̀dá mẹ́wàá o fẹ́ san ọrẹ rẹ. Oh my God o dẹ̀ fẹ́ sẹ́ ẹ̀jẹ̀ ẹgbọ́ àti àwọn tó lúwa ní tọ́ba lè lo 8800 bí èdìdí bò gbogbo àwọn wọ̀nyìí láàárọ̀ yìí ọ̀dọ̀ pé ẹgbẹ́ èèyàn méje àkọ́kọ́ yẹn jẹ́ ń fún ẹ ní àkà nọ́mbà ká wo ẹni méje àkọ́kọ́ náà àkà nọ́mbà tó fi ọrẹ ìrúbọ rẹ sí
2: àtọ́rọ ìdílé àti májàmú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA UBA ni o óyá 10 24 77 50 80 UBA UBA bọ̀ lẹ́ẹ̀kan sí 10

0: ẹ̀yin méjì àkọ́kọ́ yẹn èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun mo sọ bí wòlíì ní kí á ìyanu kò tó kájú rẹ̀ èèyàn méjì àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa fi sọ́rọ̀ ẹ̀rú bọ́lẹ̀ ni mo ní ilẹ̀ kò ó lórí gbogbo ẹni tó máa san májẹ̀mú tó máa san orí ẹ̀jẹ̀ tó máa san májẹ̀mú ṣoṣo àti ìdílé rẹ̀ yẹn ìyanu máa dé
1: +7 77 50 80
0: orúkọ tó máa rí níbẹ̀ christ àtìlẹyẹ àtàmátà sí
1: 10 10 4 24 77 50 80
0: aká nọmbà náà nìyẹn bó o ṣe ń dá síbà ọ̀nà
1: ṣíṣe
0: ogun rẹ ṣe
1: orọ
0: náà kí má bàbá mi gbogbo yẹn lọ múra o ó máa ní agbára o lọ́jọ́ fẹ̀dẹ̀ níyì sẹ́ni orí ohun tó ní májẹ̀mú máa dán wòlé ni máa lágbá máa dẹ̀ ṣe káńsẹ̀lì gbogbo àwọn tó bá wá tán bá tètè dé bí máa sọ pé tó bá dọ́dọ̀ wòlé ìwọ kọ́ ló máa sọ tó bá wá ẹni mọ́ ló máa gbẹnu ní tó àṣírí ogun rẹ àti ìgbésẹ̀ tó máa gbé àwọn mọ́gbàgbé ẹni adìyẹ yọkan pẹ̀lú ewúro tàbí kò mú dání wá tètè dé làárọ̀ yìí ẹ̀mí mọ́ fẹ́ tọ sílẹ̀ ogun fẹ́ ṣẹ́ ni olúwo tó wà lọ́nà tó gètè bẹ́ẹ̀ ló bọ̀ abẹ́ bíríìjì wóró náà ti mọ́ ń wọkọ̀ olúwo ọkọ̀ tó bá ti gbẹ ní kó bẹ́ẹ̀ sí olúwo junction tó bá ti dé olúwo junction níbi pharmacy yẹn gun ọ̀kadà àtàmátà sí láti bẹ̀ ìwúro sí olúwo junction sí àtàmátà sí àmọ́ lágbára ọba tó la yàtọ̀ lọ́jọ́ monday bó gbé ènìyàn à ń bọ̀ ní sango ọ̀tá o a ní agbára jù ní sango ọ̀tá ní alishiba níbi mẹ́rọ yẹn ni o níbi tiritiri bus stop his glory ló bọ̀ o his glory aago méje làwọn èèyàn ti máa ń sàbàdí tá a ti máa gba nọ́mbà fún kánsẹ́lì àwọn tó bá fẹ́ rí ibi bí ìwòyí aago mẹ́sàn-án gan ni program bẹ̀rẹ̀ ṣùgbọ́n aago méje làwọn èèyàn ti ń gba nọ́mbà his glory olódún mẹ́rọ yẹn ni o níbi tiritiri bus stop yẹn ó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo matrix ó kọjú sí báǹkì tí wọ́n pè ní stanbic ibtc olódún mẹ́rọ yẹn ni o ṣùgbọ́n tó bá ń bọ̀ látọ̀nà ìyànà àfájà wọkọ̀ ifọ̀ tó bá ti wọkọ̀ sọ́gbọ̀n ifọ̀ bọ́ọ̀lẹ̀ ní tiritiri bus stop wà tí his glory hàn níbẹ̀ lágbà ọba tó la yàtọ̀ lọ́jọ́ monday nìyẹn àmọ́ ọjọ́ tuesday ní ṣàbí ọ̀la máa wà ní láfẹ́ wa ní ṣàbí ọ̀tún alẹ́ gbẹ̀lú ẹja yẹsùn ìyẹn ní láfẹ́ wa ó ti lè dé náà láti bí ọwọ́ aago bíi méje aago mẹ́sàn-án sí méjìlá náà ni wà á láǹfààní àti ibi fún kánsẹ́lì àti fún ìtọ́ni ẹ̀mí mọ́ eléyìí tó kò di ọjọ́ wednesday sogo àwọn tó wà ní korodu àti agbègbè rẹ gba tó wà nínú òwe ìbàkọ ibi tẹ́ ń bọ̀ nìyẹn under sabo bridge lẹ̀ ń bọ̀ o ìjòkùn community hall tó wà under sabo bridge yẹn lọ́jọ́ wednesday parí tá a bá ti dé ní wednesday gbogbo yẹn lọ́ máa pè pia torí ọjọ́ thursday náà ti máa ṣíbùdó agbára kalẹ̀ ní ọ̀sán àti ooru fún ti ọjọ́ mẹ́ta àwọn èèyàn mọ̀ pé òru la máa ń sábà ṣe ní ọ̀ndì tẹ́ ṣùgbọ́n eléyìí àti ọ̀sán àti ooru tó wà láǹfààní àti gbog tó bá ti ní ìsìn ẹ̀tọ́ òtúndọ̀ tó ń bọ̀ nìyẹn lẹ́yìn gbogbo ìwọ́ tó ti gbà kó máa kó bá àkókò tuntun láti kó wà kí wọ́n náà bàa lè ní ẹ̀rí ogun máa ṣẹlàyé nọ́mbà mi lélẹ́ o náà dẹ̀ ní whatsapp nọ́mbà mi tó fi máa sọ ẹ̀rí rẹ̀ àti àtúnṣíjúwe fún ọ̀tàbó fi facebook appointment 0700 35 2 3 23 1 4 14 1 7 17 àfààní kí ló jẹ́ bí èèyàn kéjìlá ayé kò sọ ẹ̀ ní sọ ẹ̀mí wa
1: ni
0: ẹ̀yin ọlọ́jọ́ ìbí àtẹ̀yìn oníwẹ́dínà adúbáṣì ọdún tó ń bọ̀ yóò dùn sí fún yíjọ
1: lóyún
0: in the name of jesus àfààní kí ló jẹ́ bí èèyàn kéjìlá ayé kò sọ ẹ̀mí ẹ̀ ní sọ ìjọba ọlọ́run jésù olúwa.
2: Olórun yóò tún rántí májẹ̀mú ẹ̀. Tó bá wù yí, ayò àjẹlórí àtàmátàsí dáa. Ó ti máa ń ṣe lọ́dọọdún nìyẹn. Covenant calling anniversary and thanksgiving. Tọ́ni ń bọ̀. Olúwa sì ń fúnni pé ẹ̀yin ò tí yóò rí òkè kápẹ́ tó. Ẹ padà sí àwa. Ẹ̀mí ìdìbò fẹ́ lànà. Ẹ̀mí ojúbọ náà fẹ́ jáde kó láyé rẹ̀. Ẹ̀mí májẹ̀mú pé lójó Sunday 6 September látàgò mẹ́wàá òwúrọ̀. Ọjọ́ yẹn la máa celebrate pẹ̀lú ìfàmì ẹ̀yẹ dá àwọn ènìyàn ńlá ọdún yẹn náà ni gbogbo èèyàn máa dá ìwé ìdìbò májẹ̀mú padà báàsì máa mú èso níwájú pẹpẹ ọ̀pọ̀ ránṣẹ́ olóhùn alààyè àtàwọn olórí ẹ̀mí ló ń bọ̀ prọfẹ̀tẹ̀ gò pẹ̀lú prọfẹ̀tẹ̀ àìkò àjílórí àtàmátàsí màbáàsì màbẹ́ẹ̀rí alààyè wọ́n máa fún májẹ̀mú ìpè tó dájú sọ tẹ́lẹ̀.

0: adájọ́ kẹni ilé olóyè ọ̀dẹ́ ń bí 96.7 sani ọ̀sani fíkwẹ́sì tí tiwa o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Kárímọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágélú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

Kajoki. La Gelu FM, jaga bagu buritu.

ẹkú ojúmọ́ ìròyìn kàgbà ńlá ayé ló ń dé sí ti gbọ́yán láti kànnì lagelu 96.7 FM òkè gàjòkè eléyìí tá a kalẹ̀ sílé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ nílùú ti ìbàdàn ṣeun àríbìkọ́lá ló kọ́ mi ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún ìjọba àpapọ̀ ni wọ́n ti so ẹ̀rọ tó ń ṣírò ìdíyelé owó iná tí èèyàn ń lò fún àwọn oníbàárà tó tóbi ẹgbẹ̀rún lọ́nà 500 ajàfẹ́tọ̀ ọmọnìyàn ni very dark man ló ti fèsì sí ìbéèrè iléeṣẹ́ ọlọ́pàá láti pèsè ẹ̀rí máa jẹ́mi ṣó pé àwọn òṣìṣẹ́ elétò ààbò ti ń bẹ níbùdó dúrójì yẹ̀wò ni wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn alọkólóǹkígbe ni wọ́n ti jí àwọn ohun àlùmọ́ọ́nì iyebíye àti àwọn èrè iyebíye ní gbọ̀ngàn ìṣóhun lọ́jọ́sí nílẹ̀ ti spain nínú ìdogunjalè eléyìí tó wáyé agbábọ́ọ̀lù ní kàràgà ni wọ́n ní ó ń kojú àwọn ẹ̀sùn lọ́lọ́kan òjọ̀kan látàrí pé kò sanwó orí ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé kò dín ní ìdá 60 báyìí tó jẹ́ àwọn oníbàárà tí ń lo náà bá ilẹ̀ nàìjíríà tó jẹ́ pé wọ́n ti gba ẹ̀rọ tí ń ṣe ìṣirò ìdíyelé owó iná tí èèyàn ń lò ilẹ̀ nàìjíríà láti dẹ́kun àti san owó àsansan jù tí ò sì ní ìtọpinpin rárá àlàyé ọ̀rọ̀ ọ̀hún ló wà nínú àtẹ̀jáde tó wáyé lọ́jọ́bọ̀ thursday láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì àgbà síléeṣẹ́ ààrẹ lẹ́ka ètò ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ ti ọ́fíìsì igbákejì ààrẹ ihun stanley iwocha nígbà tó ní ìpàdé papọ̀ pẹ̀lú àwọn ìgbìmọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀ka ti ìdá iléeṣẹ́ aládàáni sílẹ̀ ọdún 2026 eléyìí tó jẹ́ wípé igbákejì ààrẹ ilẹ̀ nàìjíríà kashim shettima ni ó jókòó gẹ́gẹ́ bí alága ìpàdé náà iléeṣẹ́ ààrẹ ti ń bẹ lábújá níbàámu pẹ̀lú àlàyé ọ̀rọ̀ tí wọ́n ṣe wọ́n ní ètò ọ̀hún ló wà lábẹ́ ti abala àkọ́kọ́ ti owó ti ṣe mílíọ̀nù lọ́nà ti $500 ti ìrànlọ́wọ́ ti owó ilé ìfowópamọ́ àgbáyé tí wọ́n sì ń ṣe ètò náà lẹ́sẹẹsẹ àti ìbámu pẹ̀lú ètò ti ìjọba àpapọ̀ láti jẹ́ kí ẹ̀rọ ti ń ṣe ìṣirò ìdíyelé owó náà bá kí ó kárí nílẹ̀ yìí ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà lẹ́ka ọ̀hún ayọ̀dèjì àríyọ̀ gbélé yìí ń lọ ṣàlàyé wípé àwọn ẹ̀rọ tí ń ṣe ìṣirò ìdíyelé owó náà bá ihun mítà tó tó 500 ẹni wọ́n ti so mọ́ ilé àwọn ti oníbàárà báyìí nínú mílíọ̀nù kan àti ẹgbẹ̀rún lọ́nà 300 eléyìí tí wọ́n ní wọ́n ti pèsè níbi ètò náà. gbajúgbajà ajá fún ẹ̀tọ́ ọmọnìyàn ni martins otse tí gbogbo èèyàn mọ̀ sí very dark man ló ti ṣàlàyé báyìí pé òun ò ní fi ẹ̀rí máa jẹ́mi ìṣólé àwọn ọlọ́pàá lọ́wọ́ eléyìí tí ó ṣe àtìlẹyìn fún ẹ̀sùn tó fi kan àwọn òṣìṣẹ́ ọlọ́pàá wípé àwọn náà ń lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìgbésùmọ̀mí ilẹ̀ nàìjíríà otse tí ó ṣàlàyé lọ́jọ́bọ̀ thursday nígbà tí ń fèsì sí ìwé ìpè tí wọ́n fi pè láti ẹka iléeṣẹ́ ọlọ́pàá ibẹ̀ ló ti wípé òun ò dá wọn lóhùn ṣùgbọ́n òun ò ní fi ẹ̀rí máa jẹ́mi ìṣólé wọn lọ́wọ́ àyàfi tí ọ̀rọ̀ ọ̀hún bá dé ilé ẹjọ́ iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti kọ́kọ̀ wé pé ọ̀tẹ̀ pé láti wá fi ẹ̀rí máa jẹ́mi ìṣólé eléyìí tí ó ṣe ìtìlẹ́yìn fún ẹ̀sùn tó fi kan àwọn òṣìṣẹ́ ọlọ́pàá kan eléyìí tí wọ́n wà níbùdó ti dúró jíǹyẹ̀ wò pé wọ́n dá àwọn tó jẹ́ arìnrìnàjò tó sì ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápámọ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì fi ìròyìn tó àwọn tó jẹ́ ajínigbé láti jẹ́ kí wọ́n ṣe ìjínigbé sí àwọn èèyàn náà ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ló ṣàlàyé pé ẹ̀sùn ọ̀hún ló jẹ́ eléyìí tó wúwo tí ó sì lè ta rẹ̀ bá ẹ̀ka iléeṣẹ́ náà ni wọ́n sì ń béèrè fún ẹ̀rí máa jẹ́mi ìṣó láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ gbajúgbajà ajàfẹ́tọ̀ ọmọnìyàn ni pé wọ́n nílò àti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lẹ́yọ̀ọ́sọ́kà nígbà tí ń fèsì sí ìgbésẹ̀ náà otse lọ ṣàlàyé wípé àwọn agbẹjọ́rò òun inú wọn ti ṣetán tí wọn ti ṣetán láti pàdé ilé ẹjọ́ bí iléeṣẹ́ ọlọ́pàá bá nílò ẹ̀rí máa jẹ́mi ìṣó.
ẹka iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ nàìjíríà àti ẹka iléeṣẹ́ tó ń rí sí ìwọléwọ̀de nílẹ̀ yìí ni wọ́n ti jẹ́jẹ́ láti ṣiṣẹ́ papọ̀ ní ìfọwọ́sowọ́pọ̀ láti jẹ́ kí ètò ààbò lẹ́nu òlóró yíká ilẹ̀ nàìjíríà kí ó le dáindáin kó sì má sì wípé àwọn èèyàn tó le dúnkokò mọ́ ètò ààbò ilẹ̀ yìí ni wọ́n láǹfààní láti wọlé. Ọ̀rọ̀ ọ̀hún lọ sọ nígbà tí ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà lẹ́ka kejì tí olúlo ilẹ̀ nàìjíríà ẹkùn ti apá ìlà oòrùn àríwá tí ikọ̀ ti Adinkai ọ̀gágun àgbà Edet Efiong tó ń ṣe ìgbàlejò sí ọ̀gá àgbà ti ẹka òṣìṣẹ́ ti aṣọ́bodè tí ẹkùn ti ìpàṣẹ ìpínlẹ̀ ti Yobe ọ̀gá àgbà Ish Abubakar lákòókò tí wọ́n ṣe ìbẹ̀wò sí lọ́fíìsì rẹ̀ nílùú ti Damatro. Nígbà tí ń sọ̀rọ̀ níbi ìpàdé ọ̀hún Efiong ló ṣàlàyé pé ọ̀pọ̀ dandan ó sì ṣe pàtàkì fún ikọ̀ méjèèjì láti ṣiṣẹ́ papọ̀ kí ẹnu òlóró Nàìjíríà lè wà ní àlàáfíà. Ẹni tí ó jẹ́ ẹ̀ka ti ìpàṣẹ ikọ̀ ọ̀hún ni wọ́n wá ṣàlàyé wípé àwọn ṣe tán láti ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀ka ti iléeṣẹ́ ọmọ ológun àti àwọn òṣìṣẹ́ ètò ààbò tó kù kí nǹkan kó lè ṣe dáadáa. Ìròyìn láti ilẹ̀ òkèèrè lọ́hùn-ún àwọn alọ́kólóhun-kígbe ni wọ́n ti lọ rèé jí àwọn nǹkan ẹ̀ṣọ́ àti èrè ohun mèremère olówó ńlá níbi ibùdó tí wọ́n ṣe nǹkan lọ́jọ̀sí nílẹ̀ ti Spain lẹ́kùn ti Alicante. Àwọn nǹkan ẹ̀ṣọ́ ọ̀hún tó sì ṣe iyebíye ni wọ́n ní wọ́n jí nígbà tí wọ́n sì ṣe òṣùwọ̀n rẹ̀ tí ó lé ní kílò mẹ́wàá ti wúrà àwọn ìgò àti àwọn ìbọ̀wọ́ lóríṣiríṣi ilé tí wọ́n ní ọjọ́ wọn ti pẹ́ tí wọ́n ti kó sí ibùdó tí wọ́n ń ṣe nǹkan lọ́jọ̀sí náà. Wọ́n ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n sì ń ṣe àtúpalẹ̀ àwọn nǹkan tí wọ́n jí gan lọ́kùn-ún-kúndùn nígbà tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ wáyé lóòrọ̀ kùtù ọjọ́bọ̀. Nígbà tí wọ́n fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ wọ́n ní àwọn òka ìbọ̀wọ́ àwọn ìbọ̀wọ́ ti ọrùn ọwọ́ àti àwọn ẹ̀ṣọ́ míì lóríṣiríṣi ni wọ́n ní wọ́n jí kó tó sì jẹ́ ilé tó gàga àrájò nípa fífọ́ àwọn ibùdó ìkó nǹkan tí ó lágbá lọ́jọ́sí nílẹ̀ ti Europe yàtọ̀ sí ilé tí wọ́n ló wáyé nílẹ̀ ti Paris ní ọ̀sán gangan ní àkókò tọkọjá. Lábala ti aré ìdárayá ẹni tó ti fi ìgbà kan rí gbá bọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Liverpool àti orílẹ̀-èdè ti England tó sì di ọ̀jìnà ìwọ̀n Jamie Carragher ni wọ́n ní wọ́n ti kéde ẹ̀ báyìí pé ní ẹjọ́ jẹ́ látàrí àwọn owó tí ò san tó sì ní í ṣe pẹ̀lú owó orí. Lẹ́kùn ọ̀hún gbà wọ́n ṣe ìṣirò rẹ̀ wọ́n ní owó ọ̀hún ló tó 175,000 pounds. Nínú àkọsílẹ̀ ọ̀rọ̀ ọ̀hún wọ́n ní kìí ṣe òun nìkan ni yóò kọ́kọ́ lùgbàdì irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tí yóò ní ẹjọ́ nípa àìsàn owó orí tó tó lẹ́yìn tó kúrò lórí pápá láti máa gbá bọ́ọ̀lù. Wọ́n ní ẹni tó jẹ́ òjìní agbábọ́ọ̀lù nígbà kan rí fún ilẹ̀ ti England David James, Wes Brown àti Lynn Andre ń làwọn náà ti kọ́ wà nínú làásìgbò kan náà rí. Bẹ́ẹ̀ ni ẹni tí ó jẹ́ akẹgbẹ́ rẹ̀ nínú ikọ̀ ti Liverpool Emil Eske ni òun náà pàdánù sí ẹjọ́ lọ́dún 2024 ní owó tiẹ̀ ti ṣe 1,600,000 to 1,700,000 níye. Kí n tó máa lọ ẹ gbọ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí ìjọba àpapọ̀ ni wọ́n ti pèsè ẹ̀rọ tí ń ṣe ìṣirò ìdíyelé owó iná fún àwọn oníbàárà báyìí. Ajàfẹ́tọ̀ ọmọnìyàn ni Very Dark Man ló ti fèsì sí ìbéèrè iléeṣẹ́ ọlọ́pàá láti pèsè ẹ̀rí máa jẹ́mi ìṣó pẹ̀lú ẹ̀sùn tó fi kan àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí ń dúró níbùdó dúrójin yẹ̀wò pé wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé. Àwọn olè ni wọ́n ti kọlu ibùdó ìṣe nǹkan lọ́jọ̀sí ilẹ̀ ti Spain tí wọ́n sì kó àwọn nǹkan ribiribi lọ olówó iyebíye. Agbábọ́ọ̀lù ni Carragher ni wọ́n ní ó ń kojú ẹ̀sùn lọ́lọ́kan òjọ̀kan látàrí àìsàn owó orí lákòókò. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti ìkànnì yìí jáde ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.lagelufm.com
èyí ló pín ìròyìn tó ń dé sí ti gbọ́ yín láti kanlẹ̀ lágelú 96.7 FM. ẹ lè tẹ̀lé wa lórí àtẹ̀tí x pẹ̀lú ìtànà lágelú fm 96.7. Túndé Ọláwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún Olúwa Ọlágúnjú ṣeun Àríbìkọ́lá ló ti ń ròyìn. Akúọlá Ajímọ̀ a sì kú ìpalẹ̀mọ́ òpin ọ̀sẹ̀. Ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa òní ọ̀sán wa ṣeré.

lorúkọ ìgbìmọ̀ aláṣẹ olùdarí kan nìyí. Báríkà Jímọ̀ níbi gbogbo. Lónìí ọjọ́ ìkejìdínlọ́gbọ̀n. Oṣù kẹjọ. Jímọ̀ tó gbẹ̀yìn. Lọ́dún 2026. Ẹ mọ́ gbàgbé pé olóyè Gbẹ̀ngàn Ọláyíwọlá yàtọ̀ lólótú ètò yìí.

gbajúmọ̀ tuntun mi lóṣù tuntun mi látún mú. Kábíyèsí Olódùmarè. Ọ̀rọ̀ tá ń bá bọ̀ òní la fi ẹnu ẹ̀ tì síbì kan. Nípa bàbá, ìyá àti ọmọ. Ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú òbí ni mò ń sọ nípa rẹ̀. Ṣùgbọ́n kí ló dé? Ẹ̀yin bàbá, mo ti sọ láti bẹ̀rẹ̀ ètò yẹn súnmọ́ rédíò lónìí. Ọlọ́mọ mọ̀ pé ti bàbá níyà. Ẹja fi tìyálẹ̀, a ti sọ̀rọ̀ àwọn ìyá. Àwọn ìyá kan tó jẹ́ pé àwọn náà máa ń báyàwó ọmọ wọn lọ ọjà. Àwọn ọlọmọ wọn máa ń fún lọ́wọ́ ọbẹ̀ gbogbo ẹ̀ láti yanjú oúnjẹ jan. Pé irú ìyá kan wo ni wọ́n ní? Àti pé irú ìyàwó wo gangan ni wọ́n jẹ́? Ṣùgbọ́n ẹ̀yin bàbá ẹ bá súnmọ́ rédíò lónìí. Ọlọ́run mọ̀ mọ̀ pé ti bàbá níyà. Wàhálà lé orí bàbá ló wà. Ṣùgbọ́n kí ló dé tí àwọn ìyá wa, àwọn ìyàwó wa, àwọn ìyá gbogbo wa tí wọ́n máa ń dúró dè wá dọjọ́ alẹ́ gan? Wọ́n máa ṣègbìyànjú rẹ lọ ọjọ́ alẹ́ làwọn ó dúró dè. Bẹ́ẹ̀ lọ ṣọ́ọ̀ṣì, obìnrin ó pọ̀ jù ń bẹ̀. Olúwa ọmọ mi.

bàbá yìí kí ló dé tí àwọn ọmọ tó níbi wọn fẹràn tiwa mọ wà lásàrè kan lè jẹun àwa lágbìyànjú owó ilé ẹkọ bíbélì wípé ọkùnrin tí ò bá ti lè pèsè fún ilé rẹ ó sẹ ìgbàgbọ burú ju aláìgbàgbọ lọ kí ló dé gan tátún mọ ń bẹ lọ nǹkan tún kọkọ kú bọ́njọ ọmọ bá tó wọn á ní mọ́mì ẹ̀ máa bọ́.

0: Àfíà ìfẹ́ inú rere sí ènìyàn a máa tún dúpẹ́ fún òpin ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù ojú òní ti wá ẹ jẹ́ hallelujah sọ́lọ́run
1: hallelujah
0: ẹ jẹ́ sọ pé Ọlọ́run ẹ ṣeun.

0: ẹṣẹ́ o.
1: Agbanilọ́gbàtán ẹṣẹ́ o.
0: Aranilọ́wọ́ ẹṣẹ́ o.
1: Aranilọ́wọ́ ẹṣẹ́ o.
0: Ayanilẹ́nu ẹṣẹ́ o.
1: Ayanilẹ́nu ẹṣẹ́ o.
0: Fún àánú rẹ.
1: Fún àánú rẹ.
0: Orí ọ̀fẹ́ rẹ.
1: Orí ọ̀fẹ́ rẹ.
0: Ìrànlọ́wọ́ rẹ.
1: Ìrànlọ́wọ́ rẹ.
0: Olúwa ẹṣẹ́ o.
1: Olúwa ẹṣẹ́ o.
0: Ẹja gbẹga.
2: Olúwa
0: ẹṣẹ́ o. Ẹja yin. Ẹja yin. Ẹja yin.
1: Ọba
0: yan. Ọba yan. Ọba ń gẹ́lẹ́ àtìyàn. Àfòkò fún ọ. Jésù Olúwa wa. Láàárọ̀ yìí
2: sà.
0: Mo gbàdúrà ẹ ráàánú gbà
1: wá.
0: Inú ẹni tí ó sunkún ẹ ò ní sínbẹ̀. Mo gbàdúrà gbogbo orí tó ń gbọ́ mi ìrànlọ́wọ́ dìde
1: fún mi.
0: Ẹ máa rójú rere
1: ọlọ́run.
0: Ẹ máa rí o. Ẹ máa rójú rere
1: ọlọ́run.
0: Ẹ máa ráàánú
1: ọlọ́run.
0: Bẹ́ẹ̀ ló máa rí. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹgbẹ́ ìgòròrò kan ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agogo mẹ́ta àbọ̀ lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ lórí No More War Prayer Mountain. Ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn-ún àbọ̀ ní ìdájí. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí ń bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wá eré kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbí ó fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ìta ara rẹ̀. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín.

tí ayé yín wà nínú ìdí láàárọ̀ ayé rẹ̀ gbà tún sílẹ̀. Matthew, mo gbàdúà, mo gbọ́ àwọn táyé wọn wà níbi láàárọ̀ yìí, ayé gbà tún sílẹ̀. Wò mí, bá a bá sọ nípa ìtúsílẹ̀, inú ìdílé mi wà.

0: sílárì jà nǹkan tó dájà lẹ̀ torí pé ẹgbọra kan ó ń bẹnu lẹ́yìn tó ń jà ẹlẹ́ẹ̀kejì ó ní ìdílé mi wà má jẹmu tó dè wọn ó ní barrenness àgàn wàá rí ẹwọ ìdílé abraham abraham yagbe isaac ọmọ the same thing ìyàwó tí jacob náà tó fẹ́ràn ìyẹn náà tó yẹ kí ni ó yàgàn mo gbàdúrà lórúkọ jésù ibi ò ní bá ọ nínú ìdílé mi gbèsè ni alágbára tó ń jọba níbẹ̀ nínú ìdílé mi ikú ọmọ ni àkọ́bí wọn ó gbọ́dọ̀ kọ́kọ́ inú ìdílé tí wọ́n ní àwọn kan wà number six nínú ìdílé mi ohun tó ń jọba níbẹ̀ ò ní sickness irú àìsàn kan náà ló ń sin everybody olóde ń pa wọ́n ẹ̀sìkísà nínú ìdílé mi oríṣiríṣi àwọn kan wọn kì í lo ẹsẹ̀ dalẹ̀ àwọn kan wọn kì í lo ojú wọn dalẹ̀ àwọn kan oríṣiríṣi ọ̀nà ó ní àìsàn tí máa ń wọlé sí wọn lára ṣùgbọ́n mi ò máa ìtayé fi dé ọ mọ àwọn ìran rẹ iná bàjẹ́ láàárọ̀ àti iná bàjẹ́ láàárọ̀ iná bàjẹ́ mo ní iná bàjẹ́ in John chapter 10 ní verse 8 ó ṣàlàyé pé ó lè ní gbogbo àwọn ẹ̀mí yẹn ó ní olè àti ọlọ́sà pàǹkà
1: olè àti ọlọ́sà ní gbogbo àwọn tí ó ti wá síwájú
0: bá àwọn
1: àgùntàn kò
0: gbọ́ ti wọn
1: mi ní ilẹ̀kùn
0: sọ̀rí àìsàn tí ń sí ọ yẹn olè kan ní sà gbogbo ohun tó ti jí inú àgọ́ ara rẹ̀ á dá padà láàrọ̀ Matthew bàbá mi ò kàbí kan náà bíbélì ẹ̀rú bà mí o ní Matthew 22 verse 23 bíbélì wípé láti verse 23 to 29 bíbélì wípé iná òdílé kan ẹ̀mí ikú ó dẹ̀ wọ bẹ̀ ó dẹ̀ pa èèyàn méje èèyàn mélòó
1: méje
0: yẹn náà nìyá yẹn dẹ̀ bí nítorí pé wọn ò gba ìtúsílẹ̀ èyí àkọ́kọ́ máa wo nǹkan Matthew chapter 22 verse 23 to 29.
1: àwọn arákùnrin méje kan ti wà lọ́dọ̀ wa
0: wọ́n wà lọ́dọ̀ wa
1: èyí ẹ̀kíní lẹ́yìn tí o gbé aya rẹ̀ ní
0: ìlú
1: ó kú bí kò ṣe ní irú ọmọ ó fi aya rẹ̀ sílẹ̀ fún arákùnrin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹni kejì pé àti ẹ̀kẹta títí ó fi dé ìkeje ní ìkẹyìn gbogbo wọn kú
0: gbogbo wọn ṣe kí ni ó kú torí ìyàwó ẹyọkan Matthew
1: bàbá mi
0: gbàdúrà ogun burúkú ò ní wọnú
1: lẹ́yìn
0: ìyàwó ẹyọkan ọkùnrin méje
1: ọdẹ
0: kú lórí ẹ nǹkan mẹ́ta
1: nínú
0: sẹlẹ̀ nínú ìdílé yẹn number 1

0: ṣùgbọ́n tó dáa ní káwọn méjèèjì orí facebook lájẹlú ẹ̀fẹ̀ ẹ jẹ́ káwọn méjèèjì ó jọ sowọ́pọ̀ kájọ tọ́mọ ni lóde tá a fóbìnrin lóyún tán tá a sá lọ lóde tá a bímọ mẹ́ta lẹ̀ tán tá a tún tẹ̀lóbìnrin mi lọ. Kò kọ́mọ̀ bó ti wù kí obìnrin ní ìlàkọjá tó ní tó kọjú sẹ́nì kẹyìn ló kọsẹ́ lómìn bó ṣe wà ń lìkì náà ló wà ní gbangba. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ní ìdojúkọ yìí ibòmíì ìyàwó ní ń jẹ́ apàṣẹ ẹgbẹ̀ẹ̀gbẹ́ ní rí ọkọ rẹ̀ jẹ́ ibòmíì ọkọ ní rẹ̀ ìyàwó rẹ̀ jẹ́ ìdílé míì sì wà táwọn méjèèjì ò rẹ́ra wọn jẹ tán jọ ń tọ́ ọmọ. Ọjọ́ mẹ́jọ ni màá fẹnu ẹ̀gún bì kan ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ ó pọ̀ ń bẹ̀ aago mẹ́rin láti bẹ̀rẹ̀. Ẹ jẹ́ sáré lọ gbolé àbẹ́tẹ̀ kì í ṣe ní pápápá. Ẹ̀yin tèmi mo kí yín bẹ́ o. Ẹ̀yin mọ̀mọ́ ẹ ó dàn odijọ́ mẹ́jọ. Ẹ̀yin bàbá ẹ má bínú ẹ fọwọ́wọ́nú odijọ́ mẹ́jọ. Mọ bíra rẹ ṣé bàbá gidi ni ọ. Ṣé bàbá tó ń tọ́jú àwọn ọmọ ni ọ tí wọn náà ń bẹ lọ oúnjẹ ọmọ. Bàbá tí ò gbin àgbàdo tó fẹ́ mọ ká ẹ̀gẹ́.
1: Èmi máa ma gbẹ́kẹ̀lé ọmọ Ádámù ayé.
0: Ọmọdé tó bá fẹ́ ṣe bí àgbà yóò bẹ̀rẹ̀ sí ṣe nǹkan tágbà ń ṣe níkọ̀rọ̀ tó bá jẹ́ pé tó bá dí gbangba yóò ṣẹ̀ṣẹ̀ máa wá ba bomirin. Kò mọ̀ yìí sí ní ìrà ètò márùn nínú ilé ní ìsìn ètò márùn pẹ̀lú ìyá àti bàbá ó ń lọ méje ráìsì abọ́kan ò lè ràn wọ́n. Béèyàn ò bá wájọ fọwọ́sowọ́pọ̀ tí bàbá bá sá lọ. Ibòmíì tó dé wọ́n lọ rí fresh husband ó mọ̀ pé ó ti babì kan jẹ́ kó tó wọ́dọ̀ tiẹ̀. Bẹ́ẹ̀ náà dẹ̀ làwọn ìyàwó míì náà wà bẹ́ẹ̀. Ọjọ́ mẹ́jọ ni màá fẹnu ẹ̀gún bì kan. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ o. Yes, óyá ẹjọ́ ń lọ agbolé àbẹ́tẹ̀ agbolé àbẹ́tẹ̀ mo bàbá ẹ̀. Ẹ̀yin tèmi bò ni.
1: Tó bá jẹ́ bẹ́ẹ̀ jùmọ̀
0: rẹ̀. Óyá gbé mi rìn. Óyá nà. Agbolé àbẹ́tẹ̀ ẹ̀yin tèmi lábẹ́tẹ̀ gbogbo bò ni orí yín wà ń bẹ́ o ẹ̀jẹ̀ ń sáré kì í bẹ́lẹ́ ń já. Ẹjẹ́ ń bẹ̀rẹ̀ látàbẹ́tẹ̀ ọ̀dọ̀ ya dáre gangan bí i mímu jíjẹ máa ń wà bẹ̀ torí pé ọlọ́run ọba ló tó bẹ̀ tó yẹ dédi odò àwọn ti dà á kílẹ̀ mọ̀lẹ́tẹ́dẹ́ challenge. Ẹ̀yin tà fà ní gbogbo sango dápẹtẹ tẹ́ edé dò ó kábíyèsí onídò ti dò mo kì í bẹ̀ ọba muritala. Ẹ̀yin tọ̀jọ́ orí yín wà ń bẹ̀ mí ìfojúdi yín o junction ọjọ́ gangan níbi randa. Bó ni ẹ̀yin ti mọ́níyà inú gáràjì gangan ẹ̀jọ́ ara yín ẹ̀yin ti wó ròdù. Ẹ̀yin ti wó ròdù lẹ́gbẹ̀ẹ́ tamina àti tamina 1 àti tamina 2 ẹ bá ń kí tó yìn

nígbà tí ààrẹ àjọ NFF ti ń sọ̀rọ̀ ojú ọdí mímọ̀ yìí pé wẹ́ òun lòun lè sọ tara àwọn o gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ yòókù tọkọ̀ òfipo wọn lẹ̀ ẹ̀kẹ́ ṣe pé òní wọ́n submit resignation letter wọn fún òun ò lè gbẹnusọ fún wọn ṣùgbọ́n pẹ̀lú bí nǹkan ṣe rí òun gẹ́gẹ́ bí ẹnìkan o ni òun jẹ́ kó di mọ̀ pé òun ti kọ̀wé fipò òun lẹ̀ o bákan náà ẹni tó jẹ́ general secretary náà ti kọ̀wé fipò rẹ̀ lẹ̀ bó ti jẹ́ pé àwa ti ń gbé aṣíyìn lágbẹ́tọ̀ àwọn bíi mẹ́jọ kan ti kọ̀wé fipò wọn lẹ̀ tí wọ́n sì nílò ẹnìkan sí ọgbà tí ẹnìkan yẹn náà ti kọ̀wé fipò rẹ̀ lẹ̀ ìyẹn láyà àjẹta tá a gba aṣíyìn la kò sí ṣe kọ̀ sáì ṣe wọ́n dìsọ́ọ̀fù bọ́ọ̀dù yẹn ni ìdí nìyẹn táàrẹ náà yá fètèfi jáde pé tọ òun náà ti kọ̀wé fipò òun lẹ mọ́ wulẹ̀ lẹ́hùn ẹ mọ́ lẹ́hùn ní àpá ìyáká ẹ mọ́ yẹ̀yẹ́ ẹ̀ ń o ju gbogbo ẹ̀ lọ ìbẹ́mi ọba tiẹ̀ kọ́kọ́ wíná a kọ́kọ́ kan sára sí ààrẹ yìí ná n ò rò pẹ́rù ẹsẹlẹ̀ rí lórílẹ̀‐èdè nàìjíríà kankan tó di ipò tó lágbára mú wọ́n sì kọ̀wé fipò wọn lẹ̀ èmi ọ̀fẹ́ mọ bó ṣe jẹ́ wọ́n pressure ẹ̀ ni o wọ́n ṣe gbá kan ni o ọmọ bó ṣe ọ́ sàti lé àkọọ́lẹ̀ sàti wà báyìí pé alhaji ibrahim musa guso ó finú fídọ̀ kọ̀wé fipò rẹ̀ lẹ̀ torí ńgbà tí ń bọ́ àwọn oníròyìn sọ̀rọ̀ lánàá kò sọ wípé under duress sọ wípé wọ́n pressurize òun ìtọ̀sọ̀ ni pé kí nǹkan má bàa bàjẹ́ ju bó ṣe yẹ lọ nínú àjọ nff ìtọ́sí wí náà láàdì mọ́wọ́ ìyókù ọ̀yẹ́ bó ń gbé nǹkan ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn o ẹ wá mọ̀ gbọ́ síwájú sí i ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu ààrẹ ti pe àjọ nsa national sports commission wípé tọ́ ọ̀rọ̀ lórí bó ṣe rí ìyá ọmọdé yìí dà o àwọn nsa náà náwó pé ìyá ọmọdé yìí rè ọ̀yà jókòó báyìí ṣé ẹ fẹ́ gbọ́ ẹ lọ ṣe àtúnṣe tó gbẹngbẹ́ wọ́n ní ààrẹ pè án pé etí yín mélòó etí yín mélòó wọ́n ní méjì ni tí ẹ ṣe pé kan ọ̀gbọ́rọ̀ dáadáa ń bẹ̀ wọ́n ní gbogbo rẹ̀ lọ́gbọ́n táyé ń wí ókè ṣé ẹ ti ń gbọ́ báyìí ẹ pé àrò ẹ pé ọ̀dọ̀fín balógun sàmù òsì ọ̀tún àti gbogbo àwọn tó yẹ bákan nù yín ẹ pè wọ́n kalẹ̀ o ẹ wá rè é jókòó kẹ́ ẹ forí kun rí kẹ́ ẹ fi kun lukùn kẹ́ ẹ fẹsẹ̀ lú ẹsẹ̀ bọ́ bá ṣe é ṣe kẹ́ ẹ fi ẹ̀yìn kẹ́ ẹ fi lura wọn ẹ wá lè ṣe àtúnṣe àbí kí wọ́n ń pè ní comprehensive tí ẹ bá ní comprehensive football reform báà rẹ bí ẹ ṣe pé ó nù o comprehensive football reform eléyìí tó gbé kò ní fi ààyè àjẹbánu ìjẹkújẹ ìjẹgàba tí ó sì mú ìlọsíwájú bá gbogbo ibi tó yẹ kí ìlọsíwájú ọba nínú bọ́ọ̀lù olóde wa nàìjíríà torí pé níwọ̀n bá àgbà tíjọba àpapọ̀ bá ṣe tán láti máa ṣe àtìlẹ́yìn tó gbẹngbẹ́ fún eré bọ́ọ̀lù torí pé gbogbo eré ìdárayá yòókù ló ti gbéra sọ lẹ́yìn ìgbà tí àtúnṣe tó gbẹngbẹ́ ti débẹ̀ ṣùgbọ́n fúbọ́ yìí nìkan náà ni o nìkan náà ni wàhálà rẹ̀ pọ̀ o sì ní àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó pọ̀ gẹ́gẹ́ tí wọ́n ń tẹ̀lé gan ju bó ṣe yẹ lọ kódà wọ́n wà lára tí ń mú ìdùnnú bá wọn tó sì so orílẹ̀-èdè lẹ́yọ kan ó ṣe wá jẹ́ pé òun gangan lakùdé rẹ̀ wá kọ́ntì ọ ó sì ní owó tó pọ̀ ń wọlé síbẹ̀ báàrẹ̀ ṣe kọ́nu o bí ẹ ṣe kọ́ nìyẹn o pé ó ní owó tó pọ̀ ní ń lọ síbẹ̀ jù owó aráàlú oògùn aráàlú omi ara wọn ẹ̀jẹ̀ ara wọn oògùn ara wọn tá ń gbà ìyẹn táàkì wọn ibi tí ń gbà jù nú eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni ó sì á jẹ́ pé ẹ̀yin tẹ́ wà ń gbowó jù yìí lẹ́tù wá mọ kó ìbànújẹ́ fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà àgbẹ̀dọ̀ ṣe wá rí lélẹ́yìí tó ṣẹlẹ̀ yìí ó ń gbọ́ wípé wàhálà yìí ti wà tipẹ́ nínú àjọ nff ṣe wá rí final solution ó ní òun fẹ́ báyìí o ẹ rí bó òun tẹ́ mọ̀ yín létí ẹ mọ̀ pé iṣu atẹnumọ́ràn kìí jóná ìlú tí òsì sófin ẹsẹ̀ ò sí ń bẹ̀ comprehensive football reform àtúnṣe tó gbẹngbẹ́ tí ò ní fi ààyè ìjẹkújẹ àjẹbánu àjẹríra ìjẹgàba ìmúnilẹ́rú ìmúnisìn ìjẹnimáyé tí ò ní mú wá mọ́nú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí ó sì fi ààyè lẹ̀ fáwọn ọlọ́pọlọ pípé tí wọ́n mọ̀ ń pa ètò yìí láti máa díje ní gbogbo ìgbà tètò ìbúbádé àtúnṣe yẹn lòun fẹ́ o
òun ò ní sọ jù bẹ́ yẹn lọ ire o wọn ni làwọn ns ni ń rálẹ̀ mú ẹlòmíì tí ẹ̀ sí bà tó ń bàtàkó ńgbọ́ fẹ́ bọ́ta torí pé ọ̀nà tí àárọ̀ gbà sọ ọ̀rọ̀ yìí ó dàbí ẹni pé ẹ mọ̀ pé bẹ́gun bá ti débi ọfẹ́ yọnu tọ́ kò sájẹ́ bó ṣe jẹ́ lápá abẹ yẹn o gẹ́gẹ́ bí special adviser sí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà àti information strategy báyọ̀ ọ̀nànúgà bó ṣe fi ìròyìn yẹn síta nìyẹn o ìyẹn lápá abẹ yẹn ó yá pápá lójú ẹsẹ̀ lánàá wọ́n ti kéde emmanuel ipeme gẹ́gẹ́ bí acting nff general secretary gbọ́mi dáadáa tí ń bá wí mọ́ lọ́mọ́ wí ń gbòòrò acting nff general secretary mo pé o acting ìyẹn ni pé bí interim torí pé ọ́fíìsì àjọ nff ò lè wà ń gbundúkú sẹ́rí emmanuel ipeme yìí òun náà lọ dàbí amúgbálẹ́gbẹ̀ẹ́ fún dr muhammed sanusi tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà rí bí a ṣe máa ṣe náà ní ẹni tó jẹ́ adelé adelénu o adelé òní ọmọ adelé báyìí ìyẹn ní ipò ti general secretary ìyẹn lọ́wọ́ yìí bí nǹkan ṣe wá rí bákan náà ni wọ́n tún ti kéde o dr demola ọlájíire dr demola ọlájíire tó jẹ́ director of media and communication tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí deputy general secretary báyìí fún àjọ nff adelé náà ni lẹ́yìn èyí ìròyìn jáde láàárọ̀ yìí pé gbogbo ètò tó yẹ òun náà ni orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ àkóso nsc national sports commission wọ́n máa bún àjọ fifa àti àjọ káàfù gbọ́ pé tọ̀ ní tí ń ṣẹlẹ̀ nínú bọ́ọ̀lù ti àrè o gbogbo àtúnṣe tó sì yẹ kó wáyé àmọ́ jẹ́ kẹ́ ẹ gbọ́ o ṣùgbọ́n ní báyìí ètò ìdìbò tó yẹ kó wáyé ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ti ń bọ̀ yìí september 17 ètò ìdìbò yìí wọ́n ti sún síwájú láti ṣe àtúnṣe tó gbẹngbẹ́n sí ìlànà tí wọ́n fi dìbò àti gbogbo àwọn kùdìẹ̀kudiẹ tó wà nínú àgbékalẹ̀ ètò ìṣèlú fún ti àjọ nff wọ́n ní àtúnṣe máa dé bá tányányán pátápátá látòkè délẹ̀ ok ìyẹn ọ̀tọ̀ ẹ rí ẹni tó jẹ́ alága bàbá ń sọ nípa alága eléyìí tó jẹ́ wípé òun náà ní ṣe ètò bí gbogbo nǹkan ṣe ń rí nínú ti league orílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn ọ̀nàrẹ́bù gbẹ̀ngẹ̀ lẹ́gbẹ́lẹ́yẹ àti alága nnl ni o wọ́n ní gbogbo yín ẹ̀rẹ́ wá bí jókòó sí o kí àwọn tó jẹ́ coo ìyẹn chief operating officers kí wọ́n máa ṣe kò kárí league lọ́nà títí tí àtúnṣe tó gbẹ̀ngbẹ́ òfin dé bá bákan náà lọ̀rọ̀ rí ní ti league àwọn obìnrin náà o kò dí league lọ́wọ́ league ó bẹ̀rẹ̀ lónìí o ẹ mọ́ gbàgbé pé ikọ̀ 3sc wọ́n ní ìfigagbága lọ́sàn yìí láago mẹ́rin àwọn àti inter lagos ìyẹn ni league àkọ́kọ́ tí ó máa bẹ̀rẹ̀ ní sáà 2026-2027 ọ̀rọ̀ pọ̀ ga ṣùgbọ́n ẹ já sọ díẹ̀ ká mẹ́nu dákẹ́ báyìí ná torí pé a tún láǹfààní àti mẹ̀nà náà àwọn nǹkan kọ̀ọ̀kan eléyìí tó bá tún kù bọ́bá ṣe ń lọ kọ̀ǹfàmù ní apá àti rìndìnrìndìn ẹ fẹ́ gbé kọ̀ǹfàmù sọ́tàìkà ó gbèyìn débẹ̀ bó ṣe jẹ́ nìyẹn lápapẹ́ jáde ojú ọjà ẹ jáde ojú ọjà ká lọ pa àkádé tá a bá ti adé ká gbéra wa débẹ̀ ṣùgbọ́n kó tó di pé ń lọ káṣẹ́ káṣẹ́ káṣẹ́ we go again ẹnìkan jẹ́ half a million láàárọ̀ yìí yes ení friday *347*1004*2# ni *347*1004*2# mo gbàgbé yí pé every friday cashport ń bẹ jẹ́ ń já ọtán sórí gbogbo tíkẹ́ẹ̀tì rẹ látọjọ́ monday yóò wúlò fún ọ lẹ́ni o tọ́ ọ bá lè activate ẹ̀ ọ̀nà wo ló gbà activate ẹ̀ play game tòní náà kán tíkẹ́ẹ̀tì rẹ tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ kó lè gbéra sọ wàá máa gbọ́ o play 3 tickets get 30 tickets tactics ni
oba play 3-3 ticket lona bi marun abona bi mewa 15k kon to si ni bi 300 ticket ninu koto iwo na nka kan to si wo na tori lori 50-50k lati bere a bo sori 100,000 a bo sori 1150 a bo sori 2200 a bo sori 250,000 naira a paju ede sori half a million 500,000 naira iwo lokan laaro yi bo ba wo ra re ran o to jo meji jo meta ti wo na tin gbianju aje to n da bi ajo eni to kan o mo wo ra re ran mo dagun la o mo ni okuku sowo lowo re ticket yen ehe min wili network yen lo ni serere nwerere bayo mo gora re o network yen lo ni serere nwerere *347*1004*2#. Baba ti send e be yen. Won da message pada fun yi gbe ticket melo lo fe. To ba ti mu ye ticket to fe to 33. Won da message pada fun gbe se transfer lo fe ni abi USSD code. To ba ti mu transfer be yen. Won send the details bank to ti le se transfer. Won send e si e. Baba lowo lori bank app re. Se direct baba lowo to ni cash lowo. Mu bank yen lo sodo awon ni POS. Pe won bo se be mi ba ti bo se oju ese message o ti dan lori phone e pe number re ti wa eligible o so ri gbogbo alaye ti mo se kale yi bi o ba yi o pe number yi 02013306194 02013306194 abi WhatsApp number yi 09026026314 pe won o to tamale si fun dada play 3 ticket get 30 ticket ki won na gba ope e ba gba fe million e ni bi osu de duro yi yo ni kankan na te yan to ka

0: bàbá akọrin látàárọ ni ó ti sú mi igbó gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
0: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Ilájẹlú 96.7 FM *347*1004*#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashe.ng.
2: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlàá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tètè oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè

0: òṣàtà ọ̀bámọ́mọdé díẹ̀ píparun ní parun ní parun. Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣàtàn wọn jẹ. Nìkan ni Lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
1: Ẹ bá àwọn gbọ́ndọ̀ yìí gbẹ.
2: Jàǹgbàrà jìbúri jìbúri jìbú jàǹgbàrà.
0: Ní gbogbo aago kan sọ ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàláyà àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè Adéronkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn gbọ́kọ́gbọ́ láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá a gbọ́kàn sán bá ti lò ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbàláyà àgbà ni kẹ́yìn èwe wo máa gbọ́ ká ṣàwà ó lè ráàyè gbilẹ̀ láàrin.
3: Ẹ káàbọ̀ padà látojú ọjà. Ìkànnì Lágbèlú rèé Lágbèlú 96.7 FM òkè gajù kele fọlọ́fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn jẹ́ kẹ́mọ̀ lè tòrò yẹn eré ìdáso tù gbẹgbẹ kan sí bẹ́ẹ̀ ìbáṣẹ̀ darapọ̀ mọ́ wẹlé o wà 1100 níbi kiri káàkiri àgbáńlá yẹn lọ́ọ̀kan ní ìbánidọ́rẹ̀. Facebook ìkànnì Lágbèlú 96.7 FM lórí jákẹ́mọ̀ fan family àwà ń bẹ̀. Orí TikTok èrò pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n láìkì kéré ẹgbẹ́ kọ́ lọ fún àgẹ́ o. Ó yá gbápá àpá lẹ́ni gẹ́gẹ́ ni kò ní dọ̀dá. Tá a bá ń sọ nípa Role Model Champions Day tọdún 2026 6.0 ẹlẹ́ẹ̀kẹfà rú rẹ̀ nìyẹn o. Níbi tí Alhaji Babatunde Saheed Mr. Sport yóò ti mọ kó gbogbo àwọn èèyàn jọ lórí ti Champions Day ẹlẹ́ẹ̀kẹfà rú rẹ̀. Níbo ni ó ti wáyé? Zablack Event Center tó wà ní ìyànà Sókà Kọlá pè bẹ̀rẹ̀ ìyànà Sókà lẹ́gbẹ̀ẹ́ Dófù nìyẹn o. Dó filling station ní ìyànà Sókà. Ibẹ̀ gẹ́gẹ́ ni gbogbo wa wà lẹ́nìí. Ibẹ̀ gbogbo wa wà lẹ́nìí. Ọ̀fẹ́ fojú rinjú gbogbo àwọn agbóhùnsáfẹ́fẹ́. Yálà ẹni tí ń ka sport ni o. Àbágbóhùnsáfẹ́fẹ́ míì náà tí ọ̀ka sport. Gbogbo wa àwọn ọ̀tọ̀ kúùlù tẹ́ ẹ máa gbókọ wọn lórí ètò gbogbo wa ń. Àjọ fojú rinjú àjọ wà ń bẹ̀ lẹ́ni ni májì àgbọ̀ ò sí ń bẹ̀. Ẹ wá make sure wípé ìwọ náà ti ra jẹ sí tiẹ o. Bọ́ọ̀bá ì tí ra àǹfààní ọ wà fún ọ bọ́ọ̀bá débẹ̀ láti kówó rẹ dání. Ìwọ náà gba jẹ sí rẹ májì àgbọ̀ ò sí ń bẹ̀. Bí nǹkan ṣe rí nìyẹn o. Aago méjì ọ̀sẹ́ ni gbogbo ètò ti bẹ̀rẹ̀ láti jọ wà ń bẹ̀. Yóò dùn gbẹ́gbọ́n kẹsí ìyẹn lẹ́ni gẹ́gẹ́ ni o. Ó yá pápá láti bẹ̀ yẹn Champions League yẹn. Ìròyìn kan bẹ́ ń bì tí mo fẹ́ ká gbọ́ ká dẹ̀ gbé yẹ wo ṣùgbọ́n ọjọ́ ti lọ jẹ́ ṣe báyìí. Ìyẹn Akudede wòye ọ̀gbẹ́ni Tijani Oloko dáná.
4: Akudede wòye àtọkùn Akudede ọ̀gbẹ́ni Ayalé.
3: Bákan náà ọ̀gbẹ́ni Wasiu ẹ̀rọ Wasiu ẹ kí àwọn èèyàn.
5: Orúkọ tèmi náà bí wá sí Mamadou Yusuf Akudede Baba Kilepa. Mo kẹ́ ìtẹ́ kàkà ìgbà láyé pé
3: mo kẹ̀fẹ́ ká sọ nǹkan kan ó ṣeéṣe kó jáyé pé tọ́ba jẹ́ aago méjìlá ó ṣeéṣe ká padà sórí ọ̀rọ̀ yẹn. Lami Yamah ìfigagbága àwọn àti Eche kèéṣe ti àná o wọ́n yọ ní ìṣẹ́jú 75.

0: bo pada sori adoki iroyin yi kon ni lagelu 96.7 FM oke gadi oke ni won pe bi ta wa yi e je wa gbera to o tori ari ojo muso lokun mo won ni eni ti se oludije labi ase egbe oselu Africa Action Congress AAC omo yele sowore lo ti lagogo ikilo se ti gbogbo omo orilede wa Nigeria o lori oro kan eleyi ti won ni Atiku Abubakar so jade lori to ni hun se pelu owo epo robi won ni eni ti o ti fi igba kan ri je igba keji are lorilede wa Nigeria Atiku Abubakar to si ti won fe dije dupo are labi ase egbe oselu ADC na ni sowore nse lalaye fun omo orilede wa Nigeria pe e mo je Atiku o tan yin o lori wipe ohun fe da owo owo oranwo pada sori epo robi ti ohun ba ti de ipo are lorilede wa Nigeria sowore ni etan bagba na lo gbade o ninu oro to so jade loju opo ti xri re don se lalaye wipe se ri gbogbo awon to jomo anjo owo iranwo tabi aduro lori owo iranwo ninu egbe oselu AAC ko sin to kan won be o ti duro na pelu eto isejoba to nlo yi won ni se ri Atiku Abubakar lo jade o nigba to nso awon to ni se fun awon modilede wa Nigeria wi pe e ba egbo bi ohun ba tin lanfani lati wole gege bi are lorilede wa Nigeria ohun ma nfi owa idani loju so ya fun gbogbo eyan modilede yi o leyin eto edibo lodun 2027 to ba ti le kede pe Alhaji Atiku Abubakar lo jawe olubori labi ase egbe oselu Africa Democratic Congress Ayolubade ewo se ri owo iranwo ti won yo kuro lori epo robi ni tohun o owo da pada ni logan epo robi o wa wale gba ta won mo mo lanfani lati ma gbadun labi lati ma yo bi eranu sugar lo mu ke awon mo lede Nigeria bere si ni so eru okan ti won lori oro ti Atiku so yi o lo mu kiro sowore na jade to so wi pe etan oni gbogbo re bade o lori nkan ti Atiku fe so o fe gbe eyan modilede wa Nigeria mora ni pelu awon to ti wa nle lori eto isakoso to lo lowo yi o oni ta ba ti e wa wo lori nto to jo mo oro epo robi pelu ojuse ijoba apapo orilede wa Nigeria ati ona abayo ki awon modilede Nigeria ki won le je mututu mu keke eto isejoba wara wara sugbon lasiko to wa wa yi kaluku ntata lo si gbegiri ni kaluku wona lati fa oju awon morilede wa Nigeria mora ni ko so loselu kankan to feran morilede Nigeria bi ti wu ko mo anu abayo ni kaluku wa pe bi ba so eleyi awon morilede Nigeria o le wa si apo odo temi won ni sowore ni gbogbo to wa nle ti Atiku so bo ba le gbe yin mora eyin le mo o
1: oda iwe royin di gaija ni ahin lori oro owo egba ki gbese aye omo Nigeria fi ni tumo ina mo ni eleyi na dale lori o won ni egbe oselu olowo bowo ni African Democratic Congress ADC oni ati sa pejuwe ikede ti le joba apapo kede ni kope kope yi wi pe billion kan dollar ina ni awon ti gbe jade lati je ki igbese aye ko tun boro somu fun opopolopo omo Nigeria won ni igbese ohun ina si ni ijoba apapo orilede Nigeria gbe leyin ti eni ti se omoye fun ipo are ninu egbe oselu awon Atiku Abubakar to ti salaye oro pe kini bo n ba fi lede ori apere pere gege bi are lorilede Nigeria se ri owo iranwo ohun o da pada ti owo ti fi n pese nkan atowo n tenu nje yo si wale jojo lorilede Nigeria egbe oselu ADC ini an fesun kan isakoso ti n be lode yi wi pe igbese ti n sare gbe yi o dabi sare mbaja ni nitori wipe nibo le foju si tele tan mo Nigeria ti won se oh god ti an kigbe nta mi romi o egbe oselu ADC ina ton wa fesun kan are Bola Ahmed Tinubu wipe ah e si mama e fi aje o mi le n gbe awon orilede Nigeria lati pase ilane to raje eleyi te gbe kale to je pe o ti lari ma apata ani ngbati eto dibo to wa ku osu ranpe le wa ku owo jade wipe ki won gba o ki gbese aye won ko mo nitumo o saju si won ni eni ti se akowe alukoro fun egbe oselu ADC Bolaji Abdullahi nlo ni egbe oselu ADC wọn ń béèrè lọ́wọ́ ìjọba tí ń bẹ lóde yìí wípé ṣé bẹ́ẹ̀ lẹ́nìkan ọmọ nàìjíríà wọn máa mú mọ́ra láti nǹkan bí ọdún mẹ́ta sẹ́yìn kí ló wá dé ń bolẹ̀ ti rí owó tẹ wá kó jáde lásìkò yìí àwọn tẹ̀ tún wá fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún ipa wo ni obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà first lady ipa wo ni ń kó torí pò lọ́lọ́ rẹ̀ fi ètò ọ̀hún lọ́lọ́ rẹ̀ fi lọ́lẹ̀ ipa wo ni ń kó nínú ìlànà tẹ́ ẹ fẹ́ máa fi tari owó sí ọmọ orílẹ̀‐èdè nàìjíríà bákan náà ẹ̀wẹ̀ àtíkù abubakar ọ̀nà ọ̀kasà fi ọ̀rọ̀ léde o níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ yìí pé ìjọba orílẹ̀‐èdè nàìjíríà owó kan eléyìí tí ṣe bílíọ̀nù lọ́nà 500 náírà 600 bílíọ̀nù náírà eléyìí tẹ́ ni ẹ ti tari sí ọmọ nàìjíríà eléyìí tí wọ́n tó bíi mílíọ̀nù 15 ẹ wá ṣàlàyé àwọn èèyàn ọ̀hún níbo ni ẹ wà kí ló kọ wọn ẹ kà á jáde fún àtíkù abubakar ló fọ̀rọ̀ ọ̀hún léde o látẹnu ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́jọ́bọ̀ thursday nígbà tó ń ṣàlàyé ọ̀rọ̀ pé ṣe é gbàgbé wípé ní ọjọ́ 16 oṣù keje ọdún tí a wà yìí iná ni ìjọba ti sọ kí ẹ pẹ́pẹ́sẹ́ o àwọn owó kan àwọn ti ń tari ẹ̀ fún ọmọ nàìjíríà pé kódà díẹ̀ ló kù tí wọ́n fi wọ 15 million níbẹ̀ náà ti wá ń ṣàlàyé ẹ ṣàlàyé ọ̀rọ̀ fún wa ẹ bá wa kọ́kọ́ àwọn ọmọ nàìjíríà ń jáde afẹ́ mọ ibi tí ẹ wà tẹ̀sí lẹ́ ń tari owó sí wọn o.
0: ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu ló ti ṣe lálàyé pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà yìí tó ń ti gbogbo àwọn ìpínlẹ̀ 34 ti ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti mú ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2026 tá a wà yìí wípé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó bẹ̀rẹ̀ sí ní jẹ mùkẹ́ẹ̀kẹ́ láti lè máa wọ ọkọ̀ èyí tó jẹ́ pé owó ọkọ̀ tí wọ́n máa wọ̀ yóò lọlẹ̀ pátápátá ju bí wọ́n ti ṣe ń sanwó lórí owó ọkọ̀ ìyẹn ètò ìrìnà ní orílẹ̀-èdè wa nàìjíríà lọ wọ́n ní ọ̀nà àbáyọ ni pé ọkọ̀ tí ó mọ lo afẹ́fẹ́ gáàsì àti iná ọba òun náà ni wọ́n kó bàbí sí orílẹ̀-èdè wa nàìjíríà kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí kí ìrọ̀rùn kó lè bá wọn o ààrẹ ṣe lálàyé wípé ọ̀nà àbáyọ sí ìṣòro epo rọ̀bì òun náà ni ti afẹ́fẹ́ gáàsì àti ti iná ọba eléyìí tí àwọn ọkọ̀ ọ̀hún tí wọ́n mọ lò láti máa gbé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti ibìkan sí èkejì ààrẹ sọ jáde láti ojú òpó ti x-ray rẹ̀ eléyìí tí wọ́n sì tẹ ikọ̀ oníròyìn lọ́wọ́ lópin ìgbà tí wọ́n ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn gómìnà lólùlé ààrẹ tí ń bẹ nílé ìjọba làbújá eyín nígbà tí wọ́n láǹfààní àti fẹnu ọ̀rọ̀ jóná síbìkan wípé àsìkò ti tó o kí ọ̀nà àbáyọ wà lórí ọ̀rọ̀ epo rọ̀bì tí ìdẹ̀rùn ó fi dé bá tìbútò rọ ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà o lórí ètò ìrìnà òun náà ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ni pé ẹjẹ́ àjọ ṣe àpérò ẹjẹ́ àforíkorí kí ni ọ̀nà àbáyọ pẹ̀lú ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n ń gbé lórí àwọn tó wà ńlẹ̀ wọ́n ní bí ìdá 80-80 òun náà ni ó fi dín sí owó epo rọ̀bì tí àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ó máa lò láti jẹ́ pé wọ́n máa lò fún ètò ìrìnà ní tìbútò orílẹ̀-èdè wa nàìjíríà yìí wọ́n yóò tún máa dá àwọn owó padà sí àpò ẹnìkọ̀ọ̀kan ni ó ti wá di òfin báyìí pẹ̀lú ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ tó ń ti ìjókòó àwọn gómìnà ní àwọn ìpínlẹ̀ tí ń bẹ lórílẹ̀-èdè wa nàìjíríà jọ gbé wípé tó bá ti di ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2026 tá a wà yìí mùkẹ́ẹ̀kẹ́ náà ni àwọn orílẹ̀-èdè wa nàìjíríà yóò wà torí owó tí wọ́n fi mọ́ owó ọkọ̀ yóò ti dínkù jọjọ.
2: Wajiliwa FM 96.7.
3: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ

ànfàní ńlá ti dé tó ń tọ̀nà àbáyọ láti lè ṣe àgbàlá ìwòsàn Edescale Foundation pẹ̀lú àjọṣepọ̀ àgbàlá ìwòsàn Prayer Center. Wọ́n ti wá ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́, ìlanilọ́yẹ̀, ìmọ̀ràn àti ìrànlọ́wọ́ lórí bá ṣe bọ́ lọ́wọ́ ìṣètò. Táwọn sọ̀rọ̀ bá mi báwo la ṣe dènà rẹ̀ lórí jíjẹ àti mímu. Ojoojúmọ́ ni ìdánilẹ́kọ̀ọ́ yìí wáyé látàgọ́ mẹ́jọ àárọ̀ sí àgọ́ mẹ́rin ìrọ̀lẹ́ ní àgbàlá ìwòsàn Prayer Center, Soyo Bus Stop, Lagos Ibadan Expressway, Ibadan. Fún ìwádìí tàbí ìbéèrè, ẹ máa pè sórí nọ́mbà yìí

0: ọpẹ ní pẹ ní sáyàwó ilé alára ìní ní sáyàwó òde ìjẹrò adé á fún ọrọ mọdìmọdì tí fọjọ gbogbo bèrè orí tí ìfọjọ kan dúpẹ torí ìní ní kẹni ó ṣe míì làwọn ẹbí àtàwọn ọmọ ọba ṣálíù àkànmọ adétúnjì ajé ògúngún ní sọ àkọkọ nílẹ yìí àti jákèjádò àgbáyé fi ń dúpẹ lọwọ bàbá wo olùbàdàn ilẹ ìbàdàn his imperial majesty ọba rashidi adéwọlú àkànmọ ládọjà àrùsà àkọkọ àti gbogbo àwọn bàbá wa tó jẹ gbìmọ wọn olùbàdàn in council pẹlú gbogbo olóyè ilẹ ìbàdàn àwọn ọmọgàjì àtàwọn òṣìṣẹ láàfin olùbàdàn gbogbo ọmọ bíbí ilẹ ìbàdàn àtàwọn olùgbé fún àdúró tí òun àtìlẹyìn yín fún mọgàjì wa ọmọ ọba adébọlá kabir adétúnjì mọgàjì adétúnjì ajé ògúngún nísọ ọmọ ọba adébọlá kabir adétúnjì mọgàjì adétúnjì ajé ògúngún nísọ wọn ṣe ládùúrà fún gbogbo wa pé ilé ọlá wa kò ní da oró adé orí wa kò sì ní di fìlà iwájú lọpẹ ibi tí ilẹ ìbàdàn máa rí sí o.
1: Ogo ni fun Olorun ni oke orun. Mo ki gbogbo eti to n gbo mi jakejado. Ibi ti ategun yi n fe de, mo so pe loruko Jesu Oluwa aye yin o le baje. Oruko emi ti n gbo ni woli. Emmanuel kan ide akande, baba kiki oro kan lati Christ Healer of the People Global Ministry, ye Christ People Church, ile to wa ni Fatusi, Academy Olomi nilu Ibadan. Olufe 90 days paripo. Hey, on the 2, on the 3, on the 4. Only success night. Nibo ni Christ Killer headquarter. Ni Fatusi. Ni de diago me wale. Lauma bere. Si aguma no aro. Oh my God. Anu yo fon fwo. Onu fe. Wagbo oto batimbo. Lati bikibi. Kade abe bridge academy olomi. Sopo no si Fatusi. Ni church iba ba kiki orokan. Wagbo on the 6. Oni ajodu ijo. Ati dupe 90 days. Onu fe kwe mi. 080-331-95-425. Mo so tele. Anu yo fon fwo. Ileri adese Jesu Oluwawa amen.
2: Ajọdun ọdun kini ẹgbẹ mọgàjì tilẹ Ibadan ẹka ti ijọba ibilẹ Ibadan Northwest yo waye o. Pẹ́pẹ́ yóò pọn mọ́ lọ́jọ́ Sátidé 29/8/2026 níbi ayẹyẹ àjọ̀dún ọdún kìíní ẹgbẹ́ mọ́gàjì tilẹ̀ Ìbàdàn Ìbàdàn North West Chapter tí ó wáyé ní Adégbàjò Hall Ìbàdàn North West Local Government Onírèké Ìbàdàn dédé aago mẹ́wàá òwúrọ̀ lẹ́tọ́ bẹ̀rẹ̀ títí di aago mẹ́fà rọ̀lẹ́ fífi àmì ẹ̀yẹ dá àwọn ojúlówó ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn tó pegedé fi gbọ́ ọ̀rọ̀ jẹ́ka lọ́lá kò ní gbẹ̀yìn alága ayẹyẹ ọjọ́ náà ni the Executive Chairman Ìbàdàn North West Local Government Honorable Abdulrahman Adégbàjò orí adé ọjọ́ náà ni His Royal Majesty Ọba Salaudeen Amidu Ajibade àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ tó fi dórí àwọn ọ̀tọ̀kùlú ìlú náà ò ní gbẹ́yìn o. Olùgbàlejò àgbà ni Honorable Sunday Olúdélé Àkànbí mọ́gàjì ilé ti ládi méjì òkè Ìbàdàn ó gbé wá o. Olùkéde ìgbìmọ̀ ayẹyẹ fún gbogbo ẹgbẹ́ mọ́gàjì Ìbàdàn North West Chapter.
3: Ọ̀rẹ́ afàìmọ̀kó má já wọn àmì tí mò ń róye ẹ̀ nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀ kára o máa tà mí bíi pé mo fomi atapara ara ń já mi jẹ nǹkan máa rìn tàbí bù mí jẹ káàkiri ara ara ó máa yún mi bàbá ń bari ẹ̀ ní ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀ ṣùgbọ́n irọ́ ló ń pa mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́ torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe wọ̀. Ọ̀rẹ́ o jẹ́ gbẹnu ẹ̀ dákẹ́ ṣọ́rọ̀ ọ̀fọ̀ wa lélẹ́yẹ ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn.

0: Alhamdulillah, Haledi Ayan Bada Mama Tana Wailin Shu. Alhamdulillah, Yalafi Torika to Islam. Salatu wa salam ala Rasulullah. Awala
1: Baba mama yeju sinla
0: je ruko Olorun oba oba ajoke aye oba asake orun
1: se ton ru eloju ajiluku manu tenuko presenter ni oro
0: abi esi fun oba na
1: wa gbo lori eto irawo islamu ni lagelu emi
0: oluka pa lojo esan oba gugu agbalaye
1: ato si odo oro tenpora ni mo fi ni ke ma ge to to
0: tun je gege bi eje podo ti eni kala ma wa iran lowo wa
1: sanfu lola ala uro kini
0: iwo la ma se podo re ni kala si ma wa iran lowo wa akun jo jare fi wa moju ona to totara to soju ona awon eni ti ri olon ti binu si ma binu si wa laye ma binu si wa lorun koda ma binu sa won ara ile wa ati gbogbo emu leyin wa pata latoke dele to la wa fi leyin la fin kira wa kaabo si kanin ti lagilo na 6.7 fm ke gajoke oruko Olorun ni mo fin kin kaabo sori eto te nife si irawo islam re eto kan to ntan mole sawon oro kan eleyi to ba ruju ni anana to nsalaye Tonton mole soro adani waye ati awa eda re to da soke ife ati awon mi gan to da sibi tawo ti e mo bi ti wu ko kere mo ṣugbọn ta dani waye o fi ru wa loju o so nipa awon fun wa ba meji ko
1: ati wala
0: se itori malaika re nu wa iye meji o si nbe emi mo fi die mule pa wa ngele nbe
1: abi to pe si o si ru eni bi kan
0: abi si le do ma
1: ye pe o ba re
0: jinu nbe nu aye
2: ti rain on the mix
0: be ni afoju kan wa wọn nu àwọn ẹ̀dá tẹ́lẹ̀dùmarè dá sókè ìpè làwọn náà.
1: Ìgbà
0: tí ò jẹ́ àṣẹṣẹ gbé tí ò jẹ́ àṣàforí gbá abú àwọn tó ń rí wa táwa ò rí.
1: Tó
0: bá sì kùn sáátà ká pàdé lẹ́sẹ̀ ògbèjì ká fara kanra àbí ká kọlura wa
1: ni
0: òun ó tún pa àwọn aláṣẹ pé ẹ yàgò fún wa.
1: Ọba tó ń wọ́n bá dépò mú kọrí kí.
0: Ọba elétò tí nǹkan ò dàrú mọ́ lọ́wọ́ òun ò ṣe o. Kí gbogbo mùsùlùmí àgbà ńlá ayé láì yọ ẹnikẹ́ni sílẹ̀ àríkà òjò ńlá ìràwọ̀ ìsìláàmù rí pẹ̀lú olúpọ̀nà ọmọ tìjáni ìyẹn nìkànnì ti lágelo ṣẹ́tà aago mẹ́sàn-án bá ti kọjá bí ìṣẹ́jú mẹ́wàá báyìí gbogbo ọjọ́ jimá lágbẹ̀rẹ̀ gẹ̀jígẹ̀ sórí ètò ìṣèṣì kọ́ mo kàn sára sí lẹ́dùmarè láàyè tí wọn náà wà láàárọ̀ yìí sásọ pé alhamdulillah nípa àjọ dágbére fúnra wa níjẹjọ sí nílé
1: àwa
0: náà la tún pàdé yìí wá tù ú dànù àìmọye ohun tó ti kọlu àwọn èèyàn tó ti ja ọkùnrin mi wọn àbí ohun tí mò ń sọ òye láìsàn tí ò tó nǹkan rárá láàrin ìjẹjọ sóni àwọn kan ń bẹ nípò pé wọn ò ti ẹ̀rọwó tọ́jú ara wọn àwọn kan rówó àti dókítà olóyìnbó àti taláwọ̀ funfun àtàláwọ̀ dúdú
1: gbogbo
0: ẹni tó bá nímọ̀ nípa ìṣègùn tàbí ìtọ́jú ọmọ nìyẹn wọn rówó àti fi gbà wọn láti fi ṣètọ́jú ara wọn àìsàn ni wọ́n máa wo ẹnìkan ò rí tọ́ lọ́jọ́ ṣe ajé azan taiwo ogogo láti gbogbo òkú mùsùlùmí tó ti kọjá bismillah kò lè wọ àlà òye jimá àjẹjọ àjọ ń bẹnu ayé
1: àwọn
0: ẹbí ẹ̀ tiẹ̀ ń rí nǹkan wò ńlẹ̀ ṣùgbọ́n lónìí ńkọ́
1: wọn
0: bá jáde tí wọn wo sàárè lóko
1: wọn
0: máṣe ìbá wa gbà bọ̀ wọn sì rọ àwọn ẹbí náà lójú tó wá ṣe yẹn léní àwọn kan tiẹ̀ wá ń bẹ tí nǹkan kan ò ṣe rárá won ri laaro ti won ri losan
1: alase lai ati lohun
0: won ri ni role pelu kan wole sun na o si daaro ojo keji ki won o si kede pe lagbaja ti fun wa laaye ada to won sumo bi laaye ada jo melumi lonu won anu la kan riba so ti wa ri po ra nfani o ti taye ti wa fun e lati dupe bayi wo powder pancake foundation won yen wa gbagbe e sibe tan nikan o ni ran ti en ti o kun mo to ba gerun to yera re wonu mi ninu jiji nipa ti won gbe yan jade nti pa ti pa
1: aponle moju ba
0: fo won adupe an fe mi mure han ni o
1: aponle moju ba fo
0: lo eluruko abawa imamu ti le bada Sheikh Abdul Gani Abubakar gbo tomo ikere ati gbogbo council Dr. Abdul Bari Adetunji Sheikh Salahuddin Abrahamon Napa Musa Sheikh Abdul Wahid Olateju Olana Sheikh Abdul Qadir Olunlade Agbalagba Sheikh Abdul Kebiru Jalaro Haji Nuruddin Olabi Olatoni Asan Ile Ibadan Awon imamu imamu ilu Kwange Grand Chief Imam ti ilu Eruwa Sheikh Doctor Bilal Yusuf Shitu Emi to gun atalafia Aye t'Olorun gbe kaluku yin si ko ni fi da yin la O fi yin lokan bale O fi ilu na lokan bale fe yin na atawujo ese Gbe n to ba won sami laaro aye kokan teni kokan ti wa na wa Mo Olorun ba se fun wa lore ko ni fi da wa la munu aye O ki yen pe wojo nla le kan si A ṣàgbéyẹ̀wò ohun tó pọ̀ díẹ̀ láàárọ̀ yìí.
1: Wa méjì méjì, ó fún wa lápá.
0: Àbí ohun tí mò ń sọ òye.
1: Ó dá olówó fọlọ́sí kejì, ó dá kàńkà bí a mọ̀ lè rẹ̀ ní kejì.
0: Ṣé ìgbàgbé pé ní oṣù Rọ̀bí ò láwà náà láti wà.
1: Òun ló dọ̀run tó fàyè sí kejì.
0: Tààrà ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ yẹn láàárọ̀ yìí. Tó bá yẹ ká mọ̀ nípa ó ń ṣe Ọlọ́run gan. Ó yẹ ká mọ̀ nípa aṣáájú ẹ̀dá. Èyí ṣe tí wọ́n ń pè é lákẹ́yìndé gbẹ̀gbọ́n. Kí ni ó fà á tó jẹ́ pé òun ni ó padà ṣìpẹ̀ tó bá dọjọ́ ọ̀dájọ́? Nínú àkọsílẹ̀, àwọn onímọ̀ ní àwọn tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tó lọ́run rán sáyé. Ẹgbẹ̀rún oko àti mẹ́rin. Ọdúnrún àti mẹ́tàlá 124,000 313 prophets. Àwọn òjíṣẹ́ ta rán sínú ayé. Bí gbogbo wọn ṣe wá pọ̀ tó yẹn. Ó ṣe wá di pé tó bá dọjọ́ ọ̀dájọ́. Léje léje. Akẹ́yìndé gbẹ̀gún. Èyí tó kẹ́yìn gbogbo wọn pátápátá. Ó ṣe wá jó òun lọ́lọ́run ó wà á tijú rẹ̀. Òun ni ó tó bẹ Ilédùmarè. Òun nìkan ni ó tó gbójú wojú Adẹ́dá. Tí ó bá gbogbo wa ṣìpẹ̀ bá ti pọ̀ tó. Àtàláwọ̀ funfun, àtàláwọ̀ dúdú, àtàyìnrí àtàfín. Ṣùgbọ́n nìkan tí ó tọrọ sọ́njọ́ náà. Níjọ́ tí kẹ́kẹ́ ó pa má tí ò ró lẹ́nu. Tí gbogbo agbẹjọ́rò ò lè dẹ́jọ́ ara tí wọ́n gan gbàrò débi kó wọ́n gba tẹlòmíì rò. Adájọ́ ayé gan òun gan ó kàwọ́ pọ̀ yín wájú ọ̀dárúyọ̀ ọ̀tọ̀run. Ṣùgbọ́n nìkan tí ó kùn tọrọ wà lẹ́nu ẹ̀. Tí gbogbo wa ọ̀rọ̀ gìlàgìlà lọ bá pé àádákun ṣàánú. Báwa bẹ ọdẹ́dà rẹ̀ báwa bọba tó rún ẹni ṣé kò tiẹ̀ síjú àánú wò wá. Ìràkìtà yìí pọ̀, ẹ̀rù jẹ̀jẹ̀ yìí pọ̀, ìsọ́fọ̀ ọ̀rọ̀ yìí pọ̀. Fọ́mọ èèyàn lọ́jọ́ náà lọ́hùn-ún. Ìyá Mọ̀lìkì Hàmà. Lọ́jọ́ tí Ọlọ́run ọbọ̀ fọmọ ẹ̀dẹ́ èèyàn tí ó fi dá àwọn àrà oríṣiríṣi.
1: Ojú àánú Ọlọ́run láyé.
0: Ó ṣe wá jẹ́ pá kẹ́yìndé gbẹ̀gbọ́n nìkan ni ó tó bọ́ Ọlọ́run ọba sọ̀rọ̀ ńjọ́ náà. Ọlọ́run ó tijú ẹ̀. Kì í ṣe tí ọ̀já Ádámù. Lórí tí ọ̀jẹ́ Noah. Musa ń kọ́. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó rí pé ó yẹ ká mọ̀ nípa ànábì yẹn tààrà. Ó ṣe wá lápọ̀n létò yìí. Ọmọ èèyàn pẹ̀lú ẹnu káàsà. Ló nírànràn àwọn ọ̀rọ̀. Àwọn ọ̀rọ̀ òṣèlú tàbí ọ̀rọ̀ ọ̀bàjẹ́. Ẹlòmíì lòun lórí mú Kùránì lọ́wọ́ ọ̀tún. Ìdàrí lọ́wọ́ òsì. Àwọn aníṣòwò gba Islam àbọ̀ gba Islam. Wọ́n bá ti náà gba Islam. A kàn fi dàyẹ gé wọn lórí mi. Ṣé lẹ́fìtì lànàbì ni? Kì í ṣe Kùránì lọ́wọ́ òsì. Ìdà lọ́wọ́ ọ̀tún. se ina o yenju e lo fowo otun mu qurani o wa mu da lowo osuna se left ni se na lo si lagbara to n gbogbo aye ngba na to ba de han ori won bo iyan melo lo wa kunnu aye o da o se to wa ka won ti ogba ti e se idaoran awon yen ni abori ti won tun so po leyin igba to ge tan o se lu sapo nle olo sasha anu wa o ma dari urun sa a tan mo le si die laaro yi e se mo dupe lowo yen ku atileyan mo ti jani gbogbo ba papa julo mo nwo yin kan loju oko ta jo sha esun mojumo etun ti wa nbe ayo yin oni dubo

0: kò ti ráṣì rí ọ̀rọ̀ báyìí. Ọ̀rọ̀ kó fún wa lẹ́mi àtàláfíà. A mara ìṣàlàyé ọ̀rọ̀ ànábì yìí tààrà gan máa ní. Pàjọ tó lọ́hun ti kálára rẹ̀ fi ń ṣàṣàlátù fún. Pa àwọn màláìka rẹ̀ láṣẹ pé ẹ́n. Assignment ti yín rèé. Tó wá dojú kọ ọmọ èdè èèyàn. Ilẹ̀ yìí náà ń wò. Sallallahu alayhi wa sallam. Inú ìwé ànábì láti rí àwọn ìtàn tí wọ́n ń ṣàlàyé yìí. Ọba sì fẹ́ rí. Bẹ́ńlẹ̀ tó dùn àní àbájì gan. Àti rẹ́gẹ́dẹ́ fi ń. Èlò ló kà ń bẹ̀. Ọmọ aláàdé tó mọ̀ kó ọ̀rọ̀ rọ̀ mí lọ́rùn dáadáa. Ọlọ́run ní kò rọrùn pọ̀. Adùn ṣe bí ohun tó Ọlọ́run lọ́wọ́ sí. Wà láì Ọlọ́run lọ́wọ́ sí. Àánú Ọlọ́run wà lórí ẹ̀ tó pọ̀ gan. Ọlọ́run kó máa yọ àánú ẹ̀ kúnú ayé kálukú wa. Wàlà àwùlẹ̀ wàlà àkúwà sí. Ọ̀dà ọmọ aláàánú torí pé wọ́n gba ìpè méjì láàyè káwọn èèyàn ó pè wọlé. Ọ̀yá jẹ́ ká lọ ní pápá ká lọ sórí ọ̀rọ̀ ti.
1: Bàbá mi, ṣé mo wá fẹ́ ta màálù?
0: Inú àwọn àǹfààní àlùbáríkà
1: ẹ̀ta
0: ló lé ní àádọ́rin.
1: Ta ló lé ní àádọ́rin. Bàbá mi, kíní tí wọ́n ń jẹ bàràǹdà lórí rẹ̀ lámúyárífù. Kọ̀ mọ̀ pé wọ́n ń jẹ bàràǹdà lórí òun.
0: Màálù tí wọ́n ń jẹ bàràǹdà lórí
1: rẹ̀. Wọ́n ń jẹ bàràǹdà lórí rẹ̀ kò sí mà. Bó ṣe dúró gbọ́ràn ni. Wọ́n sì máa jẹ bàràǹdà lórí rẹ̀.
0: Wọ́n máa dúnàádúrà.
1: Wọ́n máa
0: dúnàádúrà.
1: Kálukú àbí kánù àbí bí wọ́n ti máa
0: ra wọ́n ti máa ra àbọ̀ wá.
1: Bàbá mi, wọ́n jẹ bàràǹdà lórí rẹ̀. Bàbá mi, àwọn haúsá ẹ lè rí wọn kí wọ́n fẹ́ ta màálù kí wọ́n láwọn gba transfer.
0: Àfikọ́ jẹ́ káàsì.
1: Káàsì lẹ́gbẹ̀ẹ́ lọ. Ẹ gbowó yẹlọ káàsì ni. Àwọn tí wọ́n bá mọ̀ nípa rẹ̀ wọ́n máa
0: tẹ́ fàṣì. Wọ́n ti máa jẹ́rìí sí báyìí.
1: Bẹ́ẹ̀ni, ẹ gbowó yẹlọ ni. Màálù yóò wá wò báyìí pé.
0: Ọlọ́run kú iṣẹ́
1: ọlọ́run. Wọ́n gbé dé yìí. Wọ́n wà mú kúnbẹ̀. Tẹ́lẹ̀ tí mú kúnbẹ̀. Kí wọ́n tó gbé sínú mọ́tò. Àwọn tí ó gbé sínú mọ́tò ó gbowó. Tí wọ́n bá ti ń lé kọ̀ọ̀kan sínú mọ́tò
0: yẹn.
1: Wọ́n máa gba owó ilé ibi tí mọ́tò òun ó dúró sí.
0: Tí màálù kọ̀
1: kí wọ́n dúró ọkọ̀. Tí màálù kọ̀ kọ́
0: máa yàrá tí wọ́n fẹ́ rà fún.
1: Wọ́n máa gbowó
0: orí. Orúkọ wọn gbé.
1: Bàbá mi, wọ́n máa gbowó orí. Tí wọ́n bá wá sí tán, wọ́n já tíkẹ́ẹ̀tì kan fún wọn. Ipe mọ́tò yìí o, ó ń lọ síbi ibi báyìí. Wọ́n wá kọyé rẹ̀ pé màálù báyìí ni ń lọ rẹ̀. Lórí tíkẹ́ẹ̀tì yẹ lórí màálù kọ̀ọ̀kan wọn ti gbowó.
0: Ọlọ́run kò sí ọlá.
1: Tí mọ́tò ń bá wá sí tán, wọ́n wá pàdé àwọn ọ̀gá táwa náà máa mọ̀ wọ́n
0: yẹn.
1: Wọ́n pàdé wọn oríṣiríṣiì lẹ́pàdé. Ẹ pàdé àwọn aláṣọ bíi green. Ẹ pàdé àwọn oní aláṣọ dúdú. Ẹ pàdé oríṣiríṣiì àwọn èèyàn lẹ́sà pàdé tó já àwọn aláàbò. Àbáwa àwọn náà wọ́n wò pé lórí kọ̀ọ̀kan yẹ káwa náà lè
0: ṣètò
1: àwọn kan ó ti yá wọn ara lé. Ó ti yá wọn ara lé báwọn ni. Bàbá mi.
0: Ibi tí wọ́n tún wá ń gbé bọ̀.
1: Ibi tí wọ́n tún wá ń gbé bọ̀. Bàbá mi, kí wọ́n tún dé kára. Àwa tá a bá máa lọ sí Akínyẹlé dáadáa. Ẹ rí i pé àwọn mọ́tò yẹ wọ́n máa tò ní tí wọ́n bá ń bọ̀.
0: Ó tò tẹ̀léra wọn.
1: Wọn ẹ̀ ní jẹ́ kí wọ́n ti wọnú kára yẹ. Àwọn kò dúró lójú ọ̀nà báyìí pé mélòó ni màálù ti ń bẹ nínú kinní. Wọ́n wá gorí òkè kinní wọ́n wá kàyé màálù yẹ.

0: ẹ fẹ́ tó látẹ̀ yín gírámà.
1: Mo dúpẹ́ ìyàwó ojú òní
0: tí. Sọ́rí ọmọ tẹ́ ní ọlá ìṣẹ́ mọ́ bí mo ṣe fẹ́ sọ̀rọ̀ wọn.
1: Ọmọ láwá nì.
0: Ọmọ láwá nì járe. Wàláì ibi ń bẹnu wọn. Ọta ń tẹ́ ní ọjọ́ orí wọn.
1: Àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ló ní orí
0: bẹ́ẹ̀. Wàláì kò sí ní ìbàjẹ́ ọdún.
1: Àmì Elédùmarè àdúrà yín lọ́gbà.
2: Naam ti o fi dijo mejo ta to fi ma pade labala ki l'Olorun wi ki la nabi so yin lori eto Islam Abdul Salam mo tani wala la wale mo lani lori ko mi o assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
1: wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh lu pon ti ja lori ko temi

0: bàbá akọrin lata aro ni o ti sun mi igbo gan la nlo bole mu mi lo
1: arakunrin fọkan balẹ ọnu ati la re ni mo fe fi han e o ya wo o re
0: pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lórí splash 105.5 fm pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 fm *347*1004*2#. Tàbí lójú òpó website www.cashier.ng.
2: Bọ̀dájídé bọ̀dájídé kí ló ṣẹlẹ̀ kí lè ń sọ lójú oorun yìí ṣe ń lálà ni àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni ó dàbí ẹni wípé àlá ni kódà àlá tó dára ni mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́ bẹ́ẹ̀ ló máa gbẹnusọ́wọ́ Cashbot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà.

0: kan rìn látàárọ̀ ni. Ó ti sún mi igbó gan la ń lọ bolẹ̀ mú mi lọ.
1: Arákùnrin, fọkànbalẹ̀, ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó, ó ń rè é, ó ń rè é.
0: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
2: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàánú? Àbẹ́ ń ṣì rọ̀rán.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
3: West Midlands Open University. Àmú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akron Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0. 0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria West Midlands Open University. Sọ àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
4: Lágílú FM 96.

0: Yenka dewa anabi isa tani. Anabi isa bismillah ya sheik. Eba mbele lati bi oruko yin.
1: Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.
0: Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh.
1: Oko jiti mine Alva Abdul Fatah Adigbite Olanese.
0: Baba nini Olanese. Ojo ni ti yin to wa soju baba wa ba Alhaji Iskil Abiola Olanase abi be ko Olorun je kile Olanase o baje awon na nbe leko bayi won si fe kin tan ba lo duro ma se gbe yin dide eyin o ro ma ran se bismillah ya sheik
1: a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ala qulna salli ala sayidina muhammad salatan tunjina min jami'i wa la khafati wa takla nabiyya min jami'i khajat wa tawhina biya min sayyat wa fauna biya indak ala dawajat wa tabaligna min aqsa gayat min jami'i khafiyat wa namat adwa ko fana ba
0: alhamdulillah
1: assalamu ke fana ba khamad
0: sallallahu alayhi wa sallam
1: alikun yono lohun ti oni lopin ko ma ba ba wa lanu se alikun yono lohun ti oni lopin ko ma ba wa shamati jani alikun yono lohun ko ma ba ba shek ibrahim
0: amin
1: alikun yono lohun fa ba wa ti won telu ba den du ona ba ni salekun ke ogun bismillah kullu wallah
0: bismillah kullu wallah hadu allah samad lam yadir madam you land wa lam yakun law kufuwan ahad
1: ti abani kaso nipa anabi isa alayhi salatu wassalam eyi ti olorun ba fi mo wa nbe na ni aso
0: am
1: to olorun so fa anabi abakhama
0: sallallahu
1: alaihi wasallam ko ama uti tamnal ilm illa qalil ko sey ta ba fun ninu mo keke ninu mo olorun
0: bo ti le o po to lodo re
1: keke lo je ninu mo olorun
0: akbar
1: awa bi olorun ba le ke ola yi ta fe so lini olorun jo se dede ti awon yan
0: ami summa ni
1: ko si wa lanfani
0: allahumma amin
1: anabi isa alayhi salatu wassalam ti aba ko ni ka so on pe yen a ko so lati bi asilu re ibi lo ti pile wa awon olubi
0: polo ti wa
1: tani ya re
0: allah
1: tabaka ti wa kan tan pe ni nisau alil janna awon be alil janna anabi muhammad pe
0: sallallahu alaihi wasallam
1: oni sayyidatu nisau alil janna ba awon asaju obirin ti won ja saju alil janna awon merin ni
0: allah akbar
1: tala koko
0: naam
1: maryam bintul kimon
0: allah akbar
1: ala koko na ni iya to bi anabi isa
0: alayhi salatu wassalam
1: tanele keji oni fatima to bintu rasul
0: sallallahu alayhi wasallam
1: tanele keta oni khadija to bintu khulaidi
0: allah akbar
1: tanele ke oni ya wa khashiya imama to fi rauna
0: allah akbar
1: lafi mo yi pe ti anabi isa to ba nda bi edun ti ro bi owe pelu bolon se oyan na alquran yen afi mo yi pe ke se on gangan lolon salesa awon to bi gangan lolon bi salesa
0: allah akbar
1: awon to bi gangan
0: lolon fi salesa
1: lolon salesa igbesi aye re bo se lo lati keke lati bibi lati inu onu ti ya re se loyun gangan ni wahala ti sele
0: e ja gbodi enu re bi lati inu oyun ta ti loyun re
1: naam
0: ni wahala ti sele
1: pelu ya maryam
0: latara ona to gba loyun
1: ben
0: e ja gbodi enbe
1: ya maryam
0: alayhi salatu wassalam
1: odi allah ta'ala haniya olon ba ni salekun yonu mo
0: amen
1: won je enikan to ye ko won ti lose hope pa won le mo bi laye mo won je en to ti lose hope pa won na le mo bi laye gbogbo eyan laye ti o bi mo laye yo mo bi mo pelu ki okun mo sun mo yo fi mo bi mo
0: be ni
1: sugbon ti anabi isa okun ka ko sun mo iya re ti ti olorun fi ni ko bi anabi isa
0: alayhi salatu wassalam okunrin kan ko sun mo iya
1: wa ko sun mo iya wa maryam to fi loyun anabi isa to ipo na nbe ninu awon eni isa ti won mo je oga awon bi ninu ogba le janna
0: gaga be ti ka to ipo gan la siwaju
1: number 1
0: number 1 ninu awon obirin ali janna allah akbar
1: olorun fe fi dara le fi mo pe inna masala isa inda lahi kama sala adam qalaqa min turab summa qala lahu kun fayakun olorun ni anabi isa o e fe da mo yin loju eni ko ni baba sugbon ni iya olorun wa ni inna masala isa inda lahi gege bi anabi isa omo ya mo bo se wa odo olorun oba ta se pe ohun ni ya amo ko ni baba kama sala adam gege bi anabi adam
0: ti o ni ya
1: ko ni ya ko ni baba qala qawmin turabi awon olorun da ti ni ye pe so mo ko lala wu kun fire kun seri bibi anabi isa taba ni ka mo to bo pupo a fe bo sinu bati ni
0: hun I ma koko
1: a fe bo sibe to yi kun fire kun dolohun gbin be yen
0: naam
1: o lo fun anabi adam na
0: o lo fun
1: anabi adam
0: ya nla wa nana wow
1: o lo fun na
0: allah akbar
1: to yi pe a kete ni awu lo bi anabi adam
0: yo ara adam lati yo
1: aha
0: la wa wow
1: a se to lohun lo lana yen na olohun tun da pada sana sa yamo yamo na
0: to fi
1: loyun anabi isa I maye nkan emo lo wa se le ngba ti won bi anabi isa
0: allah akbar
1: ngba ti won bi anabi isa tan to gbede awon yen ni ibola ti ri omo to gbe dani yi ibolo ti re mo yi
0: okun
1: ko sumo so wa yan so sagbere ni
0: allah akbar
1: eri ti abu kan fe sele si muslimi won ni ka se a'udhu billahi na shaytani rajim ya nabi isa na se be nigba to ri mo le to wa ara hun
0: allah akbar
1: ko mo pa se olorun lo de
0: allah akbar
1: bo se se kali mo na to
0: nigba ti eru ba
1: bo se wi gbolo na to imale mo pa re nigba ti eso kokon
0: allah akbar
1: nigba to wa wi gbolo na imale yan lo imale na do si la nigba ti ya se olorun sele o da nabi isa alayhi salatu wasalam nigba to wa bi omo hun tan o wa gbe wa sa ni awon eyan re pe ohun mo bi mo ah iwo wo lo bi mo ni mo lo ti ro mo so ojo mo gbe ni so kidnap omo ni mo lo ti ro mo olorun wa ni ka nabi isa so onjo na
0: e wi pe
1: olorun wa ni ka nabi isa fun ara e
0: ko soro
1: olorun ni o so
0: ni omo ipo
1: omo opo nlo
0: ibi sha iyanu Jesus Christ
1: ibi lo ti bere nu
0: allah akbar e da ko kini jesu wi ngba na
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إني عبد الله أتاني
1: الكتاب وجعلني نبيا أني أمي دعوة يو قال إني عبد الله أولي مي إزا أما مريم أبو الله مني مي أمي إيسي أني كلاسا
2: أتاني الكتاب
1: أمي إيسي أني كلاسا ini abdullahi eni to jupa ju sele fun mi olorun ba ni mi emi sara yin to yi problem kan be laye tan lo nisin yi to ye pe tolorun ba de to wa gbe nesa kan jade laarin awon ti ise ni esa yo di wara sa yin won afele kokan oni alghubaba fi abata mkinati awon kan ajoji merin ti mo be laarin aye merin oni kini ale kokko ale halimo be ne ju alai oni mo laarin awon alai mo kan
0: oni mimo laarin awon alaimo
1: ajoji ni nbe
0: wala o de gbogbo to ba wi ni won mo yegenu si
1: oni ah kan so ni so ti dohun ri ni
0: ke
1: ani tin so ne so ni kan ni oko lo leke oni
0: oni toto adanwo ni
1: adanwo ni ala oko ni yen ale halim benaju alai ajoji ni nbe ajoji ni
0: naam
1: asaidu bena abrin odunia en to aye sa laarin awon ti won wa aye ajoji lo na ale masjidun aqamu allah yusalluna fi gaib masjid ti won ko ti awon eyan o ki mu nbe lawon ayeye ajoji lo na anabi isa wa gajoji la awon eyan re o wa ni inni abdullahi e bo olohun mo ni mi iya mi te won yi kesun si na kesun pansaga kesun ranu e bo olohun ni mi atani ya likitaba olohun de fe mi na ntira Kaweta fun Musa Injila fun Isa Saburatu Dauda Alqurani fun Sela Oni atani alkitaba Olorun fun mi na ni we Waja ala ni nabiyan Olorun wa se mi na ni anabi Olorun
0: Allahu Akbar kekere lo ti so gbolohun yi
1: Iya awon yan wa fo pe ah nkan ti o mo fi so bayi
0: Allah akbar.
1: Ase eni esa ni iya re na.
0: Allah akbar.
1: Gbogbo nkan to ma ba dalaye. Emi ti kuku se iya re ni e ki.
0: Iya ni ka ki poku ise.
1: Iya ni. Gbogbo awon ti won odiyan loni yi. Te lo mi damu to ku sori damu. O iya re ni won ti bere.
0: Eje nse bayi.
1: Naam.
0: Ninu awon anabi Olorun ko fe si eleyi ti awon ota odide ogun si lori igbe ise Olorun dide. Emi o mo boyo ribe lodo anabi isa alayhi salatu wasalam
1: o ribe o
0: orí bẹ́ẹ̀.
1: Àwọn yẹn dojú ogun kan náà.
0: A sì rí nínú ẹbí tí ẹ náà pé àní di ọlọ́sẹ̀.
1: Gbogbo ẹni tí ọba ti fẹ́ jẹ́ nǹkan láyé náà ni wọ́n gbógun ti. Gbogbo ẹni tí ọba ti fẹ́ jẹ́ nǹkan láyé tọ́ba ti lóhun ọlọ́ta kò ní nǹkan tó fẹ́ dà láyé ni.
0: Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ eléyìí tí a mú wá fáwọn èèyàn pé n tó bá ṣe ọ́ tàbí tí ń jẹ́ ọ́ bí ogun ó ṣeéṣe kó ti ṣẹlẹ̀ sáànà bí ọlọ́run kan rí tàbí kó ti ṣẹlẹ̀ sí ẹrú ọlọ́run kan léléyìí tí ọmọ jẹ́ àpèjúwe tó ò fi ní sáré mọ́tò kó tún lọ kọlu kẹ̀kẹ́ bàbá nínú àwọn tó dìde ogun sí ànábì isa alayhi salatu wa salam ǹjẹ́ a rí ẹni tó jẹ́ ẹbí tá a rí ẹbí nínú àwọn tó dìde ogun sí àti pé ọ̀nà wo gan bó ló gan ti jàjàbọ́ nínú irú ogun bẹ́ẹ̀.
1: Gbogbo àwọn tí wọ́n dìde ogun sí ànábì isa àtòrí ìyá ẹ náà wọ́n ti bẹ̀rẹ̀ ẹni tó bá ti gbógun ti òbí yàn ó gbógun tèèyàn náà ni nípa pé wọ́n wò pé ṣé ìwọlẹ́ yẹ kó o bí ọmọ yìí ìwọlẹ́ yẹ kó o bí ọmọ ìsa yìí ẹlòmíín ó bímọ gidi ní ìsìn yá àwọn fẹjọ́ ẹ̀sà àwọn èèyàn abẹ́ ọmọ àwọn ni olóògbé pò kì ní sùkú abẹ́ ọmọ àwọn ni.
0: Bàbá kò fẹjọ́ sùn ìdùnnú ni ò lè pamọ́ ara
1: yẹn. Irọ́ o ó ti bàtàyé ọmọ yẹn jẹ́bà yẹn. Gbogbo nǹkan tó bá dá láyé àwọn àbá ní yorùbá wọn ò ní bí sọ ẹni bá ta
0: àádọ́bò
1: jẹ ni.
0: Ṣó ń gbọ́ ọmọ mọ́ àwa obìnrin náà sì lábẹ́bẹ́lúbẹ gbogbo oríire tọmọ ti ẹ ń ṣe kò máa dùn mọ́ àwọn ọmọ kéékèèké yòókù ẹgbẹ́ rẹ̀ nù.
1: Anabiwa Yusufu alayhisalatu wa salam ṣèbá làtọ́lá ló kó bá àlàtọ́lá ni ipò òun àwọn àwòmọ́ kànlá tàǹtà yìí bá wá jù un àwọn ọmọ ìyá yìí ti gbọ́ àwọn ọmọ bàkàn yìí ti gbọ́ pé àtọ́lọ́wọ́ tí wọ́n fẹ́ sẹ́ni kẹ́lẹ́ sà àwa tá a jẹ́ ẹ̀gbọ́n rẹ.
0: ló yẹ kó jẹ́.
1: ju ọlọ́run sì nìyí ibà wo ọlọ́run ni mo jù nǹkan sí. ọlọ́run lè rí iwájú lẹ̀ tọ́lọ́run ni mú.
0: tí ó lọ mú lẹ́yìn.
1: tí ó lọ mú last born.
0: allah akbar.
1: ànábì jẹ́ akéǹde gbẹ̀gbọ́n kò tó pa ànábì tó wà ní ìpínlẹ̀ wọn jẹ́ nǹkan ọlọ́run fẹ́ ṣe nǹkan ọ̀tọ́ ni ọlọ́run fẹ́ dára ni gbogbo iye tó lọ́wọ́ fẹ́ fún yàn láyé tí yẹn bá ti mọ tó jẹ́ ẹni tó mọ fókà tí mọ sọ́kà kí tó jẹ́ ń ṣe ayé mi ó ti ṣe kí wọ́n pa ní ògo ọ̀hún kí wọ́n jẹ́ orí ògo ọ̀hún àti kékeré ni ànábì isa ni ló ti ń sọ̀rọ̀.
0: Àti kékeré ló ti ń sọ ẹ dákun a tún fẹ́ ta ọjà ni o.
1: Bísímìlá
0: ẹbí tá a bá wá lọ́rùn gbèsè ẹjẹ́ sáré lọ pàápàá ẹ̀yìn ara ilé ẹ mọ́ kúrò mbẹ̀ a ṣe ń padà bọ̀ níbi tá a bá dé ẹ kú kalẹ̀.
3: Ọ̀làgẹ́lẹ́ FM 96.7.
4: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi starch tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi starch yóò sọ gbogbo oúnjẹ

0: Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀ rán láti lọ sí ilé Hajj 2027. Ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mọ̀kádà Mbàásùnú Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní sáájú ẹ̀díẹ̀, iléeṣẹ́ Mọ̀kádà Mbàásùnú Hajj Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Mecca àti Medina, oúnjẹ ilẹ̀ wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bábá iléeṣẹ́ Mọ̀kádà Mbàásùnú Hajj Umrah Service rìnrìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bodè nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mọ̀kádà Mbàásùnú Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
1: Ọlọ́run àpọ́stẹ́lì Ayọ̀dẹ́lẹ́ Babalọ́lá yóò tún ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún. Ọlọ́run abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùn-ún láàfin ṣíde látọjọ́ Monday August 31st Prophet Olúfẹ́mi Òní, Mọ̀mọ́ Wòlí obìnrin Mary Alárápẹ́, Prophet Mayowa Fèyíjì, Pastor Emi Adéọ̀sùn, Evangelist Dr. Bọ́sí Adéìwà, Evangelist Kẹ́hìndé Akínwálé, Lady Evangelist Bọ́sí Adéwùmí pẹ̀lú àwọn ọmọ Davidi Brothers ni yóò mọ pẹ̀lú bàbá olùgbàlejò Prophet S.O. Adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́ àtọ̀sán àtàárọ̀ ni pàdé àdúrà yóò máa wáyé ọ́ aago mẹ́jọ láàárọ̀ àtàgọ́ mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀. Ọ̀la àyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà níkàlẹ̀. Ọjọ́ Friday ni press night, àkòrí ni Olúwa Wọlé wá sàn. Ọjọ́ Sunday September 6 gẹ́gẹ́ la ṣèkágbá nínú ìjọ Christ Apostolic Church ibùdó ìyanu district headquarter tó wà ní Molusi Street End Molete Nìbàdàn 081-3501-0191. Olúwa Ọlọ́run Prophet Adéwùmí yóò ṣiṣẹ́ agbára ayé rẹ̀ sì ni wà bákan náà mọ́ lórúkọ Jésù.
2: Ladilu FM 96.7.
3: Ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà ní pápápá ànílè balọ̀mọ́ ẹ má bínú torí Ọlọ́run kó kódà kò ṣeéṣe kí n má padà wá dágbére ni. Ẹ̀yin náà mọ̀ pé àkókò yẹn ó máa ń sa eré ni. Kọ́lọ́run dákun kó jẹ́ kí a pẹ́ láyé kágùn lẹ́mí kó fi àlàáfíà tó pọ̀ kó fi kún fún wa. Oníyẹn ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tàjọ fífẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú torí bí ṣe ń dùn ọmọ wa lẹ́nu kò dáná ọ̀fun tìrìntìrin òun náà lájọ́ ń gbádùn rẹ̀. Ó dàbí ẹni pé àti ẹ̀ tí ìwí nǹkan kan rárá nínú táwọn àfáà mi kó wá ẹ bá rí bá ti ń sojú pé níbo la bẹ̀rẹ̀ ṣé bá ti ṣe náà rí bá ti ṣe nínú. Ẹ dákun ẹ má bínú lágbára Ọlọ́run á tẹ̀síwájú lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run ọba àlékè ọlába tó ní ẹ̀mí wa kò ní tí ì gbá. Ẹ bá ń dágbére fáwọn èèyàn kẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí àmínà yẹn lọ ojú òní tí yẹn bá ń dárúkọ yín. Gbadamọ́sí Sadiq Ọlánàṣẹ́ ẹ̀yìn kọ́.
4: Afa Abdulfatah Adegbite Ọlánàṣẹ́.
3: Ojú òní ti yín Adánlá mi náà àti lórúkọ tèmi lórúkọ amójú ẹ̀rọ mi DJ Spider òní gamana bí mo ti wí lẹ́ẹ̀kan lágbára lọ́wọ́ ìṣẹ̀dá àtúnfàyọ̀ pàdé lọ́jọ́ mẹ́jọ Subhana Rabbika Rabbil Izzati Amma Yasifuna wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyyil karim.

0: ìjọba bàbá ọba ẹgbọn ọba ẹyàn ọhún ìjọba ẹṣàmù. Ẹyin tẹ̀mí wẹ́sẹ̀ ẹ̀bọ̀yin ẹ máa gbọ́ Gbẹ̀ngà Láíwọ́ ńlá lágbo òṣèré o nílàkẹ́ ìlú rẹ́díò jìbọra o Gbẹ̀ngà Láíwọ́ ńlá lágbo òṣèré màánà ọ̀hún ni ó bá so. Bí ó sóhun wẹ́sẹ̀ ẹ̀bọ̀yin kò kò ṣe léré ìbẹ̀lẹ̀ ti lè gbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ nípa gbogbo eléré Nàìjíríà pátápátá lágbo òṣèré Láíwọ́ Bàkàlà Àgàtà Lágelu.
1: Ẹyin tẹ̀mí fẹ́mi Adébáyọ̀ lórúkọ tèmi èmi yàtọ̀ lọ́mọ nítorí ẹ̀mí tí ó fẹ́ kẹ́ máa gbọ́ ó yàtọ̀ lágbo òṣèré pẹ̀lú Gbẹ̀ngà Lágelu ẹ̀fẹ̀.
2: Táyé ti bá kọjá ìbàdàn ṣe mú máa ń gawú ni irọ́ tí má dé fẹ́lẹ̀lẹ̀ ṣe mú máa ń ṣó o irọ́ tí má lọ ní gbọ̀rọ̀ ṣe mú máa ń gawú ni irọ́ kí wá ló fa sára mi ẹ̀yin jọmọ mi yá gbogbo láti mú ni ṣe bẹ́ẹ̀yìn lẹ̀ fún mi tí bá lọ fọ́n bù bá o ṣe máa gbà mí yá ẹ dákun ẹ dábọ̀ ẹ máa fẹnu ẹ máa fẹnu pásítà mi o.
3: Èyí tèmi Lágelu la tún wà ń sin Lágelu náà tún sọ ńbàdàn sí o gbogbo àwọn èèyàn ti gbà fún Lágelu èmi gangan mo ṣáré gbé rí wábẹ̀ nígbé síbẹ̀ Lágelu náà ń gbọ́.

0: 107.7.
1: Ìjọ CAC òkè àlàáfíà ẹfún zone fi àsìkò yìí kéde zona anniversary ọtí àjọ̀dún eléyìí tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìsọjí níbi tí gbogbo oníkòjípò tó ń kọ̀kùn tó ń bèrè tó ń wá kiri yóò ti mọ̀ ní testimony nítorí ọlọ́run ohun tuntun ti ṣetán láti ṣe ohun tuntun nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tí ó mọ̀ wáyé lọ́jọ́ Monday ọjọ́ Tuesday àtọjọ́ Wednesday 24th to 26th August ní déédé agogo márùn-ún ìrọ̀lẹ́ níbi tá ó ti mọ̀ dáná àdúrà tó gbogbo ó sì mọ̀ ṣẹ́ tọ́lọ́run ìpè wòlíì akíntúndé ọmọ pẹ́sì àdúrà fún gbogbo oníkòjípò látọwọ́ oníṣọ́jí pastor Emmanuel Fọlọ́hunṣọ́ lọ́jọ́ Saturday 29th August gẹ́gẹ́ lájọ̀dún gbogbo ìsìn yóò mọ̀ wáyé nínú ìjọwà Christ Apostolic Church òkè àlàáfíà ẹfun zone ẹfun off Ọláògùn bus stop Old Ife Road Ìbàdàn ẹ̀gbọ́n kájọ rí ìjánu Ọlọ́run gbàdúrà kájọ fèsì àdúrà ṣe certificate àjọ̀dún ọlọ́run ìpè wòlíì MO Akíntúndé ló ní sọ fún ọ wípé testimony ni tèmi tirẹ̀.
2: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó rà lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck Australia ipò yòówù kí mọ́tò ọ̀hún wà Dr. Scrap ó rà lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 andu wọn lórí Twitter Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle Dr. Scrap Recycle dé mọ́tò títà dì rọrùn.
3: Gagaga
4: Gamsi
3: gbogbo ọ̀yà nípínlẹ̀ lọ́dún ṣùgbọ́n ọjọ́ tí ọ̀yà tó jẹ́ odù ọ̀yà bá farahàn a rí pẹ̀lú apẹ́rẹ́ ní Gamsi Herbal Mixture àgbà ògùn amára sọjí ta fògidì ewé àtẹ́gbò ṣe yọ̀ lọ́tínú Gamsi faraba wo dẹ̀gbìnrin tó ń gbùnfẹ̀ ní tẹ̀léńtẹ̀lé Gamsi Herbal Mixture ni ó gbẹlura bínú kú tínú ń kún gbòdògbòdò ti san ara gbogbo òfẹ́ ṣiṣẹ́ pé torí kéríkà ara ń roni láti jókòó dìde fúyàwá dàgíraṣẹ ọ̀n rẹ̀ sara díẹ̀ díẹ̀ nu ya sàwárí egbògi Gamsi Herbal Mixture o sì fẹ́ da lábùkù lọ́dọ̀ olólùfẹ́ rẹ bọ́ba dẹrẹ alẹ́ Gamsi Herbal Mixture ni ó gbẹlura ẹran rẹ ó sì lékan sí lórí òkèlè gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara fífọ̀ dànù mára fúyẹ́ Gamsi Herbal Mixture lágbádé fún o bàbá rẹ ni ọgọ́ta ọdún tó tún bú ọmọdé níyàwó lára rẹ tún ta kútúkútú irúfẹ́ Gamsi Herbal Mixture ló gbẹlura Gamsi Herbal Mixture ó ti wà káàkiri ilé ìtajà oògùn àti lágbéni káríkárí a sì ń wa alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà Gamsi Herbal Mixture Faskani Nigeria Enterprises ló ṣe é ìdojúkọ NNPC filling station lẹ́gbẹ̀ẹ́ bridge Ọlọ́nkẹ́mi Lagos Ìbàdàn expressway Mbàdàn ló wà telephone 08081689617 08081689617 Gamsi ló kára ó ta kẹ́bẹ́.
5: Gàgàgà
4: Gamsi.
6: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkòó àkókò ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
7: Ètò ìgbéyàwó láyé.
8: Jọwọ ẹ dúró ná jàre.
9: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì nǹkan ẹ̀rọ ìfọṣọ. Iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
6: Ní tòótọ́.
8: Ká ṣáà sọ pé o ò tí ì rà wọ́n àbí?
6: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
10: Èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
6: Bẹ́ẹ̀ ni o CDK ẹ̀. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
6: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
8: Olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
6: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
11: Ẹ pè CDK sórí 0707-454-3005.
12: CDK sọ́yẹ́ díẹ̀ bẹ́ẹ̀ ayé rọrùn.
13: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìkéde pàtàkì láti ọwọ́ àwọn àpapọ̀ iléeṣẹ́ aládàáni akọ́nirìnrìn-àjò fún Umrah àti Hajj tíjọba Nàìjíríà àti Saudi fọwọ́ sí Association for Hajj and Umrah Operators of Nigeria (AHUN) ni wọ́n ní ká fi tó gbogbo ayé létí wípé àwọn alámojútó ètò iṣẹ́ Hajj tìlú Nàìjíríà tí a mọ̀ sí NACON ti fún wa ní gbèdéke àsanparí owó Hajj 2027 ní ọjọ́ 16 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí on the 26th of September 2026. Àwọn rọ gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ bá wa rìnrìn àjò náà kẹ́ tètè sanwó yìí kó tó tó ọjọ́ tá a wí yìí o. Àwọn iléeṣẹ́ tọ́bájọ́mọ ẹgbẹ́ AHUN nìkan ni kẹ́ sanwó yìí fún o. Láti mọ̀ wọ́n ẹ wọnú ìwé ìròyìn Punch tí ó jáde lọ́jọ́ Monday on the 31st of August 2026 tá a wà yìí tàbí kẹ́ kàn sí ọ́fíìsì wọn tó kalẹ̀ sí number 6 Ọ̀dàdì púpọ̀ Olúwọlé street Ojoodu Lagos telephone 0707-673-8-3369 tàbí 0816-04-5859 ẹ̀rọ alátagbà àwọn ni AHUNSWZ

0: ọ̀rọ̀.
1: Kàrà ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ń lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fẹ́ àìlera bíi àìróorunsùn, ara títa, sangun-sangun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gòrógo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá, ló mú alára pé ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
2: Ìbàdàn, are you ready? Something big and massive is opening soon at Palms Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Cinemart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meters of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Cinemart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Cinemart Superstore, cheaper, quality and satisfaction.
3: Golden Chance Lotto.
4: Golden Vogue Independence Promotion. Gbogbo eyan lolufẹ Golden Chance Lotto. E ku orire. Golden Chance Lotto ti setan. Lati fo bitibiti milionu gbedunnu ko opo eyan. Bi Naija se nsajoyo odun ominira. Darapo mawon olorire. Ti o ja anfani owo tulutulu. Ti eni ko kata. Golden Chance Lotto Money Game. Golden Vogue. Lo ba kaju osunwa. Lati je ninu 125 million cash bonanza. Gege bi ebun fodun ominira independent gift. O le tala imoye igba. Mo si ta to. Be lo se je to. O ya gbera so ma dolu ara e. Lo tarata si eyikeyi Golden Chance Lotto stand kiosk tabi sobu wa gbogbo o le ta lori online wa our website www.goldenchanceloto.com tabi ussd code *7005# lori mtn nikan ni o ta morning game ta mo si golden vogue scan qr code lori ticket tabi sticker poster na me drop ko drop o ebun minera independent money gift dey grant for you o fe ati lana wa o ayo yo wa fe ni odun 22 soke o ya latasiko yi di september 27 you fit play 200000 naira 100000 naira 50000 naira make you enter zone category. Golden Chance Lotto loni airina oni bawa lodun minira.
5: Mọ̀mìnì mọ́mìnà tó àmàlà oríire.
6: Assalamu alaikum fún gbogbo mùsùlùmí òdodo tí ń jẹ̀rọ láti lọ sí ilé hajj 2027 ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú ọ̀kadà mbàásùn náà hajj àwọn umrah service wọ́n tún ti ṣe ètò umrah olóṣooṣù umrah december umrah ramadan 2027 nísàn díẹ̀díẹ̀ iléeṣẹ́ ọ̀kadà Yàrá ọ̀fẹ́ onígbàdégbà pé bábá iléeṣẹ́ Mukadam Basuna Hajj Umrah Service ìrìn àjò ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí shop number 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bode nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119 Mukadam Basuna Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mú.
7: Kini arun bayi abi esile igbonse ele ni
8: wo sile igbonse ele
9: en to ba wa se nba mi yen ni ko se daada lati gba ti won ti gbokude ni gbogbo eyan ti fowo dimu
7: teyan ogbo nipa graceful rest funeral home ile ise ti nba ni se nba mi oku ti won tun ba ni gboku pa mo digba teyan ba fe oni irun be furu ni ogbe koda awon re oni yi pada awon ara ilu oyinbo won je fi esere ti e ba fe se nba mi e tawon eyan fo dimu ni bi oku eyan yi to ge graceful rest funeral home ni e ma bo won ni ambulance lati fi ba yin gboku debi te ba nfe lowo
0: tí ò gara àwọn band boys and bear wà bẹ́ẹ̀ sì fẹ́ ra ibùsùn lè kẹ́ ì casket ẹ máa bọ́ lónìí ràn lọ́wọ́ private burial land ilẹ̀ ẹ̀sìnkú aládàáni wà bẹ́ẹ̀ sì ni à ń ṣe postmortem iléeṣẹ́ graceful rest funeral home wà ní ọ̀nà àrà hospital complex jẹ̀gẹ̀dẹ̀ olúlọ́yọ̀ amúlòkun àkàrà road ìbàdàn telephone 08143504426 àti 08076262803 iléeṣẹ́ graceful rest funeral home lónìí ọjọ́ gbogbo wa ní ọ̀dàlẹ́ o.
8: Ọlọ́run àpọ́stẹ́lì Ayọ̀ Délé Babalọ́lá yóò tún ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún Ọlọ́run Abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùn-ún láàfin ṣíde látọjọ́ Monday August 31st Prophet Olúfẹ́mi Òní Mọ̀mọ́ Wòlíì Obìnrin Mẹ́rì Alárápẹ́ Prophet Mayo Wáfẹ̀yíjì Pastor Emi Adéọ̀sùn Evangelist Dr. Bọ́sí Adéìwà Evangelist Kẹ́hìndé Akínwálé Lady Evangelist Bọ́sí Adéwùmí pẹ̀lú àwọn ọmọ Davidi Brothers ni yóò mọ pẹ̀lú bàbá olùgbàlejò Prophet S.O. Adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́ àtọ̀sán àtàárọ̀ nípàdé àdúrà yóò máa wáyé o. Aago mẹ́jọ láàárọ̀ àtàgọ́ mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀ òun làyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà ní kalẹ̀ ọjọ́ Friday ni press night àkòrí ni olúwa wọlé wá sàn ọjọ́ Sunday September 6 gẹ́gẹ́ làṣekágbá nínú ìjọ Christ Apostolic Church ibùdó ìyanu district headquarter tó wà ní Mọlúsì street end Mọ̀lẹ́tẹ́ níìbàdàn 081-3501-0191 olúwa ọlọ́run prophet Adéwùmí yóò ṣiṣẹ́ agbára ayé rẹ̀ sì ni wà bákan náà mọ́ lórúkọ Jésù.
2: Lagilu FM 96.7

0: ẹyin lára amiru ni a ẹyin ọmọ dúpẹ ni o pẹlú gbogbo pipipipipipipi láìsẹ pé wọn tọ fìtílà wọn ẹnìkan fẹnà pa fìtílà ó sú wa o kọlọrun bá kódà kókó ẹni tó kàn ló mọ ẹlòmíì tí ò bá kàn wọn ni kò tiẹ sí nǹkan kan tó kàn mí nínú gbogbo ọrọ tí ń ṣẹlẹ ṣùgbọn ẹni tó bá ti kàn yóò mọ wípé nǹkan bẹnu ayé nǹkan dáadáa náà ni ó mọ kan bù sí ọdọ wa ṣe rí gudugbẹ ìròyìn tá a gbé ka yín mọ lọsàn tò ní ìròyìn ọhún àwọn ìròyìn àgbọ ṣe hà làwa máa ń pè é ti ẹni kó wá ṣọra rẹ gbogbo ohun tí wọn kà tí ó jẹ ìròyìn gudugbẹ ní àkàtà rẹ mọjẹ ò ṣẹlẹ mọlà gidi mọjẹ kí ni ó bí ọlábìjú mọjalè mọwà ìpàlè mọ mọ ọmọ ọlọmọ mọ ẹṣọ oògùn owó torí gbogbo àwọn tí ń kúnnú gudugbẹ tí ó fi dìròyìn tí ó dìròyìn mọ lọwọ má borúkọ àwọn tó ní ẹ má borúkọ ọmọ díẹ
1: o
0: kán tó lọ wọn forúkọ ńlẹ dáadáa lẹ káwọn èèyàn tó kù lè mọ jẹ nígbà tí wọn wá jẹ tó jẹ pé ọgbà ẹwọn ẹyìn iléeṣẹ ọlọpàá ibi wọn ti ń rókọ ti ẹnu wọn bèrè orúkọ rẹ ọmọ bàbá alágbájá lélẹ tí ọdọ ni ẹ mọ jù ṣẹlẹ sí àkàtà wa gbúdúgbẹ láàbí oníṣọkan yín kò ní ṣọkan tiwa náà kì í káàbọ sílé funfun báláwo ládùúgbò fẹlẹlẹ nílùú ìbàdàn ti a ní àyín síwájú ohun gbogbo títí láyọ akínṣọlá òun náà ni orúkọ tèmi.
1: tọ ìròyìn gbúdúgbẹ eléyìí tá a gbé wá ká yín mọ níbi tẹ ẹ wà lónìí á bẹrẹ sí ni máa ṣàlàyé ẹ lọkọọkan ìjèèjì ó ti wà níwájú wa tó sì ti balẹ̀ bàbí fọláṣadé àjàlá lórúkọ tèmi tí mò ń jẹ́ o.
0: tó ẹjá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ lẹwa nàìjíríà tó jáde fún tòní mo ní ìwé ìròyìn punch lọ́wọ́ guardian náà wà o the nation náà gbẹ̀yìn àwọn náà láǹfààní láti wá àwa máa gbọ́ ní ṣíṣe ẹ̀ǹtẹ̀lé ẹjá bẹ̀rẹ̀ ní pápápá kí ọlọ́run ọba kódà kún kó sọ wa o ọ̀rọ̀ ọ̀hún dàbí egbìnrin ọ̀tẹ̀ bá ṣe ń pàkan báyìí ni omi ìlú tó ń rúwé o bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ló jẹ́ àbí ká sọ pé àwa adúláwọ̀ lápapọ̀ torí àwọn nǹkan kan wà tó jẹ́ pé eyín ò lè ta eyín ò tiẹ̀ ní í débẹ̀ n tó bá pè ní òfin bí mo bá lè rọ́ọ̀lù òun bọ́ ọmọ kékeré ọmọ ọdún mẹ́sàn-án ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún mẹ́rìndínlógún òun ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹ̀ gan lórí ẹ̀rọ ayélujára ìtàkùn àgbáyé nílẹ̀ òkèrè tí ọwọ́ ìjọba wọn bá tẹ ọ́
1: bẹ́ẹ̀ ni kí ni tó fẹ́
0: kí ni tó ń bá a sọ kí ni tó ń bá a sọ.
1: ṣé mọ̀lẹ́bí ni yín ni.
0: ṣé ẹ mọra rí ni ṣé fámìlì kan náà jọ ni yín tí ọwọ́ ìjọba bá tẹ ọ́ fọláṣadé ìwọ ọkọ
1: yìí
0: ó tọ̀ wọ́n sọ pé òun ò fẹ́ tó bẹ́ẹ̀ kẹ́mbà torí gbogbo ẹni kọ̀ọ̀kan ni wọ́n mọ nọ́mbà lé wọn ni kálukú mọ̀gbà tó wọlé tó jáde ọmọ tibi tó dé sí o
1: orílẹ̀-èdè tàwa náà yóò gòkè àgbẹ̀yàn yán
0: dáadáa
1: tí ó wà lókè tí ń ṣe tábìlì
0: tí ìṣe pé wọ́n máa ṣe ọdún kan ni wọ́n pe wọ́n ti ń bọ̀ lọ́ọ̀bà gbagbo lé wọ́n bá já báàgì rẹ gbà ni wọ́n máa lọ lẹ́lẹ́lẹ́ òní mọ́ bí wọ́n torí bọ̀ tí wọ́n bá wọ inú agbo lé lọ kò sí yun níbẹ̀ bíi ti wù kó mọ̀ ìròyìn èyí fọláṣadé tó bani lọ́kàn jẹ́ gbáà ni tí ò sì yẹ kí tí ó bẹ̀rẹ̀ sí ní gbọ̀ wọ́n ní ọwọ́ ṣìkun iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Bauchi ó tẹ ọkùnrin kan wọ́n ní ìyàwó rẹ̀ tó wá fẹ́ ó gbé ọmọ wá fẹ́ ọmọ tó wá gbé wá fẹ́ jẹ́ ọmọ oṣù mẹ́jọ ó sì ń bọ́ ọmọ oṣù mẹ́jọ lájọṣepọ̀ ọmọ oṣù mẹ́jọ irú ogun wo àdánwò wo ló dé báwọ náà tó kó kú òlé ọkọ àkọkọ tó wá dé ọmọ léńjeléńje ló tún lọ fi fẹ ọkọ
1: mi. ó lọ forí rẹ pamọ sí kọnà bí kan a ní dààmú
0: nǹkan mọ̀ ń ṣẹlẹ̀ ilé ayé yìí ìfọláṣadé
1: yóò lágbá kọlọ́n kó sàmúyàn
0: bó ló ṣe kó kú òlé ọkọ pẹ̀lú ọmọ jòjòlò lọ́wọ́ àbí bó láti ṣerú eléyìí sí báyìí ọ̀nà o ẹyin ò lápá ẹṣẹ rárá ni ẹ lè.
1: títí ẹmu tèmi dá kù torò dé. ìròyìn eléyìí tó wà níwájú tèmi bí ìwé ìròyìn daily post ni ó kọ ìròyìn náà jáde ìpínlẹ̀ nasarawa ó sì ní ìròyìn ọ̀hún tọ́jà ìròyìn gudugbẹ̀ ibẹ̀ ló gbé mèrè kí ló ṣàlàyé ó jẹ́ kó di mímọ̀ wípé àjọ tí ó jẹ́ àjọ elétò ààbò ti ààbò ara ẹni làbò lù ìyẹn ti nigerian security and civil defence corps ní ìpínlẹ̀ nasarawa wọ́n ní ọwọ́ àjọ ọ̀hún ló ti tẹ àwọn èèyàn méjì kan eléyìí tó jẹ́ wípé afurasí ni wọ́n pe àwọn méjèèjì ọ̀hún o lórí pé kí wọ́n máa lọ kí ẹni tó ní ọkọ̀ kó mọ̀ kígbe ọkọ̀ òun náà ni wọ́n gbìyànjú àti jí wọ́n ní ń gbà wọ́n sì tún jí tán wọ́n tún wá fẹ́ mú ọkọ̀ ọ̀hún kí wọ́n sọ sókè sọ pé kò sí iye tí olóko tà èrè ni kò sì sí iye tí alọkọlọhun ó kígbe kọta nǹkan oní nǹkan náà sọ pé èrè ni wọn fẹẹ
0: jẹ
1: ọwọ padà tẹ wọn ní ìpínlẹ nasarawa ò ní ọrọ yẹn ló ti ṣẹlẹ ìròyìn gudugbẹ ó ní ìròyìn ọhún.
0: nínú ìwé ìròyìn guardian ni àkórí eléyìí tún ti jáde wá o wọn ní àwọn mọlẹbí kan nílùú port harcourt ìpínlẹ rivers wọn ń béèrè ìbéèrè tí wọn sì ń fẹ kí àwọn tí àwọn ń béèrè lọwọ wọn ki won fun awon ni esi to dara bi omo won to je omo okunrin ti o ti ju bi omo ogun odun lo bo se sadede dagbere faye epo ti bo se ibo won ti ba nile itura ni
1: oh
0: e mo gbo bo se di gudugbe iroyin
1: fun to iroyin gudugbe kan tun leleyi ti mo ri lati inu iwe iroyin ti the guardian to salaye oro wipe ajo eleyi ti oje eleto abo ti o si tun mo lani loye lawujo iyen ni ipele ogun won pe ajo won ti won tun mo nda pe ni ajo so save co ajo na in lowo re lo ti te nikan eni odun mokale ni ogun ni ojo ori re ajekunle olubode won pe onitohun won ri nibi ti o ti mu gogo awon waya awon kebu kebu ile to je ti ina electric won lo ti bere si ni fa ninu ile onile kan iyen ni ipele ogun ah ah ki lo sele se iwo lo ra awon ohun to fa yi se iwo lo ra be ni se iwo lo ra won waya iwo lo ra kebu kebu ni won sa ti mu sa kini to wa so loro nibo wa ni oro re nibo lo file ti eyen tele mi ka lo inu royin ta pe ni gudugbe leti lanfani ati gbo lekun rere o
0: afi suru sa o gbogbo to wa nse ni bi kan ji waya na kan ji kebu kan lo mo fa yo nu le
1: awon awon gan wa bayi to je pe a mo le ja olohun o si bi pa wa
0: e bi o
1: ilo wa sele de
0: ani se kini un o lagbara ju se gangan ti awon eyan o mo eyan mo pe lagbara
1: ju se ba opolope eyan ti o ti e se katan ni won o le mole
0: ah
1: won si njeun lojoju
0: abi o
1: eyin na kan ti e ronu kan
0: e ko pe o ronu kan mi lati se
1: atoku ka lo golo won ki gbe to ko ye
0: mori ki mori fonran kan lori mo eyin takun agbaye won si lo re gbe okuta lori gota ti joba se fun won lo pato lapasi se ko wo wa da concrete won da le ori irin lori won si lo fokuta fo ki won le jo irin ku ninu re ki lo de
1: ijoba na lo tun se
0: ise ijoba lo se yun fun wa eh ijoba lo se yun fun wa abi eni won eni ko okan lara mo legun ma sofin to ko bed ko fanu ko nkan kan lo ile iwosan ti ijoba pe ka won eyan mu mo raye bo si se peyinda koda kan ke pe seju ke pogun seju tan fi pe awon ti o ra gbogbo e wa
1: ah ma se
0: to ko nu oko pe keni n ra ko mo ko
1: olon yo wa ko nu re
0: iye bo la se wa fe se bayi
1: iye rira ko olon gba wa nbe o
0: pe se gbogbo e na ni ijoba ijoba ijoba itawa gan se nbe nlo poju ko lohun yiwa lokan pada o ko yiwa lokan pada to won ni eyan meta dagbere fun aye pe odigbo se awon meji won fi ara pa yanan yanan nigbati awon mo isota nipele eko ati awon ni keke lese meta won ni awon mejeji won fi gun gbegun o won ni won wo mora won lowo o nibo lo ti sele gan ni pato kini won ja si ekunrere re egbo iwe iroyin the nation to jade fun tohun
1: oko o da iroyin yi lo tun salaye oro wipe ajo to ngbogun ti sise owo ilu kuna kuna lorilede wa Nigeria ajo EFCC ni o won pe ajo ohun eleyi to je pe ni ekun Ibadan bi ibe ni awon duro si won pe won ti wo enikan ni guruye to si ti wo lo

0: Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀ rán láti lọ sí ilé Hajj 2027. Ní ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Basunu Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní sàn díẹ̀ ilé-iṣẹ́ Mukaddam Basunu Hajj Umrah Service ti pín àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá ilé-iṣẹ́ Mukaddam Basunu Hajj Umrah Service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex, Ọjà Bodè, nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí sórí 08034075325 àti 08123331119. Mukaddam Basunu Hajj Umrah Service, fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
1: Javis PL Eye Care Foundation ló ń lọ́gùn tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tábẹ̀bẹ̀ ẹja máa ń ra wa létí pé gbogbo tó luwá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lóra wa, ó máa ń ṣokùn fún àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgó ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL Eye Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà ánúgbà láì sí ní ra owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara. Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ ní No. 94 opposite Unity Bank, Charity Council Building, Yana Agbalabo Store, nítòsí Olówó Dín Fowó Sanu Shopping Complex, Ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé pé
2: 07010152255.
1: Ojúlọba ara, òní dín dín mọ́ wa lágbárí.
3: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó 2,500 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí ló ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú Direct Entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akron Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
4: Kí ni à ń rùn báyìí? Àbí ẹ sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀ ni?
5: Wo sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀?
6: Ẹni tó bá wa àtẹ̀mbà ní ìyẹn ni kò ṣe dáadáa. Láti ìgbà tí wọ́n ti gbókùn dé ni gbogbo èèyàn ti fọwọ́ di mú.
4: Lẹ́yìn ọ̀gbọ́n nípa Graceful Rest Funeral Home, ilé-iṣẹ́ tí ń bá ní ìṣẹ̀mbámi òkú. Bí wọ́n tún bá ní gbókùn pamọ́ dìgbà téèyàn bá fẹ́, kò ní rùn. Bẹ́ẹ̀ furu ní ọgbẹ́, kódà àwọ̀ rẹ̀ ò ní yí padà. Àwọn aráàlú òyìnbó wọn ò jẹ́ fi ṣeré. Tí ẹ bá fẹ́ ṣe ẹ̀mbámi, èyí táwọn èèyàn ń fọ́ di mú níbi òkú èèyàn yìí tó gẹ̀. Graceful Rest Funeral Home ni ẹ máa bọ̀. Wọ́n ní ambulance láti fi báyìí gbé òkú débi tẹ́ ẹ bá ń fẹ́ lówó tí ò gara. Àwọn Bamboys and Biara wà. Bẹ́ẹ̀ sì fẹ́ ra ibùsùn lè kẹ́ ì casket. Ẹ máa bọ̀. Lóní ìrànràn lọ́wà. Private burial land, ilẹ̀ ìsìnkú aládàáni wà. Bẹ́ẹ̀ sì ni à ń ṣe postmortem. Ilé-iṣẹ́ Graceful Rest Funeral Home wà ní ọ̀nà àrà hospital complex, Gègédé Olú Láyọ̀, Amúlòkun Àkàrà Road, Ìbàdàn. Telephone 08143504426 àti 08076262803. Ilé-iṣẹ́ Graceful Rest Funeral Home ló ní ọjọ́ gbogbo wa ní ọ̀dálẹ́ o.
7: Ọ̀làjìlú FM 96.7.
8: Gúdúgbẹ̀.

0: ọlọrun ọba ko ṣaanu ẹni
1: ami o
0: gbogbo n to ni kaluku ba n ṣe ko ma fi ọjọ alẹ ko ma fa aye rẹ lẹ a ni ṣiṣe o
1: ami o
0: iroyin eleyi to wa niwaju temi lo ṣalaye ọrọ wipe ajọ to n gbogun ti ṣiṣe owo ilu kumọkumọ nilẹ wa nigeria ẹkun tilu ibadan wọn pe ajọ ohun o ti ṣewe ọmọkùnrin kan ti wọn porúkọ rẹ ni yusuf oye peju o si ti fa lọ siwaju ile ẹjọ ile to jẹ ile ẹjọ giga ti n joko ni ilu ibadan niwaju onidajo oluṣola adetujoye ibẹ naa ni wọn fa ọmọkùnrin ọhún lọ o gẹgẹ bi iroyin ọhún bo ti ṣe jẹ ko di mimọ fun ni wọn ni ọmọkùnrin ti wọn pe ni yusuf oye peju yii òun àti àwọn èèyàn méjì kan nínú ilé ìta sí rí alwajaz international nigeria limited eléyìí tí ọjọ́ iléeṣẹ́ nù àti iléeṣẹ́ kan náà eléyìí tí wọ́n tún pè ní ain house and property limited wọ́n ní àwọn méjèèjì yìí àti ọkùnrin eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní yusuf oyèpéjú àti iléeṣẹ́ ọ̀hún ẹni wọ́n wọ́ lọ síwájú ilé ẹjọ́ o wọ́n ní wọ́n sì mú ẹ̀sùn oníkọ́ mẹ́fà tí wọ́n fi kọ́ wọn lọ́rùn lára àwọn ẹ̀sùn ọ̀hún ó ní ẹ̀sùn yíyíwé ẹ̀sùn mímọ̀ pé ohun ìní olóhun ìní gẹ́gẹ́ bí nǹkan tó jẹ́ pé èèyàn gan lónìí wọ́n ní ẹ̀sùn míì náà èyí tí wọ́n fi kàn wọ́n òun náà ni dídá ohun kan eléyìí tí ọjọ́ dúkìá ẹni ẹlẹ́ni dídá sọ́dọ̀ ara ẹni bíi wípé èèyàn lèèyàn ní ìyẹn tó sì jẹ́ wípé lọ́nà irọ́ òun náà ni wọ́n fi ṣerú èyí ó wà lára àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n o nígbà tí ẹnìkan eléyìí tí ó jẹ́ pé ọ̀gá ni ẹ̀ka tí ó rí sí ọ̀rọ̀ ròyìn àti ọ̀rọ̀ tó kan aráàlú fún àjọ efcc yóò ní wálé oyè wálé ó ṣàlàyé ọ̀rọ̀ wípé ṣe rí oyè péjú yìí wọ́n fi ẹ̀sùn kan ni o wọ́n ní ńṣe ló mú ẹnìkan eléyìí tó jẹ́ pé àáfàá lonítọ̀hún wọ́n ní tó sì jẹ́ wípé ilẹ̀ dubai lonítọ̀hún ń gbé wọ́n ní ó mú onítọ̀hún ó lù ní jìbìtì ẹni náà ti ń gbé nílẹ̀ dubai hun fàṣásí amidu bayonle ni wọ́n pe orúkọ rẹ̀ ń jẹ́ o wọ́n ní ìyìn tó jẹ́ dúkìá ẹni ẹlẹ́ni tó jẹ́ dúkìá fàṣásí amidu bayonle yìí ẹni ó mú ló da sí ọ̀dọ̀ tara tiẹ̀ gẹ́gẹ́ bọ́rọ̀ ọ̀hún ti ṣe jẹ́ kó di mímọ̀ fún ni wọ́n ní ṣe bíi lójú òpó whatsapp ó ní gbogbo wọn ni wọ́n ti jọ mọ́ ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bíi àwọn tí wọ́n ń gbé ẹ̀sìn islam lárugẹ wọ́n ní wọ́n sì mọ́ ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìyẹn ní ojú ẹ̀rọ ti whatsapp yìí èyí tí àwọn èèyàn tí wọ́n fi máa ń kẹ́kọ̀ọ́ lóríṣiríṣi ní nǹkan tó jẹ́ tọ́lọ́hún bẹ̀ wọ́n ní ṣùgbọ́n oyè péjú ní tiẹ̀ ó bá gbé kinní ọ̀hún súnmọ́ ẹni tí wọ́n pè ní bayonle yìí ẹ̀yìn ò tí ò gbé nílẹ̀ yìí tó jẹ́ pé ní dubai ló ń gbé wọn lọ bá lọ bá bayonle ó sì ṣàlàyé ọ̀rọ̀ fún pé ẹ dákun ẹ mọ̀ràn òun lọ́wọ́ torí òun nílò ìrànlọ́wọ́ òun fẹ́ gba ilé àti òun àti ìyàwó tuntun òun ìlú ìbàdàn sì ni àwọn wà ṣùgbọ́n àwọn ò nílé àwọn sì wà fẹ́ ilé o wọn ní bayonle ń tiẹ̀ gẹ́gẹ́ bí olójú àánú tó sì tún jẹ́ pé àáfàá ni ó wà lára àwọn tí ó máa ń kọ́ àwọn èèyàn dáadáa ìyẹn ní ojú òpó ti whatsapp eléyìí tí gbogbo wọn ti jọ pàdé òun wọn ní ìyùnbá ni kò sí wàhálà òun ò bá wá owó èyí tí ó fi lọ gba lébò ti ṣe wí wọn ní ṣùgbọ́n wá sọ fún oyè péjú pé o lè kọ́kọ́ dúró ń bì kan ná ibi tó dúró sí òun ilé òun gan ni ibẹ̀ ó kọ́kọ́ wà ńbẹ̀ títí tí òun ó fi rí owó tí àwọn ó fi kó owó jọ tí ìwọ gangan tó fi lọ gba ilé ibi tí ò fẹ́ mọ̀ gbé wọn ní bí wọ́n ṣe fún oyè péjú nílérè o pé kí ó mọ̀ gbé ilé tó sì jẹ́ wípé ẹni tí ó jẹ́ bayonle òun ó pé ilé òun lòun náà mọ́ dé sí nígbà yòówù tí òun bá wá sí orílẹ̀-èdè nàìjíríà wọn pé bí wọ́n ti ṣe ń gbé bẹ̀ nù ni o oyè péjú òun náà sáà ń gbé inú ilé òun wọn ní inú ilé òun wà ní ojúlé kẹta ní ojú ọ̀nà ikú mọ́pà yìí lólodo ibẹ̀ ni ń gbé lọ ó sì ń gbé bẹ̀ lọ wọn ní gbà tí ó yá ní wọn bá bẹ̀rẹ̀ sí ní mú owó ní wọn bá bẹ̀rẹ̀ sí ní rí owó jọ fún pé ó dáná o kó fi wá lọ gba ilé ọ̀hún àmọ́ ṣá oyè péjú nínú ọ̀rọ̀ rẹ̀ wọn ni ó bá tún gbé súnmọ́ bayonle padà pé àbẹ́ẹ̀ sì ṣe ń wo òun yìí o ara àwọn iṣẹ́ tó máa ń ṣe òun náà ni pé kò ń bá èèyàn kọ́lé kò ń bá èèyàn ralẹ̀ kí gbogbo rẹ̀ kó sì dúró dáadáa bayonle bá rí i pé ọmọ ìyá mi ni nínú islam kò sí wàhálà wọn lọ kọ́kọ́ mú owó kan eléyìí tí ó lé dáadáa ní mílíọ̀nù mẹ́jọ owó náírà ó dà á sí i látọ̀hún kó yá bẹ́ẹ̀ bá tún ti rí bòmí kẹ́ ẹ̀ túbò ń wá torí pé ilé ibi tẹ́ ń gbé ohun ò fẹ́ kó jẹ́ ilé òun nìkan ni wọ́n ní bí oyè péjú ṣàṣe gba owó rèé o bí ṣe ń regerege owó regerege owó rèé nígbà tí ó ṣe gàdà tí ó bù ṣe gèdè wọ́n pé òun náà láwọn èèyàn kan tí wọ́n jọ ń ṣe àwọn iṣẹ́ òun náà ni wọ́n bá lọ mú ìwé kan ayédèrú ó bá gbé kalẹ̀ bí ìgbà tó jẹ́ wípé ẹni tó nílé ó ti fi ọwọ́ sí i wípé ó yá mo ta ilé ìfún ọ bẹ́ẹ̀ sì rèé bayonle tó nílé gangan kì í ṣe pé bóyá ó bá ṣe àdéhùn kankan pé m mo gbe ile ifun abi mo ta ile ifun kan ma wa nbe fun gba die ni adeun to wa nbe won lo fun ara e wa lo si iwe gan ni tarata pe kini eni to ni le o ti ta ile ifun ohun o ti wa ni akata to ohun gangan lohun ni le won ni to se re to fi wa gbe ile onile bo se lo gbe tanu gbogbo oro o sa pada foju po eleyi ti ajo EFCC ti o fi ba won da si lowo lowo bayi won ti wo lo si waju ile ejo eleyi to je ile ejo giga ti n joko ni ilu Ibadan olorun ba koda kokko sanu ase sore o si a di pe kini won fo nle pe ko mo
1: ah afi suru o
0: ani damu
1: to won ni ko din ni eyan meta to dagbere fun aye pe o di gbose awon meji ni won si ka pe won ni ifarapa o latari egberun latari gba naira to da wahala le laarin awon mo isota ati awon egbe oni keke lese meta ni agbegbe kan ti won pe ni ikola ni pele eko ile ise olopa se lalaye pe bo tile je pe won ti da alaafia pada si agbegbe ti sele ti sele o gege be ti sagbon so fun ile ise olopa ipinle na Abimbola Adebisi bo se salaye oro oni wahala bere laarin awon oni keke lese meta ati omo isota kini wahala ohun won ni won da keke lese meta duro no ba ni oya o mu owo to lo bi igba naira wa 200 naira won ni mi ba ni pe la ori ohun ko ohun o le fowo kankan le o nte ba se ni e se o won ba sa bere si ni danu leyin igba na ni won ba gba keke lese meta won gba le pe ko ni gbe lo won ni niyun ba so pe o da ipada bo Abuja yo lagbara ju o eyin o ri pe agbara ogunji mi o ni ka n to n sele mo won ni bi yun se ko lonu lo ba lo re pe awon ogun wa won ni won ba si de pelu awon ti won je omo isota won ni mo se bere wahala laarin ara won nu lo di gbas gbos gbas olada mada oloko moko olobe mobe onibo mibo oni gimigi oni rin yorin won se bere si ni ko ra won loju ni afiko sa gba gbo gba gba ka sa ma fe orogun lo won ni eyan meta ni o dagbere faye podigbo se nbe o eyan meji won ni won si ka won pe won farapa won ni won tun wa mu awon ile nbe won tun danu sun
0: ni damu se ri iroyin eleyi to wa niwaju temi gan oni won pe ni iroyin muso oni awon omo ogun ori ile ni orilede wa Nigeria ni ipile kebi won pe won ti se eleyi to je tomo kan to yato si tomo ale o nipa bi won ti se dola obirin kan ti won si ba imo awon ti won jigbe ti won ba je nipa bi awon ti won jigbe bi won se nfe lati gba owo ko to di wipe won o fi onito won le iroyin tesiwaju wipe nise o na ni awon osise omo ogun ori ile ni won ri oro yi gbo o wipe awon eyan kan ti won duro gege bi odaran bi ajinigbe won pe awon onito won ti won ri gege bi afurasi ajinigbe ni won gbe obirin ohun lo ti won si ti pele ti won ti salaye fun awon to ni obirin ohun pe awon nilo owo awon gba owo kan bi awon ba fi omobirin ohun le won ni osu to lo oni aji omobirin ohun gbe lati inu oko re enikan ile ti o ngbenu omo ile ise ologun soro ni ipinle ohun Lieutenant Colonel Olaniyi Osoba o salaye oro ninu atejade kan ile to fi sita iyen lojobo Thursday to si je koro ko di mimo wipe nigbati ile ise omo ogun ti an gbo nipa isele yi ani bi an se bo soju senu iku oke ko ni si wahala oya eni so nibe won ni sugbon o bi an se bere ni sise ti won gege bi ise akose mose eleyi ti won ran se jejejeje bi pe boya awon na won fe tele awon ti won duro gege bi afurasi ajinigbe n pe bi ma se nlo ya kajo ma nlo won ni sugbon o nigbati awon ti won ri gege bi afurasi ajinigbe un ti won mo lara pe awon ti won je osise omo ile ologun leleyi won ni pe kini oya awon doju ko won ni bi an se bere si ni jo fi ibon soro laarin ara won nu leso won pe ibon yi orisirisi orin lo bere si ni ko jade lenu won ni sugbon o awon omo ogun ori ile lorilede wa Nigeria iyen le ti won be ni ipinle kebi won pe ah won se tomo ko ile to yato si tomo ale tori pe ibon ti won won ni o dun owo lara awon ti won duro gege bi afurasi ajinigbe yi ti oju gbogbo nkan si ti fi daru ti won mo bi won se soro won mo won ni won pada ri obirin ohun gbe o won pada ri gba kuro lodo awon ti won duro gege bi afurasi ajinigbe ohun won ni light san kankan bi won ti se so wipe awon o gba owo kan won o gba kankan won ni awon omo ogun ori le won o je ki an rowo kankan gba won ni obirin ohun ti won si jigbe lo won pada ri gba pada kuro lakata awon ti won duro gege bi ajinigbe yi lai farapa rara won ni obirin ohun o ti dapo pẹlu awon molebi re bayi o iyan ni joba abile ti danko wasago ni ipinle kebi won pe awon omo ogun ori ile nbe won sase yori ni bi ti won ti se dola omobirin ohun ti awon ajinigbe ti an jigbe lo ninu oko re
1: 0912370675 na ni ju opo eja gba eyan meji laaye ko to ri pe adidi +234
0: hello
2: alaja lewo
1: ẹsìn bó lẹwà tẹ ti ń pè wá ẹ pè wá tààràtà ni èrò pọ̀ ń bi tẹ wá ń pariwo
2: mo ti ń bá yín sọ̀rọ̀ báyìí ẹ̀rọ ìyàwó ni
1: à ń gbọ́ yín
2: ẹ kú sẹ́wà kú símọ̀ ní ọ̀pọ̀ láti láyé o
1: àmì o
2: bàbá àlè ifá ní sọ̀rọ̀ pòfẹ́sọ̀ babalọ́lá àti kàkàkọ́lọ́rọ̀ gbọ́ ní sọ̀rọ̀
1: látàkàkọ́
0: ọmọ
3: ní ìbàjẹ́ fún yíyẹ ẹ̀mọ̀ ní ìdààmú ẹni tó wà lọ gàlẹ́ ọmọ oṣù mẹ́jọ lórí kó sì forí lulẹ̀ léèwẹ̀ ni
1: àwa náà mọ ohun
3: lórí àárín yẹn òye mi mo tún bá bàmí jiyàn nílé pé ọdún mẹ́jọ àbóṣù mẹ́jọ pẹ̀tẹ́ wá ní wọ́n tẹ́lẹ̀
1: àmọ́
3: ní ìyá wèrè àní ìyá wèrè
1: o
3: àánú ọ̀wà wa rí káàkiri ìsára o ẹ̀dàkùn ìgbẹ́lẹ́wọ́ wà ló ń sọ̀rọ̀ ẹ ṣe
2: ẹ̀ka sọ pé tó lágbára ọlọ́run kò ní bú fún yín ẹ máa mọ̀ ọ́ ṣe o lágbára ọlọ́run
1: ẹ lọ bí tẹ́ ẹ fẹ́ lọ ní pápápá.
2: Orúkọ tèmi ni káyọ̀dé tí gbogbo ẹ mọ̀ sí pòpò gbogbo mọ́gánná.
0: Hello.
1: Èrò pọ̀ lójú òpó ju
4: ìta ń ṣe yìí. Akinye o, Alhaji Imoye Ayilabogo láti ràn láti. Ẹni tí wọ́n gbà sílé pé ọmọ agbélé lọ́fẹ̀ẹ́. Ó wá ń ṣe kí ni o tó ta odidi ilé mọ́ wọn onílé níbi. Ẹni tí wọ́n àbàjẹ́ ni ò dá. Wọ́n tún kúrò fún pé kó tún máa bá wọn tún ní ṣe. Ó tún náwó. Ó tún lọ síwé àríkọ ìdá. Kò dá báyìí o. Ìkà ọ̀yọ́ gbẹ̀sán o. Alhaji Imoye Ayilabogo láti ràn láti.
2: Hello.
1: Hello.
2: Èmi náà ni bàbá Ọláwà Tẹ́lá Tálákà ń sọ̀tún mi.
0: Èrò pọ̀ lójú
2: ọ̀pọ̀ yẹn. Ọlọ́run àwọn ọmọ wa Ọlọ́run ni wọ́n yà fún ìyàrá gbára Ọlọ́run.
1: Àmì o. Hello.
2: Títí sàbò.
1: Ẹ lè dààmú.
2: Òrò. Ibi tẹ̀gbọ́.
0: Ojú òpó yẹn ò tọ́.
1: Kò tọ́ rárá.
0: Hello.
2: Hello.
0: Hello, ẹ kásán.
2: Ẹni tó gbọ́ mo sùn mẹ́jọ sùn ó yẹ kán ṣe ìdájọ́ ẹ̀ lẹ́sẹ̀kẹ̀.
1: Rọ̀dà kò jẹ́bi tá a rí mọ́ fún ti ọ̀sán tòní lórí ìròyìn tá a pè ní gúdúgbẹ́ má gbàgbé tó bá di lóòrò ọ̀la ìdọ́kí ìròyìn náà ní òun ti sí ọwọ́ iwájú àti ọjọ́ ìsinmi sunday títí láyọ̀ akíṣọlá lorúkọ tèmi o àbáríkà jimọ̀ fún tòní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láṣẹ lókè pé.
0: Nínú gbogbo tá a bá ń ṣe mọ́jà gbàgbé pọ́lọ́wọ́n bá ti sọ̀rọ̀ jáde ó ní ká sọ fọlọ́dọ̀dọ̀ pé ó ṣe rere ọlọ́kọ̀ òkú kò sí retí fóun àfi kó mú tọwọ́ rẹ̀ kó dàálẹ̀ ní ẹjẹ́ já ṣe eré ká lè bá ṣe rere Fọláṣadé Àjàlá lórúkọ tèmi tí mò ń jẹ́ mo kí wa wípé a kú Jimoh Tòní o Jimoh Aláyọ̀ láàmà ṣe lókè pé.

0: ẹjẹ́ tí wọ́n kí lára káàsọ́ káàbọ̀ sórí ètò wà ń bẹ́ ìkànnì lágẹ̀lú 96.7 fm òkè gájú òkè ńlẹ̀ ìbàdàn làwà yìí o. Ẹ káàbọ̀ sórí pàtí tí yín lórí rédíò. Ó wà ń bẹ̀ lórúkọ ètò yìí. A ṣe ń jayé lápá àti bí ìpàṣẹ yìí ń gà sọ láti gbádùn ẹ̀ lọ́dọ̀ tí yín. Àtújọ gbádùn ẹ̀ bíi nódù Sunday naira pẹ̀lú àtàrodo 1000. Ju gbogbo ẹ̀ lọ́lọ́ ọba mi òkè náà láfọpẹ́ fún o.
1: Ọ̀rẹ́ àfijá.
0: Ọba tó sọ fóòrùn lọ́jọ́ sí ó ní kó máa gbojúṣe ọ̀sán, ó sọ fóṣùpá pé kó máa gbojúṣe orúṣe.
1: Ọ̀rẹ́ sọ
0: kò nílé bàbá kò ní titi ìyá ẹ̀ mọ torí ẹ̀ ló kọ́ lọ́rùn ọba mi fi ṣòro kì fáwọn òpè tí ò mọ́ lọ́lọ́ ni o.
2: Èmi lánàá sọ́mọ́sẹ̀.
0: Ṣùgbọ́n àti àmọ́ lọ́lọ́ àpẹká.

0: wọ́n ń pẹ bí òkè ga jòkè ilẹ̀ ìbàdàn. Lọ́kọ̀ lóòtú ètò yìí Kenneth Egun Ejike Bugi.
1: Ọwọ́ tó ṣẹ́kù sí o, ẹjọ́ bẹ́ẹ̀.
0: Lọ́kọ̀ amọ̀jú ẹ̀rọ fún sáà tá a wà yìí DJ Spider. Tudé Adégbèrú àmọ̀ OTP pọ̀dá pọ̀dá.
1: Oni tèmi mówó bá dé.
0: Elizabeth Gẹ́ẹ́jẹ́. Òun náà gbẹ̀ kẹ́dání lápá abẹ.
1: Ó wá ọ̀rẹ́ mi o, ayé tí mo wá, mo wá.
0: Ó máa dùn gbogbo máa kó sí i. Torí pé kí ni? Ibi náà lẹ́ ti máa ń gbádùn ẹ̀ má yẹ kó dà yín láàmú. 96.7 gọ́gọ́ ni rúm nọmba yẹn.
1: Ọwọ́ tó ṣẹ́kù sí o.
0: Tuntun yẹn ń fi àjà balẹ̀. Liberation the Harbour. Látọwọ́ Túndé Stainless náà mú tẹ̀sí létí. A máa gbé stress kúrò lára. Pẹ̀lú ètò wà ń bẹ̀. Pati ti bẹ̀rẹ̀ lápá bí o. Òní pati ọ̀la pati Sunday pati.
2: Ok, chop class, kò sẹ́ni tó lè stop my shot.
0: Kọ́láwọlé Adéníyí Kọ́ládẹ́sì International ló kọ́ mi lẹ́ẹ̀kan sẹ́lẹ̀.

ìgbádùn pẹ̀lú tùǹgbà torin lọ́lá kan ọ̀jọ̀kan lápá bí ńlẹ́ ti gbọ́ ṣọ́wọ̀ yín la rabalẹ̀ kó gbọ́ mi dáadáa sọ fún ọ pé lágelú wọn ń pe bí o rí ètò wà ń bẹ̀ náà lẹ́wà yìí ẹ sì mọ̀ lọ́sàn-án ọjọ́ jímọ̀ láago kan ṣaago méjì ẹ láǹfààní àti gbádùn ẹ dáadáa. Abala àkọ́kọ́ abala ó wà ń bẹ̀ láfi máa ń ṣíde ètò tẹ́ láǹfààní àtó ti gbádùn ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń gbádùn ẹ̀ ẹ mọ̀ pé ó wà ń bẹ̀ ó kó abala tó pọ̀ ó kó sẹ́nu àtó gbádùn àbí kà sí nǹkan ẹ jẹ́ ń forin ilẹ̀ kẹ́ ẹ jẹ́ sọ́wọ́ iwájú tẹ́ ẹ bá ti jẹ́ sọ́wọ́ iwájú a wà bó ètò lójúbòrò ẹ̀ lẹ́ńbẹ̀ẹ́.

ètò ó tẹ̀ wá bí ó ń tẹ̀ wájú lápá bí ọjà rẹ̀ bẹ́ẹ̀ ibà ṣe ń darapọ̀ mọ́ wa orí ìkànnì lágilú 96.7 FM náà lẹ́wà yìí tá a ti ń láǹfààní àti máa gbádùn ara bíi kàṣí nǹkan ó wà ń bẹ̀ lórúkọ ètò yìí bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ fún ìgbà àkọ́kọ́ ẹ já wọnú ètò gangan lọ ní sàn-án.

0: irú kí ni ó ń bá mi sọ yẹn mi ò láìkẹ náà mi ò láìkẹ.
1: Ládì mo gbọ́rọ̀ tẹ̀ sílẹ̀ kò tàbí bá sọ̀rọ̀.
0: MC tó wá ni ó ń sọ fún mi pé mo gbọ́dọ̀ balance òun pé kíní balance olóyẹ kó gbà ló yẹ kí n tún fún un lẹ́yìn ìgbà tí ọmọ ìyá ṣàdí ẹ̀ ti bá wa coordinate gbogbo nǹkan ti lọ ó dẹ̀ lọ jókòó nù họ olúwa ní classic MC lòun kì í bá yàn sọ̀rọ̀ bẹ́yẹn bẹ́yẹn mi ò láìkẹ o.
1: ṣe bẹ́yìn náà lè pè é ń lẹ pé náà ilé rẹ fún iyanjẹ ní nǹkan tẹ ṣe náà.
0: iyanjẹ ni àbẹ ẹ ti ẹ máa rí mo ti mọ pé fununu ìyá ẹ wà jàjẹ ní tiẹ má bá mi sọ
1: iyanjẹ ní kíni ẹ má bá má pè ìyá mi bẹyìn àkílódé
0: ìfunu ìyá ẹ ni oníwà jàjẹ
1: ẹ ń lẹ fún olú yẹ tẹ fún
0: olú pè náà
1: bí gbọdọ jọ yín
0: má lọ má lọ má lọ.
2: o lè dá sí wọn kó tọjú sẹnìkan ẹyìn ni a kọ sẹni
0: tí o. ẹ jásẹ́ dójú ọjà tá a bá ti padà dé ètò ń tẹ̀wájú ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kó kalẹ̀.

0: Bẹ́tẹ́lì. Ìpàdé àdúrà ti ìṣọ́rò olóṣùpọ̀ gbáko tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀. Àwọn ènìyàn ti rí iṣẹ́ ìyanu lójúkorojú. Àkòrí: Total deliverance from the power of darkness. Ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn. Efesu orí kẹfà ẹsẹ̀ kejìlá. Àkókò àdúrà lójoojúmọ́ 9 AM to 12 PM, 3 PM to 6 PM, ìṣọ́rò 11 PM to 3 AM. Níbo lórí òkè Bẹ́tẹ́lì wà? Ẹ wọ Adébáyọ̀ Ìdí Ayùnrẹ́. Ẹ sọ ní ìkọjá ìyànà bare díẹ̀. Aláàdọ́rin Along Ìdí Ayùnrẹ́ Road, Ìbàdàn. Wá gba ìtúsílẹ̀ tìrẹ lójúkorojú. 28th Church Anniversary September 13 ní olú ìyá ìjọ wa Lórítà Challenge Nìbàdàn. Ọ̀pọ̀ wòlíì àtàwọn olórin ẹ̀mí wà lójú iṣẹ́. Wòlíì Gídíónì Tanímọ̀wò Èṣúpòfo JP olùgbàlejò. Pe bàbá sórí ẹ̀rọ nọ́mbà yìí 08033281742. Ìṣọ́rò alágbára ńlá torin tìlù láfi ṣàṣekágbá rẹ̀ ní Friday tó gbẹ̀yìn oṣù kẹjọ yìí. Àdúrà ń gbà lórí òkè Bẹ́tẹ́lì.
1: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akron Avenue, Ikeja, in Ibadan, at White House, at Deuni Street, Filele, or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
2: Orí ètú tí ń jò.
3: Tó bá jẹ́ tó rùlé tó lálùpẹ́ tàbí tó ṣe é fọkàn tán, orúkọ iléeṣẹ́ kan tó gbóúnjẹ fẹ́gbẹ́ gbàwó bọ̀ tó tó gbangbẹ́sùn lọ́yẹ́, The Great Aluminium Roofing Product ni mò ń pè rí. Oh yes, The Great Aluminium Roofing Product, your number one choice for homes, shops, factories, and every building. We are available anywhere across Nigeria, bringing you trusted quality. Ṣùgbọ́n ẹ ṣọ́ra o, ẹ yàgò fún àwọn ayédèrú òrùlé tó pera wọn ní The Great Aluminium Roofing. Padà, ojúlówó làwọn òrùlé wa. Check for authenticity, a scratch pin to verify your product, the BG name boldly printed at the back and branded by the ropes on every bundle. No fix, no compromise, only the best for your building. Ilé ìgbé rẹ yóò fakọyọ pẹ̀lú ààbò tó dájú, ìyẹn pẹ̀lú òrùlé DG Aluminium tí yóò mú pẹ́ kọrin. DG Aluminium Roofing Products, the real strength you can trust.
4: Ọmọ Nàìjíríà, ọmọ Nàìjíríà, níbo là ń lọ.
5: Ìjọba àwara wa kì í sohun tó yẹ ká fọwọ́ dẹngbẹrẹ mú, torí òní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè. Tí wàá lù ṣèlú, gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè ba àmọ́ ibi tí a báṣẹ́ ìlú dé. Ó ya ẹ darapọ̀ mọ́ṣínà Láyọ̀ Ogunèdè Ọ̀fọ́mà Àlesọ́fà lórí ètò tí wàá lù ṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 AM lórí ìkànnì Lágelo FM 96.7. Kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú, ètò ọrọ̀ ajé, ètò ẹ̀kọ́, ètò ìlera, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànàná àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tí wà lòṣèlú. Ojú òpó ìbáraẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò. Tí wà lòṣèlú Sátidé ọ̀sẹ̀ yìí ni o, láago mẹ́wàá òwúrọ̀ 10 AM ní Lágelo FM 96.7 òkè gajòkè. Ẹ ti máa gbọ́.
6: Olórí Nàìjíríà.
7: Gàgàgà
6: Gàmísì.
7: Gbogbo ọ̀yà nípínlẹ̀ lódù, ṣùgbọ́n ọjọ́ tí ọ̀yà tó jẹ́ odù ọ̀yà bá farahàn, a rí pẹ̀lú àpẹẹrẹ ní
8: Gàmísì Herbal Mixture,
7: àgbà ògùn
8: amára sọjí,
7: ta fògidì ewé àtẹgbọ́sẹ̀
8: yọ̀ lọ́tínú.
7: Gàmísì
8: faraba wo dẹ̀gbìnrin tó ń gùnfẹ̀ ní tẹ̀lé tẹ̀lé.
7: Gàmísì Herbal Mixture ni ó gbẹlura
8: bínú kú tínú kún gbòdògbòdò
7: ti san ara gbogbo fẹ́ ṣiṣẹ́ pé
8: torí kéríkà ara ń roni
7: láti jókòó dìde fúyàwó àdàgíraṣẹ́
8: ọ̀n rẹ̀ sara díẹ̀ díẹ̀ nu
7: yá sàwárí egbòogi. Gàmísì Herbal Mixture
8: bó sì fẹ́ dalábùkù lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀
7: bọ́ba dẹrẹ alẹ́.
8: Gàmísì Herbal Mixture
7: ni ó gbẹlura
8: ẹran rẹ̀ ó sì lé.
2: ilé kan si lórí òkèlè
9: gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara fífọ̀ dànù
2: mara fúyẹ́
9: ganu si abba mixture
2: ńlágbádé fún o
9: kò bára ẹni ọgọ́ta ọdún
2: tó tún gbọ́ ọmọdé níyàwó
9: tára rẹ̀ tún ta kútúkútú
2: irúfẹ́ ganu si abba mixture
9: ńlò gbẹlura
2: ganu si abba mixture
9: ó tún wà káàkiri ilé ìtajà oògùn
2: àti lágbéni káríkárí
9: a sì ń wa alágbàtà jákèjádò ilẹ̀ nàìjíríà
2: ganu si abba mixture
9: fasikẹ́ni nàìjíríà enterprises ló ṣe é
2: ìdojúkọ nnpc filling station
9: lẹ́gbẹ̀ẹ́ bridge ọlọ́nkẹ́mi
2: lagos ibadan expressway ńbàdàn ló wà
9: telephone 08081689617 08 168 9617
2: Ganusi lo kara otakebe
10: gaga
11: Ganusi
12: eyin omo Yoruba mo ki mo ka ko
13: ṣata o ba mo de die piparun ni parun ni parun lati wa gbe ojuda imo ede ati asa Yoruba sinu awon ewe awujo ki awon alamulu mo la o ma ba fi aye deru ohun agbelero ede atasa tan won je nikan ni lagelu fm 90.7 fi sagbe kale eto lagba laiya agba agba
14: e ba un bondo yi gbe
15: jangbala jiguri jiguri jigbo jangbala
13: ni gbogbo aago kan sojo abameta satide lawon mo wa yo ma pejo babi sagba laiya agba nibi te o si ma pade atoko eto to mu yeye lete adero nke ogunleye ti yo ma so awon niruru itagbokogbo lati ko awon omo wa lasa ati iwo omo luabi to fi mo kiko won lawon eko pataki awa n ro gbogbo eyin obi te o fe ko mo yin o gbagbo orisun e pe ba gbo kan so ba ti lo ni gbogbo ojo satide nise ni ka ma joko ti radio yin pelu awon ewe wa anfani yo si sile fun won lati pe wole tabi darapo mo awon ewe egbe won lori eto
15: lágbàláyàgbà
13: ni kẹ́yìn ewéwo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin yín.

0: Bicycle àti tamoto dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ni cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà. Eléyìí tó dúró re ni. Àbí eléyìí tó ti gorí odó. Tòun èyí tó ti dilé ìdọ̀tí ládùúgbò. Àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu. Tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀. Kẹ́ tó fi upgrade. Bó ṣe car, truck, bus, trailer. Ipò yóò wù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé mọ́tò títà dì rọrùn.
1: The 12th edition of the Spartacus Comedy Show, Rapping Daddy Live, is here again, tagged The Official Declaration. Featuring Bash, Dr. Smile, H. Prince, Jim Baba, Wuli Agba, Hussein, MC Decent, ATM, General Olak, MC Imperial, Dextop, and lots more. Special guest appearance, Minister BBO. Happening on Sunday, 30th August 2026 at MOV 21 Event Center, Ibadan. Time is 3 p.m. Gate fee, regular, 5K, VIP, 25K, VVIP, 50K. Tables are 500K, 1 million, and 5 million Naira. Tickets are available at www.tixnig.com or WhatsApp 0703-137-3320. Buy your ticket and stand a chance of winning a plot of land and other excellent prizes. Proudly supported by the Office of the Special Assistant to the President on Arts, Culture and Creative Economy, Quantum Homes, Kayode Adamunekun Foundation, Unique Fertility and more. Rapping Daddy Live Season 12 is coming.
2: Hola, wala yemo.
3: Baba, akọrin látàárọ̀ ni. O ti sú mi, igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
4: Arákùnrin, fọkàn balẹ̀. Ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. O yà wò ó, o ń rè é, o ń rè é.
3: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashe.ng.
5: Bọ̀dájídé, bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń làlàá ni? Àbẹ́ ń ṣì ìrànràn?
3: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní kó kọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó rí sí tètè oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Ṣó ti Káàṣì.

káàbọ̀ padà látojú ọjà tẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa. Lójú òpó Facebook àwọn èèyàn wá lẹ̀kùn ẹ̀ síbẹ̀ oyè wálé Ọpẹ́yẹmí bá wà sí Gunners wọ́n ń kí wa lápá abẹ̀ ìyá Adékúnlé Adébáyọ̀ mọ́ ní good afternoon. Ó wà ń bẹ̀ team wọ́n kí wa lápá abẹ̀ Abídèmí Àdìsá wọ́n kí wa Kúrè Moses àwọn náà kí wa lápá abẹ̀ yẹn ẹ máa bọ̀ lójú òpó Facebook ẹ wá lágelo FM 96.7 lọ. Ojú òpó tẹ́ pè sí tẹ́ fi dáṣẹ́ tòrè 0913708675 lásìlẹ̀ òkèrè +234 8142 49106 +234 8142 49106 lójú òpó tá a pèsè látìlẹ̀ òkèrè.

0: ẹ káàsán o, kọ́ yín bilẹ̀ tí ń pè yìí. Hello.
1: Ẹ
0: káàsán, orúkọ yín bilẹ̀ tí ń pè.
1: Èmi mo pè nígbà tẹ́ ń ṣètò lọ́wọ́ yẹn tẹ́ fi lọ sí orílẹ̀ ọjà tẹ́ lọ kúrò ọjà.
0: Ok. Ẹ
1: dún owó lówó padà fún gẹ́gẹ́ bí mo ṣe sọ, bó ṣe jẹ́ ni ẹ̀yin lẹ́ẹ̀pẹ́. So ó yẹ kẹ́ ti jọ sí agreement ni tẹ́lẹ̀ pé sọ lágbájá. Iye tí màá fún ẹ nì nínú owó tí ń bẹ̀ fún ẹ, iye tí màá fáwọn tó wá ni, ó ṣe yẹ kó wá ni. Ìyẹn máa ń rìn fún mọ́ ni náà, gbajúmọ̀ ni yín náà.
0: Gbajúmọ̀ ni mi ṣe tí ń bá dówó lówó padà, ṣé bá ń dà padà?
1: Bó mo ṣe lè bá yín dà padà, ṣé mi mo ṣe náwó ni?
0: Ṣẹ́yìn lẹ ṣe náwó ni, ó ti dà.
1: Nọ́mbà nẹ̀yìn lẹ sá fẹ́fẹ́ yẹyẹ náà.
0: Bọ̀ ṣé ẹyin náà ti wà láwọn agbo kan rí tẹ ríru àwọn MC bẹ́yẹn? Ó wá pọ̀ bẹ́ẹ̀ ni. Ó dà ẹ ṣeun o.
2: Lẹ́yìn rẹ̀ lẹ́bíà pẹ̀lú ọmọ òbí òye ká tún ní fẹ́.
0: Hello.
3: Hello.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
3: Ẹ kú ètò.
0: Ó kọ́ ibi láti ń pè yìí.
3: Ẹni orí sígbà ní ìgbàdo ṣogbo.
0: Láti Òṣogbo ó yà ń gbọ́ yìí.
3: Ẹgbàgbà pé ìnáwó tó ẹ ṣe yẹn, àwọn tó ẹ ṣe ọ̀dù pé wọ́n máa wá tán máa gbé nìkọ́ olùgbọ̀ndù wá fún ẹ̀rọ bí ẹ̀rí rẹ̀.
0: A rí wọn náà.
3: Ẹgbẹ́ kan mọ́ ẹni tó gbéṣẹ́ fún láì sanwó rẹ̀.
0: Àbí.
3: Ẹgbẹ́ ẹgbẹ́ fún àbúrò yìí bẹ̀rẹ̀ sọ pé ọwọ́ agba máàkì méjì agbo ẹ̀ ṣe kì í.
0: Àbí.
3: Kó wá ṣe eré.
4: Orúkọ mi ló fi announce the party tó ṣe o.
3: Ẹsẹ̀ balance ó balance o.
0: Àwọn ohun tẹ̀ ń sọ yẹn kò bá mi lára mu. Kò bá mi lára mu. Ẹ̀yin ẹ̀ lẹ́ ń gbè sí. Ṣé èèyàn máa ń ní ọkàn lẹ̀ kí èèyàn fi ọwọ́ kógbọ̀n sẹ́ni?
4: Òótọ́ ọ̀rọ̀ ṣe hide ni. Òótọ́ ọ̀rọ̀ ṣe hide ni. Ó forúkọ mi síbi IV party tẹ print gbà yẹn. Mo ti yọ ẹ kúrò lórúkọ ẹ o. O forúkọ mi síbi party tẹ print
0: gbà yẹn.
4: O ṣe lọ mú orúkọ ọmọ àbúrò ẹ̀yẹn tó wà ládùúgbò yẹn kó forúkọ ẹ̀ síbẹ̀.
0: Ṣé ẹ rí o?
4: Kó forúkọ ẹ síbẹ̀ tó bá máa mú ìkun ẹ.
0: Ọmọdé yìí ti fẹ́ máa rí mi fín o.
4: Tó máa mú ìkun ẹ.
0: Gbogbo àwọn nǹkan wọ̀nyí kò yẹ kó máa lọ bẹ́yẹn o.
4: Tá a bá ti ń pọn yín lé ẹ̀ kí ń mọ̀ wàrà yín.
0: Ó dà kò sí wàhálà.

0: Oi.
1: Hola.
2: Kí lorúkọ yín bó lẹ ti ń pè wá? Kí lẹ pé?
1: Gbàgbé orúkọ mi.
2: Kí ló ká gbàgbé orúkọ yín? Ọ̀dà.
0: To àwa ti gbàgbé orúkọ yín.
2: Àwa ti gbàgbé nìyẹn o.
0: Àwa
2: ò ráyè o.
0: Oi.
3: Hola.
0: Orúkọ yín bó lẹ ti ń pè?
3: Láti àpáta
0: kúmi láyò. Láti àpáta ẹ káàbọ̀ sórí ètò.
2: Kí lẹ fẹ́ jẹ àti fún mi láyò?
3: Iyan.
2: Kí lẹ fẹ́ fi jẹ?
3: Ogúnfe.
2: Kí wàá lẹ wá fẹ́ múlé lórí ẹlẹ́rùfú wà, ẹlẹ́rìn dòdò wà, omi wà.
3: Ẹlẹ́rùfú.
2: Ẹyin náà máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa.
3: Ẹlẹ́rìn
2: dòdò.
0: Ẹlẹ́rùfú lẹ kọ́kọ́ dákọ̀.
2: Ohun tí a kọ́kọ́ gbọ́ nù. Kò sí wàhálà, yóò kàn yín lára.
0: Ẹ mọ̀ sí báyìí, ẹlẹ́rùfú lẹ kọ́kọ́ dákọ̀.
2: Èèyàn bíi tèmi mo pè wọ́n. Tó máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa. Àṣẹ wọn ò ṣe bẹ́ẹ̀. Ẹni ẹlẹ́rìn yára ní ẹlẹ́rìn dòdò.
0: Ó dà, kò sí wàhálà. Ẹja borí là lápá àbí ẹlẹ́mbẹ̀ ẹ̀kú kalẹ̀.

0: orí eléyìí ń gbọ́ ìlàpè ní òṣùbà rẹ láti ọwọ́ team gold ogun àgbáyé tuntun yẹn ń fi àjà àbalẹ̀ ni oi oi
1: hola
0: o kọ yín bẹ̀rẹ̀ sí ń pè
1: ìyá àmàlà ni látàkì ẹni
0: ìyá àmàlà pokili pokili
1: bẹ́ẹ̀ ni sà
0: bẹ́ẹ̀ ti lámàlà kí lẹ tún wájé bí
2: àbí kí lẹ tún fẹ́
1: mo fẹ́ jollof rice àti fried rice àti chicken
2: ṣé kí dòdò wà ń bẹ̀
1: mo fẹ́ yogurt
0: ẹ mọ̀ dákọ̀ ẹ bá ti lẹ́lẹ́rìn dòdò
1: ẹlẹ́rìndòdò mo wà ní ọmọ tẹ̀tẹ̀ bímọ ni
2: ẹsẹ̀ bímọ ni
1: mo wà ní ọmọ
0: ìyá àmàlà tó wá dáa ká gba owó òpolówó lọ́wọ́ yín bá wọn.
2: àbí
1: ẹ mọ̀ wọ̀rí lágbèlú òní bàjẹ́ lágbára ọlọ́run
2: àmì ẹ ṣe ìyá àmàlà
1: ọmọ tẹ̀síwájú
2: ẹ ṣe o
1: yes sir
2: yóò kàn yín la
1: ọ̀dà.

0: bọ̀ pé pàtí yín lórí rédíò báyìí gbogbo ẹ̀ lájà yín sí tán. Oi.
1: Hello.
0: Wọlé o. Oi gangan ni tíkẹ́ẹ̀tì tó wọ ẹ fi wọlé sápá bí ẹ bá lọ patí ní ẹ ti mú páàsì dání ilé ìtọ́ pé ẹ bá ti fẹ́ wọlé wọn ó bá yín fún ẹ bá ti wá fẹ́ jẹun wọn á tún lu
2: wọn túmọ̀
0: sí pé ẹ ti jẹun nìyẹn ẹ ti bá ti wọ apá bí báyìí bá ti pé hoi ẹ pé
2: hola
0: hoi ẹyin gbọ̀wọ̀ ẹ mẹ́nu ẹ̀ já mú ìpè kan sí ká tó mọ̀ ọ́n lọ tó mọ̀ lọ fún tọ̀sẹ̀ yìí ẹ ti mọ̀ pé bàbá tí ń dìde lórí ètò yìí ó ń dùn yàn gbà lè tò tẹ́ mọ̀ jẹ́ aládùn pẹ̀lú aláàjì gbó ìgalà wà oi
1: o
0: kọ́ ibi lẹ ti ń pè
1: láti oríta sálẹ̀ yìí
0: ó yá kí lẹ fẹ́ pápápá
1: jollof rice àti chicken
0: àti chicken
1: àti ẹlẹ́rìí
0: ṣé chicken ni àbí sinkin
2: sinkin
0: àwọn arábàdàn rèé àtẹlẹ́rìí dòdò ẹmọ́fọ̀ ìyá mi ẹmọ́fọ̀ wọ́n ní àwọn fẹ́ jollof rice àti
2: chicken pẹ̀lú ẹlẹ́rìí dòdò
0: a nírí ìjùbá ẹ̀ lọ lórí ètò yín ètò wà ó wà ń bẹ̀ lápá bí ẹlẹ́gbádùn ẹ̀ lọ́sẹ̀ yìí àbí ẹja tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ìkànnì lágelu 96.7 ẹ mọ́ gbàgbé pé tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a tún mú àkọ̀tún wá fún yín tẹ́tún gbádùn dáadáa a mọ́ gbàgbé alẹ́ ọjọ́ tuesday lóyin ládùn láago mẹ́wàá ṣáago kan lókun lóòtú ètò yìí kenneth egwuejẹ kébùgì lókọ dj spider lókọ túnde adégbènrú àmọ otp elizabeth jẹjẹ ọlánlé kabandele kọláwọlé adéníyì kọládẹsì international lókọ mi ẹni tí ẹ fẹ́ bá mi sọ 0806878 4932 0806878 4932 àmọ́ pàdé lọ́sẹ̀ tó ń bẹ̀ lẹ́bẹ̀ wọn.

se wo gba be abi mi ma se re iwo lorobo ma se

ẹ̀mú olórun tún ṣe tó lọ́dún yìí láti ba gbogbo má jẹ̀mú tó lòdì lórí àwọn ọmọ ológun wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ lé lọ́dún yìí olórun fẹ́ lo prophetess mary ọmọlára lára pé lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máyọ̀ wá àjàyí tolú ìbí tó yẹ ọkùnrọ̀lá kẹmi taiwo òkùnbí òkìkí dayo amos ọpẹyẹmí praise nígbà tí wòlíì olórun alayà ajé ìrìn olúfẹ́mi òní

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lètò tí ó máa dé sétí gbọ̀nyín níkànnì Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọkùnrin ó ti wà ńkàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbò ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ níkànnì Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Ìkànnì Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa

0: bàbá akọrin látàárọ ni o ti sún mi igbó gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
0: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
2: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣì rọ̀rán.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọ̀já rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti

0: oríṣiríṣi orin lẹ́mọ̀ bá pàdé ń bí o.
1: Bàbá mi ìgbà tó máa dá ìta
0: wá. Mo ń dùn yín gbangba lápè agbo àríyá ní sì ti ṣẹlẹ̀.
1: Ìdánwò yẹn lórí mi ọlọ́run.
0: Ẹ jẹ́ ń jẹ́ léèdí ẹ̀ ná.
1: Bóyá bàbá yọ̀ bá mi sọ.
0: Ẹ jẹ́ dáadáa kí n tó.

0: lọ́sàn-án yìí.
1: Títí tó fi wọ̀lú wáyé ìbò wọn fẹ́ wà káyé.
0: Orin tẹ́ ẹ fẹ́ lèmi ó máa ń fún yín.
1: Jìdé ọpẹ́ ló yẹrù. Kò sóhun tá ò lè fi.
0: Ẹ já lọ sí Bódìjà.
2: Bó lẹ ń lọ?
0: Àbímọ́lá mẹ́ lọ sílé lọ Bódìjà.
2: Bó ló ń lọ tó wá ń bàbá arúgbó tẹ̀lé mi dání? Bó ló ń lọ?
0: Kílẹ̀wé o.
2: Bó ló ń lọ tó ń bàbá arúgbó tẹ̀lé mi dání?
0: Èmi bàbá arúgbó.
2: Sọ orírun funfun ni?
3: Irun funfun dà.
2: Sọ orí ni?
3: Irun funfun ṣé irun
2: funfun? Bó lẹ dán lọ?
3: Ṣé irun funfun lẹ́ àbí tí? Ẹ
0: jẹ́ mi bí pẹ́sàn kan o.
2: Kúrò bí ìjẹ́ rí.
0: N jọ tó ti ń gbàdúrà rẹ, sọ gbàdúrà kọ́ ọ débi mọ́ lé yìí.
2: Mo gbàdúrà bẹ́ẹ̀.
0: A máa bú mi so.
2: Ìbúyín.
0: A máa bú mi so.
2: Ìbúyín sà.
0: Èmi ni bàbá arúgbó bú.
2: Rárá sà, ìsọ bàbá arúgbó bú.
0: Sọ lọ ni.
2: Ìsọ bẹ́ẹ̀ kò lè tẹ̀lé mi.
0: Àtòrí kí ni?
2: Yóò sá tẹ̀lé mi lọ.
0: Bóòlù ọ̀la mọ́mi ṣe jẹ́sí ọ. Bóòlù ọ̀la mọ́mi ṣe jẹ́sí ọ.
2: À ń gba olùrànlọ́wọ́ lájẹ́.
0: Nípa ìwo. Nípa ìwo. Nípa ìwo.
3: Ọlámọ́mí ẹ fago fọ́mọ yìí o. Ọlámọ́mí ẹ fago fọ́mọ ìgbẹ́gẹ́dẹ́ máa gbiná bí tá a wà yìí o.
0: Ní sòrò o ti ní kí Ọlámọ́mí fún ẹ ní.
3: Wọ́n fún mi ní mọ́tò kan.
0: Ọ̀tán.
3: Wọ́n sì mọ fún mi sálárì.
0: Iṣẹ́ ìwo ló ń ṣe.
3: Iṣẹ́ tọkọ mi ṣe lọ́rọ̀ ọ̀dọ̀ wọn
0: iná. Ọrọ̀ àmàlà táyé rọ́bẹ̀ ta. Ọrọ̀ àmàlà ó sì wà ní kitchen tó ọmọ.
3: Ọkọ mi ń ro kàyín ṣe bẹ̀ lọ́dọ̀ wọn.

0: ìjọba àwarawa kì í sun tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè tí wàá lò ṣèlú gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè ba àmọ́ ibi tí a báṣẹ́ ìlú dé ó ya ẹ darapọ̀ mọ́ṣínà láyọ̀ ògbóèdè ọ̀fọ́mà lè sọ́fà lórí ètò títí wa lòṣèlú ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago mẹ́wọ́ òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì lágẹ̀lú fm 96.7 kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tiwa lòṣèlú ojú òpó ìbáraẹnisọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò tiwa lòṣèlú sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wọ̀ òwúrọ̀ 10 a.m. ní lágẹ̀lú fm 96.7 òkè gajòkè ẹ ti máa gbọ́.
1: The 12th edition of the Spartacus Comedy Show, Rapping Daddy Live, is here again, tagged the official declaration. Featuring Bash, Dr. Smile, H. Prince, Jim Baba, Wuli Agba, Hussein, MC Decent, ATM, General Olak, MC Imperial, Dextop, and lots more. Special guest appearance, Minister BBO. Happening on Sunday, 30th August 2026 at MOV 21 Event Center, Ibadan. Time is 3 p.m. Gate fee, regular, 5K, VIP, 25K, VVIP, 50K. Tables are 500K, 1 million, and 5 million Naira. Tickets are available at www.tixnig.com or WhatsApp 0703-137-3320. Buy your ticket and stand a chance of winning a plot of land and other excellent prizes. Proudly supported by the Office of the Special Assistant to the President on Arts, Culture and Creative Economy, Quantum Homes, Kayode Adamunekun Foundation, Unique Fertility and more. Rapping Daddy Live Season 12 is coming.
2: Lagilu FM 96.7.

0: Ọkùnrin
1: ti tuntun tó ń bẹ̀rẹ̀. Ẹ̀gbọ́n tẹ́wọ́n bí màmá láwọn fi ọmọ kan títí nǹkan bẹ̀ ní òkè àárẹ̀.
0: Ọkùnrin mi. Ọgá mi gbà rẹ̀ àìpè ní Kọ́lá Mẹ́ta Gbogbo. Táwọn gẹ́sẹ̀ ìdìbò bá ti wá ṣọ́ọ̀bù báyìí. Ọgá mi sọ pé àwọn ọkọ ní ẹ̀yà o. Mo ti fẹ́ èèyàn bí mẹ́rin papọ̀ ẹgbẹ́ wọn sùn níbì kan náà.
1: Ẹ fẹ́ wọn papọ̀.
0: Ọ̀rẹ́ kan náà jẹ́ wọn tí wọ́n bá dé sukúl báyìí wọ́n mẹ́ta ara wọn jà tí wọ́n bá ti bí ọ̀gá mi ọ̀gá sọ̀rọ̀ pé Akíní ṣe ẹni sùúrù ọ̀gá mi ọ̀gá bí ọ̀sẹ̀ kí ìgbé òkú bá wọn sọ̀rọ̀. Gbogbo ọ̀gá náà wò kọ́ lọ sànú.
1: Ṣé kankan ni wọ́n jẹ́ ìyàwó yín báyìí?
0: Oníkálukú wọn ọmọ pé àwọn náà wọ́n tó ti gbá sí wọ́n gbá bá jẹ.
1: Olódùmarè.
0: Èrí ọ̀gá kẹ́lẹ́ o.
1: Ṣé ẹ wọlé tọ̀ kọ̀ọ̀kan wọn? Ṣé ẹ wọlé tọ̀ kọ̀ọ̀kan wọn gbà náà náà?
0: Méjì náà mọ̀ kan. Olórí lálẹ̀.
1: Ó wà lára rẹ̀.

0: Hello? Hello?
1: Ajax Omolara.
0: Omolara?
1: Later you.
0: Ṣé tí kò lẹ́gbẹ̀ẹ́ lédò kí n pa kíní dànù kí n pa dànù.
1: Hello?
0: Mo ń gbọ́ yín báyìí.
1: Nígbà kan mi. Ìwọ mi ni pé ọkùnrin gbọ́dọ̀ rántí mi. Ṣé ọkọ bá fi lè jíṣẹ́ pé ọkùnrin kan ní kóun jíṣẹ́ fún mi àti ọ̀tọ̀ rẹ mọ́ ń jẹ́ náà.
0: Ọkùnrin gbọ́dọ̀ ṣe kíni. Ẹ kò lẹ́gbẹ̀ẹ́ lédò yẹn mi. Ṣé kí n yín kò mẹ́ ni?
1: Ọkùnrin ọgbọ́dọ̀ rán ọ̀rẹ́ sí mi.
0: Ah.
1: Bẹ́ẹ̀ni àti ẹ̀bá jọ ń sọ̀rẹ́ kọ́kùnrin ọwọ́ aran sí mi. Ọ̀rẹ́ wa ti lọ já ní ìgbà àjọsọ̀rẹ́ mọ́nù.
0: Bó o lẹ ṣe á lọ́kọ.
1: A mọ lọ́kọ

nígbà kan rí hello ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ sókè ma lo ri nkan dandan leyun yo tenu mo yan kakan ni o dabo

0: Kindly try a number in now. +234 814249106. +234 814249106. Otu Molimbe. Hello, Nibi. Hello, Talo Ambe.
1: Hello, sir.
0: Mubonyi Dada.
1: Omo Babolaji. Ajibola. Ademola. Okilu Atilurua.
0: Yo Dafuni. Nigba Kari.
1: Nigba Kari. Nigba Kari. Nigba Kari. Nigba Kari. Nigba Kari. Àwọn pátá kan la ṣe ń gbàtí wá ṣe àwọn pátá tán sọ yìí àwọn kílẹ̀ ṣe pátá kí nígbà náà mọ ẹ̀kọ́ sí jùmọ̀ sí wàpò náà dàwọn pirate ló ṣe ń rí gbà yẹn ẹgbẹ́ pé pirate bẹ̀ ní ẹgbẹ́ òkùnkùn lóyè táwọn ọ̀rọ̀ ń ṣe ní ìkọ́ kí irú yẹn kọ́ tó bá jì ní báwo wá join a darapọ̀ mọ́ ṣùgbọ́n ọ̀tá ń ṣe bẹ́ẹ̀ ó símọ́là ẹ jẹ́ kí n pín símọ́lò kan lẹ́ṣọ́ra kan máa ń dà wá láàmú gbà náà ó máa ń halẹ̀ má ṣe gbogbo ẹ̀ yẹ́n nǹkan bá ṣe fún. Ọ̀kan tó jẹ́ bíi lídà àgbà náà kéde lídà àgbà yẹn o lẹ́yìn clear tó ó lọ gbé ike ọ̀dà síbi kan bíi mẹ́rin ní boys ẹ máa lọ yàgbẹ́ sí ẹ máa lọ ṣe dá sí náà nígbà tó di bí ọjọ́ kẹrin oníkàgbé tẹ̀lé òun ó dẹ̀ dá sí gbogbo ara mọ́tò máa yẹn ẹwúrú padà yẹn ìfẹ́ àfọ dave ní lẹ́kẹ́rà ò lè gbé mọ́tò wá sí sùn bó ti mọ̀ pa aláṣẹ sí orí láti pẹ̀lú wa kì í gbé rí àwa mọ́ ẹgbẹ́ ti tún sọ sìnẹ́rò míì tó gbẹ́ méjì tó dákẹ́ ní gba bí ọdún lẹ́yìn ìgbà tó parí lẹ́bùn ẹnìkan ṣàní pé ẹnìkan jòun ló ní abẹ́òkúta ó jẹ́ lówó kẹ̀ why not yẹ ká lè mí á lọ gbá fún ẹ nígbà tí kájí ńlá lẹ́kẹ̀ tó ní ti ń gbá lórí mi sí ọ̀sìn tí ó máa lọ ṣù tí mo wọ̀ lọ́mọ tí lẹ páìlì ṣàánà mọ́ ibi tíṣù máa ń pọ̀ ibi kékeré èèyàn máa ń parí sí so tẹ bá ti mú ṣàánà tẹ bá ṣá lórí ẹ̀yà pé máa ṣá number one mọ́jọ́ ń gbé tẹ́lẹ̀ ní kó tó jẹ́ ní 6,000 nígbà yẹn is a very big money
0: bẹ́ẹ̀ni
1: ó yá kì í ní mọ́nú ilé ìwọ máa lọ bẹ́ẹ̀ni ẹ ṣe wọlé báyìí pẹ̀lú èyí kẹ́mọ̀ èmi ti ka pé èso òun nìkan ní àwọlé oyún ṣe ẹgbẹ́ bá ń ka òun wọ̀nyẹn ìyẹn gbọ́dọ̀ wà kẹ́rù wá sí ìwé òfin lọ bẹ́ẹ̀ nìkan ṣe à ó nímọ̀ bóyá ọ̀rẹ́ kan tàbí mọ̀ bàbá ẹ̀ kan tàbí gbọ́ ẹ̀kọ́ wà láàá hello, gentlemen. Are you here to defend this lady or what? So that's number one. Joker, you not see, but you don't see. You don't see. Tó bá di Thursday mo bọ̀ àgbà ẹjọ́ sà ẹ má wà kí ní kan tùmọ́ náà ṣe ló lọ kó fún ẹni yẹn máa gbé kọ́sítọ́ọ̀nù ká ní wọn mú mi lọ́jọ́ yẹn ìgbà táwọn ọlọ́pàá máa bẹ̀rẹ̀ pé ká lọ gbá ẹ̀ fún wọn.
0: Kí ló ṣe kíní ìkẹ́.
1: Hello,
0: mo ń gbọ́ yín kíní yẹn court ni.
1: Kí sáré parí ẹ̀ tó mo jáde ó dẹ̀ kó yẹ lọ fẹ́ nìyẹn bẹ̀bẹ̀ kọ́sítọ́ọ̀nù kí kánikẹ́ ọ̀ pálábábá sí bímọ ẹ àwọn bàbá ń ṣe pàtàkì àwọn ọmọ sùkúù tó di lọ sùkúù gbọ̀ngàn
0: bẹ́ẹ̀ni
1: wọ́n fi dédé ta lọ gáàmì tó rọ mi wá ní lọ́gàá and it's true kí ní abẹ́ ní bọ̀ then olùdíṣẹ́ nìkan ló ṣe rí ìgbà bàbá yìí alẹ́ nìyẹn ní ilé nìkan ó bàbá tó wọ̀ nígbàgbọ́ tó mo rí i pé ọlọ́run kò ní ọgbà yìí tó bá wò wá o kí ló ti jẹ́ okilo
0: ọmọ
1: yóò gbọmọṣẹ olóbi láǹkọ ilé ru àná
0: nígbà kan
1: nígbà
0: kan rí náà yọ ọ pọ ju bẹẹ lọ o àkàgbọ díẹ ń bẹ lé nìyẹn o.

0: Yes, ma.
1: Ẹ̀rọ àtàwọn ọ̀nì gbé yín gbé sà.
0: Àmì o.
1: Dádì nígbà kan rí tèmi, mo fẹ́ sọ.
0: Orúkọ yín wà nǹkan.
1: Orúkọ mi ni Olúwa Ṣeun Ẹni Tàn.
0: Ẹ sọ̀rọ̀, ẹ sọ̀rọ̀.
1: Nígbà kan rí tèmi, mo gbàgbọ́ wípé gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe. Nígbà tó rí tèmi, mo gbàgbọ́ pé gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe, ọkọ mi ló yẹ kó ṣe. Bóyá mo fẹ́ ra aṣọ, mo fẹ́ ra bàtà, gbogbo nǹkan débi owó iléèwé ọmọ nígbà kan rí. Àmọ́ ní ìsìn ni ìṣe bẹ́ẹ̀ mọ̀.
0: Kí ló ṣe ẹ ṣàánú ọkọ yín ni?
1: Ìjà ni o, tá a jà tí mo kó lọ, ìgbà tí mo rí pé kò pé mi náà ni mo tún padà.
0: Kí ló dé sóní ẹ̀ níṣẹ́ lọ ló jẹ́ kó ẹ̀jà ni àbí báwo kò yé mi mo kí ló fàjà.
1: A sọ pé ṣé òun nìkan lòun máa ṣe gbogbo nǹkan ni èmi náà dẹ̀ ti gbàgbọ́ pé gbogbo ẹ̀ òun ló yẹ kó ṣe torí pọ́kọ ni.
0: Ẹ fẹ́ pa ẹ fẹ́ fi wàhálà bá tẹ jẹ́.
1: Mi ò ní lọ́kàn pé ó lè pa.
0: Nígbà tí ẹ wá padà ńkọ ẹ ti wá change pátápátá.
1: Mo ti yí padà, mo ti lọ kẹ́kọ̀ọ́.
0: Báwo wá ni ìfẹ́ yẹn ṣe rí nínú ilé yẹn báyìí?
1: Gbogbo ẹ̀ wá ń lọ nínú ọ̀túnwọ̀sì, kò sí wàhálà mọ̀, kò sí gbọ́ mi ṣe omi ò tó mọ́.
0: Ilé yìí ò ní dàrú. Ẹ yà fẹ́ kọ́ náà kọ́ máa yín obìnrin o. Ẹ ṣe mo dúpẹ́.
2: Èmi ń dágbé o, ọ̀bọ ìyá wa.
3: Ladiliwa FM 96.7.
4: Mo tún bẹ̀rẹ̀ fún olè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣ

0: níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbágidìgbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 08071124000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: Assalamualaikum fún gbogbo mùsùlùmí òdodo tí ń jẹ̀ wọ́n láti lọ sí Hajj 2027 ní tẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú mọ̀kádà mbàásù náà Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní san díẹ̀ díẹ̀, iléeṣẹ́ mọ̀kádà mbàásù náà Hajj Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Mecca àti Medina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ mọ̀kádà mbàásù náà Hajj Umrah Service rìnrìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bodè nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mọ̀kádà mbàásù náà Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mi.
1: Bàbá akọrin látàárọ̀ ni ó ti sún mi igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
2: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ń rè.
1: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Ilájẹlú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
3: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣí ìrọ̀rán?
1: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọ̀já rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣó ti Cashier.

0: Bímbo là ń lọ.
1: Ìjọba àwarawa kì í sohun tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú. Torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè. Tí wàá lò ṣèlú. Gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè ba àmọ́ ibi tí a báṣẹ́ ìlú dé. Ó ya ẹ darapọ̀ mọ́ṣínà Láyọ̀ Ògúnèdè Ọ̀fọ́mà Àlésọ́fà lórí ètò tí wàá lò ṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 AM lórí ìkànnì Lágelú FM 96.7 kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú, ètò ọrọ̀ ajé, ètò ẹ̀kọ́, ètò ìlera, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tí wà lòṣèlú. Ojú òpó ìbára ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròngbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò. Tí wà lòṣèlú Sátidé ọ̀sẹ̀ yìí ni o, láago mẹ́wàá òwúrọ̀ 10 AM ní Lágelú FM 96.7 òkè gajòkè.

0: tó kò lábala abẹ́ wọn.
1: Ibẹ̀ o, ẹ mà jẹ́ àlùbá.
0: Hello, sir.
2: Hello.
0: Hello.
2: Ẹ̀dà Adégbọlá mi.
0: Láti
2: ìbílẹ̀ tí
0: ẹlẹ́ẹ̀lẹ́ ń bà nù.
2: Ìgbà kan rí tèmi. Yóò kọ ní ṣùgbọ́n èyí kó lóun kọ̀, ó máa gbà yìí.
0: Kílá Adé. Ẹ ń lo ògùn ni.
2: Ẹ lò.
0: Mo ń gbọ́ yìí.
2: Bọ̀tí ní ìsìn iṣẹ́ Olúwa àti àgbà ó ti gbà lọ́wọ́ mi.
0: Kí lẹ̀ ń lò ń gbà náà tí mo fi kọ̀ fún?
2: Olúwa ni mí mọ́. Olúwa ni mí mọ́. Ṣùgbọ́n àwọn àgbà sọ pé orí inú irun ló wà. Ó pèsè rí ẹni tí ènìyàn lè kọ́ni sí tó lè kọ̀. Mo ń kọ̀ fún gbogbo èèyàn tí n bá sọ ni.
0: Nẹ́sẹ̀ ńkọ́.
2: Iṣẹ́ Olúwa àti àgbàlagbà ti gbà.
0: Kí ló lè kó mẹ́ gbà náà? Àìlówó lọ ni àbí nǹkan kan?
2: Mi ò fowó ṣe náà ń gbà yẹn.
0: Ẹ à ń sọ nǹkan o. Ẹ máa ń sọ nǹkan o.
2: Mi ò fowó ṣe o.
0: Dáhùn, mọ́lẹ̀ yá yìí ń gbà náà, ẹ fine.
2: Olúwa ṣe kàn sí
0: ẹ. Ẹ wọ́n máa pẹ̀lú àwọn yẹn bẹ́ẹ̀ ní fàwọ̀rajà ńgbà náà.
2: Àwẹ́ àlè sọ wọ̀
0: sí. Ọlọ́run ti gbà yàn báyìí.
2: Ọlọ́run ti gbà wọ̀.
0: Ẹ ṣe mo dúpẹ́. Thank you very much. Ibi tí abala abẹ́ tó ẹnìkan ti rápálá wọlé last call ni. Hello.
3: Ẹ̀dẹ́ káṣọ ẹ̀kú ètò.
0: Ẹ̀lẹ́ bàbá mi.
3: Agbára yóò kú dáa fún yín.
0: Àmì.
3: Kò ní bú fún yín sà.
0: Àmì.
3: Ẹni tó káàdì ló sọ̀rọ̀ tó gbé mọ̀ sí pòpò gbogbo mọ́gánná.
0: All right.
3: Bàbá tó sọ̀rọ̀ tẹ́nìsì ẹ̀yin wọ́n kẹ́ pa mí, mo kàn ń rẹ́rìn bí mo wà ní
0: ìyá.
3: Tí wọ́n fi lè sọ pé tó obìnrin ọ̀tí àwọn jẹ́ ìfọ́tírí bíi tèmi. Wàláì mo ti jẹ́ ìfọ́tírí.
0: Ìfọ́tí?
3: Wàláì mo jẹ́ ìfọ́tírí.
0: Jẹ́ kí n mọ̀.
3: Tí a mọ̀ fi ń pè lúwà.
0: Ọ̀ya jẹ́ kí n gbọ́ bó ṣe ṣe. Tà ń nà o.
3: Ẹ̀sọ̀rẹ̀ obìnrin ni o. Ẹni obìnrin tí ń sọ ní ìsìn ìsú ọba Ṣẹ́kú ló ń lọ. Ṣé ń gbọ́ mi ó ń lọ sí ọba Ṣẹ́kú lẹ́rùwà. Mo bá ti kẹnu sí pé tó àlàyé wà. Jẹ́ kí mi àti ẹ̀ka jọ máa dìbò. Ó ní ṣe pàtì kan náà ni èmi àtòúnjọ wà ní táfíjọ máa. Mo ní bẹ́ẹ̀ kọ́. Mi ò sáti fẹ́ lajá pé mo ní ọ̀dà kí mo fẹ́ máa tóbi sí àrò rẹ. Ó ní
0: Ọ máa tóbi sí gbogbo ọ̀rọ̀ búkú ẹnu ẹ ló pin sí. Ọ máa kogi sí àrò aláàrò.
3: So ó sàn sọ pé ẹ kò ṣáàyè ohun kéékè lajá. Ṣé tí mo lè lajá báyìí? Tí mo lè lajá báyìí, wà láì tàn lásán bìlà lásìlá, ìṣe ló ó múná létí mi ní sùwèé láyì. Ó ní ó kẹgbẹ́ sísọ ní ṣùkú ọba Ṣẹ́kú nísìnyí lọ. Ló bá ní ayé òkè sí dis boy náà ṣé ẹgbẹ́yẹlẹ yé wọ́tọ̀ what na you talking? Ìbòyè òye ó sábẹ̀ sí ṣègbó ó bẹ̀ sí english bolẹ̀ lẹ́lẹ́ ni. Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́, ẹ má ṣe gbá mọ́. Pọ̀jù àbá ẹni wá ń sọ ọdún ẹ̀kẹ́
0: mọ́. Ṣé ẹ̀họ́ ni àbẹ́ dúó?
3: Ẹni.
0: Ẹ̀họ́ ni àbẹ́ dúó?
3: Ṣé máa tún gbọ́dọ̀ dúó mọ́? Báwo àwọn èrò ọmọ máa dájú bò mí? Ó gbé bọ́dì ni o.
0: Orí kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Orí kọ́ ṣẹ̀ṣẹ̀ máa try láti fẹ́ bí wọ́n máa bẹ̀ wọ́n tó fi lọ́rùn mú wáyé ti ẹnu. Èmi bàbá kan ló ní bóun bá ṣẹ́jú pẹ́kẹ́ báyìí wọ́n ti fẹ́hún tóun. Ìwọ lọ ẹni àkọ́kọ́ tọkọ̀ bá sọ̀rọ̀ ìfọ́tí ló fi gbà padà.
3: Èmi jẹ́ ìfọ́tí lẹ́rù wa.
0: Ẹ̀yà nísìnyí kọ́.
3: Ṣé bá rí nísìnyí wà láìta ní súnmọ̀ bìlà lásìláwà? Ṣé bá rí èkó tí mo wá wà nísìnyí? Kódà ìjẹ́ bá rí ẹ̀ máa pé ṣé kí wọ́n náà ló ń tú báyìí?
0: Ṣé obìnrin ọkọ̀ fún ọ báyìí nísìnyí o?
3: ẹmọ
0: ẹ bẹ un pe un kẹni ẹ won ni ẹni ba wa fa ani se obe okan fun to
3: gbogbo wa na ni ko
0: se eh fisinale eh fisinale eh fisinale ko lo mo jo han ara le mo se bo ti ni yawo eh duro ti yawo le ko mo gbadun aye bo ti ni yawo le
3: be ni be
0: eh ya duro ti yawo atan mo olorun wo won o o jere pelu won o ma yo tun ran ka ki mo o kare o kare po po po po
3: o
0: se ri re e so ri re
3: eni e ti abi je legusi
4: Ladiluwa FM 96.7
5: Mo ti bere fun o le se alai mo panilerin lakoko apejopo itakoroso ri la molebi mi o ti eda o ti gbogbo won ni fesi ni mo nse olo ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
6: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
5: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
6: Maggi star yo so gbogbo nje ta

0: baba akorin lataaro ni o ti su mi igbogan la nlo bole mu mi lo
1: arakunrin fokan bale onu ati la re ni mo fe fi han e o ya wo onre onre
2: pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lórí splash 105.5 fm pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 fm *347*1004*2#. Tàbí lójú òpó website www.kashia.nga.
3: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣì rọ̀rán?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kó.

0: ṣàtá ọ̀bámọ́mọ dé díẹ̀ píparun ní ìparun ní ìparun. Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ. Nìkan ni Lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
1: Ẹ bá àwọn gbọ́dọ̀ yìí gbẹ.
2: Jàǹgbàrà jìbù ìjìbù ìjìbù jàǹgbàrà.
0: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ṣàgbàláyà àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè Adéronkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn gbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan ọ̀sán bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
3: Lágbàláyà àgbà
0: ni kẹ́yìn èwe wo máa gbọ́ ká ṣàwà ó lè ráàyè gbilẹ̀
4: láàrin.
5: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan. Course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí ló ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NCE HND A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn. A wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
6: Lágbèlú FM 96.7.

0: kan níparí ọ̀sẹ̀ yìí. Gbogbo àwọn àdúgbò àti ìlú tí mo ti lọ rèé ṣiṣẹ́. Gbogbo patí tí mo lọ pátápátá. Tàbá bá ilé yìí sọ̀rọ̀ pé bó ní nǹkan. Àní dáadáa ni ìwòsí wọn ìwòsí ẹni tó sì ti bímọ ni.
1: Ìbàjẹ́ ká fọ́kọ́ láyà sílẹ̀.
0: Tàbá wá bèrè pé.
1: Ìbàjẹ́ ká fọ́kọ́ láyà sílẹ̀.
0: Ọmọ ń kọ́ wọn á ní ń bẹ. Àwọn dáàdì wá ń kọ́ o. Wọn á ní rárá o. I am a single. Sọ bá ń ṣe bí lọ kú ọ̀pọ̀ yìí dání. Àbí wọ́n máa wádìí pé kí ló dé tó fi kọ́kọ́ rẹ̀ lẹ̀. Abátúndé bò míì. Tábá ti wo gbá àyà rẹ̀. Àwọn ò ti mọ̀ bí ẹ̀bùn tó lọ fún wa pé ọmọ ti mú bẹ̀ rí. Dádì wa ń kọ́ o. Ọmọ ń kọ́ o. Kò sí dádì. Kò sọmọ. Ǹjẹ́ kí aláde? Èmi ò ní bèrè o. Àbátúrí àwọn míì.
1: Kókó jábélé lọ́rọ̀ ìlera
0: yìí. Ta tún wo gbá àyà wọn. Kò tiẹ̀ jọ pé ó ti bímọ rárá bí ìsinsìnyí ni. Ọkọ̀ wa ń kọ́ a ní ń bẹ. Ọmọ ń kọ́ àwọn ń wojú. Ọlọ́run ó ṣe o. Ẹlòmí àní Ọlọ́run ó ṣe kíni. Òun ò ní pẹ́ tó ń kú ń bẹ̀. Kí ló wá dé tó jẹ́ pé àwọn obìnrin ò fẹ́ gbélé ọkọ mọ́? Ṣé àwọn ọkùnrin ló ń fìyà jẹ wọ́n ni? Àbí àìlè ní sùúrù wọn ni? Dáa kẹ́yìn ó ti tó lọ́kọ́ kọ́ mọ́ lọ́kọ́. Kẹ́yìn ó tó ládàá kọ́ mọ́ ládàá. Bàbá tó ládé lórí káyà ládé lórí ni. Mo wádìí wo mo ní àbówó ni ò sí tó ni. Àbíṣẹ́ ò sí lọ́wọ́ láti níyàwó lé. Àbí ńgbà tí obìnrin délé ọkọ tán ó rí pé n tóun fẹ́ bá pàdé ń bẹ̀ kò rí. Biola Melody. Àti ọmọ lọ́kọ́ mọ̀ pẹ̀ ń gbòòrò.
2: Bẹ́ẹ̀ni àwọn tí ò lọ́kọ́ pọ̀ ń gbòòrò àwọn tí ò níyàwó náà mọ̀ pọ̀ ó mọ̀ ṣe díẹ̀ torí pé ìwòye wa sínú ayé ìrìnrìn wa nínú ayé lọ́sókè lọ́sódò ohun gangan ló jẹ́ ká jókòó ká ronú pé kí wá ni ìrànlọ́wọ́ tá a tẹ̀ wá lè ṣe fáwọn obìnrin bí ẹgbẹ́ wa àbí kí ni ìrànlọ́wọ́ tá a lè ṣe fún àwọn ẹ̀gbọ́n wa tó jọ́kùnrin àbí àwọn obìnrin ṣé rí ọkùnrin míì tí ò níyàwó ńlé kò lè bó ọkùnrin mi ò lè dá toast obìnrin. Ọkùnrin mi.
0: Rasida Ile ò lè dá toast obìnrin tí èdè sí.
2: Ọkùnrin mi.
0: Èmi ẹni sùn rúbẹ̀ dẹ̀hùn. Rasida Ile ẹ lọ bèrè kò lè tó bá ń ṣeré lọ́wọ́ tó bá ní ìdí obìnrin kan pàtí lójú agbo. Yọ̀ọ̀ràn sàlàkú àtàbí kọ́nrẹ́ nìkan lọ àwọn bọ́ọ̀sì ẹ ni.
2: Nítorí pé ìtìjú.
0: Kò lè dóbìnrin bá sọ̀rọ̀ pọ̀ nbẹ fún mi. Níbi tó ti júdé láyé.
2: Ó pọ̀ fáwọn ọkùnrin bẹ́ẹ̀ ìtìjú ni ò jẹ́ kọ́kùnrin mi lè bá obìnrin sọ̀rọ̀ pé lágbájá wa mo nífẹ̀ẹ́ mo fẹ́ fẹ́. Ọkùnrin mi ìdẹ̀lélé insult ni ò fẹ́ tí ò ṣe lè lọ bá obìnrin pé lágbájá wa mo fẹ́ fẹ́ torí àwòye pé tí n bá lọ kọnu sí tó bá sọ fún mi pé òun ò gbà àbí tó bá insult mi àbí tó bá gbà mí létí.
0: Kí ni àbá ń gbọ́ láti gíran tí wọn straight away wọn là máa ni nso.
2: Ipe báwo wa mo ṣe fẹ́ ṣe ṣé màá wá lè pẹ ṣẹ̀dá kó wájú ẹ̀ òun ló jẹ́ kí ọkùnrin mi kí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi kan ní late marriage. Ọkùnrin mi ìdẹ̀lélé irú tó ń wù tó fẹ́ fẹ́ kò bá pàdé látọjọ́ tó ti ń rìn tó bá rélé á ní it's not my taste eléyìí it's not my spec kò rírú èyí tó ń fẹ́ yẹn kò bá pàdé wọ́n á máa kẹ̀ṣẹ̀ sí lọ́rùn pé àmọ́ bóyá kò lè ṣe ni àmọ́ bóyá kò tọkùnrin ni àmọ́ bóyá kò ṣe kinní ni tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ ṣé dẹ̀ rí àwọn obìnrin míì ṣé kò ń ṣe gbogbo obìnrin tó jẹ́ single mother yẹn gbogbo wọn náà kọ́ ló níranu gbogbo wọn náà kọ́ ló lójú kòkòrò gbogbo wọn náà dẹ̀ kọ́ ni wọn ní tẹ̀lọ́rùn àwọn nǹkan kọ̀ọ̀kan ló máa ń sọ obìnrin míì di single mother bí àìní àkíyèsí kó tó di pé àwọn nǹkan kan wà tó jẹ́ pé kí ọkọ àti ìyàwó tó fẹ́ra wọn ó yẹ ká ti kọ́kọ́ ṣàkíyèsí àwọn nǹkan yìí láàrin ara wa ṣé màá lè gbà á.
0: se to ti mu ti yoko to to to mi
2: se ma le gba se ma le mu mora iwo obirin to mo pe yes okunrin to toast mi yi o mo gborun oti lenu e o ti koko bira eni ko to fe ipe
0: se ma le
2: foloti because en to
0: ti mo tabi to mu siga
2: en to ti mo si ko to wa ba e boya o yo lojo yen o abi ko yo o sha ti gborun oti o ye ko ti bira elere pe se ma le foloti se ma le bagbe se ma le ni farada pelu nkan to bo polo ko
0: bi ba de foloti ati oloti ni won mo pon ti ra won
2: bo birin mi ma wo pe ah mo ma control e mo ma se kini ngba to bo wa de beta wa ri pe o ju agbara ti tohun lo a ri pe o ju nkan yen ju agbara lo
0: eni na wo kan ti o ba ri bo se ri te pe won gbe ju le ni o tabi pe ko ti ri ru en tin fe nu aye ti e ni o tabi pe an tin pade awon lo tin ni pade sa ti o mo gbo ni pade sa ki le fe si laarin
2: tutorial mi se so fun won pe to ba mo pe o ti setan iwo obirin to mo ko ti setan o ti ready o fe fe oko o ti wo na ko ladi ori o ti wo na ko kuro leni ti o ma koja ti won ma so pe
0: so se se ke ma ro ko ba kun se pato yi ni
2: ah o se se o o se se keyan ma ri oko bokunrin se po to ntai
0: bo bin se po to ise
2: o tun wa se se keyan ma tun ri yawo bo bin tun se wa po to e
0: tori kini
2: nitori pe iru n to wu emi ko lo wu eyin bawo wa le se fe bawo wa le se fe mo te
0: but kan be te mo ko se nti o wu awon sa gbogbo bin
2: gbogbo ejo
0: lo ma wu no ti je ko ko se nti o alombe un to se nti o wu ti e
2: ti o wu to e pe ko si ru en ti o le fe
0: to le fe
2: olodun da awon kan be yen tori pe iru awon yen ebun to lohun fun won ko wopo ninu iru awon to lohun ma fun ni iru ebun yen pe ko si ru en ta awon yen o le manage bon doko wa manage e
0: olodun sa nu
2: bon se sina wa manage
0: le manage tin doko lo bin
2: ehe
0: tori mo na lolo
2: amoju kuro
0: egbo mi
2: pamora
0: ndo mba mu lolo pamora kini en pa pe yo bin doko ke mama ko ma se
2: sheri
0: ndo mba ma lolo
2: sheri to wa important laarin oko ati yawo
0: ne ko ma doko
2: if ko mi so pe ko obirin doko o obirin to ba ndoko leyin to ti loko nle koda ko ma loko nle gan ko to sobirin lati doko nitori pe obirin to ba ndoko ti o ba se ra ile se ahanra ile mo ko le pa oko
0: ke le se be ti nwo ko
2: ti nwo ya so en to nwo ko to
0: mama guide mama guide
2: mama guide re mama guide tori ti awon eyan mi to wa ta nbe yen to wa ngboro nbe yen tori ele mi se n guide gbogbo won ti mo se n guide everybody won pe anise iwo obirin oni sese gbe iwo okunrin na o de ni ko si sago oko ni won fe tabi iyawo pe number mi sori 08056010241 to ba mo po ti setan o ti ready lati bi iyawo sile tabi lati ni ade ori to fe fe oko iwo kan pe number ti temi sori 08056010241
0: ke to dide ma gbo akujo seto e na ni arugbo atarugbo ti o ni di omo ma gbo ko ni di omo kankan ko ni di omo kankan o ti bi je ntoro
2: e soro
0: ko ni di omo kankan
2: ju
0: pe ko fe obin keke ki o si ma toju baba mo wo tanti o ma tin fe ko ma sejo baba
2: o si mo ko ko ma ro fata ma la fa
0: baba
2: o ma to si mo fowo la baba lori
0: lori se iru oyun na se won le ri
2: ori ofe wa koda mo nso fun yin pe ni aro ikin to kuro ni office mo ni baba 85 years
0: emi ni iru awa ba ni mi so npa re pe ta ru wa ba ni egbon mi dada
2: iru yin
0: iru wa ba ni di obin keke kan so ti yen
2: ba mi ko sawo iya lara yin ma mi gbiyanju ba mi ko si awo iya lara yin iya o si ni to si yin laye ati laye
0: mo ni obi se be ke yan fe lo mi na
2: bi yan ju seri e ma gbo ko se pe obirin o nfe ke yan fe lo mi o emi ma so fun yin to ba je pe obirin te fi sinu ile temi ba ri yin ti mo ri pe obirin to wa ninu ile ko se oju si e owo obirin yen o si lara yin
0: emi ma so foko
2: bẹẹni sa owo toju won han lara yin
0: atowo olohun
2: atowo olohun
0: àwọn tí ọwọ́ tọjú náà tí ọyọ déédé jẹ ti dàgbà tí ẹ ń sàwà jẹ fún mi kí sáàyè wà fún
2: ayé wà ayé
0: ẹ sọ nọmba yín
2: ayé ń bẹ 08056010241 ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé pé àgbàlagbà tó ń wá ọmọ kékeré tó fẹ́ fẹ́ kì í ṣe àmàlà àtẹ̀fọ́ nìkan lọmọ kékeré yẹn ń bọ̀ wá jókòó
0: tí ń bọ̀ sí ẹni
2: ọlọ́run ó ràn wá
0: lọ́wọ́ ọlọ́run ó ràn wá lọ́wọ́.

Commissioner fún ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ àti oyè jíjẹ ní ìpínlẹ̀ Ògùn Honorable Ganiyu Hamzat ló ti ké sí àwọn tí wọ́n ń gbé ní ìgbèríko láti mọ dáàbò bo àwọn ohun amáyédẹrùn eléyìí tí ìjọba bá pèsè sí àkàtà wọn láti jẹ́ kí ìgbésí ayé wọn kó túnbọ̀ nítumọ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tí ó sojú fún Commissioner ọ̀hún níbi tí wọ́n ti ń ṣiṣọ́ lójú omi lẹ́ngbẹ́ àwọn sí àkànṣe eléyìí tí ọ̀mọ̀wé Olúṣọlá Akínbọ̀dé tó ṣe ní ìjọba àbílẹ̀ àríwá Yewa ìyẹn òun akọ̀wé àgbà dókítà Rotimiolu Akinlesi ló fi ọ̀rọ̀ náà léde. Ganiyu ẹni tí ó kọrinre kí ìṣàkóso ìjọba àbílẹ̀ náà fún bí ó ti ń ṣe ìkúnlọ́wọ́ sí àwọn iṣẹ́ ìdàgbàsókè tí ìjọba ìpínlẹ̀ náà ṣe. Ó ti wá rọ àwọn omilẹ́ngbẹ̀ èèyàn tí wọ́n ń ṣe àmúlò àwọn nǹkan amáyédẹrùn náà láti rí gẹ́gẹ́ bí ìtara.

olùkọ́ ní fásitì ìpínlẹ̀ kaduna ìyọ kaduna state university lábẹ́ àgbáríjọpọ̀ ẹgbẹ́ asu ní ilé ìwé náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì oníkìlọ̀ ti ṣe ọlọ́sẹ̀ méjì lẹ́yìn ìpè tí wọ́n ti pè ìjọba ìpínlẹ̀ náà tó ní ṣe pẹ̀lú owó oṣù wọn owó àjẹmọ́nú àti mímọ̀ fún fásitì náà ní agbára àti gbégbésẹ̀ lápò ara rẹ̀ ìpinnu ọ̀hún òun náà ni àwọn ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún gbé lẹ́yìn wákàtí díẹ̀ eléyìí tí wọ́n fi ṣe ìpàdé pàjáwìrì ní iléèwé ọ̀hún àwọn tí wọ́n jẹ́ olùkọ́ ní fásitì náà òun ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wípé owó tó tó mílíọ̀nù lọ́nà ọ̀ọ́dúnrún náírà eléyìí tí ìjọba yọ̀ǹda fún fásitì náà láti fi san owó àjẹmọ́nú àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ níbẹ̀ òun náà ni ò tó láti gbọ́ bùkátà àwọn nǹkan táwọn béèrè fún wọn. àwọn fúlàní darandaran méjì òun náà ni àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọmọ ológun ìgbékalẹ̀ operation enduring peace ni wọ́n ti fi kélé òfin gbé lẹ́yìn ìkọlù alágbára eléyìí tí wọ́n ṣe sí àwọn àgbẹ̀ kan níbi tí wọ́n ti ń kéré oko wọn lágbègbè sabunlayi níjọba ìbílẹ̀ mangu ní ìpínlẹ̀ plateau ọ̀kan lára àwọn òṣìṣẹ́ elétò ààbò lẹ́tọ́ ni wọ́n fi okọ̀ bò láṣìírí ló fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn èèyàn náà ni wọ́n padà fi kélé òfin gbé lẹ́yìn tí àwọn èèyàn tí wọ́n ń gbé ní abúlé náà tí wọ́n ti fi ìpè síta fún àwọn òṣìṣẹ́ ọmọ ológun léyìí tí wọ́n bẹ nítòsí abúlé wọn àwọn èèyàn ọ̀hún náà tẹ̀wájú nínú ọ̀rọ̀ wípé lójú ọ̀gán iná ni iléeṣẹ́ ọmọ ológun wọ́n fi àwọn òṣìṣẹ́ ológun ránṣẹ́ sí agbọ́nbẹ̀ láàkó tí wọ́n débẹ̀

ni won ri obirin agbalagba kan lori oko re eleyi ti o ti farapa yana yana leyin ikolu na o fi kun oro wi pe awon afurasi meji ototo na o ni awon ti fi kele ofin gbe ti won si wa lakata awon osise leto abo bo ti le je pe awon yoku ni won ti fese fe bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn àgbáyé náà lẹ́ ń tẹ́tí gbọ́ ò láti kàn ní lágìlú 96.7 fm ilé ìfúnbaláwo fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn ní báyìí ẹ yẹ ká tẹ̀síwájú ká gbọ́ ìròyìn nílẹ̀ òkèrè.

ọ̀gá àgbà lẹ́ka iṣẹ́ ológun orílẹ̀-èdè Iran Eyun Mohsen Rezai ni ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ilẹ̀ Tehran ló ti ń ṣe àkójọpọ̀ àwọn ìlànà àtẹ̀lé bí wọ́n bá ṣe ojú omi Strait of Hormuz padà ní ìbámu pẹ̀lú ìpè tí àwọn apẹ̀tùsáwọ̀ ń pè wípé kí wọ́n wàgbódàkùn fún ogun eléyìí tí ń ṣẹlẹ̀ lágbọ̀n bẹ́ẹ̀ tọ́sí ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé ìjọba ilẹ̀ Amẹ́ríkà lọ́gbọ́dọ̀ gbégbésẹ̀ wípé àwọn fẹ́ jẹ́ kí ogun náà tán kí wọ́n sì tẹ̀lé gbogbo àwọn ìlànà eléyìí táwọn wá là kalẹ̀ kí ojú omi náà kó tó lè di ṣíṣe ẹni tí í ṣe olóòtú ìjọba nílẹ̀ Qatar Mohammed bin Abdulrahman bin Jassim Al-Thani Iran ló ti ṣe ìpàdé alágbára papọ̀ pẹ̀lú wọn nílẹ̀ Tehran níbi tí wọ́n ti jíròrò lórí àwọn nǹkan gbòógì pàápàá jùlọ bó ni ọjọ́ ọ̀la ojú omi Strait of Hormuz yóò sì jẹ́ bó tilẹ̀ jẹ́ wípé ìjọba ilẹ̀ Amẹ́ríkà onáà náà ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ìpàdé lè tó wáyé láàrin Iran àti ilẹ̀ Oman léyìí tí wọ́n sì fi ẹnu kò sórí àwọn ọ̀rọ̀ kan onáà ni ọ̀kan àwọn pẹ́rẹ́bí ti wulẹ̀ ọmọ o àti pé ojú omi Strait of Hormuz ọgbọ́dọ̀ di ṣíṣí àti pé àwọn ò ní kó àwọn ọmọ ológun orí omi kúrò lágbàmì tí wọ́n wà.

0: kunlela kala le
1: are tan le rara na
0: e kabo la kero na
1: spider farabale
0: ah ebi an ti dawo lu ibe ti gbogbo
1: se ki kabo yan
0: mo bi ko bo lu ko to ki won ma yi oni
1: se kabo yan mo se ke kabo yan mo ja ladun orin ni
0: oro bari ni na o ke se te yan bri
1: e se oro se wo se wo na
0: so lorin so ke lejo ta gbe nle abi ni pala
1: ele te yin mo njo mo da lo mo da lo
0: bari la nso
1: awon pe bo se wa ye awon eyan debi ati demi e ma soro e je ki ba iru soladi gangan abi o yali yali gangan to ni bodun won ti fe jo se kan
0: an ba le sala ko ga ti ababa ti olori abode maka o nbe nu esi ki bayi tin jobari lowo lowo lowo
1: awon de gbadun e
0: o ma pe ya pa si gan fun re
1: miliki miliki special ape na
0: olohun
1: oni de oni de ni role jimon na
0: oni jimon to gbe yin osu
1: faji faji repete la wa na
0: o da si osi se bi e ti ne osan
1: iwo ni gbogbo
0: o wa no se bi nu bi te wa le wa wa nse nu le
1: eyin iro o
0: okay
1: yo se bi nti o
0: so mo se bi
1: awon yen lo so hun
0: okay
1: eja lo taja na nbo re mi ati re mi ati de
0: ilike
1: special ati de si lorun gba
0: olohun
1: a tu jo lanfani atun gbadun ara wa
0: olohun
1: gege bi ebo se gbe se kini e bi ebo se ngbadun
0: bi se gbadun
1: ti gbona
0: ti o ba gbadun si gan ni fifa
1: gbadun eko ogi
0: eko re wu maria
1: de de
0: niya
1: eko ni riya
0: o se to
1: to bu kini si lori
0: kini an bu si lori
1: omi logbo logboro yen
0: abo omo bi le won lo ma gbe
1: ebo didire yen eh o mo tan fi mo mugi to gifin to ma ni se ri lara bo sori e inu agolo
0: eh
1: ja polowo ja
0: mo polowo
1: o gbe lara re
0: ko ba o si lo e bi se tebi to
1: didirin
0: dj spider
1: bo se wai mo le bo e lale pelu 500 naira tin dash 500 naira bo se wai
0: en ba gbo bi tin so po nu won ko ta tete nu tin so e o ro ki boya baba re ya be ri ipelo ti fun gbogbo oye
1: kini isoro ti
0: en ba yade
1: kini isoro aye re
0: n don pe wa loko de be
1: eh se ki mo ta
0: ni se ti ari o
1: iyan o kan je nta
0: iwo
1: n je oju e ni je 5 million
0: ni
1: je
2: Ladini FM 96.7 Jẹun wa ọna bi o se le keko imọ nipa etolera ko le di ojimi leka etolera bi Bomi Ibadan College of Health Technology ni ko gba lo ile eko to gbo ntẹda sile lowo ijọba apapo bakan na ajo MBTE fowo si pelu kilo wa tun duro de aye gba ni wole ti sisile lati keko gboye diploma iwo sa ti fomo yo ninu danwo jambu so se lo wole aye sisile fawo eto bi Community Health Technology Paramedics Health Technology Public Health Technology Family Health Care Technology eni to ba mu ile eko mi ninu akosile fun idanwo jambu to si ni 100 mark 100 marks le paro ile eko ati course re bo ba wa ni jambu ko be wu Ẹlọ forúkọ sílẹ̀ fáwọn ètò mi tó jẹ́ diploma bi Community Health Extension Workers CHIEF Health Technician Pharmacy Technician bákan náà o tún lè gba ìwé ẹ̀rí akọ́ṣẹ́mọṣẹ́ fún ètò bi Junior Community Health Extension Workers JTL ẹ̀kan fún wọn lónìí wọ́n wà ní plot 29 Ọlọ́rungbèjà Street Jègede Olúńlọ́yọ̀ Amúlòkó Road ẹ̀sì tún lè forúkọ sílẹ̀ lórí ecotech.edu.ng ẹ̀lú ẹ̀lú wọn ni 0805-109-8329 tàbí 0806-998-0560 Ibadan College of Health Technology gbígbé agbára wo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọjọ́ ọ̀la lẹ́ka ìmọ̀ ìlera àtàmúgbòrò ṣẹ́ẹ̀tù ìlera ló jẹ wọ́n lógún.
3: ọmọ nàìjíríà ọmọ nàìjíríà níbo là ń lọ.
4: ìjọba àwarawa kì í so tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè tiwa lòṣèlú gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè ba àmọ́ ibi tí a báṣẹ́ ìlú dé ó ya ẹ darapọ̀ mọ́ṣínà láyọ̀ ògbéèdè ọ̀fọ́mà lè sọ́fà lórí ètò tiwa lòṣèlú ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago mẹ́wọ́ òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì lágẹ̀lú fm 96.7 kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò ti wa lòṣèlú ojú òpó bara ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò ti wa lòṣèlú sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wọ̀ òwúrọ̀ 10 a.m. ní lágẹ̀lú fm 96.7 òkè gajòkè ẹ ti máa gbọ́.
3: olórí nàìjíríà.
5: Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palms Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Sinomart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meter of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Cinemart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Pabst Shopping Mall located on MKO Abiola Way Ring Road Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Cinemart Superstore, cheaper, quality and satisfaction.
6: Ẹyin ti pápápá mi náà ti gbogbo yin lẹ mọ̀ pé Zuri ló ṣe kíni Zuri ló lọ kọṣọkọ yọkọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yin ṣe mọ̀ wípé iná dídá rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ èdè lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìṣebẹ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi pẹ̀lú díẹ̀ Zuri oúnjẹ mi máa ń dùn òórùn rẹ̀ sì máa ń dùn gan ni Zuri ló lọkọ sẹ́ ṣọkọ yọkọ̀tọ̀ ó ṣe kíni ó ṣọ́ọ̀kì Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì jọ̀lọ́ọ̀fù bíìfù àti classic Zuri ló ṣe kíni

0: ṣàtá ọ̀bámọ́ ọmọdé díẹ̀ píparun ní ìparun ní ìparun. Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámúlù mọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣàtàwọn jẹ. Nìkànnì Lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
1: Ẹ bá ògbọ́n tó yí gbẹ.
2: Jàǹgbàlà jìbò ìjìbò jàǹgbàlà.
0: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàláyà àgbà. Níbi tẹ́ ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè àdéròǹkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan ọ̀sán bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká ẹ máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbàláyà àgbà ni kẹ́yìn èwe wo máa gbọ́ ká ṣàwà ó lè ráàyè gbilẹ̀ láàrin.
3: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Special announcement. The Association for Hajj and Umrah Operators of Nigeria, AHUN, hereby passing this fatal information to the public. The Saudi government has fixed 26th of September 2026 as deadline for all payments for Hajj 2027. Therefore, pilgrims are kindly advised to make their full payment on or before the fixed date. Contact AHUN accredited agent, which their names will be listed in the Punch newspaper that will be released on Monday, August 31st, 2026. To book for Hajj 2027. For more information, contact AHUN Zonal Office at number 6 Oladipupo Oduwole Street, Ojodu, Lagos. Telephone 070-6738-3369 or 081-1604-5859. Email address ahunswz@gmail.com or ahunsouthwestzone@gmail.com. Our journey will be a successful one. Pay on time. Delay is dangerous.
4: I see

0: bàbá akọrin látàárọ ni o ti sú mi igbógan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
0: Ṣé pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.kashia.ng.
2: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣì rọ̀rán?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọ̀já rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti

0: wipe ti yin melo gbogbo eyan bada ta bebe e ja ma nra wa leti pe gbogbo to lu wa dada dada ni sugbon ni gbata daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara sugbon ninu gbogbo eya ra o oju lo bara idi pataki re ti ajo charity year foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni charity year eye care foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofese la yewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe la yewo fun gbogbo en to ba fe mo bi oro ku si ni pa oro oju rorun gbogbo olukopa to ni penija oju lati sagbe kale charity year eye care foundation nigba to tun wa gba bi to ti ra anu gba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko mo dani ti won nfa ni tete phone loju popo la fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop nitosi olowo din fo sanu shopping complex iworo ibadan lojojuma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye
1: 0701015255
0: oju lo bara oni din do mo wa lagbari
2: Iru omi elekan lodun ti ru lowo lowo lori oke Betali ipade adura ti so oru olosupo gbako ti ijo Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire se agbekale re awon eniyan ti ri ise iyanu loju koroju akori total deliverance from the power of darkness itusile patapata ninu agbara okukun efesu ori kefa ese kejila akoko adura lojojumo 9 a.m. to 12 p.m. 3 p.m. to 6 p.m. iso oru 11 p.m. to 3 a.m. nibo lori oke Betali wa e wo pade bayo ije ayun re so ni ikoja iyana bare die aladorin along the ayure road ibadan wa gba itusile tire loju koroju 28th church anniversary september 13 ni olu iya ijo wa lori ta challenge ni ibadan opo woli atawo olorin emi wa loju ise woli gideon tanimo wo esupopo jp olugbalejo pe baba sori ero number yi 08033281742 ise oru alagbara nla torin tilu la fi sasekagba re ni friday to gbe yin osu kejo yi adura npa lori oke Betali e ma ma se
3: Splash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
4: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wá.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fún ra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan
7: inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
3: Tó ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ nọ́mi má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ kúkú mọ́ nínú nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08071124000 08071124000 Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
9: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà Dr. Scrap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333

0: to taking you to
1: cash here star 347 star 1004 star 2 hash
2: on abayo ta wa le fi gbogbo enu so fin re pe ko si te yan se
1: meta te ba gbo meta ni keta
2: ma le ma copy
1: meta ni keta te ba ti meta te ba ti meta
2: won ni ogbo wo le aro
1: bi n bola se ko si
2: ngba te se fanu te
1: se please ma don ma fo
2: meta
1: fo wo come
2: meta because
1: mo wa ninu awe
2: eni ora so fun ni
1: ko obere o gboro fo wo come tin ba wa ninu awe
2: eni ora Kampala fun lo ni omo fo wo kan o de so pe ko lo kan na iro o lo lo nra fun o bi n bola
1: mo le mi mo ra ile to wo fun loju orun
2: loju orun ni
1: loju ala ni
2: abajo emi airi ni yo lenu
1: ori re o ori re o pe
2: emi anani legba
1: iya mi ayo yawo nilu oyo
2: ya dada
1: oyo mo laafin ojo pase kere mode o ma ti ba
2: o ma kutiku ogbodo pa
1: o ma run tarun ogbodo gbe iya mi ayo yawo
2: oya seku le le
1: tere iya wo ya
2: o de to ni o tere
1: iya dada on kan si wa ni
2: ebo je oso tenu e
1: ah ka koda pe ngba yen lori ariyo ta daruko e labala ki lo nsele awon letter ta gba wa gbo voice note re mi ma gbo o
3: ese o pelu oro ona ara ni ariyo te nba ni so o olohun ni jo ti wa waju eni jabo o alaji ajenifuja lo kin o ese wa mo lore o
1: alaji ajenifuja
2: awon na baba yen ti pe
1: inu won tun do pe
2: a
1: ba won fun riri oro
2: bayi a ma
1: se to
2: dada nile akete
1: e je ki remi ati remi ma fun ijoba ibile onara ni ose kan si meji
2: owo won ikun o
1: ijoba ipinle oyo
2: a si gbo pe nti nbo sowo gbogbo ara ibile
1: se ri kalemi ni awon oloselu wa
2: asiko igan lo yen wo se o
1: asiko igan lo da
2: lo ye ki won mo ru eni won o to tele o
1: tori te ba se nsin te gbo wa te de gbegbe se
2: erun eku tori ta ni o
1: lori odo ariyo
2: awon eyan be mo re o
1: bo to ti di panpa iku pepepe iku panpe iku bayi
2: ara ariyo mo re o he
1: won so re fun yin gbo ba tun ya
2: ma je nto baba ti ya tegba taburo jama ariyo na nbe won si mo pe te ba se yen fa won awon odidi pe le pe oko pe odo e pe le odide
1: berin iyan duro bere mi
2: won tele yin
1: awo gere ngbe
2: ona ku odo lekun ni ya na adegba ina da o e ti dokuta leke ni e ti dokuta lekeji
1: ijoba ibile igbera kon yen
2: ah no e ti wa mowo re debi ta pe ni airport sugba lowo lowo bayi
1: e jo
2: remi adesina agbara ti lapa ni gbogbo ona wole ni ya na block
1: e ba wa gbe igbese lori ona itori olohun
2: asiko yire e o
1: en to ba le mu lobolobo tabi to le mu emi dani to le memi lo ko ya ma fi fale o
2: olokada go fe gbe ama o
1: remi iyan duro be labala ki lo nsele atejise yo kan to kure
2: oke
1: remi fajide
2: mondo olohun
1: awon olugbe ni agbegbe femola
2: kana
1: to sumo felele nbi
2: be ni
1: 50-50 first class won ti atejise o won ni awon aloko lo nkigbe won je ka won ara adugbo isinmi
2: ki la de
1: iwadi wa fi han wi pe won lawon awon gbe wiri adugbo awon boys adugbo
2: won lawon na sise ko ba pa ni to de o le raye o
1: remi atejise yi fi han pe won ka waya generator
2: won ka jin
1: won ka t-shirt lori waya
2: pe mo de mo fo so mo sa
1: o ba nbe mo o won gbe generator won yo battery moto
2: ai lala ni oyan
1: seri eyin olopa ni felele
2: odowo yin o
1: edakun e ba wa ma patrol ni adugbo femola
2: bo ti wo ko je pe be le wa to ejo wo ko wo
1: seri awon omo ti on sise bi ti eyin agbofinro ni agbegbe felele
2: olohun
1: te ba dide te awon olopa ba le se ton fe ton me fe sise re mi
2: be ba fe sise ton ran yin awon trust yin
1: jadi e ba wa ma patrol ni adugbo femola ni to si felele nbi
2: toro ni be ti sise yin o ni be ti gbegba
1: first class eyin first class e jo awon omo oraisa ya awon omo adugbo kankan won ja won ara adun leyun ara adugbo bo je kan su orun asunfo orile suka mo o
2: nigba to je pe o le o
1: edakun o
2: alejo lo gbogbo edakun
1: ajise ti
2: won
1: ran wa
2: edakun
1: labala ki lo nsele
2: won ni won o le jade ran ma nse la ago mesan le mo
4: Hello.
1: Lórí ti àwọn amúgbálẹ̀gbẹ́ là ń pé fún
2: mi. Ẹ mọ̀ pé àsọ̀rọ̀ àdúgbò yín bẹ́ẹ̀ bá ti bá wa sọ tẹ́lẹ̀ o.
4: Ẹ̀jọ̀ mi sí apáta yẹn ni mo fẹ́ sọ.
1: A ti kúrò lórí yẹn. A ti kúrò. Ẹ lọ tẹ àtẹ̀jíṣẹ́ sí wa lájíṣẹ́
2: yín. Ẹ kúrò ń bẹ̀ o.
1: A ti kúrò ń bẹ̀.
2: A ti bọ́ bí.
1: Ilé yìí tí a mú tá ìran lẹ́nu
2: báyìí. Amúgbálẹ̀gbẹ́ àti
1: PA. Special assistant.
2: Ipa àti pé wo lẹ́yìn bá pàdé tó mú
1: gàyà. Personal assistant.
2: Bẹ́ẹ̀ni ọwọ́ ọ̀tún.
1: Ṣé wọ́n ti gbẹ́rù yín lẹ́yìn rí? Wọ́n jẹ́ kẹ́ ẹ ráláṣẹ ni, wọ́n jẹ́ kẹ́ ẹ rọ́gà léṣẹ́ ni.
2: Ẹni ó ní ẹ wá rí nǹkan báwọn ní ọ́fíìsì yago báyìí tí PA ò jẹ́ rí.
5: Hello.
1: Hello.
5: Yes, ẹ̀kọ́ àtà ọ̀sà.
1: Ẹ ṣé o.
5: Agba Ọlọ́run yóò kú dáa fún ẹ máa mọ̀ ṣe
1: o. Àmì o, àmì o.
5: Ní kábà ọmọ lágbà Ọlọ́run.
1: Àmì o.
5: Orúkọ tèmi ni káyọ̀dé tí gbogbo ẹ mọ̀ sí pòpò ògbó mọ́gánná.
1: Pò.
5: Ẹ sòrìrì ẹ dáàbò. Ẹ kú ètò.
1: Ẹ ṣe.
5: Ẹ nọmba wọn ẹ ti ẹbẹrẹ mi kọjá o.
2: Ẹ ń sáà mọ ilé ẹ débi káwọ wa ni. Bíjọ ọba ní ìnáwó ló invite you.
1: Send address ilé rẹ.
5: Ó sọ ilé ẹ fún wa ni. Ó ti ṣe mí rí dáadáa. Ọjọ́ ẹ ní ìsìn. Ọjọ́ tí mo rántí, ọjọ́ tí mo bí àkọ́bí ọmọ. So àwa ṣe ń gbọ́ mi.
1: À ń gbọ́ yín pápá padà bá mú.
5: So àwa ní pọ́ọ̀tù tá a fẹ́ lò ní táìmù yẹn. Labá kóra wa àbí mẹ́rin. Labá lọ sí inú àdúgbò ńbẹ̀ pé kí wọ́n yá wa ní pọ́ọ̀tù tá a fẹ́ lò. Ẹ ní kí ló ṣẹlẹ̀.
2: A máa fi bẹ́ẹ̀ bá sọ.
5: Wọ́n bá ní ká dúró pé àwọn ń bọ̀ pé kò sí wàhálà. Wọ́n sàkí wa pé ẹkú ewu àdáhùn lóhùn. Ṣé rí bí wọ́n ṣe jáde báyìí nísìnyìí ìgbà tí wọ́n máa jáde padà wọ́n bá ní ẹ̀wò wọ́n ṣe wàá gbà nísinsìnyìí. Lẹ́yìn tẹ sọ fún wa ní sísìnyìí pé ẹ̀yìn ká dúró pé ẹ̀yìn pọ́ọ̀tù wà pé ẹ kò fún wa. Kí ló lè fà á ṣé ẹ fi lè sọ pé ẹ̀yìn kò sí mọ́ kò ṣe gbá mọ́ kò ṣàwó mọ́. Àṣẹ nìkan ló ti lọ sọ fún wọn pé tó wọ́n má yà mí. Wọ́n á wo gbà kí ló lè ṣẹlẹ̀ létà mo ṣẹ̀ wá mọ ẹni tó ṣẹ̀ wá sọ fún wọn pé tó wọ́n má. Àṣẹ inú àwọn inú àdúgbò ń bẹ náà lọ sọ pé wọ́n má yà mí wọ́n má ṣe gbá. Tó mú táǹpẹ̀ ní amúgbálẹ́gbẹ́ nù.
1: Ọ̀dà
5: ọ̀dà
1: kí náà ti fojú yín rí. Ẹ lọ ta káàṣì ẹ̀ jackpot ni ti
2: Friday
1: mẹ́ta tẹ́ ẹ bá ta which is 1-5 ó túmọ̀ sí pé 30 lè ta yẹn.
2: Ọ̀tán.
1: Opportunity ni o.
2: Orí ọ̀fẹ́ lẹ́rí gbà.
1: Ẹ má gbìgbó ẹ o.
2: Orí ọ̀fẹ́ lẹ́rí
1: gbà. *3 4 7* *1 0 0 4* *2#. Lé nǹkan bí ìṣẹ́jú bíi márùn-ún síbi tá a wà ẹ́ ààyè kòtò àkọ́kọ́.
2: Ọlọ́run.
1: Ẹ lọ ta.
2: Rita o.
1: Ó lè jẹ́ ìrólórí rẹ.
2: Ọlọ́run.
1: 0809123708675. Àwọn PA kí náà ti fojú ẹ̀yìn rí. Ṣé ti experience ẹ rí? Kí lojú yín ti kàn.
2: Kí lẹ ní ìbá pàdé ń pa ẹ.
1: Ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn-ún.
2: Ọlọ́run.
1: Látajà káwá láǹfààní àti padà sórí ètò à ń bọ̀ rẹ ni.

0: mo tun bere ku o le se alai mo panilerin lakoko apejopo itakuroso ori la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
1: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
0: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
1: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo su tu so akoko na da koko mo ni gbagbe
2: gbogbo ọ̀nà ní lifting tí fi ń fanimọ́ra láràárọ̀ kọ́ọ̀bù kan bóò ní kan lásìkò kan náà.
3: ọ̀rẹ́ mi tó mo bá mo tó ṣẹlẹ̀ lánàá.
4: ìwọ náà kò ojúmọ́.
5: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
4: ó dáná sọ ká gbọ́.
5: àbí.
2: pẹ̀lú lifting tí ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ ó ń fa àyànsán mọ́ra lifting tí ó wà fún ìṣọ̀kan.

0: lọ́kọ́ jẹ̀sà sọ pọ̀ ọmọ.
1: Àbọ̀ sọ fún ẹ.
0: Àbọ̀ gbélé gbọ́ ni.
1: So gbọ́ rédíò.
0: Ìtì sún ẹ̀ rẹ̀ abíọ́lá yàlè yàlè.
1: Yàlè yàlè yàlè yàlè. Hello.
2: Oyinlemi méjèèjì mo fi kí ló fẹ́ gbé ìlọ́wọ́ nínú wípé ṣé àwọn agents ló san owó mẹ́fà ni.
1: Oyè àwa náà lẹ́nu.
0: Àwọn ọ̀gbálẹ́bẹ̀ àṣìmọ̀ náà bẹ o.
2: Báwo ni wọ́n ṣe sọ pé torí pé náà wà níbì kan táwọn ló mú náà wá ni.
1: Làwọn náà ń wò bẹ́ẹ̀ bẹ́ẹ̀
0: ṣe wà náà wò. Ẹ bá wa tàn mọ́lẹ̀ sí kò yé wa.
1: Sáwọn náà ni náà ni.
0: Àbá ni à ń fa aná débẹ̀ yẹn.
2: Agent ti ṣáájú pé wọ́n ń kọ́wọ́ ṣébi náà. Prepaidi mi wà jẹ́ pé kí ẹ bá máa san náà prepaidi ń gbà mí. Owó tí ẹ máa san lórí prepaidi kì í ṣòwò kékeré. Ine week. Báwo ká sí agent ṣe tún máa sọ fóun tún gbówó kan lé kinní kan torí pé náà wà níbì kan.
0: Àbí
2: olókọ́ lé ní àpò ló ní ilé.
0: Àbí
2: ó tẹ̀ ẹ̀jọ́ ló ní ilé ṣọ́ ló ń san owó nẹ́pà ni.
0: Àbí
2: wọ́n yọ owó nẹ́pà lára owó tá à ń san lówó ilé.
0: Ẹ jọ kí ni solution sà kí la lè ṣe lórí ọ̀rọ̀ yẹn.
2: Ọ̀pá mi kẹ́rin solution náà ni wípé kò sí bá a ṣe fẹ́ gbéjà. Àwọn tó jẹ́ landlord gan ló ń kọ́ sí wàhálà. Bá a gbèrú wàhálà yẹn gbọ́dọ̀ wọn, ó yẹ káwọn kankan máa ń béèrè èdè ló gbé lé nìkalẹ̀. Mo ò nímọ̀ kankan ṣùgbọ́n tí wọ́n lọ bí bá ti rí owó inú wọn máa dùn mí. Ọ̀dọ̀ agent yẹn ti kọ́ nìkejì agent tó kọ́ nìkejì tó wù fún yẹn ìdílé gbé ní kalẹ̀.
1: Ẹ ṣe. Ẹ jẹ́ kí a máa lọ wẹ́lẹ́wẹ́lẹ́ fún tèmi rẹ̀
0: ní Lọ́mọdílé.
1: Wọ́n ní àníntorí àwíjàre.
0: Ẹ kí tọ́tán
1: lẹ́nu.
0: Ọlọ́run. Àníntorí ẹ̀.
1: Kò dẹ̀ ní dùn kó pọ̀ rẹ̀ mí. Wọ́n ní ṣókí lọ bí
0: oge.
1: Ẹ jẹ́ kí a máa fi lè ṣe lọ wẹ́lẹ́.
0: Bàbá Àlàmú, bàbá Fatia, mọ́rọ́wọ́ ẹ, bàbá Ogidi, bàbá Olùbáríkà.
1: Àti PA. Àtọ̀gá àtàmúgbámẹ́gbẹ́.
0: Ẹ yẹra yín wò.
1: Ilé ayé yìí ilé asán ni
0: o. Bá lọ bá lo àbọ̀ bọ̀ a kà lọ lánàá.
1: Ṣé rí ayé ìfẹ́lẹ́.
0: Tó pọ̀ ọ̀rá búrẹ́dì gan nípọn jùlọ.
1: PA amúgbálẹ́gbẹ́ ó wà nbẹ̀ lénìí ni o.
0: Yóò kó nbẹ̀ lọ́la sẹ́nu ìta gbé lọ yìí.
1: Ṣé rẹ́yìn tán wá amúgbálẹ́gbẹ́ fún. Ẹ mọ̀ jẹ́ kán sọ yín lórúkọ
0: bú. Wọ́n ti sọ wọ́n àní kọ́ mọ̀nà bí wọ́n ti tọ́ sí.
1: Báyìí tí ẹ̀ ń gbé tò yìí ẹ kọ́ máa cross ètò yìí ẹ lọ examine àwọn PA àti personal assistant ẹ̀
0: ní. Ẹ wo àwọn tí ń kọ́ pa wọn.
1: Amúgbálẹ́gbẹ́ yín ẹ lọ check wọn dáadáa.
0: Ojú wọn kan tutù ni owó ti lé ìyá lára yín o.
1: Òun kó bá mi.
0: Àbọ̀ òun kó náà mi kí n tó lè padà lẹ́ẹ̀kejì.
1: Ẹ jẹ́ àṣàtúnṣe.
0: Ẹ ṣàtúnṣe.
1: Agent tó torí pé ná stable ládùúgbò kan.
0: Tó fowó kówó lé.
1: Tàbí ọ̀nà àdúgbò kan dá wọn ti da ọ̀dá ẹ̀.
0: Ìwọ́nu Ọlọ́run o.
1: Tó wá rí i pé avenue nìyẹn láti máa gbé owó lé owó.
0: Oògùn owó nù fún ọ.
1: Tá lọ bá lọ.
0: Àbọ̀ ń bọ̀ rẹ̀ mí. Ebo bímọ.
1: Ẹ jẹ́ arántí ọjọ́ àti sùn.
0: Ẹ ta lọ sọ fún pé létọ́ kò ní olù. Ẹ jẹ́ arántí
1: ọjọ́ alẹ́. Ẹ jẹ́ arántí ọjọ́ tí ó kà wà nìkan nínú ilé kó tó pò.
0: Ẹ lọ́rùn
1: ọba. Ilé ayé ilé asán ẹsẹ̀ mẹ́fà.
0: Ẹbọ orí ti gbẹ fún ògògó. Bó ṣe lóko tó ní gbogbo ẹ̀. Ẹbọ orí bí a gbẹ lẹ̀.
1: Kí ni à ń wa ilé ayé
0: ìjọ? Ẹgbẹ́ lẹ́ẹ̀fi lélẹ̀ tẹ́ ti máa rí àwọn tí ẹ̀rọ kan pẹ́ lè rí. Ẹgbẹ́ lẹ́ẹ̀fi lélẹ̀ táwọn tí ọmọ yọjú sí yín náà sà tí ó fi máa yọjú.
1: Rẹ́mi àwa sọ ilé ìyá dákẹ́ ẹja gbélé ayé ìka ṣe dáadáa.
0: Ẹja ṣe dáadáa.
1: Lórí àkejì tá a wà ẹja ṣe dáadáa lórí àkejì tá a wà ká ba lè kẹsàn-án dáadáa.
0: Àbí.
1: Torí n ta bá gbìn la ó kà á.
0: Ọlọ́run.

0: Coin for me, no mari.
1: Ya gbogbo won.
0: Aya Anthony.
1: Aseyori gbogbo won.
0: Ijebu loko Jesha.
1: Jesha.
0: Kuni baje.
1: Ko layan lo.
0: E ja ma lo futeni re Babajide. Ka pade lori eto ilojo mejo.
1: Olorun.
0: E ma gbagbe eyin gomina.
1: Eyin alaga ijoba bile.
0: Ni amuloko loju odo amuloko lona amuloko loju odo ariyo ariyo yen
1: to ba debe yen
0: won fi to wa leti
1: e ka se so ko
0: awa na de ngbabe pe ti de pa npe ku e ba wa wa nkan
1: si e ni oloye pataki wa si so
0: ko to di pe
1: beni
0: yo to bo wori
1: be si so wa
0: e je ki a mo fele se so fa mu ara adugbo apete àwọn agenti wọn ẹ̀yin náà gbìyànjú ẹja ṣe nọ́mà ẹ̀dákun àwọn agbófinró ní fẹ́lẹ̀lẹ̀ ẹ bá bójútó àdúgbò
1: ẹ̀pàrẹ́ẹ̀dì
0: fẹ̀múlà ẹ̀yin first class 50-50 kankan ọlọ́run ṣoògùn mọ̀lété ẹ̀dákun ẹ bá wa gbódẹ́kun fáwọn àwọn oníṣẹ́ bí kàn jẹ́ káwọn èèyàn sùn tó jẹ́ kán sùn fólérí sùkà ẹ̀dákun ẹ jẹ́ ká fílẹ̀ bẹ́ẹ̀ ká mọ̀ lọ lẹ́ni ká padà lọ́sẹ̀ tó bọ̀ Abimbola Sadiq ni ọlọ́wọ́ bọ́tì tí àjọ ṣe Fọláṣadé Àjàlá.

0: àjọṣetò
1: lórí náà ni àyàsínàláyọ̀
0: ok sọ lórí àjọṣetò
1: mò ń
0: wọlé bá wa
1: lórí ètò àyàsínàláyọ̀ lórí ètò
0: lórí rédíò
1: lórí ètò lórí rédíò
0: máa là á o
1: ẹ bá kọ rẹ ọmọ ìyá ọmọ bàbá mi ni
0: torí ìbú bẹ̀rẹ̀ ohun tó sì
1: ló sọ ọ̀dàgbà alé ni ebogun
2: ẹ wo bíjàre ẹ yọrọ alẹjàre lágẹlú náà ń pe bí o a pàdé ní next week lágbára ọlọrun ẹ
1: bá ọba ṣe tán lọ sí filan
0: ṣadé mọ rẹ rìn
1: jù ọsọnú àpò rẹ filan ọba sọtọ
0: ònú dídìrì kíni ìṣòro ayé ẹ pẹlú life mi
1: tó fi tògun eku lẹkọ
0: you own your life
1: and I have my own ẹgbẹ ayé ọwọ ìgbà ayé òjò kọ jẹ sọǹkọ
0: dìde
1: wọlọmọ
0: tí kọlọ wọn ti ní ogbẹnu rẹ lọlé
1: yìí ṣe pé ń kọlẹ
0: kò nù àgbà
1: ń sọ fún mi pé jẹ àṣọrọ
0: làákàyè rẹ o
1: rẹmi babájídé ló kọ mi èmi
0: máa padà fẹ́ làákàyè sí
1: ṣé sọ́dọ̀ ṣètò nínú ìná
0: òpòlù yáàjá lọ
1: 081
0: mo fún ẹ náà wọlé
1: 06250814 for mi babájídé ló kọ
0: rẹ náà dẹ́sínà big man presenter
1: a kọ ìlú ọ̀nà wa ò ní bàjẹ́
0: àti àwọn àtẹ̀yìn a ò ní gbé inú ayé yìí lásán
1: ní tọ́ bá ṣe
0: é a gbé inú ayé yìí a ṣe rere a làlùyọ níta ìbàdàn ní gbà
1: mọ̀ fi lẹ́lò mi
0: mọ̀ fi lọ́mọ làkejì tó ló léwu
1: ọlọ́run
0: ó
1: dàbọ̀ dàbọ̀ ó
0: dìde já lọ gbẹ́nu burúkú dìde
1: se family
0: asi lọ dìde gbẹ́nu sí ọ lọ ongo òbú lójú
3: La Gelu FM, Jagaba Gogo Radio.

0: ri wípé detoxification to ye ki awon organs to se to ye ki won se ninu agbara wa won ni ni ori ofe
1: lati se tori asun
0: tori awosun
1: an te phone
0: an se prayer all the time ajura kukuda emi ma so kini kan wipe ti n ba sare eni ibi to ba sare emi ni ibi olohun o fi na ju ati iranjiran re ni ti eyin o ba ti sare omo ni keji ni bi ijo ati n gbadura ota ota melo gan lo ti ku mo fe de aye mo fe de oloro mo fe de olola ni ma so wipe nto lo ma so pe da oda o ni e da oda e je ka kesi kini kan won gbe aworan organ kilo ko president America yi o 100 years baba yi o yanu kale ba o le pade mu alagbara aye ti ma so pa lagbara aye awon alagbara le president America re nisi bayi o ti da bi efo tete elomi a lo fe pe 150 years kilo nbenu aye nkan to fe ju sibe emi ni mo fe lowo ju kin lowo ju ta runa lo bo ba ni je le jeju da je kan ta gan joko kan
1: lai
0: e je ka ke sa wa medical personnel instance kon sele to je bi pe this medical man doctor gunda doctor o wa lenu se o pe yawo e ipe o ma lo gba awon mo la go merin ni school o ti bi kuro bi se o nlo si school mo won pe fun emergency o pada so yi hospital o de wa nbe titi dago mokanla le ko tun mo lo another emergency won tun gbe won de e believe pe man yi ko ko ni bi office re titi di ojo keta to ma kuro ko so run o ko si joko o nlo latodo patient kan case tun sele won tun yanju e kaakiri jiji to ma ji hospital ngangan bara re ni ojo kerin to ti do hospital to yaju o jaye pe on gangan je medical doctor na won colleague fi sare si oro oju poju ni kise nkan ti a se aroba itanko so ateyin atemi e je ka pe ara wa si ironu ile aye la bowo ile aye la base eyin iya loja to je pe ko sojo ojimo ko sojo sunday asare owo ina ni o da keyan sise ṣugbọn ta ba sise ta ba ru alaafia wa a wa ma so pe ese to nse bayi eyin to nse bayi hypertension yi kini yi owo aye ni ki so owo aye aye gan te da ko gan gangan kan so gangan kan saye gangan
1: kan saye
0: aye te ko nse yin yen nkan so gan o go ri ti hero tori pe yin gangan telele
1: le le ni
0: aye gan saye
1: toju are
0: so ni ta ma so ko pe e je ka ni ironu pe wada ka ni asuko ta ma funra wa ni
1: isimi
0: too much stress has killed many people mo mo ranse bere kan to je pe olodasile ijo ni won ni church yen ori pulpit ni ayen ku si nigba to ku won na jenu ijo lo pa yara si sa jenu ijo eyan ti o sun te je osimi to mi ara osimi to po lo osetu hypertension wole te wa lajẹnu ijo ni biribiri ko lo ma gba wa Jesu ti gba we fun wa e je ka ni iwa mimo bi bibeli se fi ko wa yi pe iwa mimo ife omo ni keji wa no je ki nta ba wa ko mo te wa lowo ko si nta mo wa saye ko si nta mo lo si orun mama risbita yin na lo ki wa risbita sare wole bitters mama lo laye wa yamre na ni mo so fun wa bi pe ta ba bara wa soro nipa kila nta nipa kila nse ti a ba bara wa so nkan ti o le fun awon eniyan ni ore ofe ati gun lemi ati ni alaafia to peye olorun to dan wa nise o le bi wa lere ipe o de moru nkan yi ikan isele semi na je to je pe mo mo ni last week je pe ah mo ri pe mo wa stress up ti ma lo lati bi ogbomoso ogbomoso re oju ona yen ti dipa enu ogbo aba se n jade sibi kan lama obirin de ni mi won wa mi ni mo n drive ara mi so from there osogbo osogbo oyo ibadan again laarin ose kan ma travel almost 4 days 5 days mo ti wa ri nisigba yi pe ko n se nkan ti o rorun lati ma stress ara eyan e je pa ti ni pe agba ba ti n kan wa ta ti n po ma dota ọdun ọgọta ọdun e je ka kesi ba se ma lo ara wa Olorun lo ma so wa do lowo lo ma so wa do loro lo ma fa lemi gigun ati alaafia je ka ona mura ka se nto Olorun fun wa yen alaafia to fun wa yen ka support e lati je ki a wa ni alaafia ti o peye
1: ka fi owo kun ito Olorun ti se fun wa
0: risbita wa o wa ni awon le taja wa kaakiri risbita to n kanun to n kodo ti kuro ninu apo eloku bo se ko awon iga ti o da jade ninu ara bi gaba se n jade mo so fun pe gbogbo esan to so madamo lati inu ga lo ti wa won wa ni high blood pressure oni diabetes ni oni prostate ni ohun ojo Olorun fun omo ni o wa di pe ati seyote ti wa n di wahala eje ka lora risbita wa eje kara sare wole bitas wa mo so pe ogun to n jade ni ile ise nu laye wa o le logun o le ni ogbon fun anu Olorun fun ogun Olorun ni mo wa wa fun wa ni ilu Ibadan ni ola awon ta ba fe se ayewo o wa fun wa ni bi ni aro
1: e ma towo ko won
0: le mi fe yan to po o mi fe yan ju just 10
1: yan mewa pere
0: yan mewa pere to tin ko ja 10 e je ma wure ti Olorun je kin le se mewa yen tori inu omo ipegun te sare kaakiri te ri pe owo aye niyan Olorun mo tun asire pelu ero ba ni ero ayewo wa ari 5000 pere la fi se edun kan to nse yin kisi lo na bayo Olorun lo ni ko ribe eje ka lo ra sare wole wa eje ka lo si kulera ni usage eje ka lo si Crown Pharmacy ni challenge eje ka lo si Scott Camp ni block A shop 7 lati ra awon product wa eje ka lo si ina siru lai ni agbeni ologede ni agbeni ni ilu Ibadan kan na o le ise ti wa a wa ni leketa si Polaris Bank ni ona oyejiji ka to de mona tan to e ni de mona tan o pe ba ti ma wo owu kran lo kan ba e ti ma ri le ise wa ni apa otun yin leketa si Polaris Bank te ba ti ko ni bi so Phillips Academy ni ona mọ́nà tán ibẹ̀ ni ọ́fíìsì wa wà wọ́n máa ń sọ fún wa wípé tí o bá ń sọ pé mo jẹ́ báyìí pé tọ́lọ́run bá ń rí ọ jẹ́ kí ènìyàn náà jẹ́ kó máa rí ọ mo fẹ́ ká gbọ́ ẹ̀rí kékeré kan látẹnu arábìnrin wa yìí.
2: Lára àwọn kọ́sọ́mà wa ni sísá yìí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún rẹ̀ tí Ọlọ́run ṣe nínú ayé wọn. Ẹjẹ bá wa sọ ọgbà tẹ máa wá síbí kí nìkan tó ṣẹlẹ̀ tẹ fi wá síbí. Kò sí nǹkan tó ṣẹlẹ̀ ju pé nǹkan ọ̀nà tó pé ẹ̀ṣẹ̀ máa ń rọ mí ìbàràjì máa ń dùn mí gan. Sọ wọ́n lè gbé mi káàkiri tí mo kàn gbọ́ advertise wọn lórí rédíò nígbà yẹn parọ́ tí mo kàn mọ́ nọ́mbà wọn. Sọ bó ṣe di àárọ̀ ọjọ́ kejì báyìí mo tẹ̀sí wọn wá mo lè gẹ́ẹ̀sì wọn mo lè bá wọn nọ́mbà wọn ṣiṣẹ́ lọ́fíìsì. So wọ́n dẹ̀ àtẹ́ǹdì sí mi dáadáa wọ́n ti ẹ̀jọ́ ọmọlúàbí ní ọ́fíìsì wọn so orí fóònù pé wọ́n wọ́n dẹ̀ jẹ́ mi so wọ́n dẹ̀ explain the call fún mi láwọn òògùn báyìí òògùn báyìí òògùn báyìí so ohun tó kọ́ yàmí lẹ́nu pé mo délé lálẹ́ ọjọ́ yẹn mo dẹ̀ lo òògùn yẹn àárọ̀ ọjọ́ kejì tí máa jí báyìí mo kàn gbé ẹsẹ̀ yẹn lélẹ̀ so mo kàn gbé ṣé irọ́ ni àbó tọ́ mo rí káàkiri gbogbo inú compound tí mo ń gbé.
3: Láti bí ọdún kan tí a ṣe fà ìyàwó.
2: Mo rìn káàkiri inú mi dùn sí àdìgbà ẹ. Mi ì rí wọn sójú rí tí o máa ṣe léèlì ni mo ṣàbójú kàn. Ọkàn máa ló fún wa dẹ̀
0: ní.
2: Ṣùgbọ́n náà kàn mò ń ga má mi wá síbí báyìí léèlì. Ṣé olórí ọbẹ̀ tí mo sì rí wọn léèlì? Sùgbọ́n àyè pé ara mi fún wọn pé mo ti wá bíbà ni tí wàá ṣe tó wá jẹ́ kan tó yà wọn náà lẹ.
3: Bí àmì lẹ́nu o, torí olè ò fọ́ lọ́rùn lélẹ̀. Gbogbo tó ti fẹ́ pẹ̀lú pé ní mo lè kọ́ Jésù. Congratulations.
0: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Alhamdulilayi.
0: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Alhamdulilayi.
0: Ta ni o lè sọ wípé o lè ṣeé ṣe fúru arábìnrin yìí mọ́? Somebody like 31-33 years ni age obìnrin tí ó sọ̀rọ̀ yìí.
1: Kí ẹ̀ta ní 31-33.
0: Kó máa fi àyàwó.
1: Kí ẹ̀ta ti máa ro èèyàn.
0: Bẹ́ẹ̀ni.
1: Kí ẹsẹ̀ máa ti ro èèyàn.
0: Bẹ́ẹ̀ni.
1: Débi pé ẹni yẹn ò ní lè rìn mọ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìbàdí àti ẹsẹ̀ tó máa ń ro àwọn èèyàn yìí. Ǹjẹ́ kí ló máa ń fà?
0: Ṣé mo pé máa ń sọ yìí pé according to the way of analysis in acupuncture, our kidney ló wà níbi ihò méjì tó wà bí ìbàdí wa yẹn. okay. Kidney point ti wa niyan. When there's a yin and yang imbalance,
1: okay,
0: there will be pains, and that kidney will not control wa lati idodo wa around de yin ibade yen titi de atelese wa gbogbo to ba nse wa lati bi ibade yen round idodo wa de atelese o lowo kidney wa ninu.
1: Okay.
0: According to the way of acupuncture diagnostic.
1: Mm.
0: So, to ba ti ri benye, ma so pe we are what we eat.
1: Mhm.
0: Nta ba je lo ma so bi aye wa se ma ri. La se gbodo ni raise bitter sinu le kaluku wa. A se gbodo ni sare wole bitter sinu le kaluku wa.
1: Okay.
0: La se ni lati jade yoju si wa. Eje ka se ayewo.
1: Hmm.
0: Ewe ni yin si ojudu odun kan omo to pupa beautiful lady
1: osinmole
0: ti fi aya won lele ojudu odun kan o lo nfese tele njo keji bo ya ohun lenu nje yin te ngbogan se ko yeyin gan lenu tori o ya emi lenu
1: idoti kunu gbogbo ara
0: beni
1: to wa affect kidney ke wa de wa wo nkan ta wa nje ni si to je chemical kidney o ni fe si
0: awon chemical
1: ton titun but to
0: fa jeju yo ko ni fe si ajeju sugar ko ni fe si nkan lororo awon nkan ni flour ko ye ka ma je ko poju ninu nje wa
1: won tun mo si
0: alera to tun ni eri kan bi meji tana fe pe wole si ile ise wa ni bi bayi e le pe wa
1: oda eyin yan wa doctor mrs e se eyin yan wa e ti gbo latodo won a ma se oju opo sile fe yin te ba ni pe la ri eyin te ba ti lo risk bitters ri abi awon ogun won kankan awon capsules won kankan to je pe o wa nkan to nse yin wa yori si nkan to je pe o ti lo opolopo yin le ti so leyin sugbon a fe gbo boya looto ni kamo lati enu yin sugbon ke to wa ma so mo fe fa koko yi pe gbogbo awon eyan pe risk bitters je ko se mani nile olukuluku wa tori teyan ba fo gedegede ara e o ma nje ki ara mo aisan na de ma nsa lo number tele pe wa si 0912370 8675 0912370 8675 ate ba de fe bere ibere ni o ko sa aye wa lati bere ibere eyin to ba pe ibere le fe bere. Hello. Okay. Number tele pe wa si ni 0812370 8675 te ba de fe lo office wa to wa ni monoton doctor Mrs. Demanbe
0: Cipolaris Bank ni oye diji
1: won ma wa nbe lola won kin si nbe njo saturday
0: kin si be mo
1: won ni saturday yi o awon fe fi fun awon eyan to ba nilo itoju awon fe fi toju won ni e oya e pe wole e bere bere yi.
4: Hello.
0: Hello.
1: Hello.
4: Okale o
0: e kale
1: o kale sa
4: ojo egbo ni a ti le gbe ti ere si pa e
0: ere abo le wa
4: mo wa lapete
0: e ma wa si challenge ele wa si block hills of 7 ni scott camp ni challenge tabi ka lo si crown pharmacy ni challenge bakan na
1: se apete yen sumo
0: to wa de pa gbe ni lo ba de sumo yin
1: ojo
0: won no si lai
1: iwo road
0: se iwo road lo sumo abi
1: se iwo road lo sumo abi challenge
4: ko ye ni biye ko si ti ni lonu meje
0: okay ele si be
1: all right e se 091-2370-8675 ebere ibere yi esi da to ba ejo e ba gbe ipin yen e to ba de ti lori ti o ti sise fun e je ka gbo latodo yen. Hello.
4: Hello.
1: Hello.
4: Hello.
0: Hello. Yes, sir.
4: Mo ki mama wa to wa nbe yen.
0: Yes, sir.
4: Alaafia ara yin ko ni lo.
0: Ah, mi ko Jesus.
4: Olorun wa pelu yin o.
0: Ah, sir.
4: E jo pe se number yin gangan na need. E ti so pe number yen jo.
0: 00.
4: Okay. A ori de call le rara e ba wa pe dede.
1: Oya, e mu biro ke ri bi call le. Won a tu pe bayi.
0: 00 080 21 21 91 9 1 20 20 40 40
1: e gba apile kan
0: 00 080 21 21 91 9 1 20 20
1: 204040 number tele pe won si niyan e de le ba won office ni mona ton ile keta si Polaris Bank. Hello
0: hello
4: hello e kale o
0: e kale o le dadu
4: mo ki alejo wa ti wa ni ori eto
1: e se gan sa
4: that mi o mo pe ogun e ri bi o se ri ni eni kan lo emi kan ra ni gburu pe ti o ba ra iwo ku le ra toto
0: sure
4: ẹni ẹ wá ní kí gbogbo inú òun kún àwọn òun ṣe bákanbákan òun ò gbéra dáadáa ní kí ló ṣẹlẹ̀ wà ní kí wà ní àmúdẹ̀rọ òun kan nílé lásìkò kí ó ṣe wà lò wà ní kí lọ gbé wá òun ṣe gbé oògùn yẹn fún mi yẹn ló bá lò under 30 minutes ló bá bá mi pé kí n gbàgbé ẹ owó lẹ́gbọ́ ẹ sílẹ̀ fún mi mọ́ o. Òun máa gbé gbogbo ẹ̀ òun ní lọ ní ẹgbà wọ́n ní èmi gan tí mo lò gan tí mo rà gan mi ò tí ìlú nǹkan bẹ̀ tó ṣiṣẹ́ mi tó wá sọ fún mi kó máa ṣiṣẹ́ mi èmi mọ̀ tó èmi náà lò orí pé ara mi yàtọ̀ ni mo ṣe lò oògùn tó dára ni
0: ìlọ́jọ́
4: ẹ̀ ṣe dada
0: REEZ REEZ BITTER ẹ mọ̀ jẹ́ kí a sọ pé léè náà ń ṣiṣẹ́ bí rẹ̀ ẹ má fojọ pọ̀ jù ẹ má fojọ pọ̀ jù REEZ BITTER.
1: Hello.
5: Ẹ kalẹ́ ma.
0: Yes ma. Yes ma.
5: Ṣikíṣikí pé èmi náà ni o yàdúrà ni.
1: Yàdúrà ṣẹ́ wa o.
5: Ẹ sọ ọjọ́ mẹ́ta ma.
1: Ẹ sọ
5: REEZ BITTER. REEZ BITTER yẹn ṣé ó dáa fún egungun ẹsẹ̀ ni?
0: Egungun ẹsẹ̀ ẹ jẹ́ ká kíyèsí nǹkan ní ṣúgà tí à ń jẹ tí a bá ti ní ìpèníjà ń pe egungun ẹsẹ̀. Mo sọ fún yín pé tí kidney bá ti fẹ́ máa ní yíngan yang imbalance yẹn tí o bá fẹ́ máa balance ẹ bá agbára bá ṣe balance dáadáa tó o lè máa affect wa bẹ́ẹ̀ yẹn. Ẹ lọ wọ́ọ̀ ṣe nǹkan tí ẹ̀ ń jẹ kẹ́lẹ̀ iye mumi tútù iye mu nǹkan tó tutù ṣó ti yẹ yín nǹkan lórin dúdú nǹkan lárin dòdò ẹ kíyèsí.
1: Ẹ yọjú sí
0: ṣọ́ọ̀pù
4: ẹ lè wá sọ fún ọfíìsì wa ní lẹ́kẹ̀ta sí
0: Polaris
4: Bank lóye díjì.
0: Ẹ
4: máa gbọ́ Ìbàdàn nìkan lè máa ń fi sí Ìbàdàn nìkan ló ní ìyá
0: ọkùnrin ẹ pé àwọn èèyàn yín tán jẹ́ fámásì kí n tọjọ wá lẹ́sẹ̀ títì ẹ pọ̀ fámásì sí yín kí wọ́n pe nọ́mbà wa.
4: Ẹ kọ́lá ń sọ àwọn oríṣi ìlú míì náà ń bẹ táwọn ẹ máa ní ibi fọjọ́ sí.
0: Ṣé ó wà ní Ṣákì?
1: Ọ̀dà ẹ ṣe àti bọ́tà zero torí owó ń
0: jẹ́ 0021912040 yes. Hello. Ẹ kalẹ̀ ẹ kúrọ̀ lẹ̀.
4: Alasan mi pe lo n ba e sọrọ.
0: Ok.
4: Ẹ dákun ká balẹ̀ tó bá ní arthritis lẹ́sẹ̀.
0: Yeah.
4: Ṣé lè máa du òògùn yẹn?
0: Ẹ jẹ́ kọ́ lo risk bitter kò dẹ̀ lo sáré wọlé pẹ̀lú ẹ̀ oògùn ṣẹ́. Hello.
1: Ẹyìn yan wa ẹ ti gbọ́ gbogbo ibi tá a ti ní ọjà wa kì í ta ọjà wa létí títì òun ni ẹ ṣe lè rí ní everywhere bẹ́ ṣe rí àwọn kankan ní gbogbo ibi tẹ́ bá yà sí irọ́ ìyẹn REEZ BITTER àti àwọn oògùn tó wà nílé iṣẹ́ wa kì í ṣe bẹ́ẹ̀.
0: Ẹ lọ sí Kólẹ́ẹ̀rà ẹ lọ sí Rí Pharmacy ní Challenge ẹ lọ sí Nasiru Láì ní Agbeni ẹ jẹ́ ká lọ sí ọ́fíìsì Chiquito tó wà ní
1: Scout
0: Camp
1: Challenge oríta ring road
0: apata
1: ẹ lè wá sí ṣọ́ọ̀pù tiwa tó wà ní ṣọ́ọ̀pù Chiquito tó wà ní
0: Scout Camp. Last caller
4: ẹ kalẹ́ mọ́
0: ẹ̀rọ dáde
4: yálà fẹ́ àná ẹ̀rọ
0: bẹ́ẹ̀ni sà pápá sà.
4: Mo ṣe gbọ́ kíní for the first time.
0: Question yìí sà.
4: Náà kí lẹ pé orúkọ ògùn yẹn
0: gan.
1: REEZ
0: REEZ
4: bẹ́ẹ̀ni
0: sà. Yes, sir.
1: Bitters. Oda, eya ta lo tun wa nbe? Hello.
4: E kale anti Chiquito.
1: Yes, sir. E kale, sir.
4: E gbe ti en le lo fun gloria.
0: E lo fun. Pe ba se toju ara yin, gbogbo yawo yin na le ma toju. Si bi mefa lalale ni ke ma mu. Ìyàwó yín náà dẹ̀ láti mú ìbániyàwó mẹ́fà lẹ gbọ́dọ̀ tọ́jú tẹ bá tọ́jú kan tẹ́ tọ́jú kan ẹ tuntun kó tó fẹ́ dàbẹ́
4: ẹ máa gbọ́ ẹ ló mà.
6: I'm going to go to the scout camp.
7: Hello?
8: Hello?
7: Ekale?
6: Ekale?
7: Yes, I don't want to go to the school. Dada.
6: Hello,
7: Baba.
8: Yes, sir.
7: Hello, see good of pharmacy. No way. Hello?
8: Hello, ma.
7: Hey, Kale, Baba. Yes, sir. Ba papa.
6: Toba ti yo juni e ma je ka ma so pe seri eni ti aisan ba nse o ti nkan ba nse to ba ri nkan to da nkan to ma nse wa niyan e jade e lo si gbogbo
7: ti ba yan lo lo si lo yin
6: se ba yan lo lo si lo yin lo
7: te treatment si bi Abuja wa si bi a
6: le ma gbe wa sinu yara e wa
7: ni oju everywhere
6: ti pati po mo meji amala meji po mo kan
7: atemo kan ma fe
6: lo fa ni se je ka fi alafi ara wa ma sere kuma ta ba gbe lo eleyele ta gbe wonu yara won ni oyo ta gbe wonu yara eyan kan ni
7: ta ba gbe owo la wa after yo di ya mu tere kiri eni to lo n ba fe lo fun ni ko jade ko ke
9: won ya gele wa fe 96
10: èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún

0: bẹ́ẹ̀ni ẹ̀mí àwọn wòlíì ipa rẹ̀ ga ó pọ̀ ohun gbogbo ló lè ṣe gbogbo ogun ló lè ṣẹ́ aṣẹ́tì bó ti wulẹ̀ ó mọ kò sí lọ́rọ̀ rẹ̀ ògbénu wúndí aṣọlá ògbénu adélébọ̀ ṣògo ògbénu ọmọ ènìyàn fún làgàlàgà kábíyá ò sí so mo kí yín gbogbo bitẹ tí ń láǹfààní láti máa gbọ wá ẹ káàbọ àkànṣe ètò lélẹyìí ìjọ celestial church of christ salvation cathedral sàn wà lẹ́yìn glo lélẹ́wúrà ní challenge ìbàdàn ẹnà ṣe onígbọ̀wé ètò yìí mo wá kí yín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ o gbogbo bitẹ tí ń láǹfààní láti máa gbọ gbogbo àkókò tó bá ka yín mọ ẹ kù dédé àsìkò náà bàbá wa nínú olúwa olùṣọ́ àgùntàn wòlíì ọlọ́run alààyè ti ìjọ salvation cathedral eléwúrà challenge ìbàdàn wọ́n ti wà nínú kulu pẹ̀lú mi láṣàlẹ̀ yẹn láti máa bá wa sọ̀rọ̀ iye ọ̀rọ̀ ìtùnú ọ̀rọ̀ ìrẹ̀rẹ̀ bàbá wa nínú olúwa ẹ kalẹ̀ ẹ gbàdúrà fún wa kẹ bá mi káwọn ara lé
1: Jehovah
0: mímọ́
1: Jesu Christi
0: mímọ́
1: Michael mímọ́
0: mímọ́
1: Ọlọ́run àgbà ńlá ayé
0: kábíyá òsì
1: gba gbogbo ògo
0: àmì
1: gbogbo etí tó ń gbọ́ mi bàbá yà wọ́n sí mímọ́
0: àmì
1: agbára ọ̀rọ̀ rẹ kó wọnú ayé wọn
0: àmì
1: Jesu Olúwa wa
0: àmì àmì àmì lórúkọ Jesu Christi bàbá wa nínú ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí
1: akéèyàn
0: ìwé Amos orí kẹta ẹsẹ̀ kejì ó ní dájúdájú olúwa ọlọ́run kì í ṣe ohunkóhun láì kọ́kọ́ fi han àwọn wòlíì ìránṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ìwé òwe orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ kejìdínlógún ó ní níbi tí ìran wòlíì kò sí àwọn ènìyàn ṣègbé ṣùgbọ́n ìbùkún ni fún ẹni tí ó pa òfin mọ́ bàbá àwọn wo là ń pè ní wòlíì.
1: Àwọn tí à ń pè ní wòlíì màá wọnú ìwé jeremiah orí kìíní ẹsẹ̀ karùn-ún lọ ó ní kí n tó dá ní inú ọmọ ti yà ọ́ sọ́tọ̀ gẹ́gẹ́ bí wòlíì àwọn ẹni ìyàsọ́tọ̀ òun là ń pè ní wòlíì àwọn ló wà ló jẹ́ alàgàtà láàrin ọlọ́run àti ọmọ ènìyàn torí Amos orí kẹta ẹsẹ̀ keje yẹn n tó jẹ́ kó yà ni pé ọlọ́run ò lè ṣe nǹkan kan láì mọ́ fi han àwọn wòlíì so intermediary láàrin ọlọ́run àti ènìyàn òun ni wòlíì jẹ́
0: dájúdájú kí ọlọ́run tó ṣe nǹkan yóò ti kọ́kọ́ fi han àwọn
1: wòlíì rẹ̀
0: káwa sọ wípé ṣé a lè sọ wípé ẹ̀bùn ni wòlíì ni àbí ìpè
1: ìrìn àjò ṣe wòlíì ìpè ni o
0: ìpè ni
1: bẹ́ẹ̀ ni àwọn tọlọ́run bá pè kìí ṣe ẹ̀bùn téèyàn lè rí inú ayé ìpè àtọ̀run wá ni àtọ̀run lèèyàn ti máa mú wa kò sí pé oníṣẹ́ kan ti ń ṣe fún ìwọ náà dìbò ní òmò rí
0: ràn àbí
1: skul kan ó máa kọ́ ẹ̀kọ́ kó di wòlíì nonononono àwọn ẹni tá a bá ń pè ní wòlíì ìbí wọn máa ń yàtọ̀ àwọn nǹkan kan máa ń rọ̀ mọ́ ìrìn àjò ìbí wọn wọn kì í bí wọn bá ti máa ń bí ènìyàn a láwọn nǹkan kan àwọn ìṣẹ̀lẹ̀ kan tí ó rọ̀ mọ́ bọ́ ṣe bí wọn ó ṣe é ṣe kí àsọtẹ́lẹ̀ kan ti wáyé pé wò ó ọmọ kan ń bọ̀ o ẹ wo ìrìn àjò jésù kristi olúwa wa ká tó bí nínú old testament náà ti ń sọ àsọtẹ́lẹ̀ náà ti ń sọ àsọtẹ́lẹ̀ nípa jésù nínú ìwé isaiah 9:6 wọ́n ní ọmọ àbí ọmọkùnrin kan fún wa olùdámọ̀ràn ọmọ aládé àlàáfíà ó ní ìjọba yóò sì wà ní èjìká rẹ̀ old testament ni ẹ̀hún ṣẹ́dẹ̀ mọ̀ pé ní new testament náà ti bí jésù àwọn àsọtẹ́lẹ̀ ti máa ń wáyé nípa ìrìn àjò wòlíì ṣé o kò ṣe téèyàn múnú ayé àtọ̀run lè ní ẹ ti ń gbà wá.
0: ẹni tá a bá pè ní wòlíì àtọ̀run láti
1: mọ̀. àtọ̀run ni kò ṣe mo ń lọ skul rẹ̀ kan.
0: kódà bàbá wa ní olúwa kí ni ìyàtọ̀ nínú wòlíì pásítọ̀ ajíhìnrere àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Nínú ìwé kọrintì oríṣiríṣi ẹ̀bùn ló wà pásítọ̀ ó ní adarí ìjọ tá a bá ń sọ evangelist àwọn lajíhìnrere ìletò sí ìletò an mo waasu Jesu kri ka ma gbagbe nigba ti Jesu yo lo o ni e lo ma waasu iyin rere latin lo Judea si Jerusalem go ye and preach the gospel so bi irin ajo se ajin rere ti jene sugbon wo li awon la le pe ni ajibolorun soro an ma bolorun soro olorun de ma ba won soro olorun ma so fun won in to fe se lola a so fun won in to fe se lojo waju awon ta npe ni woli ni
0: o da baba wa ni oluwa ki wa ni ojuse woli gangan si olorun si ijo ati sori lede
1: seri opolopo ti so irin ajo ipe yen nu ko je kan mo pataki in ti ojuse woli je ara akoko ojuse woli oni lati ma gbo latodo olorun oni lati se kini lati ma gbo latodo olorun ninu ojo wa selensi ti Celestial Church of Christ ti woli ba wo lenu and ale elu uya bayi ni oluwa awon omogun wi a gbo latodo olorun a de so fun awon eniyan pe bayi loluwa wi to ba de je pe looto oluwa lo wi ko se n to ma ye o ma wa si imuse o ma wa si imuse bene
0: oda eje ka se bayi nje agbekale ni nkan kan se pelu iran woli sa agbekale so ni nkan kan se pelu iran woli
1: o ni nkan se pupo ju
0: awon nkan lo ni se pelu
1: o ni nkan se pupo ju oto ni keni o je woli oto ni ko ni
0: agbekale
1: eko eko te ba wo nu bibeli te ba wo irin ajo eli ati samuel eli lo je atona samueli opolopo ariwo lopo ngboro nsin ta la tona re tan pe ni mentor
0: ta lo nwo
1: te awu ko shetani te ba gbagbe nigba ti olorun pe samueli la koko oro pe eli lo npe ohun o pada lo ba eli baba mi seyin le npe mi oni rara o tun wa lele keje na oni to ba tun ti gbo ohun yen lele keta so pe ma wi iranse re ngbo ti o ba si mentorship yen laarin yen ko ni mo po lorun lo nba won soro
0: a ko ma pe ta lo npe mi o ni pariwo me ta lo npe mi ta lo mi lara
1: e ti mi nja han tin po lo po ko mi bi kan
0: mi bi kan tin pori mi bi kan ni kabiyesi olorun baba won wa wo la gboro ma ri lowo woli awon iwa wo la gboro ma ri lowo woli
1: gege bi woli ibare aye isota olorun ni ibare aye isota olorun ni woli gbodo je eni mimo
0: mimo
1: beni o gbodo je eni mimo eni tele ma wo awokose re pe looto atododo woli olorun ni ke se woli lekuleja
0: awon wo ni woli lekuleja
1: awon woli
0: ibali
1: awon woli ibali nu ngbo ba wa ri woli nile lekuleja e ba mo ri eleyi e ba mu fun eleyi
0: kabiyesi
1: ki glo kuku lo ma se se se ka ma po ni se se ni e ngba woli na ba lo nte yanrin ki lori to lo se se afa ka ma pa afa ni e ewo la koju bo ilana ta fi e ti jokoti bo se ri ni
0: Olorun arun wa lowo.
1: Ami o.
0: Baba nu Oluwa lowo lowo bayi bayi ajodun ose woli o nlo ninu ijo yin Salvation Cathedral.
1: Bele.
0: Lowo lowo bayi o nlo. Eni ko ni ojo karun ni.
1: Eni lojo karun ta ti wa lenu e o lagbara pupo.
0: Iroyin lotun lo si o lagbara baba.
1: Bele.
0: Mo le so be pe o lagbara.
1: Bele.
0: Baba nu Oluwa tini o wa je isoro.
1: Isoro ni teni. Isoro yen de ma lagbara pupo. A ma fi adura wogun esu lule adura lopa kristeni lati ba olorun rin onigbagbo ti o ba le gbadua ole onigbagbo ni ati jo monday lati bere program la gbadua la gbadua la so aso tele lawon woli nso iran aso tele ojo waju fun awon eniyan koda ini a tun ti se sugbon lale yi la go mewa le isoru ni awon olorin emi ma wa nbe awon iranse olorun ma wa
0: awon olorin emi wo la expect la le yi
1: la le ya ma reti mide ekins lati ko omo wa luli voice ona ma wa nbe ati funke gold
0: funke gold awon ranse olorun wa laye wo lo tun gbo
1: eh awon ranse olorun to ma wa nbe lale evangelist Tobi Babatunde ma wa nbe super evangelist Duile Oluwa seun la then ale na evangelist Oduse ona ma wa nbe ona ma so ti
0: e awuruko nla nla awuruko nla nla la awuruko te daruko
1: nbe
0: awon lejo ma ko won sise la sale
1: bene
0: oru ya lagbara
1: o ma lagbara pupo
0: baba onu oluwa nje ori ofe wa fa awon eyan to ba wa lati wa sona so le ori ofe na sona lale sa
1: ale yi ko ojo ti lo isorun tale sugba ta ba wa ni ola saturday arore ofe sona
0: boya leyin isorun na boya akoko die le wa ba mi fun olori ofe na ko awon to fe birin ona se ri orisirisi awon eyan oni awon eyan mi segbe
1: nitori pon ni mo ni mo ni
0: elomi de ni isoro gan ti ko je ko mo nkan tun se mo
1: bene
0: baba e ba mi fun olori ofe boya akoko ran pe leyin isoro yi kawon eyan ko wa o si ke ba mi fun olori ofe de pe lati sorun
1: e lagbara olorun olorun wa na olorun olori ofe
0: bene ninu esin gan eto ba wa gan
1: in ta anso ni wi pe nigba ti rin ajo adura yen ba wo do ba doju etan emi olorun le bale woli ko de fa eniyan jade pe bayi loluwa wi
0: ti o nilo lati duro
1: lati yo ni lati pe pe mo fe sona mo
0: kabiyesi
1: ko si gba ti olorun o le ko seda ko si gba ti olorun o le ba eda soro bo ti ri ni
0: bo ti ri ni mo gbagbo mo gbagbo nti mo ti ri daada ni nti mo ti ri daada ni baba wa nu oluwa lasale yi eni bi o be ni ago
1: mago mewa ni
0: ago mewa lo ma bere o je ka sai doke lohun ka ti egbo ise ti ccc salvation cathedral toni fun wa anbo eyin yo wa e ma kuro nbe an pada bo
2: emi awo
3: ti o si ran woli lawon eyan segbe hallelujah ni di eyi ni ijo celestial church of christ salvation cathedral elewe challenge ibadan se pe gbogbo eni fa jere woli ti o si ajodun woli week 2026 pelu akori igbe ati ojuse woli monday august 24 si sunday august 30 ni o waye isona lago mewa ohuro lojojumo friday august 28 ni prophetic night lago mewa sale bibi tolorun yo ti ma lo evangelist oluwa Tobi Babatunde supreme evangelist oluwa seun ladu ile mike against from Gego, Lily Voices. Your man for me for one on Sokale. Sunday, August 30. Ni dupe woli week. La gome wa ukuro. Venerable Spray Evangelist. Abiodon Tasoya. Loni wa suwa jona. Lily Voices. Your man for you. This is Salvation Choir. Li wa ju wani nu on ye mi. Evangelist Doctor. Ayodele uye kule miraculous. Lulu Balejo. Ninu mbage just Celestial Church of Christ. Salvation Cathedral. Number 2. Ajobo Close. Off Elewa Street. Challenge Ibadan. Phone line 0074888877. Emi awon woli reti ya
0: Beni emi awon woli reti gbogbo wa e kaabo pada lati oke lohun ijo CCC Salvation Cathedral to wa ni challenge Elewura Ibadan o se onigbo weto yi baba nu Oluwa most venerable superior evangelist prophet doctor Ayodele Oyekunle JP na ni won tin ba wa soro ye lataro sugbon akoko wa ti lo bayi baba papapa won ma npe yin loruko ko miraculous prayer
1: ben
0: kilo ton fi npe yin miraculous prayer
1: oruko amutorun wa ni agbayanu adura
0: agbayanu adura
1: ben
0: a ri lale yin
1: lagbara olorun
0: e ba mi pe number yin yi to ja sodo yin taara e ba mi pe fa won eyo
1: 08074888876 08074888876
0: baba awon eyan kan sin mu bible paper won sin wa kiri fun awon eniyan to nilo ebe adura won fe mo bi ti ijo yi wa gangan e ba mi rora pe
1: 08074888888 76 76
0: leko si kamalo
1: 08074888876
0: baba nlo e gba adura fun kapapa kamalo
1: Jehovah
0: mimo
1: Jesus Christ
0: mimo
1: Michael mimo
0: mimo
1: Olorun agbaye
0: kabiyesi
1: fowo to awon eyan re lokan
0: ami Jesus
1: awon de e gba itusile
0: ami Jesus
1: eyan amukun e gba imularada
0: ami Jesus
1: aye eyin ko dide
0: ami
1: bo tin pinu lati pade wa ninu showru ale arugo ojo ma ba o pade
0: ami Jesus
1: aye re oni wa ba kan na mo gbadura fun ile ise yi a ma tesi waju ogo ile ise oni wo mi
0: ami Jesus
1: Oluwa wa.
0: Ami, ami, ami loruko Jesu Christi. Eshe baba wa Oluwa.
1: Oluwa lo she.
0: Eshe ngolo rama so agbara.
1: Ami o.
0: Loruko Jesu Christi. Ewo, enye wa no leti gbo yen. Gege mo ye so shajo awon eniyan mi se gbe nitori pe won ni imo temi to ba tun wa ti ni imo ti o tun wa tele imo abi ti o tun wa mu lo se won poku si lowo e je ka pade ninu soro lale yi ni Salvation Cathedral CCC Salvation Cathedral to wa ni eyin glow office lo wa ni challenge ni Ibadan je ka pade nbe gbogbo isoro lo Olorun le yanju gbogbogun lo le se ase ti kan ko si loro re e je pade to ba dagun mewa

tí ò sẹ́rẹ̀ wò lì láwọn èèyàn ṣègbé. Hallelujah! Nídìí èyí ni ìjọ Celestial Church of Christ, Salvation Cathedral, Eléwé Challenge Ìbàdàn. Ṣé pé gbogbo ẹni fẹ́ jẹ̀rẹ̀ wòlí sí ọ̀sìn àjọ̀dún Wòlí Week 2026 pẹ̀lú àkòrí ìpè àti ojúṣe wòlí. Monday August 24 sí Sunday August 30 ni yóò wáyé. Ìṣọ́nà láago mẹ́wàá òwúrọ̀ lójoojúmọ́. Friday August 28 ni prophetic night. Láago mẹ́wàá àṣálẹ́ níbi tọ́run yóò ti máa lo evangelist Oluwatobi Babatunde, Supreme evangelist Oluwaseun Ladunile, Mike Akins Funke God, Lulí Voices ni ó máa forin ẹ̀mí fa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀. Sunday August 30 ni ìdúpẹ́ Wòlí Week. Láago mẹ́wàá òwúrọ̀, venerable Supreme evangelist Abiodun Tasanya lórí wàásù ọjọ́ náà. Lulí Voices ni ó máa pẹ̀lú Sisi Salvation Choir níwájú wa nínú orin ẹ̀mí. Evangelist Dr. Ayọ̀dẹ́lẹ̀ Oyèkúnlé Miraculous lólùgbàlejò nínú gbọ̀ngàn ìjọ Celestial Church of Christ, Salvation Cathedral, number 2 Ajabo Close off Eléwé Street, Challenge Ìbàdàn. Fún àlàyé 0074888876. Ẹ̀mí àwọn wòlíì retí yín o.

0: febe lo ni lagelu fm ni ke ma gbo
1: won ti bere fun o le se alai mo panilerin lakoko apejopo itakoroso ri la malebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
2: maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
1: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
2: maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
3: So yi la fin ki gbogbo awe eyan wa tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo otoni
4: eto igbeyawo laye
5: ejowo eduro na jare
6: ah ilo sele
5: ki won to so wa po njo ranti po sele ri television fun mi fridge nkan ero fosho I ise ile wa ma fowo fosho nle ni 2026
3: ni tuto
5: ka sha so pe o ti rawon abi
3: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan yi le kan so ni bi ti cdk e wa
6: e won lo tun je cdk e bayi
3: be ni o cdk e le ra fridge yin ero ifosho ati be be lo
5: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
3: ah ah lati osu to koja ni mo ti rawon
5: o lu se agun kan e so
3: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣọ̀n ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa download CDK lórí play store àti apple store
7: ẹ pè CDK sórí 0707-454-3005
6: CDK sọrí ẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
8: Baba, akọrin látàárọ̀ ni o ti sún mi igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
9: Arákùnrin, fọkànbalẹ̀, ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó, ó ń rè.
8: Takashi, pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, lórí Splash 105.5 FM, pẹ̀lú kóòdù ẹ̀, *347*1004*#. Lori Lagelu 96.7 FM, *347*1004*2#. Tabi loju opo website, www.cashier.ng.
10: Bodajide, ki lo shele, ki len son lo joron yi, shen lala ni, aben shiro ron.
8: Mo sese jini o dabi eni wipe ala ni koda ala to dara ni mo rira mi gege bi okan lara awon to gba owo lodo cashier wa la ojo pipe re wa si imuse pelu cashier iwo na le je olubori ninu osu kejo yi ma se je ki anfani kokoja re o je ki osu kejo yi je osu ikore lopo janturu fun pelu cashier bo tin je wo ojojumo be lu ma gbenu sowo cashpot osose laikuno Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú káàṣì ẹ̀. Ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti

0: ẹyin ti pápápá mi náà ti gbogbo yin lẹ mọ pé zuri lo ṣe kini zuri lo lọ kọṣọkọ yọkọtọ gẹgẹ bí gbogbo yin ṣe mọ wípé iná dídá rọrùn látori gígé àlùbọ́sà lílọ èdè lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣe oúnjẹ náà yóò dára ṣe oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n láti ìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi pẹ̀lú díẹ̀ zuri oúnjẹ mi máa ń dùn òórùn rẹ̀ sì máa ń dùn gan ni zuri ló lọkọ sẹ́ ṣọkọ yọkọtọ ó ṣe kíni ó ṣọ́ọ̀kì zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri nàìjíríà ní irú ṣíkì jọ̀lọ́ọ̀fù bíìfù àti classic zuri ló ṣe kíni zuri ló lọkọ ó ṣe ṣáì.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE. HND A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbádù Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Ọmọ Nàìjíríà, ọmọ Nàìjíríà, níbo là ń lọ.
3: Ìjọba àwarawa kì í so tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mọ́ torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá ò fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè. Ti wa lòṣèlú. Gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè bá a mọ ibi tí a báṣẹ́ ìlú dé. Ó yá ẹ darapọ̀ mọ́ṣínà Láyọ̀ Ògoèdè Ọ̀fọ́mà Àlésọ́fà lórí ètò ti wa lòṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 AM lórí ìkànnì Lágelú FM 96.7 kájọ tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò ti wa lòṣèlú. Ojú òpó bara ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò ti wa lòṣèlú. Sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wàá òwúrọ̀ 10 AM ní Lágelú FM 96.7 òkè gajòkè ẹ ti máa gbọ́.
4: Lágelú FM jàgàbá gbogbo rédíò.

0: mama e kigbe baba e kigbe baba mo je won gbapo mi eleda mi gba mi lo awon kan wa to je pe gbogbo emu won ati mission won lati gbapo re ni en ton ma fe gbapo eyan gbogbo nkan ona won mo san lati lati boje lodo ga gbogbo ona won mo san won mo wa sise re gbogbo eyin ta jo ngbadua lale gbogbo eyin te ngbo lati lagelu fm gbogbo eyin te ngbo lati solution fm gbogbo eyin te ngbo lati yes fm kan si ami won ni gba ipo re bi abara ni ken to lohun fe gba po re loruko jesu olorun yo doju to ni tohun in the name of jesus christ esa kini kon sele njo sunday sa ni church wa ni wema en kan e juwe be fun mi mo fe wa baba tin won tin sona mo tin gbe mo fe wa nkan ba mi kun sele ipade yen o la lead si birthday baba mi ninu oluwa ta pe ni ipade 77 special ni ipade teyan gboro miss ni ipade birthday baba mi ninu oluwa gbogbo awon awon ti mo wa lati ilu eyin bolopoju to wa mo wa because ojo majemu ni o force ojo ta bi baba mi wole odekunle paraphrase on the 7 ni se wa ri ipade sunday oni o lead wa lo sinu birthday celebration won ipade yen gbogbo e ti ba nbo nu ipade yen gege bi ohun oluwa ise ti baba ni nje fun gbogbo eyin ta jo gbo program lale oni pe e wa lo wa padlock e ra padlock e mu dani iyen la fi gbadua oluwa si awon oluran lowo mi le gbogbo eyin odo lowo mi ta titilekun mo olorun ba mi si won le emi awon woli ba mi si won le ah ma pray for awon mejo ni ale won a pe wole ase nbe lenu senior pastor wa ti baba fowo ton won la won pe kan lo gbadua eyin te ba ni igbagbo sagbe omi re segbe radio won a so tele sinu aye wa gbogbo eyin mejo te ba le pe to wa to time ni sin ma ni kan pe number yi a pe number lori afefe yi eyin te ba le pe won a so tele an kini kun sele ko to di ojo sunday eje sare gbo testimony bi baba yi se pade iran lowo e kigbe baba mi mo mo pe ma ri iran lowo gba eh mo mo pe ma ri iran lowo gba mama e sare lo bi ileko sileku ye ko tun ti pada pe oluwa sileku iran lowo fun mi sileku iran lowo fun awon omo mi in the name of jesus christ eje ngbon ti baba yi so no testimony e
1: mi ori radio mo ko tun na ni mo da mo ko di pe ah olorun ojiji mo tin lo si many many church bo ngba ti mo de ti mo gbo ipe baba ya lu sele to pe odun mefa ni mo fi gun okada
2: odun melo
1: 6 years
2: eyin to senior emi ni mo fi gun awon senior mi nu olokada odun meta pe re ntemi so senior re
1: so mi ro pe mo le ba mi ra mi ni inu okada but mo dupe fun olorun ti ma ti gun be gbe kin ma jan be kin last night kin ku kin ma lo
2: e mo gun bi en pe ko ku
1: ku sugbon oluwa ya mi lenu pupo nigba ti mo gbo ti mo gba yi ti mo gbo ipe yi bi o ba se ni kan se mo se be nigba ti ni ojo birthday won ni last year mo sun nigba ti ma je mo ri pe ese mi wu ese otun mi ki lo de iwo olorun ah awon kan lo fa ni oni kini kan ni mo ni olorun ojiji oni je mo de gbe anointing tori
2: anointing o ita fun
1: anointing o te fun wa mo mu anointing mo fi n pa ese mi o n gbona bi eni pe on dano sinu eni gba ti mo debi mo ni wo olorun akoko ti mo fe wa si ori jesus city yire mo ni wo olorun gba ti ba ma pada wa mo fe ni testimony ese yi ko ti lo mo dupe pe ese
2: na e voke na o to
1: leyin yen bi ore customer mi kan pe mi niyan kilode oni kin wa o lo fe ran mi lowo oni kin ti oko gba 50 pounds mo ni ah emi 10 naira lo wa lowo mi 50 pounds
2: o fo yin 50
1: 50
2: pounds 10 lesi ni lo
1: mi sise kankan fun o ko fun mi ni 50 pounds yen ni mo ni ah emi alai le ni o olorun ojiji o ma
2: e wa ya
1: ah o ya kin to mu lo fun mo la kin to lo se mba mo ni ka omo la ma tu lo paru e mo mi lowo mba mu fun won ngba ti mo se bayi lekun ah olorun mba koko mo yo da mewa mi mo ni wo olorun e to ku boya eyan mo lo se be
2: kí wọ́n ṣe bẹ̀.
1: mo ní kọ́ ṣe bẹ̀ fún mi. wọ́n ní ẹsẹ̀ yín kọ́. mo ní ẹsẹ̀ tí ọlọ́run jìjì ti wò.
2: wọ́n bá ṣe bẹ̀ fún yín.
1: wọ́n bá ṣe bẹ̀ fún mi ni mo jẹ́. mo bá wò mo ní ẹwọ ọlọ́run. mo tún ní ìlò rèé nítorí nígbà tí mo wá síbi mo wá síwájú ọ́tà yìí ni. mo ní ìwọ ọlọ́run tí wọ́n máa padà wá nígbà bẹ́ẹ̀ bàbá. mo fẹ́ sọ testimony. bí ọmọ tí ò ń ṣe mi ni mo bí. bó ṣe ní dádì. ó bá ra mọ́tò fún mi òun náà wà mí báyìí.
2: ó ra kí ni.
1: ó ra sienna bí dádì. ó ra fún mi.
2: inda.
0: nice. ẹ gbọ́ bí bàbá yẹn ṣe rí ìrànlọ́wọ́ gbà. ìrànlọ́wọ́ ká ẹ kígbe kì í wá sí káàdì kan wọ́n fún wọ́n tún fún lówó ó ní wọ́n fún ní £50 ìrànwọ́ owó ẹ̀yẹn 39 tẹ́ lè fò sókè ní ìgbà mẹ́jọ pé olúwa jẹ́ ń rí ìrànlọ́wọ́ owó gbà jẹ́ ń rí ìrànlọ́wọ́ owó gbà jẹ́ ń pàdé ìrànlọ́wọ́ in the name of Jesus Christ. Màá pe nọ́mbà studio yìí àṣẹ ń bẹ lẹ́nu pastor àwọn mẹ́jọ tó bá ti pè wọlé wọ́n á súre fún wọn. Number yẹn ni 091-23-70-86-75. Ẹjẹ́ tún number yẹn pé 091-23-70-86-75. Ẹyin tẹ́ wà ní diaspora number tẹ́yin ó pè ní FE+234 sí +234-81-42-49-10-06 eyin tẹ wa ni diaspora +234-81-42-49-10-06 ẹ já sáré gba ìpè yẹn.
3: Hello sir. Ẹ kalẹ̀ sir. Ìfẹ́kẹ̀ gbàdúrà fún mi ní fóònù yìí.
2: Hello.
3: Hello.
2: Ẹ ti wọlé o, ó ti dára fún yín lórúkọ Jésù.
3: Àmì Jésù.
2: Láti bó lẹ ti ń pè yìí.
3: Láti ikú ọlá.
2: Ikú ọlá.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Ẹ gbé ọwọ́ àárín yín, ẹ gbé sí orí yín. Ìka yìí tó ga jù lẹ́nu ọwọ́ yín yẹn, ẹ fi sí àárín orí yín. Mo fi orúkọ Jésù sọ tẹ́lẹ̀ sínú ayé yín. Ìrànlọ́wọ́ tó ga jù tẹ́ ẹ̀ rí irú ẹ̀ rí. Ẹ kàn fi agbára sí àmì ni ohun ìrànlọ́wọ́ yẹn jáde fún yín. Ìrànlọ́wọ́ èyí tó ga jù tẹ́ ẹ̀ rí irú ẹ̀ rí. Mo pàṣẹ lórúkọ Jésù kó tó pé 24 hours ìrànlọ́wọ́ yẹn jáde fún yín. Àṣẹ tí mo bẹ́ẹ̀. Ẹ já pàdé ní ọjọ́ Sunday ní Wema pẹ̀lú padlock lọ́wọ́ yín. Ó ti dára fún yín. Hello.
3: Ẹ kalẹ̀ sà.
2: Ó ti dára fún
3: yín. Hello, ẹ kalẹ̀ sà.
2: Ó ti dára fún yín.
3: Amen sà.
2: Láti bo lẹ ti ń pè.
3: Bukola láti Dublin.
2: Bukola láti Dublin.
3: Yes sà.
2: Ẹ kàn fi ọwọ́ ẹnawọ́ sẹ́gbẹ̀ẹ́ báyìí. Mo gbàdúrà níbi tí Ọlọ́run ti fàyè gbẹ ẹnikẹ́ni rí. Nínú ìran yín mo gbàdúrà kí Ọlọ́run ìpè ọdẹ́kúnlẹ̀ Epaphras kó fi àyè gbà yín.
3: Àmì Jésù.
2: Nílùú Dublin tẹ́ ẹ wà yẹn mo fi orúkọ Jésù sọ tẹ́lẹ̀ àyè gbà yín níbẹ̀.
3: Àmì Jésù.
2: Ọwọ́ àánú àti ìrànlọ́wọ́ tó ga jù kó dìde fún yín.
3: Àmì Jésù.
2: O ti rí bẹ́ẹ̀ o.
3: Àmì.
2: Jésù Olúwa wa.
3: Thank you sir.
2: God bless you.
3: Amen.
2: Hello.
4: Ẹ kalẹ̀ sà.
2: Ẹ kalẹ̀ máa o.
4: Yes sir.
2: O ti dára fún yín máa.
4: Àmì Jésù.
2: Láti bo lẹ ti ń pè.
4: Odò ọ̀nà kékeré.
2: Odò ọ̀nà kékeré.
4: Bẹ́ẹ̀ni sà.
2: Mo fi orúkọ Jésù sọ tẹ́lẹ̀ fún yín. Ẹ tẹ ọwọ́ ọ̀tún yín, ẹ kàn tẹ síwájú báyìí. Ọwọ́ ọ̀tún yín, oníkẹ́ nà síwájú. Aláàánú àti ìrànlọ́wọ́ tí orí náà rí yín rí. Mo fi orúkọ Jésù sọ tẹ́lẹ̀, aláàánú yẹn rí náà rí yín báyìí. Ìbojú ayé tí wọ́n fi bò yín tí ìjẹ́kẹ́ ríranlọ́wọ́. Mo fi orúkọ Jésù sọ tẹ́lẹ̀, ìbojú yẹn ṣí dànù. Ẹ fi ọwọ́ yẹn bọ́jú nígbà mẹ́ta. Ẹ já pàdé ní ọjọ́ Sunday ní ṣọ́ọ̀ṣì wa tó wà ní Wema pẹ̀lú padlock lọ́wọ́ yín.
5: o ti dara fun
4: e se sir o dara sir.

0: balẹ̀ bàgẹ̀ ó wọlé pẹ̀lú steeze ìtàdí ògùn bí àwọn fifty bitters jagun labi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àyà fifty bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra fifty bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú fifty bitters kó sun ayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà fifty bitters is produced by the fifty waves limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 fifty bitters NAFDAC Ijolote.
1: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí ìgbọ̀n yín níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni o fún wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ àtọ́kùn yín ó ti wà ń kalẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbò ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè ìkànnì lágẹ̀lú ti sátidé yìí ó tún máa lọ.

0: ọ̀dẹ́kúnlé the great source lórí kẹ́ ẹ̀ máa gbọ́ lágẹ̀lú 96.7 FM torí pé ṣe dáadáa gan.
1: Dr. Strap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ ẹ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín, tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ ẹ fẹ́ tà, kẹ́ ẹ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ ẹ tún fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yóò wù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083 01 33 33 09083 01 33 33 09083 01 33 33. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé, mọ́tò títà di rọrùn.
2: Ó balẹ̀ gbàgẹ̀, ó wọlé pẹ̀lú Steve. Gentleman on the body system, ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀ yáàyà. 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀, ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal. 50 bitters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room. Tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal. Kuba 50 bitters is produced by the 50 Waves Limited. Esileri da kaakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704 318 3929. 50 bitters. Nafdaki Jolote.

0: Assalamu alaikum fun gbogbo musulmi ododo tin je ran lati lo sile Hajj 2027 itele ati ilana ijoba Saudi Arabia ati ajo Mission Hajj Commission ojo ti foruko sile Hajj 2027 ti o wa sopin ni ogunjo osu kesan odun 2026 pelu mo kadam ba suno Hajj Umrah service won tun ti se eto umura olosu osu umura December umura Ramadan 2027 mi sanje die ile se mo kadam ba suno Hajj Umrah service ti piyama ibugbe to sumo Masjid Al Haram Makkah ati Madina onje ile wa siara ofe onigbadegba pe baba ile se mo kadam ba suno Hajj Umrah service rin ajo itosana ati ise to dara lase lati ibere ti de ipari ise rin ajo yin e yara wa foruko sile si shop number 1 Oloya shopping complex Ojabode nilu Ibadan e pe wa loni tori 08034075325 ati 08123331119 kadam basu rin ajo Umrah service fun igbekele itoju ati rin ajo dide ile mi
1: Javis PR Eye Care Foundation lo nlogun tatata wi pe ti yin me lo gbogbo eyan bada ta bebe e ja ma nra wa leti pe gbogbo to luwa daada ni sugba ni gbata daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara sugba ninu gbogbo eya ra oju lo bara idi pataki re ti ajo Charity PR Foundation se npe akiesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Charity PR Eye Care Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale kun mo ni rada ni 1000 naira pere lowo card ofe se layewo Reading glasses lofe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to nipe ni ja oju lati sagbe kale Charity PR Eye Care Foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won fa ni tete phone loju popo la fini o ma lo taara lo sayewo oju re ni number 94 opposite unity bank Charity Consult building yana agbala bus stop ni to si olowo din fo sanu shopping complex iworo ibadan lojoju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe
2: 0701 522 55
1: Ojulo bara oni dindo mo wa lagbari
3: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
4: It's about to go down.
5: Wait! Aww.
6: My love, what happened?
5: Before I marry you, the TV where you promise, the fridge in car, where are they? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
6: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CDK. CDK? Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. That's CDK.
5: So all those things don't already dey house?
6: Abba, since last month.
5: Ah, Pastor, continue the wedding.
7: Walk on that, turn together.
6: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, zero interest, normal market price. Download CDK today. Telephone 0707-454-3005.
7: CDK, pay small, live BB.
8: Come on, Nigeria. Come on, Nigeria.
9: Ìjọba àwara wa kì í so tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí òní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè tí wà lòṣèlú gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè ba àmọ́ ibi tí a báṣẹ́ ìlú dé ó yá ẹ darapọ̀ mọ́ sínú aláyọ̀ ògo èdè ọ̀fọ́ máa lè sọ́fà lórí ètò tí wà lòṣèlú ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago mẹ́wọ̀ òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì lágẹ̀lú fm 96.7 kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ lọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò ti wà lòṣèlú ojú òpó bara ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò ti wà lòṣèlú sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wọ̀ òwúrọ̀ 10 a.m. ní lágẹ̀lú fm 96.7 òkè gajòkè ẹ ti máa gbọ́.
10: Ọlọ́run àfún Stanley Ayọ̀dẹ́lẹ̀ Babalọ́lá yóò tún ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún. Ọlọ́run abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùn-ún láàfin ṣíde látọjọ́ Monday August 31st. Prophet Olúfẹ́mi Òní, Màmá Wòlíì Obìnrin Mẹ́rì Alárápẹ́, Prophet Mayo Wáfẹ̀yíjì, Pastor Emi Adéọ̀sùn, Evangelist Dr. Bọ́sí Adéìwà, Evangelist Kẹ́hìndé Akínwálé, Lady Evangelist Bọ́sí Adéwùmí, pẹ̀lú àwọn ọmọ Davidi Brothers ni yóò máa pẹ̀lú bàbá olùgbàlejò Prophet S.O. Adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́ àtọ̀sán àtàárọ̀ nípàdé àdúrà yóò máa wáyé aago mẹ́jọ láàárọ̀ àtàgọ́ mẹ́rin. ìrìn àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀ ọ̀làyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà ní kalẹ̀ ọjọ́ Friday ni press night àkòrí ni olúwa wọlé wá sàn ọjọ́ Sunday September 6 gẹ́gẹ́ la ṣe kágbá nínú ìjọ Christ Apostolic Church ibùdó ìyanu district headquarter tó wà ní Molusi street end Molete ní Ìbàdàn 081-3501-0191 olúwa ọlọ́run prophet Adéwùmí yóò ṣiṣẹ́ agbára ayé rẹ̀ sì ni wà bákan náà mọ́ lórúkọ Jésù.
11: Ìlera lọ́rọ̀
12: kara ó jí pépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé ńlọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án bó bá kẹ́ fún àìlera bíi àìróorunsùn ara títa ṣángun-ṣángun kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́ àìlè ìgbápá gbẹ́sẹ̀ kórí ó máa laago kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni ìfúnpá gíga ìsétọ̀ àtẹlẹsẹ̀ kíkan ni gorogo kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣèbùba alára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà lílù pìpì àbádì jẹ̀díjẹ̀dí ìdákọ́lẹ̀ kọmọkùnrin ó má lè tapáí kára ó mọ gbọ̀n rìrì ojú tí ń wò bàìbàì aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 0813-885-5308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.

0: La Gelu FM. Jaga bago buletio. Maro wancho.
1: Aku dede asiko yi ogogo eyin te ngbo mi nile loko. Oruko temi o yi pada o omolara abosede adebanjo si gbogbo yin mo si iya arale mi nje mo ni alejo pataki kan nile loni onisegun agba si gbogbo eniyan mo daada baba ibaruba ti gbogbo aye mo si oba isun ara mo di adugbo omole te ni badan leyin ile baba adedibu opposite people's girls grammar school mo ri awon eniyan ti won ro ketiketi idi ni yi ti mo bi so wi pe agbodo se iforo wa ni lenuwo fun baba yi e ba nki awon eniyan ka bo
2: e ku dede akoko yi gbogbo eti to ba la anfani ati ma gbo mi gege bi atokun ti wi baba ibaruba lo ko mi gbogbo eyan a si ma pe mi ni oba isan ara ise la se debe o odu ni mi mi isa imo foloko gbogbo awon eti to wa si n gbo mi ri o mo wi pe ki se tuntun ni osupa loju orun kin to teso waju e kokko gbo ero bani soro yi 08033881008 tabi 070 18 21 11 11. O ti pe ta ti n fa oyinbo je nbo ko fo be ni ko ni fo elewe are mo la wa o itoju gbogbo ara aye pata la si yan laayo ise ta mo ta ko ta daye ba ta si wadi ijinle si na lo so wa do lokiki taye fi n pe wa ni baba ibaruba loni a tun jo soro lori awon kankan abi meji e wa nkan fi ledi abi ke fi dile nkan alaafi ara wa ko ni gbandanu gbu bi elubo
1: baba ibi ti mo ti fe bere gangan ni wi pe kini yoruba n pe ni elewe are mo
2: e se atokun be eyan ba tin ja ewe to n sogun efori ogun narun ogun maropa marose ogun inu lilo ogun laku egbe ka ma rin ko ma tin gbangban bi eni fe subu ka ma rin tage tage ka ma mi loke loke ki to o ma po tabi ko mo salai to ko di wi pe oju nsu abi nkan la go lori eyan ati gbogbo n to je mo n ta fi lalaafia laye ta wa n fe wi ategbo tibile awon baba wa se iru ewe yi ni won n pe ni elewe are mo awon ti won se ona balaafia o ti wa ni je be
1: baba eje ka sare wo awon esan tin da emi awon eyan legbodo lakoko yi tabi tin so awon eyan di arugbo osan gangan
2: e se atokun opolopo aisan ni so awon eyan di alaabo ara telomiin si ti darugbo koja ojo ori e lakoko aisan kan be ti an pe nla ku egbe awoka losan losan fasan fasan awon aisan to ni se pelu inu eje to je pe kokoro inu eje ni yo ti kagbako ti o mo ko ba eje ara eda eyan ti awon san tin be lara ofin ni raye rin de bi to ye ko raye rin de ni o ba di pe eni to ye ko rin buso meji pelu erin ni o ni le da opo na meta rin ti o fi mo mi gule gule elomi isire won mo fa wonu moto won mo gbe bi gba ti an ba wo apo ewa ni elomi to ba rin die yo mo mi gule gule elomi o si mo so wi pe egbe kan dun ohun to ba fowo kan abi ti o ba fowo kan aisan kokoro nu eje ni itutawo kan na si n pa o si lateyin wahala ti kokoro nu eje dale opolopo yo ma so pe apa kan ori nfu awon ye ni gbogbo igba elomi isire to je wi pe yo mo ri nkan bi kurukuru abi pe ifi abi ile ti fe su losan gan elomi a si ma pariwo wi pe to n ba sun ati didi o ma wuwo bi igba ti won ba gbe gige duka ori ibusun gbogbo n ta n so yi aisan ni arun ni ati ka toju e nigba telomi n ba n lo awon ore re o mo duro de ni ese elomi o si se jakute debi pe bubo bata le ko ni mo bowo bata ko ni mo elomi yo mo te okuta mole ko si ni mo ko n to okuta mole aisan ni ta gbodo mojuto bo ba ti di pe eyan n sun loru eyan n ji eyan n seyo bi igba merin marun mefa kile o to mo o gba furasi opolopo okunrin si ni o se deede nile mo opolopo ejo be la ti ri lori ayelujara lori imumawoan eko mi o se deede eko mi o se deede elomi se kan sun lo won ati e mo fe elomi se yeye awon baba ti ati han bi awa atawa ta n soro yi na awa na o salai mo moju to ra wa awon baba awa o loko won lodo won si soju si won lodo awon iyawo won elomi nu won gan o ni iyawo eyo kan meji meta merin abi ju be lo tawon iya na o si mo wo ta ntori nti han fe wo nta ti wa nle opolopo omokunrin lo je bi pe nkan didun to je ati bo ti lora re atopolopo aisan to ko nile igbonse abi le we àbí ibi tí wọn ò tọ́jú dáadáa ló ti sọ ẹlòmíì di lákùrẹ̀tẹ̀ tí ò lè gbé pẹ́pẹ́pẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ wípé apá kan rẹ̀ báyìí àtẹsẹ̀ kan yóò mọ gbọ̀n rírírírí bí bá sì ti ń gbọ̀n bẹ́ẹ̀ àfi ká mójútó torí pé bòmí mọ́ra kí n pa ẹ́ lórúkọ tá à ń pe àìsàn túmí ilẹ̀ kí n fi ẹ́ lẹ̀ ní lórúkọ tá à ń pe àrùn o ìwọ náà ó tu síta ni pé nǹkan báyìí ń ṣe mí o bó o bá dọ́dọ̀ wa bàbá ìbàrùbá ọba iṣan ara ní ẹ̀yìn ilé bàbá adédìbú lọ àdojúkọ people's girls school tó wà ní mọ̀lété nìbàdàn ibẹ̀ la wà tá à ń fa àwọn òyìnbó ń jẹun kò fọ́ kò sì ní fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nílẹ̀ nàìjíríà ìpàápàá nílẹ̀ yorùbá ni wọ́n máa ń ba iṣẹ́ tẹ́ni ẹlẹ́ni ń ṣe jẹ́ iṣẹ́ tèmi ti ń ṣe láti 40 ọdún àtọdún 4 tí mo wà lẹ́nu rẹ̀ yìí làwọn kan ó kàn gbé báàgì wọn ò mọ kiri gáréèjì ní ìwòròdù lọ́jà bá láyẹyẹ ní mọ̀kó ní bẹ̀rẹ̀ àti káàkiri pé àwọn ni bàbá ìbàrùbá o bàbá ní káwọn báwọn mérò wá sí mọ̀lété mo ní eléyìí èrò tó wá gan àti ìdán lóǹtán àárán èèyàn kankan ń ṣe o àwọn tí wọ́n sì ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tọwọ́ tó bíi méjì ọkùnrin méjì inú wọn tọwọ́ tó àfimú wọn dánrin náà ni a sì fi hàn jófin iléeṣẹ́ wa ò sì sí lórí òkè ìsàlẹ̀ lọ́fíìsì wa wà ibi tá a wà látijọ́ àti wà náà la wà tẹlifóònù wa náà ń tẹlifóònù wa aṣọ oògùn míì tó kọjá ewé arẹmọ kára ó yá gágá kéèyàn ó lu ayé pẹ̀lú ìgbádùn ẹni tí ò tí ì kú ló ni gbóòkè ọ̀hún àti gbóòkè yín àwọn irú àwọn ọmọ ìta àti wá kìlọ̀ fún tí wọn ò gbọ́ lọ́wọ́ ba méjì nínú wọn bàbá ìbàrùbá ò pé méjì ọ́fíìsì wa ò sì pé méjì kò sí lórí òkè ìsàlẹ̀ ló wà lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn tẹlifóònù wa ò sì yàtọ̀ tẹ́ ẹ fi ń pè wá látijọ́ yìí òun náà là ń lò táwọn èèyàn fi ń pè wá 08033881008 ẹgbọ́yùn lẹ́ẹ̀kan sí 08033881008 tàbí 070182111 070182111 bàbá ìbàrùbá lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn ó dojúkọ people's girl grammar school níbẹ̀ la wà bọ́rọ̀ bá dọ̀rọ̀ là kó ègbé àbí tí wọ́n ń pè ní tọ̀ ṣúgà àbí kí fúnpá èèyàn ó mọ ga àbọ̀rọ̀ ojú àbétí ọlọ́run mọ̀jẹ̀ arógun rọpárọsẹ̀ àbáromọléegun àbáwọká àwọn tó wádọ̀ wa ti mọ̀ àwa tí wọ́n wá bá náà sì mọ àwọn tí wọ́n wá sọ́dọ̀ wa bí wọn náà bá dé lónìí ìwọ náà rí wípé ẹ̀rọ ìgbàlódé làákọ̀ọ́kọ́ fi ṣàyẹ̀wò fún ọ tó jẹ́ ẹ̀rọ ìgbàlódé ilé ìbò ńgbà bá sì yún tán làá mọ ibi táìsàn lúgọ sí làáwà bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó o bá ti lò bá a ṣe ní ọlò kò sí ti ń jẹ́ pọ̀ ń dẹ̀gbẹ́ ọ̀hún wọ́rìn bíi mọ́tò ti ń kọ́ gẹ̀dẹ̀ kò sí ti ń jẹ́ pọ̀ takútú ńlé ọgbọ́dọ̀ takútú ni wọ́n mọ kí ọ pé bàbá ti bẹ̀rẹ̀ sí í takútú tí wọ́n bá ní bàbá ò ní gbà bàbá ò ní gbà bàbá ìbàrùbá ni wọ́n ń pè bẹ́ẹ̀ o àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gù bí èlùbọ́.
1: Bàbá irú àwọn èèyàn wo gan-an ni kí wọ́n mọ̀ wá sọ́dọ̀ yín.
2: Ẹ ṣeun atọ́kùn ẹni tí ò bá ní gbàgbọ́ nínú ìwé àtegbò mọ̀ wulẹ̀ wá ẹni tí ò bá ní lo oògùn tá a bá fún un kó mọ̀ wulẹ̀ wá ẹni tó jẹ́ pé tó bá dé àyín tí ò ní ṣe bá a ti ní kó ṣe kó mọ̀ wulẹ̀ wá o àwọn tí ò bá lo oògùn bá a ṣe ní kí wọ́n ó lò ó àwọn tó ní gbàgbọ́ nínú ìwé àtegbò àwọn tí wọ́n ó sì ní kí wọ́n ó ṣe tí wọ́n ó lè sọ̀rọ̀ jáde pé báyìí ní ṣe mí tá a sì ṣàyẹ̀wò fún wọn tá a sì fún wọn lóògùn wọn tara wọn ó sì yá ẹ mọ̀ bọ̀ lẹ́yìn ilé bàbá adédìbú ibikíbi tẹ́ ẹ bá ti dé ìbàdàn ẹlẹ́rìí ń lọ mọ̀lété àwọn èèyàn ń wá láti ìlú òyìnbó ẹlẹ́rìí mọ̀lété bẹ́ ẹ bá dé mọ̀lété ẹ béèrè ilé bàbá adédìbú ní àdojúkọ people's girls grammar school la wà 08033881008 tàbí 070182111 070182111 àìsàn ò ní ka ẹ́ wóróko bí awọ gángan o àìsàn ò ní tẹ̀yìn wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù ẹ ní bùrìnbùrìn jíjú ẹ̀sìn ní pópó o ojú àti tí ò ní rí eléde yìí àmì nìkan kọ́ o kẹ́hìndé ńlẹ̀ fúyà kẹ́ ẹ wá jáde sọ́rọ̀ ara yín eléwé arẹmọ ni wá o bàbá ìbàrùbá ọba iṣan ara àwa lọkọ àwọ́ká àwa lọkọ làkú ègbé bí àìsàn àìlèṣe déédé lọ́dọ̀bìnrin bá sì fojú kàn wá yóò mèrè sá ni o 08033881008 tàbí 070182111 070182111 18:21-11 àláfi ara wa ò ní gbọ̀ndànù bú bí èlùbọ́ a mọ̀ retí yín pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ̀ṣẹ́ púpọ̀.

ẹ̀mí olórun tún ṣe tọ́lọ́dún láti ba gbogbo májẹ̀mú tó lòdì lórí àwọn ọmọ ológun wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ lé lọ́dún yìí olórun fẹ́ lo prophetess mary ọmọlára lára pé lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máyọ̀ wá àjàyí tolú ìbí tó yẹ okùnrọ̀lá kẹmi taiwo òkùnbí òkìkídayọ amos ọpẹyẹmí praise nígbà tí wòlíì olórun alayà àjẹrẹrẹ olúfẹmi òní.

gbogbo abiyamọ ló ma sọrọ ẹ̀rí ẹ̀. Dr. Scrap Recycle àti tamato dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and

0: Ọlọ́run àfòsítẹ́lì Ayọ̀ Délé Babalọ́lá yóò tún ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún. Ọlọ́run Abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùn-ún láti ṣíde látọjọ́ Monday August 31st Prophet Olúfẹ́mi Òní Mama Wòlíì Obìnrin Mary Alárápẹ́ Prophet Mayo Wáfẹ̀yíjì Pastor Emir Adéọ̀sán Evangelist Dr. Bọ́sí Adéìwá Evangelist Kẹ́hìndé Akínwálé Lady Evangelist Bọ́sí Adéwùmí pẹ̀lú àwọn ọmọ David Brothers ni yóò máa pẹ̀lú bàbá olùgbàlejò Prophet S.O. Adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́ àtọ̀sán àtàárọ̀ nípàdé àdúrà yóò máa wáyé aago mẹ́jọ láàárọ̀ àtàgo mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀ ọ̀la àyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà níkàlẹ̀ ọjọ́ Friday ni press night àkòrí ni olúwa wọlé wá sàn ọjọ́ Sunday September 6 gẹ́gẹ́ la ṣèkágbá nínú ìjọ Christ Apostolic Church ibùdó ìyanu district headquarter tó wà ní Mọlúsì street end Mọ̀lẹ́tẹ́ níìbàdàn 081-3501-0191 olúwa ọlọ́run prophet Adéwùmí yóò ṣiṣẹ́ agbára ayé rẹ̀ ò sì ní wà bákan náà mọ́ lórúkọ Jésù.
1: Èmi tí mo jìyà lórí ọmọ mo jèrè ọmọ.